0: kábíyèsí ọlọ́run. Bọ́bá mi Èdùmàrè ṣe ń sọ lánìí. Ẹ wá wo bọ́bá mi Èdùmàrè ṣe ń ṣe ọlá o.
1: Ogun ogun tán.
0: Ṣé ọlọ́run ọba mi àwa má rí di ni. Ọba mi yìí náà ní í ṣe ọlá rẹ̀ láàárọ̀, yóò dọ́là rẹ̀ lọ́sàn-án. Bọ́bá tó ń di ọwọ́ alẹ́ yóò tún dọ́là rẹ̀. Ọ̀gànjọ́ òru lọ́ba mi Èdùmàrè tún ń dọ́là báyìí bí ìgbà tó jẹ́ yí pé àárọ̀ ni dèdè ń ta bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí.
1: Wọ́n ẹyẹ máa fàgbà pọ̀ sọ ẹyẹ máa fàgbà ṣe yẹyẹ o. Ọmọdé ẹ máa bá.
0: Ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bí náà. Àárọ̀ ni ṣùgbọ́n ọ̀gànjọ́ òru là ń bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí.

ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n nínú oṣù kẹfà kábíyèsí rí ọlọ́run oṣù kẹfà eléyìí ó tó ti ń lọnu ọba mi Edumare ṣe ń sọ láàrẹ̀ náà ni ọjọ́ wo la bẹ̀rẹ̀ January náà títóbi rí ọlọ́run o àkàbà kínní agùn ọba mi Edumare sọ wá kalẹ̀ ní ìrọ̀rùn amú ẹlẹ́ẹ̀kejì atógun o ìrọ̀rùn lọ́ba mi Edumare mà ṣe fún wa ẹgbẹ́gbẹ̀rún àwọn èèyàn kan ń bẹ ajọ́bẹ̀rẹ̀ àkàbà àkọ́kọ́ ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin ẹ̀karùn-ún ni ṣùgbọ́n nígbà tí ó fi di ọjọ́ òní kábíyèsí rí ọlọ́run ẹgbẹ́gbẹ̀rún àwọn èèyàn tá a jọ bẹ̀rẹ̀ wàhùn-wàhùn sí láyé má lónìí èmi àti rẹ èmi àtẹ̀yìn tá a jọ ń sẹ̀mí lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ wo ọlọ́ọ̀lọ́ọ̀ leléyìí lára wa o mi máa ṣe wa kó agbára wa kọ́ a tún máa sẹ̀mí tá a tún jọ ń gbọ́ra wa lọ́wọ́ tá a tún jọ ń wora wa lọ́wọ́lọ́wọ́ báyìí àṣàgbára wa kọ́ ọlọ́ọ̀lọ́ọ̀ leléyìí lára ẹnì kọ̀ọ̀kan wa ọba mi Edumare bá wa ṣe léyìí fèmí àtẹ̀yìn tá a jọ ń gbọ́ra wa lọ́wọ́ ẹ rí pọ́lọ̀ ń ṣe púpọ̀ nínú ayé wa ọlọ́ọ̀lọ́ọ̀ leléyìí o àánú ọlọ́ gbọ̀ngbọ̀n rẹ o ká bíyèsí ọba mi Edumare o ṣe o. ọjọ́ kan ẹrìndínlọ́gbọ̀n nínú oṣù kẹfà ọdún yìí náà 2026 òun náà tó ń lọ báyìí. bá a bá dijú tá a tún lajú a tún máa gbúrò yí pé oṣù kẹfà ọdún yìí 2026 náà mà tó ti ń lọ bá a bá pàdé lọ́sẹ̀ tí ń bọ̀ pẹ̀lú ògo tọlọ́run kọ́ba mi Edumare ó dákun kó jọ kó sọ ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa a tún máa kíra wa pé a kú oṣù tuntun a tún ti wà nínú oṣù keje ta lẹ́ni tí ń dá ọlá ilé yìí kò séèyàn méjì tí ń ṣe léyìí tó tọba mi Edumare kábíyèsí rẹ o.

ọmọ yín tẹ̀ ń retí òun náà ló tún ti dé ẹ̀dá tẹ̀ ń retí òun náà ló tún ti gorí afẹ́fẹ́ báyìí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ pátápátá nílẹ̀ yìí lókè òkun gbogbo olólùfẹ́ pátápátá nílẹ̀ yìí lókè òkun Mr. Bolade bó ni sí ò sí nǹkan o bó ni o mo ní kò sí aburú nǹkan ó lè bá tún dá sí ni ẹ bá rí ìrìn àjò ayé ọmọ ẹ̀dá ènìyàn ẹ rí ọba mi ẹ̀dá tó dá ilé ayé ẹ wo bọ́lọ́run ṣe gbé ilé ayé sílẹ̀ bọ́lọ́run ṣe gbé ilé ayé sílẹ̀ kò lọ lẹ́ẹ̀kan náà ibi tá a ti rí ilé ayé tá a rọ́jọ́ ilé ayé la ti ń ràárọ̀ la ti ń rọ̀sán ibẹ̀ la ti ń ralẹ̀ bẹ́ẹ̀yẹn bá wá rìn nínú ayé kò sí kó rí ọmọ mi o aburú ò sí nǹkan kan ò sọ ọmọ Abọ́ládé nǹkan kan ò ṣe ìkànnì ti lágelú 96.7 FM bí nǹkan ọba tún dá tí ó tún dá sí ó máa ní bí ó ṣe máa lọ kó lè bá a dá ní àṣìpẹ́ lọ́dọ̀ ọba mi Èdùmarè pé ọlọ́run ó ṣeun títóbi fọlọ́run o ọmọ Abọ́ládé a tún ti padà sórí afẹ́fẹ́ ìrírí ẹ̀dá ó tún ti padà ìrírí ẹ̀dá ó tún ti padà sórí afẹ́fẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo olólùfẹ́ pátápátá o ọba mi Èdùmarè yọba ń dúpẹ́ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan èèyàn mélòó la fẹ́ máa dákọ̀ lónìí èèyàn mélòó la fẹ́ wí pé bó wá ni ṣé kò sí nǹkan kan lókè òkun la fẹ́ sọ ni àbí nílẹ̀ yìí ẹ ṣáàjá kí gbogbo wa pé a dúpẹ́ ẹ̀jẹ̀ a dúpẹ́ wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú èèyàn ni òkúkú mọ ibi tí èèyàn kúkú wà ẹni tọ́ba wa wò yí pé ó mọ̀ tó jọ́ kan ó tó jọ́ méjì tá a ríra ṣé kò sí o ẹja kí ẹni bẹ́ẹ̀ pé ẹni tó fẹ́ràn ẹni ni mélòó nínú àwọn tí ń bẹ lókè òkun la fẹ́ dúpẹ́ mélòó nínú àwọn èèyàn wa tí ń bẹ níbí báyìí tọ́jọ́ pé torí tí bá tí gbóhùn yín tàn oorun wẹ̀ ní sùn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹnì kọ̀ọ̀kan yín pàtàkì jùlọ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àkàndé ẹ̀dá pátápátá kódà ìgbìmọ̀ wọn lápapọ̀ wọn tó forí korí wọn tó kẹ́sí ò sí o Mr. Bolade o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin àkàndé ẹ̀dá látòkè délẹ̀ ọba mi Èdùmarè yọ́bà wa dúró ti ẹnì kọ̀ọ̀kan wa o ọba mi Èdùmarè ò ní já nura wa báyìí mo mọ rírì gbogbo yín látòkè délẹ̀ mo mọ rírì gbogbo yín ẹ ṣé o ní nura wa báyìí o.

Nàìjíríà ìrírí ẹ̀dá ó ti gbórí wọlé báyìí. Ọya gbogbo ẹ̀yin èèyàn wa lókè òkun pátá ẹja àjọ tó ń darapọ̀ mọ́ra wa. Ọmọ yín tẹ̀ ń retí tẹ̀ ń béèrè ó tún ti dé o. Alhaji Isaac Ajibola nílùú New York. Ọya ẹjẹ́ máa rọ́wọ́ yín lórí ẹ̀rọ ayélujára wa lágelu 96.7 FM. Ẹ yára lọ́bẹ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Inú mi ó dùn. Ọya ẹja bọ́ sórí ẹ̀rọ ayélujára wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ bá ti débẹ̀ ohun ìdùnnú tẹ́ kàn sí fún mi ni pé ẹ máa like ẹ̀, ẹ máa comment. Ẹwà máa bá ń ṣe ààrẹ fẹni tí ó mọ̀ pé ìrírí ẹ̀dá ó tún ti dé o. Alhaji Suraju Deen Muhammad Awal Babala America mo mọ rírì yín ọba mi Edumari ọba wa dúró tì yín ó yá ẹja máa gborí wọlé. Ayọ̀ Deji Fadon sí nílùú America ẹ ṣé o. Alhaji Oye wọlé láti ìlú America. Mrs. Eunice Adeleye ni Atlanta, Georgia. Ọba mi Edumari ò ní fi yín lẹ̀ nígbà kọ̀ọ̀kan. Ìmáfojì Peter. Ọba mi Edumari ọba ń dúró tì yín mo mọ rírì yín gan ni o. Ẹ̀yin náà ò ní tẹnugbó. Ẹ̀yin tẹnugbó bí ọwọ́ o. Lágbára Ọlọ́run. Ọya ìmáfojì Peter ẹ máa bá ń ṣe ààrẹ ẹ máa bá ń kọ́mẹ́ǹtì lé lórí. Alhaji Atawa Kaltus Laiman Ọmọlára. Ẹ kú àdúró ti gbogbo ìgbà mo mọ rírì yín ọba mi Edumari ò ní fi yín lẹ̀ ńgbà kọ̀ọ̀kan a kú àsepọ̀ ọdún lọ́tún ló sì o. Alhaji Suleiman Tajudeen Tayelolu láti ìlú America ẹ kú àdúró ti wà mo mọ rírì yín o. Alhaji àti Alhaji Abisiri yù nílùú London. Ẹ kú àdúró tí wa màmá. Ẹ kú palẹ̀mọ́ ayò oríire. Èyí tí ń bọ̀ lọ́nà ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí. Alhaji Abisiri yù wọ́n ṣe ìgbéyàwó fọ́mọ. Ọjọ́ náà ó kò láyọ̀ yóò bá wa láyé yóò bá wa láàyè dáadáa. Ọba mi Edumari ò ní sọjọ́ ọ̀dùnnú kò ní sọ dẹ̀kun fún yín. Ẹ kú àdúró tí wa.

ẹ̀ dálẹ̀ tó tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ ìkànnì ti lágẹ̀lú 96.7 FM ibẹ̀ náà la lẹ ti ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín òkìkí ọlá ayé gbọ́ yín táyé lolú ọmọ abọ́ládé ìlorúkọ tèmi o èmi a máa sọ pé nǹkan kan ò ní sẹ̀mí mi àtẹ̀yìn náà tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ikú ò ní pa láàánú mi àti mi tí wọ́n sàánú fún èmi a máa sọ pé bá mi èdùmàrè mọ́kájú olóore mi kúrò lára mi o gbogbo ìgbà tí n bá ń wí àbí tí n bá ń sọ má jẹ́ kó máa ráyọ dá mi lákẹ́ o torí pé ìrírí ẹ̀dá báyìí ọgbọ́n ni fi ń kọ́ ni

olóòtú ètò mi ọláyíwọ ọlágbèǹga ó yàtọ̀ onírogun àkóbá. ọlọ́wọ́ bó ti wá gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo ìgbà. Adémọ́lá Abdullahi Azeez Àṣìṣó. ọba mi Èdùmarè ò ní jó orógun àkóbá o. onírogun àkóbá lẹ́nu iṣẹ́ yìí. onírogun àkóbá. takuti alábòsí ò ní gbé ọ. àti gbogbo ẹni tó bá wá bá a sàmí. Mr. Ralph mo ti rọ́wọ́ rẹ̀ onírogun àkóbá.

0: Miki Miki ọmọ ìbílẹ̀ mú kí yẹn ṣe gani. Ẹjẹ́ àgbà báyìí ná. Ká tó bọ́ sí abala ti ọgbọ́n òpin sí bìkà.
1: Ẹ̀wọ̀ jẹ́ mọ̀, mo bá ṣe nù tó ló máa convince me. Mo lè lè takùn síbẹ̀ máa yà lè mi kí lọ mọ.
0: Yabo si abala ti riri eda pa akoko wole loni eje ke
1: alimoniya o
0: awon iriri ti po nile tawon eyan ti fi ranse si wa repete
1: alimoniya o kon le pani omo gele pa kala ni
0: eja mu eleyi bayi ki gbogbo eyan ologbon oloye onila kai te ngbo wa lowo lowo
1: bo se wa pato omo gele pa kala ni sari bo se slender to omo gele pa
0: kun e darapo mo wa ke si bun wa lomi ogbon yin ke ba wa fi ogbon yin e ba wa fi e tun ba wa fi tun aye se loni.

ẹ káàbọ̀ sí abala ti ìrírí ẹ̀dá tòní ọmọ kan ò ní kéré ká má dáwọ́ rẹ̀ ètò ìrírí ẹ̀dá títí tòní ó lágbára púpọ̀ kódà ó tún kà sí ara o kábíyèsí ọlọ́run arákùnrin kan ló pè mí lábí aṣọ arákùnrin yìí ni mr bolade mo máa ń gbọ́ ètò yín ìrírí ẹ̀dá mo wá rí i pé ètò tí ń kọ́ni lọ́gbọ́n ni ètò tí ń lani kúrò níbi ìrònú àbáàdì ni èyí tí mo fi fẹ́ràn ètò yín yìí pípọ̀ jù torí mo máa gbọ́ yín dáadáa ni wípé a máa ń rẹ̀kọ́ tó pọ̀ ọ́ gbọ́ èyí tó wá ní dákọ̀ wa èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí mr bolade mo wà nílùú germany lọ́wọ́lọ́wọ́ báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí n tó ń fa ìrònú fún mi tí ò sì sẹ́nìkankan tí mo lè sọ fún eléyìí ló jẹ́ kí n pè yín mr bolade ẹ dákun ẹ làmí lọ́yẹ ẹ bá ń sọ̀rọ̀ mí fún gbogbo ọlọ́gbọ́n olóye onílàákàyè kí wọ́n làmí lọ́yẹ mo bá ní kí ló ṣẹlẹ̀ kí ni tárákùnrin yìí sọ pé ó ṣẹlẹ̀ tó fi ń ronú kí ló ṣẹlẹ̀ sárákùnrin gangan

0: ọmọkùnrin da gbogbo bí mi se plan tèmi ọ da nù pátá ọ bá gbé ọ̀nà ẹgbẹ́ à ṣe é sámọ̀ yìí pé ẹni tó bá mọ̀nà lèèyàn máa tẹ̀lé gbogbo ìlànà tí ọmọkùnrin yìí là fún mi pátá onímọ̀tọ̀ ọmọ kọ́kọ́ lọ sílé ìwé bó lèèyàn ṣe gbọ́ èdè ìlú yìí lílọ bíbọ̀ mi bí ṣe ní bọ́há ọmọkùnrin yìí dúró tì mí nígbà tí mo gbọ́ èdè yìí tán mo fẹ́ gé nǹkan yìí torí àsìkò ni o mr bonade ìgbà tí mo gbọ́ gbogbo èdè wọn yìí tán ní tó kù ní pé ó yá ya wa wa iṣẹ́ gidi. nígbà tí mo ti gbọ́ èdè yìí tán ọmọkùnrin yìí náà lọ wá ń ṣe bí màá ṣe gba ìwé ìgbélu ó náà lọ bá mi ṣe mo tún gba ìwé ìgbélu o. nígbà tí ìwé ìgbélu dọwọ́ mi ó ní mo dúpẹ́ mo ṣàṣeyọrí lórí iṣẹ́ rẹ arákùnrin yìí lónìí. mo máa lọ kíkì. ó wá ibiṣẹ́ tó dáa ó bá mi fi gbà á. nígbà tí mo ti wá dẹni tó ń ṣiṣẹ́ tí mo ti di òmìnira tara tèmi. tí n bá tún kú tọ́gbò kí kí ni tún. lọ́mọkùnrin sọ pé òun dúró báyìí o òun ò yẹwọ́ ṣùgbọ́n òun dúró báyìí nínú ọ̀sẹ̀ mi rẹ̀ ó kù wá àtẹ́lẹ́dàá rẹ̀ náà máa bá ìgbésí ayé rẹ̀ yìí lọ. mo dúpẹ́ mi lè gbàgbé arákùnrin náà nínú ọ̀sẹ̀ mi nínú ayé ìrírí mi ni mo ń sọ fún yín ẹni tí n lè gbàgbé lẹ́yìn àwọn tó bí mi lẹni tó fi ọ̀nà tí n ti máa jẹun tó jẹ́ kí n lè ráàyè jókòó nínú ìlú yìí n lè gbàgbé rẹ̀ nínú ayé mi láéláé. gbogbo ẹni tí ń gbọ́ mi ẹ dákun ẹ bá ń di àárín yìí mú o ẹ bá ń dì í mú o ó ní nínú ẹni tóun ò lè gbàgbé nínú ìsẹ̀mí ayé òun lẹni tó fi ojú ọ̀nà mú n tó wọ́n máa jẹ láéláé òun ò lè gbàgbé rẹ o. bí mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ nínú ìlú yìí nìyí èmi náà dẹni tó ń da ilé ara tèmi náà gbé. bí n bá wa lọ látàárọ̀ dalẹ́ ìgbà tí n bá fi dé lálẹ́ yóò ti rí ara mi. kódà ọ̀pọ̀ ìgbà tí n bá ti dáná wípé mo tún wọlé tó ti rẹ̀ mí ìwọ̀n gbogbo oúnjẹ tí mo ṣe yóò ti jóná. mo wá rò ó títí pé ilé àjò ní dùndùndùn kéèyàn wá gbàgbé ilé. nígbà tí mo ti dẹni tó lè wọlé tó lè jáde báyìí. láìmọye ọdún tí mo ti lò nínú ìlú yìí. mo ní jẹ́ kémi náà ó wá ta kété kí n ṣeré wá sílùú mi. bàbá ti sùlé á. ṣùgbọ́n lọ́pọ̀ ọgbà tí n bá ti wà nílé. mo máa ń mú fóònù mi láti fi máa fi wo kíní lọ lórí ẹ̀rọ ayélujára. ibẹ̀ mo ti ṣalábàápàdé ọmọbìnrin kan. ó wà ní nàìjíríà. bàbá sùlé á bàbá kì í mú rẹ. ọmọbìnrin yìí lèmi àti ẹjọ́ ń sọ̀rọ̀ ọ̀fẹ́ lórí afẹ́fẹ́. ọmọbìnrin yìí gbà fún mi o aṣáájú ń bára wa sọ̀rọ̀ ọ̀dà ń wálé láìpẹ́ yìí o. ọ̀dà yín dúdú yín tí má sì ti wálé ó ṣe ṣe àmọ́ yanjú ara wa.
1: ó sọ pé àṣẹ̀ṣẹ̀ wọn olóngbò ló ń jẹ́ kí saniya ó ní bó bá pẹ́ títí.
0: mo ti dágbére fún ọmọbìnrin tí mo pàdé lórí afẹ́fẹ́ yìí pé mò ń bọ̀ wálé eléyìí ló mú mi mr bolade ẹ wo mo wá sí nàìjíríà o ẹ jẹ́ kí n gé mo wá sí nàìjíríà bí mo ṣe dé nàìjíríà mo ti pé ọmọbìnrin tí mo rí lórí afẹ́fẹ́ yìí pé kó pàdé mi ọmọbìnrin yìí yọjú sí mi ìgbà tí mo rí ọmọbìnrin yìí kí ló ṣẹlẹ̀.
1: mo ní mú káàtà tèmi ni bàbá lókè bàbá rí iṣẹ́ yẹn ọmọdé yìí ọmọ náà.
0: ìgbà tí mo rí ọmọbìnrin yìí wá o mr bolade ó jẹ́ ẹni tí mo wò tẹ́mi mi sọ pé ó dà ọmọbìnrin yìí tẹ́mi lọ́rùn ìgbà tọmọbìnrin yìí náà rí mi inú tiẹ̀ náà dùn ó pé ọkùnrin tó ọkùnrin bá a ṣe jọ di mára wa nìyí.
1: tí wọ́n bá ṣègbè pàdé ọmọlẹ́bìnrin.
0: mo mú ọmọbìnrin yìí mo mú un lọ sọ́dọ̀ àwọn tó ní mí ọ̀dọ̀ àwọn òbí mi pé ìyàwó àfẹ́sọ́nà mi tí mo fẹ́ fẹ́ nì àwọn tó ní mí inú wọn dùn wọ́n tẹ́wọ́ gba ọmọbìnrin yìí o báyìí lemi atomo obirin yi na a lo sodo awon to ni igba ta dodo ti won na o fi mi awon inu ti won na dun awon na tewo gba emi na leyin re kilo sele

0: ibi ti mo nlo gangan ni
1: mba ti masa
0: tabolade se gbagbe wi pe omobirin ti mo fe ori afefe mo ti fe omobirin ti mo fe imo wa re rara osu meji ti mo ni mo lo pelu re ni mo fi se biyawo lo fi dodo mi
1: mba je te mo bori ni mba
0: igba ti won dajo eleyi lo mu mi runu lowo lowo bayi to je ki n pin yin tori ko seni kaka ti mo fe so fun adajo dajo pe ki n jade kuro ninu ile fomo obirin ah obo obirin ti o si nkan kan lowo re to je pe mi ni mo gbe wole o le mi kuro ninu ile mo wa di eni ti n lo wosun nita ah ọmọkùnrin yìí bá mi sọ̀rọ̀ ó sì tún sunkún eléyìí ló wà ní kí lòun fẹ́ sí báyìí kí n dákun kí n jọ kí n bóun sọ̀rọ̀ ohun yìí fún gbogbo àwọn ọlọ́gbọ́n onílàákàyè àwọn olóye kí wọ́n láwọn lọ́yẹ̀ kẹ́ni kóhun sí wọ́n ní kóhun kóhun lé fọ́mọbìnrin yìí ó adájọ́ ti dájọ́ èmi mo gbé wọlé ó ti lé mi jáde ẹ dákun ẹ là mí lọ́yẹ̀ kíni kí n se.
1: ìbálòjọ oríṣiríṣi ṣàjọ bí àti ṣàjẹ tó bá nǹkan bá lè jẹ ní.
0: gbogbo ọlọ́gbọ́n olóye onílàákàyè tá a jọ ń gọra wa lọ́wọ́ ẹ dákun ẹ gbọ́ kí ni kọ́mọkùnrin yìí wá sí báyìí ó 091-2370-8675 lókè òkun +234-81-42-49-1006 +234-81-42-49-1006 ha kíni kọ́ máa kọrin yìí ó sì ó lágbára púpọ̀ hello
2: hello
0: Ẹ̀kú àjì.
2: Láti Ìbàdàn bí.
0: Oya.
2: Ọ̀nà àbáyọ wà fún.
0: Oya.
2: Nọmba wà nà ó ti ṣíwájú ẹ̀ débẹ̀ yẹn. Kò dẹ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ sí fámílì àti àìpé kò ní ṣe kírínà rẹ́kọ̀dù. Àwọn kan wà tí wọ́n ti jọ wà ń bẹ̀ sí pẹpẹ wọ́n ti rí àìlú iléèrè àbíndẹ́rùbọ̀ lọ́rọ̀ yìí. Ó yàtọ̀ sí pé ó kàn sún lọ fẹ́ nìkan tó jẹ́ mi tó níwèé. Ó jẹ́ ẹni yẹn ló bá ṣe ìwé kankan. Ó ti yàtọ̀ gédégédé. Ó máa fọ̀rọ̀ ẹ lọ àwọn èèyàn. Ó dẹ̀ máa gba lọ́ọ̀yà. Wọ́n máa wọ́n tiẹ̀ àwọn òyìnbó òfin ṣe òjòró. Wọ́n gbọ́ ògbọ́ ọ̀rọ̀ yẹn. Wọ́n á dẹ̀ bá yìí ṣe. Èkejì ni pé bó ṣe rí ẹ̀ òun fúnra rẹ̀. Ó bá ti parí ìwé yẹn. On the ground of ọmọ méjì tó ti bí ẹ. Wọ́n ò lè jáde sí ọlọ́lẹ́ ká ló gba lọ́ọ̀yà rẹ̀. Ògbà lọ́ọ̀yà ìṣòro tó wà ní méjì mọ́lé pọ̀tẹ́ lóde ètò rẹ̀ ní ìgbà sílẹ̀. Ó rí fóun náà dáyé ṣe ń bẹ̀ tó. Sọ pé láwọn kọ̀lẹ́jì kò lè lọ́jọ́ méjì ń bẹ̀. Wọ́n máa gbọ́ àgbà. So the best thing ni kó gba lọ́ọ̀yà.
0: Kí
2: máa manage for ogún ìwà títí tó wọ́n fi máa ṣe kéèkì wọn dẹ̀ irú kéèkì wọn ní ìlú. Ó sì ríṣẹ́ lọ́wọ́. Bó ṣe wà ẹ́ tì wọ́n lè sọ gbogbo sálárì ẹ̀ kó máa da sí méjì kó máa tó fún àbí kó tiẹ̀ jẹ́ pé wọ́n tọ̀dù ni ó máa mú fúnra rẹ̀ torí àwọn àtún kọ̀ǹsídà ọmọ tó wà lọ́wọ́ ẹ̀. So ìrònú ẹ̀ pọ̀ gan. Mọ náà a kò yọnu ẹ̀ lágbára ọlọ́run.
0: Ìgbẹ́
2: ẹ̀sìn ni kó gba lọ́ọ̀yà.
0: Kó gba lọ́ọ̀yà.
2: Àwọn lọ́ọ̀yà bẹ̀rẹ̀
0: kó gba lọ́ọ̀yà.
2: Bẹ́ẹ̀ni.
0: Mo ti fa kókó n ta
2: fẹ́ fa.
0: Ẹja gbọ́dọ̀ lómi
2: o. Tí o bá lówó, tí o ti gba lọ́ọ̀yà. àwọn lọ́yà wà bí ẹ pé bíi ti yọ ìdájọ́ náà wọ́n máa dúró fún tọ́ dẹ̀ máa ṣe kéèkì yẹn ọ̀nà tó wájú òun náà jẹ́ tó fara pamọ́ bọ̀ tó ti níwèé tí ò bá níwèé kò lè gbóhùn ẹ̀ wọlé.
0: Ó dà ìjà gbọ́ta ẹlòmín. Hello? Hello,
2: àmọ́lẹ̀ ẹ mọ̀ nípa ẹni tí tó ọ̀pẹ ẹgbẹ́ pẹ̀lú mí.
0: Ẹja gbọ́ta ẹlòmín.
3: Hello,
0: ẹ mà kó àjìn.
3: Ẹ mà kó ètò.
0: Ẹ̀ra bàbá mi kí ló kọ yín láti ìlú o.
3: Orúkọ mi ni Gani Ọlọ́ndá látàbẹ́kúta.
0: Bàbá wa Gani Ọlọ́ndá.
3: Ẹ kú ètò ẹ kú jẹ́mẹ́ta.
0: Ìjọ kan pẹ̀lú ẹ ṣe mo máa rírì yín.
3: Lọ́rọ̀ ọ̀gá wà pẹ̀lú.
0: Àmì bàbá mi.
3: Kọkùnrin kọ́kọ́ máa dúpẹ́ pé wọn ò sọ láti ilé ìlú padà sí Nàìjíríà.
0: Kó máa dúpẹ́.
3: Kọ́kọ́ dúpẹ́ yẹn ná. Bẹ́ẹ̀ ni nítorí tí ọ̀rọ̀ bá ti jọdà wọn papọ̀ pẹ̀lú ọ̀rọ̀ obìnrin wọ́n máa ń sọ ọkùnrin padà ni o. Èkejì bó ṣe fẹ́ yàwó gan kọ́ ló ṣe yẹ kó ṣe fẹ́ o. Ohun tó jẹ́ kó ní àkùnbá nìyẹn o. Ìyàwó orí afẹ́fẹ́ oṣù méjì péré o dẹ̀ ti fẹ́ yàwó. Ọ̀rọ̀ tí bàbá sọ pé kó gba lọ́ọ̀yà tó bá gba lọ́ọ̀yà náà nísìnyí owó ṣé bóun ló ń sanwó ilé yẹn.
0: Bẹ́ẹ̀ni.
3: Tó bá dúpẹ́ lẹ́pẹ́ ọkùnrin tó mú dé tó ṣe ata àtọ́nà ẹ̀ débẹ̀ yẹn tó bá lẹ́pẹ́ kò jìnnà sí ni ìyá yẹn ò ní jẹ́. Ó jìnnà sí ọkùnrin yẹn tó ṣe láàánú ìyẹn á ti sọ gbogbo òrìn tó yẹ kó rìn. Kì í ṣe irú bọ́n ṣe ń fẹ́ yàwó ló ṣe fẹ́ yàwó yẹn o ọlọ́run á kò yọ o.
0: Àmì ẹ sí bàbá mi. Hello.
2: Ẹ máa tó èso.
0: Alhaji Ambale Abdulaziz.
2: Ambale Aziz láti Amẹ́ríkà.
0: Ẹ ra bàbá mi dáadáa.
2: Ẹ kú wọlé.
0: Wọlé de. Ẹ ṣe gan ni.
2: Ibi tọrọ ìdé dúró yìí. Bàbá Adéagbó ń kọ́ oṣù la gbọ́dọ̀ bèrè ọ̀rẹ́ wa.
0: Ó wà. O fẹ́ rẹ̀ ọ́ díẹ̀ ni. Àmì ẹ jọ padà níjọ́ mẹ́jọ.
2: Ṣé rí gbọ́gba lọ́ọ̀yà bí o gbé lọ ní ẹjọ́ ojú kan náà lọ́rọ̀ rẹ̀ ọjà sí.
0: Ojú kan náà ni.
2: Tàbí tó ti mú lọ́wọ́ ti mú lẹ́sẹ̀ ó ti mú lójúgun. Ṣé ẹni tó fẹ́ obìnrin tó fẹ́ yẹn àwọn ti ní plan. Wọ́n dẹ̀ ti ní wọ́n ti plan ní obìnrin yẹn fi fẹ́ o ní òfura. Torí ìgbà kan ti mọ ibi tó ti wá wọ́n dẹ̀ ti mọ̀ pé obìnrin máa padà gbọ́ pọ̀ sí ẹ wọlé ni. Ọmọ tó jẹ́ yẹ ọkàn bíi business ni. So ètò mi ó kàn sọ nǹkan kan tó kù tó lè ṣe orin tó bá lè padà sí square one. Irú ìwé tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yẹ tó bá tó rí ìwé orílẹ̀-èdè míì tó bá rí ìṣe tó kù nínú tó wà tó kù orílẹ̀-èdè yẹ. Lọ́nà mi lè sọ pé kó rọwọ́ mú díẹ̀. Ṣùgbọ́n tí ọba ṣọ́ra gbogbo iṣẹ́ tó bá ń ṣe obìnrin àjòjì tó fẹ́ yẹ àtọmọ ọmọ àjòjì tó dé fún ní òfìsì tán.
0: Kàbíyèsí Ọlọ́run.
2: Òbí rẹ̀ ní ìjẹ́rì ẹ̀ kì í ṣe pé.
0: Subhanallah.
2: Wò yóò mọ rí owó tí ọmọ ti ṣe owó báyìí tí ọmọ ìjọ wọn wọnú àkáǹtì ẹ̀ kó tó wọ ọbẹ̀ wọn ti dá méjì ọ̀dọ̀ yẹ ọmọ àtọmọ ní lọ.
0: Wọ́n ti dá méjì. O ti bọ́ sínú tàkùté Ọlọ́run mọ̀jẹ̀ abọ́nú tàkùté o. Kàbíyèsí Ọlọ́run. Lágbára. Hello.
2: Hello sir.
0: Hello.
2: Hello sir.
0: Hello.
2: Karo sir.
0: Emma Karo.
2: Hello sir.
0: Yes.
2: Mo bá ń dá sí tòun sir.
0: Ọ̀yá gbogbo ayé gbogbo ayé kí ló kọ yé.
2: Orúkọ mi ni Idua sir.
0: Ok.
2: Láti Àbànlá.
0: Ok.
2: Sir, arákùnrin yẹn sir, bọ̀bọ̀ tí ó ṣe láàánú yẹn kò yẹ kó jìnnà sí ara.
0: Ok.
2: Ẹni tó tọ sọ́nà fẹ́ pé kò mọ ìlú tó dé kò mọ nǹkan kan ò mẹ́ni kankan rí ara ò dẹ̀ padà láàánú tó ṣẹ́ láàánú báyẹn. Tóbi yí débi pé ẹni ẹ̀ dẹ̀ gbàgbé ìgbélú fún ẹ tóbi dára nù yẹn ò dẹ̀ gbàgbé rẹ̀. Ẹbí tí ó ya abibi sólórí nìyẹn. Tí ó bá ya abibi sólórí inú kọ́ báyìí ló ṣẹlẹ̀ sí. Ìfẹ́ rí nǹkan kan àwa ìdárayé yìí.
0: Hello.
2: Hello Alhaji.
0: Hello.
2: Hello Ẹ kalẹ̀ sà.
0: Ẹ mà kalẹ̀. Ẹ kú àjìn kí ló kọ́ yín láti lọ.
2: Ẹ wo ẹ kú jẹ́ mẹ́ta Alhaji sọ ní mi láti Toronto ní Canada.
0: Ẹ ra bàbá mi.
4: Mokada mo anko, eku jameta, eku wole.
0: Yes, sir. Yes, sir. Yes, sir.
4: Eku eto. Yes, sir. Yeah. Ni papa. Okay. Ma je kon fi oro wa kon bi si ari kogbo. And mo de believe pe bi o ba se jade si lo se ye ki do e la si. Sugbo it is very unfortunate pe ma yi o je kon lo
0: kapiesi
4: Olorun. Yeah, gege bi anbare a fi se so si waju. The best thing ni pe ko o wa bo se fe se ko kuro ni definitely because plan on the plan was premeditated. What they carry out the plan is successfully. So bo se fe bombe ko ti ye ni tori to ba nsise won wa ma da owo o ma bi abi ona meta bi to ba da sona meri bi ona meta lo ma ma lo because o lo ma ma so wo le o ma ma so upkeep yawo o ma ma so upkeep omo o ma o ti to bo ya fi pe bi 18 years so ba le fe la kojo
0: kapisi Olorun.
4: So the best thing, boya ko fight for die force. Boya fight for die force, ko wa kuro ni definitely. I think that would be the only solution for it because o ti ko sowo.
0: O ti ko sowo.
4: O ti ko sowo. O le o si le o ti ko sowo, o ti ko sowo, o ti sa sowo lowo. O ti se ba wa se pa je omo online to wa lo to wa lo ofe. O se ko ti push me. Se bo lu e na se wa o bere po, o po lu lo to respect to them o. Me o no ofe but o ye ku wo dada ko to yo ni ko wa le osu meje ko na si ko sare ko sare fo mo le ko ni ko ma bo nbe omo to mo le o mo le o mo kokon pa ko sare fun mi ni ko ma bo nbe pe bi o ko mo le tu mo na e go won de bi bayi won mi ze ta to so pe mi to mo kokon pa Olorun a ran lowo that's the only solution for him
0: o ti ba fe ran ba yo afi ko ku ninu ilu
4: o ti ko sowo o ti ko sowo patapata
0: ko so na ba yo
4: o ti ko sowo so
0: kabiyesi
4: ko da gbogbo lawyer kan ti lawyer ma so fun ni o ti ko so except ti o ba de kuro nbe o ma ma sise si won ni
0: yo ma sise si won ni ti
4: o ma ma sise si won yes na mi o so wo loju yo si nbe government lo ma ma yo wo e to ba ti sise ba o ti ni to gba oye to o ma ma yo ni kabiyesi wa ma yo wa ma credit awon yen ni ko si pe mo sa lo mi fun yin lowo si nbe ilo oyinbo ni ko se Nigeria. So I'm a young from the source. So we might say wala Latin in dollar. But by the same power, you know, I'm a young Osi.
0: But by the same power, you want to marry your Osi.
4: But by the same power, you want to marry your Osi. Yes. So although the source of our law is very unfortunate.
0: Oh, 24 hours. She said, "Is he better than Osi Magba?"
4: Better. We might buy your ni. Kole ra kojo lo da ijimi o ki se pe o ta omo yin ati yawo yen lo mama pisi what is said the kini e what you plan or what they carry out o de sa so lo so is very unfortunate
0: ko so na abayo kan
4: olo o ko so na abayo alaji olo se se
0: e wo inu mi dun e suri re gbogbo eyin oni la ka ita
4: e ma
0: da si e se inu mi dun gan yes sir e se gan
4: yes sir e ko eto
0: e se gan ni hello ta lo wa nbe
5: hello ri ta lo wa nbe sir
0: Oh yeah, read one. Oh yeah, baba.
5: Yes, sir. Oni o gbagbe lori e ni sir. Se ba gbagbe lori e, mo nkan ba yin se.
0: O gbagbe olore re ni.
5: Be ni sir.
0: Wow.
5: So je ba gbagbe lori re, mo nkan ba yin sele si. Eni to shanu re. To to so na. O tan nkan to ni lokan tele nko fi wa se nilu yen. O re change mind re. Nkan to wa se nilu tele, to ni lokan tele, o le mo ri se. O de pada lanu angeli kan le olorun fi han yen ko ye ko file ko ko ko le yin ara e so kan le kan eni ange eni eni yen so pe ohun si se kan ninu aye re
0: ben ben
5: ko ye ko mo se omo yoruba si ni o de gbo yoruba yen o ri si se ninu aye re definitely pe ko mo tele ara kun yen ka kiri ko si to fe lo to ko di mo ka kiri ipo ko gba wi gbelu mi ilé kan tó ṣẹlẹ̀ sí náà tó lè ṣẹlẹ̀ sí bá ń gbọ́ nǹkan tó wà yẹn
0: oní tí n ti ṣe tọ́lọ́run ní kó ṣe inú ayé rẹ̀ ìwọ́n náà o ti ṣe freedom ti ẹ o máa báyé rẹ yí o.
5: Bẹ́ẹ̀ni sá ibi tí ẹ kó ti ní làákàyè nìyẹn tó gbámọ̀ ní òní ṣubú òlọ́nfẹ́ ìyàwó orí afẹ́fẹ́ ìyàwó online.
0: O ti wálé o ti wá Nàìjíríà wọn ti jọ ríra.
5: Bẹ́ẹ̀ni sá o ti wá Nàìjíríà dábì oṣù méjì kọ́tẹ́lẹ́sẹ̀ wẹ́gbìn.
6: olosu meji o si lo le won o na mu lo le won
5: eh daddy won le mu lo le won lo so tan pe contract wa
6: ah
5: la rekwatia wo contract wa
0: o lagbara o
5: tan go ni sin ba omo la jera wa a le do fera wa nkan ti bi yen se fun
0: wow omo la jo jera wa
5: be mi sir
0: a le jo fera wa
5: a le do fera wa n to ti je se active la yen lo tin active yen
0: olorun ni
5: da ti ba lo gba lo ya eyin ge nwa side you
0: Eja to gbo telomi awon ni la ka yi to ti won po ti won ba wa da si lowo lowo bayi ah ora ese ga
7: hello
0: se
7: mo pe le kan mo so wi pe o ye ko fi olore yen sile
0: be ni
7: se bi won je fe yawo lo je fe yawo yen won ki fe yawo be
0: o wa Nigeria won si rira
7: e farabale gani olorun da lo soro lati abeputa iri teyan fe lati Nigeria to ti bi mo fun yan teyan mu lo loyibo lati pase won so ko pada ti le
0: kabiyesi olorun
7: ah ki je mo je fe yawo lo je fe yawo yen
0: ah
7: yawo osu meji
0: eh
7: mo no be tin doru ewo olore e o tun wa fi ile olore yen o ye ko sumo daada a tun wa ma se follow ore yen debi ko le ma to sona o le gba lowo olore mo wa mo olore o party fegbe to ma foju ona won e ibi loju ona won ibi ni ko da o ibi ni o da o wa party o wa lowo ni ni soro o ni ko gba lo se lo ibe je o je Nigeria ewo olohun ba se
0: sagade e si gade hello ki lo ko yin lati bo
5: oruko mi ni Otun ba Adekunle lati Olodo.
0: Otun ba Adekunle lati Olodo.
5: Ẹni baba.
0: Tẹri
5: ẹni baba ma pòwe kan. Wọ́n ní ogo tó bá gbàgbé orísun rẹ̀.
0: Yóò gbẹ.
5: Bàbá yóò gbẹ ni. Ó ti gbàgbé orísun rẹ̀ ni.
0: Kábíyèsí.
5: Bàbá ẹni tí ó mú yẹn délù kọjá tí yẹn délù mọ́. Ẹni tó mú ẹ délù rẹ̀ kọ́ máa tẹ̀lé. Ló fi gbogbo hàn. Ọba ti abẹ ṣe fẹ gbe yóò ti sọ fún ọ pé báyìí la ṣe o má ṣe báyìí ó sì gbogbo ẹ̀hàn ọwọ́ àgbàdì ẹ̀ bàbá tí èèmà ti gbàgbé orísun rẹ̀ yóò gbẹ ni
0: yóò gbẹ
5: rẹ̀ nítòkù pọ̀ báyìí ni kó máa gbàdúrà àbí kó fún un la àwọn nílà kẹta ṣe kó ra fún un yẹn fọra wá lùjọ míì lọ torí yóò sìn fún mi ẹ kú ètò.
0: Olóhùn mà ní dára ká ìyín rù gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n olóye tẹ́yìn ńlá wa lọ́yẹ̀ báyìí ha ọlọ́run ní dáàlà ká ẹ̀yìn rú o. Hello.
8: Hello sir, ẹ kú àjò.
0: Inú mi dùn, ìyá wọn ti dá wọn ti pè ẹ̀ra ìyá mi kí ló kọ yín láti ìlú o.
8: Adébáyọ̀ sì láti gbó ọ̀rà.
0: Láti gbó ọ̀rà ìyá mi dáadáa mọ̀ ń gbọ́ yín.
8: Ẹ̀rọ àwọn èèyàn ló sọ pé opportunity fún un. Tó bá ti wá ọmọ lè tó bẹ́ẹ̀ fi lè lọ ó lọ for life ni kó gba ìwé ìlú mi gan kò lè dá bí wọ́n ṣe kọ́kọ́ kókò láti lẹ̀ nímú wọ́n ti so lóore wọn nù lákọ̀ọ́kọ́ ná ìgbà tí bọ́ yẹn sọ fún wọn pé òun ti wọ́n débi tí ẹ̀rù ti ní bá àwọn ọmọ kan máa bá sí wọn lọ. Ẹ̀kún yà pẹ̀sí ẹ̀kún dìrì sí wa wọn rárá. Gbogbo nǹkan tó bá ń lọ nínú ayé wọn ó yẹ kó máa fi lọ ni.
0: Ó yẹ kó máa kárí máa lọ.
8: Bẹ́ẹ̀ni torí wọn ò mọ bọ́ ẹ̀yẹ rí àwọn nọ́ọ̀sì mọ́ rí tó fi ṣe gbogbo nǹkan tó ṣe yẹn. Ọkùnrin ni ò lè ṣe kẹ̀kẹ́ fọkùnrin o. À ń sọ lónìí gbogbo inú ìlú ta wà yẹ wọn lè má rí oṣù méjì. Ẹni tí wọn tó jọ gbé wọn mọ ra wọn mọ wọ ara wọn oṣù méjì tán fi jọ gbé nìyẹn wọn lè mọ wọ ara wọn rárá bí ẹyẹ dẹ ní o ti ní plani fún wọn láti lẹ
0: o ti plani
8: fún bẹẹ ni kò sí bóbìnrin ó ti ya ọgbọn tó tọ́ máa ń pọ̀ rẹ ẹsẹ̀ tí ò gbẹ́kọ̀ láti lé tó bá sì wà lábẹ́ ọkọ̀ ó sì máa níláka yìí gbogbo obìnrin àníláka yìí àwọn ọkọ̀ wa ni ó máa tọ́ wa sọ́nà ètò. Kò sí obìnrin tó ní aka ìdẹ́lẹ̀ yà
0: gbogbo obìnrin ò ní lákàyè
8: gbogbo a ko se ni to gbon ton
6: kabiyesi
8: olo gbogbo ni to gbon ton le ya re
6: kabiyesi
8: awon oko wa ni no ma to wa sona to ba je pe o ni fere ni ko ni sare pe olopa to pe to ba je ko si ni plan si boy yen si se omo elu ni je ni o ti ko lo lu mi je ko le to ku mo o se pe o si se omo elu ni je
6: o si se omo elu mi je ni olorun mo je si se fe lo mi je ki lo ko yin ya wa
8: Adebayo Sulayasu lati Igbora.
6: Adebayo
8: Sulayasu lati Igbora.
6: Sulayasu, okay. Ese gani. Ese mo ma riri yin. O si se fomo elomi je ni lati Igbora.
8: O si se fomo elomi je ni o to ba lo lu ni gan ko le. O le ko kun mo leyin ko pada si mi. O gba fọlọrun ko pada si mi.
6: Olorun mo ja wa be mo ja lo be o. Ba se n soro yi ta won ologbon nda si yi e dakun gbogbo eni kokan wa mo fe ka ma di e kokan abi meji ka ma di mu akoko omokunrin yi ori omobirin yi lori ero ayelujara ni won ti pade ara won o hello
9: e ku eto
6: ki lo ko yin lati lu wo
9: mo ka se mun ni lati akele seri eyi o je ko fun wa
6: yo je
9: di awo kirin a ni suru Teni e ba ni suru nkan yen o ni sele si wo to ese fe obirin o gbo lo mo monitor re na o mo popolo gbogbo nkan to ba si e wa wo nkan kinkini kini o ti se se bi obirin da bi e teyan ma nko leko ni titi iseyin ati e ti o fi papo so I ni suru iru ko ba de be o kan lu si gbogbo nkan ti to ti fi aro ojo re si se pe inu re to le ina lo fi lo fi condemn eni ti o mu wo be yen to gbeje inu lile na ni to ba ye pe nu re o le o ye ko ma wo eni yen
6: kapiyesi olorun
9: so inu re to le na lo fi se igbese gbe lori ige yen eyan to ese fe iwo lo training re na o n to bi se re niyan o
6: o se ra re ni +234 loke okun 81424910006 e da kun mo fe ka won aro oke okun bi meje o tun ba wa da si +234 81424910006 +234 81424910006 +234 81424910006 hello
10: Hello, Ekale.
6: Emma Kale. Ekwaji. Kilo ko yin lati luwo.
10: Kola Ojo
6: lati.
10: Bola Ojo lati Bodija.
6: Bola Ojo. Okay.
10: Lati Bodija.
6: Lati Bodija. Oya.
10: Yeah. Sherry. Ori ko won pade online yen go. To fi ye ke mo pe bo yen la kai e. Mo sori o. O kuru die. Nigba to pade online se bo ti so fun pe jamin lo wa.
6: Ben.
10: So ki se boy yen ni girl yen fefe. Jamin ni girl yen fe lo. So o lo boy yen as passport lati ti Jamin.
6: Wow.
10: Nigba to ba de Jamin, o wa sort ara wa. Whoever no boy yen.
6: Ah.
10: O play act ni all along, drama lo ti all along, go act party ni. O act party ni. Awon parents e go to wa help yi si. E to pa de under 2 months, e le approve marriage e be eni ni ko watch ara won.

0: won se drama ni actress ni ke yen
1: actress
0: ni o ati party ni bo yen ko lo fe se jamii lo fe lo bo yen de ni ticket to le lo lati tete nkan to se ni yen
1: actress ni
0: o doti ko le tun le se pele se pele mo yen o nse awon nkan ta di ma yen ninu yes so to ba ti wa annoyed o n ti mo nkan to ma se article ma yen
1: a fe ni yen yo gba be wole wow
0: to ba je to lo so ti mo meji fun to fe feature pelu e o mo ko o lo mu e debe yen gbo na de fe sori re laye e okunrin wa le family ti yin o fe ko sori re o wa fe joko kale keni ko ma sise ki wo ma je se wa lo po lo pa ko ma mu bi awon to gbe ohun yen se so awa na gbe de ti ma yen ba mo to da fun fun ra ku o ja mi ko gba country ni lo
1: kuku nbe
0: bẹẹni tó bá fẹ ní àkójọ tó bá fẹ rí nǹkan mú wálé nígbà tó bá tó àsìkò tó dókòtò bẹyà ti lè pẹ́ ta tó gba padà wálé náà ni tí ó bá fẹ́ fi ọwọ́ lásán wálé tó rọra kúrò ń bẹ̀yìn dandan kọ́ ni pé kó divorce ó lè divorce to have a clean break but irú obìnrin yẹn ò ní fún ní custody ọmọ láéláé
1: torí
0: pé àwọn ọmọ yẹn ló máa jẹ́ meal ticket ẹ̀ òkúkú níṣẹ́ tó ń ṣe ìgbọ́n tún sínú ilé náà ni wọ́n lọ bí iṣẹ́ òun tún sínú ilé ó dẹ̀ ń jẹun ṣe nǹkan tó wù ó dẹ̀ mọ ọlọ́pàá pè ìdí fóun ti máa yẹn rà fún náà ló fi pọ̀ ọlọ́pàá àbí ìdí máa yẹn náà ló ní credit orí fóun tó fi pọ̀ ọlọ́pàá so meal ticket ni máa yẹn jẹ́ fún so the best thing fún máa yẹn kó dìbò ṣe kó ra kúrò bẹ́ẹ̀ yẹn báwo la ṣe mọ̀ pé máa yẹn gan ló láwọn ọmọ yẹn yes that's another thing àwọn ọmọ méjèèjì yẹn lè má jẹ ti máa ni wọ́n lè má jẹ ti máa yẹn ọlọ́run á kọ́ ọmọ ṣe o
1: kí ló kọ yìí
0: bọ́lá òjò láti gbòdìjà
1: bọ́lá òjò ọlọ́run ní dára ká
0: ẹ̀yẹ́ láti òjìnà sẹ́ni tó help ẹ̀ níbẹ̀ yẹn nígbà tó pàdé ẹgbẹ́ yẹn online láti jọ discuss ẹ̀yẹ́ àti sọ fún
1: ẹ̀wọ̀ ọlọ́run ní dára ká ẹ̀yẹ́ ọlọ́run ní dára ká ẹ̀yẹ́ ru gbogbo ayé gbádùn
0: yẹn àjẹkòdèrè làwọn obìnrin nàìjíríà àjẹkòdèrè ni wọn
1: ẹsẹ ìyá ẹsẹ ìgbà nínú ìdùn ẹsẹ ẹran bá mi bọ ẹdàkùn ìpè àwọn ará òkè òkun wọlé ẹdàkùn tá ẹ bá ti wọlé ẹdàkùn ẹ tó wọlé báyìí +234 814 9106 +234 814 9106 ètò yìí lónìí kò sí ẹni tí ò ní rí ọgbẹ́ kan àbí méjì dì mọ́ pàtàkì jùlọ gbogbo ẹ̀yìn tẹ́ ń bẹ ní diaspora lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀dàkùn ẹgbọ́n èyí tá a ṣe lónìí yìí ẹ̀rí mo ṣe àdúrà kan níbẹ̀rẹ̀ láago kan tá a fi ṣe pé nírógun àkóbá o èyí tó wọlé tọmọ ọ arákùnrin nísìnyí sàkóbá kọ láàpẹ́ àbí kínní.
2: Hello.
1: Emma Kwaje.
2: Hello sir.
1: Hello sir, we Kwaje sir.
2: Hello sir.
1: Yes sir, hello sir.
2: Hmm? Hello sir.
1: Hello, a n gbọ yin o, kilo ko yin lati
2: bo. Yes sir.
1: Lati.
2: Yes sir, Kwaje. Tayo de oloye ti duruko mi lati New Jersey.
1: Okay, lati New Jersey. Okay, baba mi. Era sir.
2: Lati New Jersey.
1: Gbogbo aye ti n gbọ yin kete bayi.
2: Jẹ́rí gbogbo nǹkan tí àwọn èèyàn ń sọ látàkọ̀. Bàbá Ọládẹ́jọ́ láti Canada. Bàbá Ọládẹ́jọ́ láti Canada àti bàbá wa ní
1: Ambali
2: Asis. Wọ́n ti sọ ọ̀tọ́ fún ọkùnrin yẹn. Jẹ́rí ọbẹ̀ ti gé ọmọ lọ́wọ́ ó ti ju ọmọ yẹn lọ nísìnyí. Ọbẹ̀ ti ṣiṣẹ́ ọwọ́ ẹ̀.
1: Ọbẹ̀ ti ṣiṣẹ́ ọwọ́ rẹ̀.
2: Kò sọ pàtàkì tó fẹ́ dá kó gba lọ́ọ̀yà jù bẹ́ẹ̀ lọ. Kò sọ́nà àbáyọ tó wà fún ni pé ó kúrò ní ìlú tó wà yẹn.
1: Kò sọ́nà àbáyọ kankan fún. Kò sọ́nà àbáyọ.
2: Chairman, ìlú òyìnbó yàtọ̀ sí ọ̀dọ̀ wa ní Nàìjíríà.
1: Kábíyèsí Ọlọ́run.
2: Ọmọbìnrin ẹnu máa sè tó fi máa kú.
1: Kò sọ́nà àbáyọ kankan fún.
2: Solution ni kò rọra wọ́n gbọ́ bóyá kó dá ìvọ́ọ̀tì kó dẹ̀ rọra kúrò nílùú ẹ̀ that is one. Then two, àwọn èèyàn kan sọ pé torí ó pàdé woman yẹn online. Sẹ́ni àwọn tí a pàdé lọ́nlá gan-an tán ti bímọ fúnra wọn tán ti jọ fẹ́ra wọn tán pẹ́pẹ́pẹ́ ní Nàìjíríà.

0: Hello.
1: Hello, sir. Hello, sir.
0: Ní rí jù báyìí lọ 08055226948 nọmba tẹ pè mí sí ni gbogbo ẹni tó bá ní ìbéèrè ka àbí méjì tí ó tún fún arákùnrin yìí gbogbo ẹni tó bá wá ní ìrírí tó náà tó fẹ sọ tá tó fi kọra wa lọgbọn nọmba tẹ máa pè mí sí 08064-51-6702 ẹ lè WhatsApp mi ẹ lè fún mi ní mẹ́sẹ̀jì níbẹ̀ náà 08055226948 òkìkí ọlá ayé gbọ́yìn táyé lolú ọmọ abọ́ládé lorúkọ tèmi ìpàdé wa tó di jọ́ mẹ́jọ ó dàrọ.
2: Lagilu FM 96.7
3: Ibadan nile oluyo le ma jagbin yo o ma fikara nfarimu Ibadan ajo rosun

0: adájọ́ kẹni ilé olóyè ọ̀dẹ́ ń bí 96.7 sani sani frequency tí ti wa o ẹ̀sìn tẹ́ ń gbọ́ wa.
1: Kálímọ̀dé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágélú FM 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

0: láàárọ̀ yìí iṣẹ́ tí wọ́n ní jẹ́ fún gbogbo wa. Láàrin tí ń ṣẹlẹ̀ láàrin orí social media wàhálà kan ti ń dé báwọn èèyàn tá a fura. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mẹ́ta kan ní ń dá wàhálà lẹ̀ táwọn àlejàn fi ń kó sọ́pọ̀lọ àwọn èèyàn. Àwọn àfáà ìkàn káàkiri àgbáláyé wọn ni a jíṣẹ́ fún wa. Pàápàá jùlọ ìwọ tó borí bora tó ti bo nǹkan kí ló tún wá bí hòhò tí wàhálà fi ń dé bá ọ. Alákọ̀ọ́kọ́ náà gbogbo ibikíbi tá ẹ bá ti dé tí wọ́n gbá tọmọ féfé tẹ̀ mẹ́tọ́ gbá bẹ̀ ẹ sọ́ra àwọn àlìjàn ni wọ́n ń ṣe mítìnì ń bẹ̀. Ẹlẹ́ẹ̀kejì gbogbo tí wọ́n ń pè légungun ẹran tẹ́ ẹ bá ti rí níbìkan tí ẹ sẹ́yìn ló kójọ tó kàn wá nùgbó tó skátà síbẹ̀ àwọn àlìjàn irinṣẹ́ tí wọ́n ní tó bá lọ ṣe ẹ̀yọ́ sórí ẹ̀ àbó ṣe gá sórí ẹ̀ ó ṣe ṣe kálìjàn ó kó sára rẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin inú ilé rẹ ẹ̀yìn tẹ ní mírọ̀ tó ga tó tóbi dáadáa tó gba odidi èèyàn téèyàn dúró lẹ̀ tí ọmọ rírẹ̀ yàn ń bẹ̀ mọ́mọ dúró òhùn wájú mírọ̀ mọ́ ní òhùn ọmọlúàbí tó bá ti dúró òhùn ọmọlúàbí àlìjàn ti ya súra rẹ ó ti ya fọ́tò rẹ àlìjàn lè ṣe tó bá wù yóò kó sí ọ ó lè kó sí rentan lápọlọ ó lè kó sí ihò mú ó lè kó sí inú ara ọ̀tanu àdánwò dénú. Arábìnrin kan ni wọ́n pe àwọn àfáà sí wọ́n ní kankan kí wọ́n wá ka rúkìá fún. Àlìjàn ti ń bẹ lọ́dọ̀ ẹ̀ wá takú lòun ní jáde lòun ní lọ. Wọ́n ṣe ṣe ńgbà tí ó padà wá jáde ló ní ẹ̀sọ́ fúnbìnrin bó ṣe jẹ́lẹ̀ àtó bora tó bojú gbogbo ẹ̀ tó. Ó ní ihòhò náà ní sí wọn àwọn ní kí ló dé ó ní orí social media ó lọ ń wo àwọn hòhò tí ò yẹ kọ́mọ wò tí ò lẹ́tọ̀ sí ó níbẹ̀ ló ń ti sọ tóun ti mú tóun ti kó sí lára. Ó lóun sì ní jáde ó àlìjàn ní ìtìlú bí oṣù bíi mẹ́fà nínú ara obìnrin yìí títí ń ran níṣẹ́kíṣẹ́ títí ń ṣe nǹkan burúkú títí ń ṣe tí ò dáa ha káwọn àáfàá tó jókòó tì í lọ́rùn kí wọ́n tó wá gbìyànjú ó lọ́mọ ọ̀hún 17 ni wọ́n ti pa látara pé wọ́n ń pe rúkìá sóun lára kóun lè jáde àlìyàn ló sọ bẹ́ẹ̀. Látara bẹ́ẹ̀ níta ń fefe àlìjàn náà ò rí àwọn èèyàn wọn mọ́ ṣùgbọ́n lórí látara pé ihòhò gbogbo gbogbo tí wọ́n lọ ń wò èèyàn lọ bọ́ra lẹ̀ ń wò ọ̀wá ló ń ṣàdúrà wọ́n ní ọkásẹ̀ kan ókè wọ́n ní omi erú gbóná ọmọ fi ṣàlùwàlá nǹkan burúkú ni wọ́n fẹ́ ran oníṣẹ́ àlìjàn náà ni wọ́n fẹ́ kálìjàn náà báyé rẹ jẹ́ ni erú gbóná ọwọ́ náà fi ṣàlùwàlá ọwọ́ kásẹ̀ kan ókè ọkásẹ̀ kan lẹ̀ oní ọ̀nà ọmọ sa nǹkan kankan ìṣàkúṣàánú tó bá di kálìjàn bá nà ń gi lórí tó bá da lágànnà ẹnì kò ní gbà ọ́ lẹ̀. Ẹjẹ́ adún ní mọ́ kíka kúlẹ̀ àwùsù bìrọ́bì fálákì dáadáa àti bìrọ́bì nọ́ọ̀sì ọlọ́run níjà bọ́ sọ́wọ́ àlìjàn náà. Aburú ayé ò ní kọ́ lẹ́nìkan kan wá. Afábìdì wá sí ẹjẹ́ àgbà kọ̀ láti lé òtòjọ́ mẹ́ta 091-23-70-8675 kọ̀ láti lé. Sáwọ́ alékùn.
1: Àlékún sọ́lá wọn kò yá mọ́ra káàkiri.
0: Tàbí sọ̀rọ̀ láti ìbẹ̀lẹ̀ tí ń pè.
1: Àlfáà mi Anímọ̀sán Aláàjì ọmọ tó wé láti ìlú Ìgbòho.
0: Bàbá mi ọmọ tó wé láti Ìgbòho.
1: Ẹ kò ìjọ mi jẹ o.
0: Ọjọ́ kan pẹ̀lú ẹṣin.
1: A kò jùmọ̀.
0: Àmọ́ nìyẹn. Àmì àmì àmì. Àmì àmì àmì.
1: Ẹ kú òun.
0: Ẹ sà.
1: Òun ò ní bàjẹ́.
0: Àmì àmì ẹṣin.
1: Adúpẹ́ fún Ọlọ́run Ọlọ́run bá tó mú iléeṣẹ́ ìdí Ọlọ́run ìdí fẹ́ fún bàjẹ́ náà.
0: Àmì àmì àmì àmì.
1: Àmì Ọlọ́run ó dojú ẹ̀ bá ń kẹ́ ẹ̀. Àbọ̀ abúlé wàá sí.
0: À ń gbọ́
2: ẹ ṣeun o ẹ ṣeun
0: o ẹ ṣeun. Sáwọn alékùn ẹ ti wọlé o sáwọn alékùn. Sáwọn alékùn. Alo. Sáwọn alékùn ẹ ti wọlé. Sáwọn alékùn.
1: Wọ́n arí kọjá ń pè náà.
0: Ẹkùjọ́ mẹ́ta. Ẹ pẹ̀lẹ́.
1: Ẹ gbé ètò fún ọ.
0: Kúrúkọ yín bolẹ̀ tí ń pè.
1: Oṣù Oyé Mímú gbìlà jùlọ ẹran kà.
0: Ẹ ṣeun gan adúpẹ́ o. Ẹ ṣeun adúpẹ́.
1: Ẹ̀rẹ̀ dá mú o.
0: Àmì àmì àmì àtẹ̀yìn náà.
1: Ẹ pé ètò yín lè dá ìwé ẹ̀rìn náà lórí mi àwọn ọjọ́
0: ìṣòro àkàrà. Àmì àmì àmì
1: àmì
0: àṣẹ adúpẹ́. Sàwọn alékùn. Ẹ lọ ẹṣin adúpẹ́ o adúpẹ́.
1: Àdìkọ́lá Dímọ̀nì sá.
0: A sọ̀pọ̀ ẹ̀ lágbára ọlọ́run.
1: Àmì ni àlá.
0: Ẹ̀kọ́ ẹ̀ lẹ́.
3: Apa mi ewo emi ko se to ni da dua gbo la ni da dua sa
0: ben ben ben
3: gbo emi gbo so wa je ni gbo ni da dua
0: oda ase fun gbo ala ipo
3: olorun sa nu kokorun sa nu fun olorun si na yo fun wa
0: ami ami ko mo fu si ta wa ami ase oda ase ko se to ni da dua Ababa bisiri opale ye mori yin mori mori bisiri opale ye wa loju oko assalamu alaikum tula
4: wa alaikum salaam wa rahmatullahi
0: aji bisiri yo abi
4: aha
0: wa ni ami ala ami ala esa esa esa
4: wa wa bi mi ko
0: ala fa gbo wa e se gan adupe oda se gan adupe oda oda oda ami ami ami ese ese o assalamu alaikum assalamu alaikum assalamu alaikum etu ki lo ko yin bo le tin pe lati lodo ese o adupe ami ami ami eku ese o ami o ami o ogun ma ti ko olorun ba tu won le o ese adupe awon eyin o sun ki won le ba sun iwo wa sun o ni sun to ba sun o le sun mo en to ba ti sun o ni sun abdulwazi en ba sun ko le sun sugbon ti o ba ti sun ti ba ti ndide loru yo le loju ota e
2: awon ara olomi na ni akiyin pe ku jo meta o
0: allah akbar adupe
2: ati wole nu agbalifu tele ni
0: ma sha allah ma sha allah e se gadu mo se e se adupe nanka le adura toni
5: oba to ran mi ni ise atun baba mi bokun yi
0: ku ri si yu ni mokala pere na ni bo la se wa se ya yu ya ko yumu ila ma se yayu ya ko yumu yayu ya ko yumu 313 ogorun meta ati metala a wa fi presiyu meje a fi le lori lagbara olohun to ba ti se laarin je meta ona se sara re ona la a si ni sonu ka to ma sonu olohun ba si so pe nti ba ti se aya to le presiyu yen en ba ti le ma se to si yayu ya ko yumu lagbara olohun gbogbo nkan ti ba n doku laya won yen Allah yin ti o mo wa
2: Allah
0: Allah yin ti o mo wa ibe ma tin so mo kuko so na won mo ro na nbe nti e gba won to na dimo olorun won si na fun won lagba olorun gbogbo bra to so yi pe gba la ni idadu ayen e ma se be ke ti ma se jaja ja nasiru lo yi wal fati wara ita nasa te kuluna fidin la fu waja fasa bibi amdi robeka wastagfiru ina ukana tawaba ma se mokala sowo yin mejeji e fategun si e ma ki bonu apo yin lagbara olorun sayati karisiki yi mani asula tediri te ba de laaro te jade le ngbe ba de lale e mu wole ni lagbara olorun oju ede ti wa assalamu alaikum tula
6: assalamu
0: alaikum assalamu tula ta lo so ni bele tin soro
6: saidi lo ye ni lati okeodo
0: lati okeodo wa loke olu okun eni damu
2: ololufe wa
0: e seun
2: e seun adupe baje o
0: adupe o gbogbo ke olokun wa nko
2: question
0: ile ko ti
2: question
0: baba ki ogo ile ya lomo
2: ki ajo ke na pa ki o
0: ada se adupe
2: o ajo ke
0: o ese awon ta gbole ti anu ile support omo ki yin o ile ya lomo ile afa mi amidu alaremu baba mi dada emi yin ogun fun mi nkan ni se yin chief man gbogbo ke lokun pattern le badan ile na saji oni daru gbogbo yin la ki lagbara olohun oni ti wa ba se se wore wore nu lagbara olohun ya mi na olowo oja logun pa giwade ni mo ki yin dada ani dam lagbara olohun last caller hello
7: ilé bọ́sà ló lè bàjẹ́.
0: Àmì àmì.
7: Ẹ̀pẹ̀lẹ́ wa ń balẹ̀
0: àti. Àbálẹ̀ bọ́tà. ile boto ni duaru ile gboro ni baje ile oku lo ni baje ami
8: kolon ba ni so
0: ami
8: omo won ni le bota awa tun kiyin
0: akiyin o
8: aku jo meteku yara gboye sin lo kiyin
0: lo nki won
8: oku de ti pata pata won ni akiyin
0: won ni akiyin
8: ami du sunu si alare mu na won ni akiyin
0: chief mamo ke lo okun Alanda kuwa
7: sanu
0: yi.
7: Ami. Adu akate ese. Omi ko lo o fi pa lere.
0: Ami.
7: Awon omo ti o wo gbo lo ko lo da pada.
0: Ami ni
7: ami.
0: Allah. Be ni.
7: Eh ke ku wa.
0: Ko derin. Allahu Akbar. Ke kun yo derin fun wa. Assalamu alaikum. Eh. Assalamu alaikum.
9: Alojan lo ni baje
0: ami ami ami baba be ji ko oda kuni assalamu alaikum
10: alaikum salaam
0: naam ta lo so la bule tin soro last caller
10: e ka ro lati oni yan ni akio makin
0: akio makin nkan ni si
10: awa na ni adura ni o
0: je
10: ni ka mo kele kan yen
0: ja nasru line ni
10: ki se elest islam
0: eh Ode yin tek eyin tek giseles eyin te je kristeni ti wa Psalm 3 ni ke loka lagbara olohun ba won pastor mi se fi si mi lenu latali ana Psalm 3 ni ke lo ma ka lagbara olohun e ka Psalm 3 la ro kutukutu ka sinu omi nu omi omi tutu to ba tutu daada ile gbomi nu ri e wa ma mu aye yin o tutu lagba olojo ni ti wa gbogbo kristian lo ma ka be Psalm 3 aye wo tutu ani damu ojo ni ti wa in mo fe le dagbere mo ki aye ambale abrasis omo le butter patapa wa ki gbogbo wa a ki gbogbo eyin te wa ni le okere na e ni sunkun wa le o ojo ni ti yin e ni damu lagbara olohun won ni gboku yin ranse le e ni gbomo wa ba wa nle agbon omo tan ji kota sadaf lo ni olohun o gba be ekun o derin lagelu lo so pe kasadua ati sebe na 96.7 FM in latin se adu iranse olohun o ba gba be awon no ni sonu lagba olohun adipele aburo ni sele ni pinle oyomo adipele ore ire adiafa modo afale kairi ni won se loyo bayi ati nigeria lapapo bi aki laula wala ko hatta illa gbogbo en tin sunkun lo olohun je mo rin bayi gbogbo en to le mo olohun je daro de wa gbogbo en to ti da fun olohun je baje fun wa mo gbogbo en to ku die ka to fun olohun je tojo sepo fun wa gbogbo en ta ran ni olohun deran fun wa ojo ran ara si ni awon mi ojo ran ile ntutu ele ara mi tin gbona olohun jo gbona ma mo mo jo buru fun wa mo jari je jari mu jana jari lo mo ja tawona mo ja toro je mo ja gbogba bara mo ja dala re mo ja laisan laula wala ku hatta illa bila alirasin fe bi adua abi fun igbere kokan latodo ni latodo mi e pe number mi anima shan ogidi oro 08038545482 mo woko mo wa yana e pe number mi obirin albarika ti ba woko to je muslimi e pe number mi na awon afa to da albarika tan ni se lowo un benle 08038545482 08038545482 abdu wazi dabu para ni
2: assalamu alaikum adupe lowo eyin oniyan se olobe se gbe te ba ni fe gbo agboye esin ile se un kaloku ode de wa be ni ko ni daru oruko ti mama yin na yi pada mo kira pe aku jo meta awa to ti debi asinde na ni n taban kamadu na na ni ndi wa ba oruko ti mi yi pada abdullah wasihi adehoye chief minister jamuya to fosu da simi nu fi asko ina kun kaloku wa yi pe ile se lagiluku ni baje ati ko gbo alaso latu jamfasi pe eku tajudi toni yo de woni kan ila li aman
0: inshallah anima shawin re abla sisa demola nkan ni se o ile re oni daru o to je meta o adupe ta to yira wa ta gbo ara wa nu sare adupe o adupe o agbara wa hospital o wa kim hospital emi na lo ki hospital olohun seun agbo won la gbeyawo lo nkan ni se wa ateni kokan le se lagelu yi oburuko ni ko lo wa baki laula wala ku hatta illa bilalil lazim anima shawin re abusumaya ogede oro afide wede wa 08038545482 number 9 o double
11: 7

0: ìjà kò lè rárá rẹ̀ lọ́wọ́, ọ̀run máa rẹ̀ lọ́wọ́ o. Ìwọ àti èmi àti àwọn ọmọ à ń ja ògo. Ó ní dí ogó ọmọ rẹ mọ́lẹ̀, adìyẹ òkùnkù kò ní sábà lórí ògo ìwọ àtọmọ rẹ. Olúwa yóò ya ìwọ àtọmọ rẹ fẹ́ tọmọtọmọ. Agogo tí ka wákàtí ọjọ́ yóò ka wákàtí ń sèrè. Lẹ́ni ire rẹ dé, ọmọ tọ́jú rẹ, ògo fọhùn, ìyanu ṣẹlẹ̀, wàá tà o, ò ní ṣọ́ọ̀tì o, ò ní jẹ gbèsè. Abánigbẹ̀rù dérí yóò bọ́ gbẹ̀rù ìjórí o. Lórí ọmọ ò ní káwọ́lé káńtà rojọ́ o, ò ní rogo ẹjọ́ o. Ayé rẹ tẹ̀síwájú, adáre ayé ọmọ rẹ padà bí iṣẹ́ omi ní gúúsù. Wọ́n fọyọ̀ kórè tọmọtọmọ o, wọ́n jẹun ọmọ. Adé ogún ìbí rẹ padà, ò ní fi ẹ̀rú gba ògo lọ́wọ́ ọmọ rẹ lọ o. Ó yá lọ pàdé ire, wọ́n ní ẹ̀rí lórí ẹbí rẹ o. Mo súre. Ọmọ rẹ máa gà, ọmọ rẹ máa ṣoríire, ọmọ máa tọ́jú rẹ, ọmọ máa ra mọ́tò máa kọ́lé fún ọ, ọmọ máa gbìn yànù lára wa o. Olúwa máa fọmọ rẹ polongo ayọ̀ fún gbogbo àgbáyé o. A ò ní payín kẹ̀kẹ́ lórí àwọn ọmọ wa, ọmọ wa ò ní rí àkóbá o. Ìṣe ọmọ wa máa ṣojú gbogbo wa o. Kò dẹ̀ ní bá wa lórí ààrẹ o. Wà á rí ànúgbà tọmọtọmọ o. Wà á fọwọ́ ara rẹ gbẹ́ rí ọmọ rẹ o. Òjò anú tí kì í dá yóò rọ̀ nù lẹ́yìn o. Ọmọ rẹ máa fi gbòǹgbò múlẹ̀ káàkiri gbogbo àgbáyé fún ìyanu. Kò ní tọ́mọ lọ́wọ́ o. Ọlọ́run yóò gbọ́ ara ṣe ọ́ lóore. Ohunkóhun kò ní má Yesu wà tọmọ rẹ. Bí nǹkan kan ò ní bà ọ́ lọ́kàn jẹ́. Ayé ò ní bá dárò lórí ọmọ lóṣù yìí o. O ní jẹ tán. O ní wá bó lórí ọmọ. Ó yá ìmọ̀tádà sàn. Alágbàlá ìyanu yóò yà ọ́ lẹ́nu tọmọtọmọ. Ayé ò ní yọ ọ́ padà fọ́mọ rẹ o. Wọ́n ní tọwọ́ lé bọ̀rọ̀ ọmọ rẹ. Iṣẹ́ ọmọ rẹ ò ní dàrú. Kò sóhun tó ju àlàáfíà lọ. Àlàáfíà lọ yóò bá yín dalẹ́nu lẹ́yìn o. Those of opportunity are open in the name of Jesus. Receive double grace. Receive double anointing. God will enlarge your course. Aláyọ̀ lórí àkọ́bí. Ẹ̀yin àkọ́bí ẹ̀ ní di gbẹ̀wù dání. Ẹ lọ ṣe rere. Ẹ lọ kájọ ògo. Weekend yìí ọ̀nà rẹ là. Weekend yìí wàá jẹun ọmọ. Ògo ọmọ rẹ Abújáde. Weekend yìí ò ní ní accident. Bí weekend yìí máa lọ re. Weekend yìí máa bọ re. Weekend yìí ò ní sákolóbá kolóbá. Gbogbo ọmọ tó sì kìyà ó yá Olúwa kó yà wọ́n sí mímọ́. Olúwa mú wọn lára dá. Olúwa wò wọ́n sàn. Wọ́n ní àdúrà ti gbà o. Jésù Olúwa wa. Engineer bá ń wá ẹ̀rí kan sí.
1: Ọlọ́run bàbá lábẹ́ ọmọ o.
0: Ayè ló wà.
1: Mo dúpẹ́ lọ́wọ́ dáàdì wa bàbá lábẹ́ ọmọ. Èmi ni mama pinki pinki ni. Ìjọjú lọ́jọ́ kìíní àná. Wọ́n fún mi ní 50,000. Èmi ìyá Bùsà yóò ní ráìsì ìdìrí kábéjì níjókòó. Mo do ní ráìsì àpò kan. Dúpẹ́ lọ́wọ́ dáàdì wa àti lọ́nà wa.
2: Ẹyin wo fún lọ́wọ́. Ẹyin wo fún lọ́wọ́ sọ yìí. Ẹyin Olúwa lógo. Ṣé business yẹn ń lọ?
1: Ìṣó ń lọ dédé. Dúpẹ́ lọ́wọ́ bàbá àwọn bàbá àti àwọn bẹ́ẹ̀ ni.
2: Ọlọ́run tó ṣe tóbìnrin ìdí ńlá. Obìnrin kan ṣe à ń gbọ́ mi, ẹnìkan ṣe àná wà á di ńlá.
0: Gbogbo ẹ̀yin olólùfẹ́ ìyá alábíyamọ́ṣẹ́ ti múra lẹ̀. Ọjọ́ Sunday ni àjọyọ̀ ọjọ́ ìbí ìyá alábíyamọ́. Ìkejì tó dàbí rẹ̀ fún ọjọ́ Sunday. Ó ní àdúrà tí a ń gbà lórí áàpù tí gbogbo ènìyàn gbà lọ́jọ́ Sunday. Àdúrà lórí áàpù yẹn ọjọ́ Sunday la máa parí ẹ̀. Mo ti sọ gbogbo ènìyàn máa gbómi 5 liters wá. Ìwọ náà tó bá ti bá wa bẹ̀rẹ̀ àdúrà lórí áàpù yẹn, ìwọ náà gbìyànjú kó gẹ̀ẹ́tì áàpù kan wá. Igi ayọ̀ rẹ máa sọ èso ọrọ̀ ọrùn. Bọ́lẹ̀ ní dálẹ́mọ tó wà ní Ṣẹ́gun Ọ̀tàlógún State. Sọ fún ọlọ́kadà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ CAC. Aago 6 ni gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o. Ọrẹ ọpẹ́ ni gbogbo ènìyàn máa dálẹ̀ ní lórí àwọn ọmọ yẹn àti lórí gbogbo bàbá màmá. Olùfẹ́ o, kí ni ìtumọ̀? Ẹni bá ń bẹ láyé ni wọ́n ń gbọ́ rẹ lọ́wọ́ rẹ̀. Ẹni bá ń bẹ láyé tó mọ iye Ọlọ́run ló ń da ọrẹ ọpẹ́. Pípẹ́ Ọlọ́run, èmi fọ́nrẹ́ support program láti dúpẹ́. Kò sí iye tó lè fi ránṣẹ́. Iye kíye ni o. Bó ti wù kó pọ̀ tó, bó ti wù kó kéré tó. Lórúkọ Jésù ó máa dára fún wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, èní gangan ni ìṣòro tí mo kéde ní àná. Tí mo ló fẹ́ wáyé ní ṣọ́ọ̀ṣì bàbá olówó pọ̀rọ̀ kú. Ìpàdé 40 days ni, ṣùgbọ́n wòlíì rẹ máa wà níbẹ̀ ní ọjọ́ kan tí ń ṣe ni. Mo ti sọ fún wípé orí pẹpẹ wọn nìkan bá mi já omi síbẹ̀. Gbogbo ọmọ Ọlọ́run tó bá ti ń wọbẹ̀ yóò gbàgbà méjì méjì lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ nílùú Ogun State. Tó bá ti dé Magboro bèrè abúlé ọba. Ní abúlé ọba yẹn ló ti bèrè Mercy Camp. Ìṣó òru ni o. Ọlọ́run bàbá alábíyamọ́ o.
3: Ààyè ló wà.
4: Hello, hello, prophet. 090-60-57-11-10 fún ìtẹ̀síwájú ètò yìí. Ẹ lè fi ọrẹ sínú account details yìí. 30 34 34 07 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14. Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní máa bọ́jọ mọ́.
3: La la la la gelu FM, jagaba gogo radio ma.

0: ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún 2026 ọjọ́ Friday. Òbí, gbogbo ẹni tó bá máa ṣíri àti agbára òǹkà, ọjọ́ àfiyèsí ni irú ọjọ́ òní. Bẹ́ẹ̀ ni sà, tí orí ọ̀fẹ́ bá wà fún mi máa lọ ọbẹ̀, ṣùgbọ́n mo fẹ́ káyìn ọba àwọn ọba láàárọ̀ yìí. Kò sí n tó dàbí pé kí èèyàn mọ orí Olúwa. Ẹ wá ti ẹ̀yin ti ọpẹ́ ló sọ, àti ẹ̀yin ti ìyìn. Ó ní ẹ máa dúpẹ́ fún nítorí Olúwa pọ̀ ní oore, àánú rẹ̀ kò sì ní pẹ̀kú. A fẹ́ kí alelúyà méje sí bàbá tó ní agbára. Fẹ̀ ká bẹ̀rù mi àdàyà bẹ̀kọ́nọ̀ṣù. Gbogbo ìgbà tí n bá ní orí ọ̀fẹ́ láti wà ní stúdíò yìí, ẹ sà, èmi a máa yan ọba àwọn ọba ní fún àánú àti agbára rẹ̀ lórí ayé mi. A fẹ́ kàlélúyà méje sí àwí máyẹ̀hùn. Ọ̀bá ní rìn kí ìyà kò tán ajíwẹ̀rí ọmọ dákedáke. Wò bí yìí, bàbá, ìwọ tó bá mọ̀ pé Olúwa dá sí ọ, jájọ ké ní àárọ̀ yìí. Hallelujah. Méje, 1, 2, go!
1: Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah!

0: mo ranti ni odun kan mo se ipade kan mo pe ni ilekun abalaye everlasting door oluwa so pe omo nitori ire na mo se ni o gbe pade yele odun na ni ilekun aye raye si ni waju mi esa mo be oni a fe gbadua laaro tori pe anilo angeli ti wa na anilo woli ti wa na anilo eni to luwa ma lu fun wa ojo temi na pade woli mi ojo na ni kan yi pada fun mi be ni sa a fe gbadua e pe oruko jesu ke pe emi mimo eyin aladua te ba wa bi o e pe oruko jesu e pe emi mimo je ni ba pade pelu woli temi na laaro yi je ni ba pade yi pelu angeli mi je ni ba pade pelu woli mi je ni ba pade pelu angeli mi je ni ba pade pelu woli mi eni to fe lo fun mi ti oro mi yo fi lojutu je ni ba pade pelu e laaro yi je ni ba pade pelu woli mi o ya adua
1: oruko je
0: ma ye dede baru ba de dada je ni ba pade pelu woli mi je ni ba pade je ni ba pade je ni ba pade ma ya balo boli agada ya dada baru ba de dada je so be la ga baru ba de dada ya dada ba la baru ba de agada ya baru ba de agada je ni ba pade pelu woli mi je ni ba pade je ni ba pade je ni ba pade je ni ba pade je ni ba pade je ni ba pade je ni ba pade je ni ba pade je ni ba pade je ni ba pade je ni ba pade aya bale ada baru bala ada ni bala da ba ya da ni ba pade je ni ba pade je ni ba pade je ni ba pade je ni ba pade je ni ba pade je ni ba pade je ni ba pade je ni ba pade je ni ba pade je ni ba pade je ni ba pade je ni ba pade je ni ba pade je ni ba pade oluwa wa o nkan ni ma tenumo baba julo eyin ti e ba ngbo mi ni ilu abekuta o olorun awon baba mi emi o ma bi mo se le se fun oju bayi lo sugba ma bi ogan pe ko wa gbogbo ona beja be kubia aya be dunia daya kada iwo na ri daju pe o se kini o darapo ni aro yi oluwa lo ran mi o eyin to ja wi pe won gba iserere sonu lowo yin eyin ti won je ke ri nkan rere mu da ni bayi la ke toka si oluwa lo ran mi o isele ma isele ayaju awon woli ni sa oluwa ma fara re oluwa yo sise agbara solu mo pe ti samuel to ba so to da nipa ohun ohun ma se daada ninu ijobo ohun esa nigba ti samuel ti kutan o tun wa samuel kiri bo ti je wi pe o lodi si ofin oluwa sugbon nitori ipo ti riru nti samuel se nigba aye re ri o mo bi samuel ti soro to de ri be esa eyin kan wa nbi mo be yin gan e je ki ase yi eje o connect pelu eyin na oluwa fe lo mi laaro ifun eyin kan bi woli on gbogbo ti won fi epe gba lowo e on gbogbo ti won fi oro odi mu ku laye re on gbogbo ti ka eniyan fi odaju mu lo mo gbe iya mara olohun wo mo so tele pe loni majemu da pada
1: amen
0: loni majemu da pada
1: amen
0: loni majemu da pada
1: amen
0: loni majemu da pada
1: amen
0: awon to sonu sowo ikai niyan àwọn tó gbàgbé sí ilé ọ̀dájú ilé bàbá ẹ àwọn tí wọ́n fi ẹ̀jẹ̀ gbà lọ́wọ́ ẹ mo dúró nínú májẹ̀mú olúwa mo sọ wípé lónìí àánú dá padà lónìí àánú dá padà òbí mo fi ṣeré o mi ò lè sọtọ fún ẹ àwọn tí olúwa ti fi ọwọ́ wòlíì ṣe bẹ́ẹ̀ ni sà ní ìlú táwàí ẹ̀sà ohun wòlíì ti rọ odidi gómìnà ó ti rọ lóye fún ìgbà púpọ̀ bẹ́ẹ̀ ni sà ohun wòlíì ó ti fi ìyàn jẹ gẹ́gẹ́ bí gómìnà ẹ̀sà tí ayé ò tiẹ̀ lérò pé ó lè lọ bẹ̀ ní ìlú táwàí ẹ kíyèsí sà wò bí mo lè máa sọ lọ fún ọbẹ̀ àwọn tí wọ́n jẹ́ ààrẹ orílẹ̀-èdè ẹ wo bí ọ̀pọ̀ nínú wọn tó jẹ́ pé wọn ò tiẹ̀ ní ìgbàgbọ́ tó yanrantí nínú olúwa wọn kì í kóyàn wòlíì kéré bẹ́ẹ̀ ni sà bàbá wa nú olúwa kan ni wọ́n sọ fún wa pé nígbà tí president kan jẹ ní ọdún ní ìlú yìí wọ́n ránṣẹ́ pé àwọn pé ẹ kàn wá bá wa jẹun ní àsọ̀rọ̀ kíṣẹ́ ìkó lè lọ dáadáa ẹ̀mí àwọn wòlíì so wọ́n mọ tí wọ́n ń pè ní wòlíì àwọn tí wọ́n ń pè ní wòlíì asọ̀rọ̀ ṣẹ ni wọ́n wọ́n kì í sọ̀rọ̀ dànù ó ṣe ni láàánú tiktok àti facebook ò jẹ́ ká mọ wòlíì mọ́ ẹ̀sà àwọn tí wọ́n ń pè ní wòlíì wọ́n kì í ṣe alátẹnujẹ àwọn tí wọ́n ń pè ní wòlíì ẹ wo bí ẹ lè mọ́ rí ọkọ̀ nídìí wọn wọ́n lè mọ́ ní ilé ti ara wọn ẹ kíyèsí ṣùgbọ́n tí àṣẹ bá jáde lẹ́nu wọn òjò lè ṣú kó dẹ̀ mọ́ rọ̀ ẹ̀mí àwọn wòlíì gbà mí gbọ́ sà bàbá wa kan ń bẹ nílùú ìbàdàn yìí tí wọ́n ti jẹ́ ọlọ́run pé ilé ẹyọ kan náà la mọ̀ mọ́ wọn títí wọ́n fi lọ so kò ní ṣe bó ti pọ̀ tó kò dẹ̀ ní ṣe bó ti kéré tó àṣẹ là ń sọ nípa ẹ̀ tí ò bá ti ní àṣẹ ẹ gbà mí gbọ́ kìí ṣe wòlíì ẹ̀mí àwọn wòlíì alóore yàtọ̀ sí wòlíì ẹ wo bí ìran lásán ni alóore máa rí èdè lásán ni yóò fi fọ̀ gbà mí gbọ́ nǹkan ń pè ní wòlíì jù bẹ́ẹ̀ lọ wòlíì ju wípé wọ́n gbé èèyàn sórí ìtẹ́ ó wá sùn fún ọjọ́ méje ọ̀gá wòlíì jù yẹn lọ wòlíì ju pé ẹja gbé sẹ́mi lọ ẹni tó fẹ́ gbéyàn sẹ́mi wòlíì ò tiẹ̀ ti rínà sí kó tó gbéyàn sẹ́mi nǹkan ń pè ní wòlíì jù bẹ́ẹ̀ lọ kì í ṣẹni tó wọ ṣòkòtì sí ṣòkòtò rè òdélẹ̀ tó wá lọ dúró lẹ́nu ọ̀nà báǹkì tó wá pè ọ́ sẹ́gbẹ̀ẹ́ tó wá bẹ̀rẹ̀ sí sọ àwọn nǹkan kan fún ọ wòlíì kọ́ nìyẹn ìyẹn fẹ́ wá ohun tí ó jẹ ni àdádì kò bèrè owó lọ́wọ́ mi ìwọ mọ́ wọ̀rí tíríkì ni wọ́n sì máa padà wá ó níbi tán máa gbà wọlé àwọn yẹn kọ́ ni wòlíì nǹkan pè ní wòlíì àṣẹ ni sà tó bá sọ ó máa rí bẹ́ẹ̀ ẹ̀mí àwọn wòlíì makevarubaliadahadayagados ẹ kíyèsí olúwa rán mi láàárọ̀ yìí màá dẹ̀ máa tẹnumọ́ gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ nínú ìpàdé ọlọ́run kankan ní abẹ́kúta ẹ̀sà ọ̀lù òkè jẹun wò bí ní ẹgbẹ́ bíríìjì ṣàpọ́n tá a máa ń lò yẹn náà ni under bridge ṣàpọ́n yẹn ẹgbẹ́.

0: ògoni fún onímájẹ̀mú. Alágbára bí ọ̀gá o, ipa tá a gbẹ́kẹ̀lé, ọba tí ń bá wa wọlé tí ń bá wa jáde, àmọ̀ tún jáde lọ lónìí, afọ̀rọ̀lé ọlọ́wọ́, onímájẹ̀mú ńlá, olúwàgbà ọ̀pẹ wa, wọ́n tó bá wa rìn lọ́sẹ̀ tó kọjá. Àyàn torí gbogbo ẹja sọpẹ́ ògbóni forúkọ rẹ olúwàgbà ọpẹ wa alágbára ìsẹ́lì àìkú àìsá ìpakùdà ọba tí ń bá wa wọlé tí bá jáde ọlọ́run tí ń bá wa ṣe kí là á ṣe dúpẹ́ ká tún ní ọ torí ọ̀sẹ̀ yìí tún máa dẹ́ra sí olúwàgbà ọpẹ wa ògbóni forúkọ rẹ ògbóni forúkọ rẹ ògbóni forúkọ rẹ in the name of Jesus. Tí má bàgbà bí gbogbo èèyàn ṣe kíákíá báyìí omi rẹ tó máa ń gbé sẹ́gbẹ̀ẹ́ rédíò tètè tọba tí wàá gbé síbẹ̀ tán tí owó tí mo máa ní kó fi si yẹn ọ̀pọ̀lọpọ̀ iyọ̀ tí mo máa ní kó bù sí yọ bù sí dáadáa ẹ̀tọ́ lánàá tí ọjà bóyin kó fi si bá a ṣe ń gbẹ̀dọ̀ ẹ̀wọ́n náà máa fẹ̀mí tẹ̀lé wa kó jáde gbẹ̀dọ̀ ẹ̀yìn tọba tí wàá parí àdúrà yọ owó yẹn kó kó tọ́jú ẹ̀ o tún lè padà ló lọ́la ẹ̀ òkú wá gbé omi yẹn ló fi máa wọ́n ṣọ̀bù ẹ̀ tó fi máa wẹ̀ kó tó lọ ṣọ̀bù onímájẹ̀mú sọ pé ọ̀sẹ̀ yìí máa dára gbogbo ẹni tó ṣe dandan ni ọ̀sẹ̀ yìí máa dára fún wa a máa rí ọ̀nà àbáyọ gbogbo ohun tó dẹ̀ wà mọ́lẹ̀ di ògo amọ́lẹ̀ lórúkọ jésù ó máa yanjú ọfà má ṣe rere ọfà ìgbèsè ọfà ìmúbà ọfà ìdààmú yẹn lórúkọ jésù ọ̀sẹ̀ yìí a máa wà tì ọ̀wọ̀ wa máa lójú tì ọ̀rọ̀ wa máa yanjú ogun wa máa ṣá ọ̀ wa máa tẹ́rẹ̀ ìdààmú ẹ̀kí ni mo ṣe. Gbogbo omi tó ti ń gbọ́ mi jáde ìdádùn gbogbo àgbáyé tó bá jẹ́ bá àkọ́kọ́ tó ṣe ń gbọ́ mi rè orúkọ mi ò yí padà orúkọ mi ni wòlíì I.O. ajílóore àtàmátàsí ogun ò ní borí wa ogun ò ní borí ayé rẹ ogun ò ní borí iṣẹ wa ogun ò ní borí ìrìnàjò ọ̀rọ̀ wa ò ní dojúwò ọ̀sẹ̀ yìí máa pé wa in the name of Jesus. Kátó lọ yín bàbá ńlá bàbá ńlá bàbá bàbá wa ọlọ́run tí ò pé méjì kètè lọ gbómi rẹ síbi rédíò báyìí jẹ́ kó jẹ́ bọ́kẹ́tì ńlá tó kún fún mi bú iyọ̀ ọ̀pọ̀lọpọ̀ sí o. Àmẹ́jọ ẹ̀ tó bá ní ìfisi má gbàgbé owó tí mo máa ní kó fi si tá a bá ti parí àdúrà tán yọ omi yẹn lọ tọ́jú ẹ̀ wà á tún lò lọ́jọ́ kejì tó bá wáyé ayọ owó yẹn kó dàpọ̀ mú wọjà ẹ̀ wà á rí pé àgbà náà ti gbèsè oníbẹ̀ ẹ̀ gamọ́ bọ́lọ́run ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀bẹ̀ níwájú ẹni tí mo dúró ọlọ́run gbọ́ ó wọ ọ̀pọ̀lọpọ̀ wọ́n bá ṣẹ́dá ní méjì wá níṣẹ́ yẹn ti dàrú bẹ́ẹ̀ ṣùgbọ́n wòlíì wo ló sọ pé kó o ṣe ẹlòmíà wọnú márèjì tán yóò máa kábàámọ̀ wòlíì wo ló ní kó o lọ ẹnìkan wá sọ́dọ̀ mi bó ṣe dé ṣètò mí ní arábìnrin wa tẹni tó wá bèrè ti súnmọ́ra tó kò síbi tó bá lọ wá ní kẹfẹ́ra yín yàrá àti rárá o ó ní bíbí ìràwọ̀ yín àti májẹ̀mú ayé ẹ̀yìn la máa lọ wò nígbà tí mo sì wò mo rí pé wọn rìn ní ìjọpẹ́ ó dẹ̀ bọ́ bẹ́ẹ̀ ó fagídí lọ lọ́kọ̀ ẹni tó fagídí wọn lọ́dún kan àbọ̀ tó fi túkà ó ní torí gbogbo táwọn ọ̀dẹ́ náà ti ní kan lọ fẹ́ra àwọn tó ní kan fẹ́ra wọn gbà báyà tó ní ẹni fẹ́ra sábà àkàrà àbámọ̀ ò ti wá dé ẹni kan mọ́ gbẹ̀dúrà àní kàbà ẹni kan forí ó sorí kodò mọ́ṣẹ́ sọ̀rọ̀ ní ó ní tó ń ṣẹlẹ̀ sóò náà nìyẹn gbogbo ẹni tó ní bànújẹ́ lórí ọ̀rọ̀ ìgbé ẹ̀wọ̀ mo sọ jáde bíi wòlí ìbànújẹ́ yẹn tán ọ̀sẹ̀ yìí máa dá ọ̀sẹ̀ yìí máa kóra ọ̀sẹ̀ yìí máa kóra ọ̀sẹ̀ yìí máa dá ọ̀sẹ̀ yìí máa lánà ìdá ní mo fi tí o sì gbómi yẹn síbẹ̀ ẹ o tí o sì du owó yẹn tí mo ní ojú sí ọ̀pọ̀lọpọ̀ iyọ̀ yẹn ṣé o ti fi ọ̀pọ̀lọpọ̀ iyọ̀ sí tùmọ̀ lánàá tí o yẹ ní òòlù kan sí ó yá ń wo omi yẹn sí ara rẹ̀ mo yà ọ́ sí mọ́ ní orúkọ ọba bọ́ ọmọ àtẹ̀mú ó yá ká gba ìyàtọ̀ ní ìjà ní mo fi àwọn èèyàn mọ̀ tó wá lánàá o nígbà tí wọ́n wá fún ìtọ́ni ẹ̀mí mímọ́ nígbà tẹ́mi mọ́ ń tú àṣírí okun ẹlòmíì ń sunkún nígbà tó ń gbọ́ ìjìnlẹ̀ àṣírí ẹlòmíì ń gbin kàn wọ́n ní kankan ṣàwọn ètò àdúrà ló lè kọ́ ẹ̀bùn pé káàdì ìrìnà ká sọ́bíṣà àbímọ́ ni ẹnìkan ò ní jẹ́ ìyàmọ́ àánú ni mo rí gbà
1: tí
0: gbogbo wọn dẹ̀ ń wá tọ́lọ́n dẹ̀ ń jẹ́ ká sọ ẹ̀ tó dẹ̀ ń gò tó dẹ̀ ń ní tẹ̀símọ́nì pé ní òwò ní ọlọ́run lélẹ̀ yìí apọ́sù ló ní àgbékalẹ̀ àwọn ìjọ ó ní àgbé ìjọ kan lórí apọ́sù àti àwọn wòlíì ayé bàjẹ́ ní táyọ̀ bá bàjẹ́ wòlíì àti apọ́sù nìkan ló máa ń dájọ́ kalẹ̀ àwọn pásọ̀ wà tẹ́kọ̀ọ́mà àwọn evangelist wa ṣe fọ́ ó máa ń ní agbára jù ọ̀nà tí wọ́n máa ń gbà láti dá àwọn èèyàn rí bòrìbò ìwé fẹ́sọ̀rí kan yẹn tó ọba wò ó ní ó sì fi àwọn kan fún bí àpọ́sù ó sì ti fi àwọn kan fún mi bí àpọ́sù àwọn ni àpọ́sẹ̀lì àti àwọn mìíràn bí wòlíì
1: àwọn àgbà méjì ni ẹ
0: àti àwọn mìíràn bí evangelist àti àwọn mìíràn bí olùsọ àgùntàn àti àwọn mìíràn bí kí ni olùkọ́ni mọ́mí àti dádì iṣẹ́ wòlíì ni pé tí nǹkan bá dẹ̀rù káwọn èèyàn lọ kàn lọ béèrè wò wọ́n á níbo ni wòlíì wà àríran ni tó lè tọ́ wa sọ́nà tó bá rí ìwé fọ́ sámẹ̀ sámẹ̀ kí ni o orí ẹ̀kẹ́ sàn wàá rí bí sọ ọlọrun ṣe dàmú gidigidi lórí kẹtẹkẹtẹ sọsọn wọn rí kárìkà nígbà tó ọmọ ọdọ máa rí oníwo ẹjẹ wà ìránṣẹ ọlọrun kan lọ wọn máa ń wà ránṣẹ ọlọrun lọrun ẹni tí ọlọrun máa ń bá sọrọ tí kì í sì jẹ kọrọ ẹnu rẹ máa bù á sí ìmúṣẹ ẹ rántá mọta síbẹ ó ní oṣù fún pé ẹni ọlọrun kan wà ní ìlú yìí ó sì ṣe ọkùnrin ọlọ́lá gbogbo èyí tó bá sì rí á sì ṣẹ o. Aṣẹwà àtàmẹ́ta sí
1: nìyẹn.
0: Mo sọ jáde ìlú àti mi ò ní dìyà. Mo ẹ̀dúrà kàbá àṣàkà. Wọ́n sọ fún mi lórí ẹnìkan. Ogun àkọ́kọ́ àti ilé ló ń jà ọ́. Ibi tó ba dé o lè ba lọ síwájú mọ́. Ẹ̀fẹ́ àwòlí ni agbára kan ló dù ẹ lọ. Ha agbára yẹn máa tẹ̀lé. Kí n má bàa gbàgbé jẹ́ kí n sọ eléyìí. Kó o gbọ́dọ̀ di ẹ lọ́wọ́ láàárọ̀ yìí. Ó pẹ́ jù aago bíi mẹ́jọ sí mẹ́jọ àbọ̀ kó o ti dé kí nọ́mbà ẹ má bàa jìnà. Ẹ wo gbogbo èèyàn tó bá fẹ́ rí mi bíi wòlíì tètè dé o. Wá wo o. Mo fẹ́ ṣe kánsẹ́ẹ̀lì fáwọn èèyàn. Gbogbo àwọn tí nǹkan bá dà lómọ́ lójú. Àwọn tó fẹ́ wà ní sí ìkan. Àwọn tí òbọ̀ mi tán fẹ́ yà sí. Àwọn tó gbó tí ó gbé òtí ẹ̀. Wọ́n ti àwọn tó ṣẹlẹ̀ tó ń fa ìtọ́ni ẹ̀mí mọ́. Gbogbo àwọn tó bá ń kó àkọ́pá sí ilé. Kọ́lọ̀ bá lè jẹ́ bu yẹpẹ́ bẹ̀ wá. Ẹ̀dá àwọn olè ní ká gbé gbèsè ni wípé bí nǹkan bá dojúrú tàbí tó bá di pé wọn ò mọ tó ń yà gbogbo bá dìde bí ìṣòro bá dìde tí gbogbo ẹ bá dé tàbí èèyàn fẹ́ gbé ìgbésẹ̀ ibẹ̀ ni wòlíì ti kọ mi lánàá àbí kẹta ni mo sọ nípa àwọn ọba mẹ́ta tí ogun fẹ́ padà nínú ìwé àwọn ọba kejì tí mo sọ ní orí ẹ̀kẹta tí wọ́n fi sáré wá wòlíì kiri níbẹ̀ náà ti ránṣẹ́ sí Elisha ìyẹn wá ní kankan táwọ òun náà bó síbẹ̀ ó tún wá wòlíì wá níbẹ̀ ni ẹ̀sìn ayé rẹ ti tàn ẹgbẹ́ mi mọ́mí àti dádì gbogbo ẹni tó jẹ gbèsè ogun gbèsè tán láyé wa nínú ìwé àwọn ọba kejì yẹn orí ẹ̀kẹrin wọ́n sọ̀rọ̀ nípa ọmọ àwọn wòlíì kan ọmọ wòlíì ni wọ́n pe àwọn wo náà máa ń pè lọ́mọ wòlíì àwọn ni ọmọ tí wọ́n ń kọ́ṣẹ́ ní abẹ́ wòlíì àwọn tán ní ẹ̀bùn wòlíì ṣùgbọ́n tí wọ́n ń fẹ́ ìtọ́ni sí i ẹnìkan níbi ìdìbò àwọn lọ́ọ̀ká ìwé fún samuel chapter 3 ẹ̀rí samuel abẹ́ eli ló wà nígbà tí ọlọ́run wá ń bá a sọ̀rọ̀ kò tètè mọ̀ tí ọlọ́run ń bá a sọ̀rọ̀ eli ló tọ báyìí ni kò wí nígbà tí ọlọ́run bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìwọ samuel ṣàṣọ wípé máa wí torí ìránṣẹ́ rẹ yọ lọ́ọ̀ká ìwé fún samuel chapter 3 yẹn kí n má wo àkókò lórí ẹ̀ náà nígbà tí elijah náà wà elijah tí wọ́n ránṣẹ́ pè yìí abẹ́ elijah ibẹ̀ ló ti kọ́ṣẹ́ ọba wo ìwé second king chapter 3 yẹn wọ́n ṣàlàyé ẹ̀ nígbà tí joseph ti béèrè pé ṣé kò wá sí wòlíì kankan ní ìlú kí àwa ìbá ti ọ̀dọ́ rẹ̀ béèrè lọ́wọ́ olówà kò sọ́lẹ̀ ẹ̀kan mi ní wòlíì lónìí kéèyàn lọ béèrè lọ́wọ́ ẹ̀ tọ́rọ̀ bá ti dójú ẹ̀ èyí wà lọ gba ìtọ́ni nígbà tí wọ́n máa sọ ó ní ọ̀kan nínú àwọn ìránṣẹ́ ọba ẹ̀sìn ti dà wípé elisha ọmọ sáfàtì tí fún omi sí ọwọ́ elijah ń bẹ níyìí yẹn wípé ẹni tó kọ́ṣẹ́ ló ń da elijah so wọ́n kọ́ iṣẹ́ ètò àdúrà wòlí ṣùgbọ́n wọ́n máa ń ní ẹ̀bùn wòlí látọ̀rùn láti submission wọn kọ́ ọ̀nà níbẹ̀ ṣe submission ibi tí mò ń lọ rèé ọ̀kan nínú àwọn tó wá jẹ́ ọmọ wòlíì náà táwọn náà ń bu omi sí ọwọ́ elijah ẹ̀mí kan balẹ̀ ẹ̀mí pé kéèyàn má lè tọ wòlíì ládàtí béèrè pé ìṣòro báyẹn bá mi gbàdúrà lé tàbí ẹ tiẹ̀ gbàdúrà fún mi oh my god now inú gbèsè tó jẹ ló kú sí mo gbàdúrà fẹ́nìkan àmì kú sí ní ìgbèsè mo máa sọ pọ̀pọ̀lọpọ̀ o gbọ́ pé wọ́n ń taṣọ wọn náà lọ ń taṣọ tó béèrè sí ẹnìkan wá sọ́dọ̀ mi di ọ́dà tá ẹ inú gbági nìbàdàn ló wà tó ti ń taṣọ the next tó tẹ gbogbo ẹbẹ̀ ti dojúrú fún bí mo ṣe gbàdúrà kò tiẹ̀ tí ì bá mi sọ bó ṣe gbàdúrà mo ní arábìnrin ẹ̀mọ́ náà bẹ̀ sọ fún mi pé iṣẹ́ tẹ́lọ̀ níṣẹ́ o àmọ́ gbogbo tó ní ṣe pẹ̀lú ìrìn àjò tẹ́lọ̀ à ń tà bíi bọ́tì à ń tà bíi zipu à ń tà sóyún maṣíìnì gbogbo tó bá ní ṣe ní ìrìn àjò ẹ̀ ọlọ́run òní ṣe ló máa ṣiṣẹ́ ọ̀bù aṣọ obìnrin ẹbú sẹ́kọ́ ó ní sí aṣọ ní gbèsè tún ní gbèsè ó ti fi pin lúpin ó wá níta ló ní kó lọ ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ jẹ́wọ́ ó ní bàbá wòlíì kan ní ìlú àwọn ó ló sọ pé kó lọ́kọ́ ṣe tẹ́lẹ̀ ó lóun kọ lòun kú òun bẹ́ẹ̀ ló ń lọ́kọ́ ṣe aṣọ ìgbèsè lọ́fun lọ́sì ẹnì kẹsà mi a lè jẹ gbèsè ó dáa kéèyàn ní wòlíì kẹ́hìn tó bá ní wòlíì nǹkan tí ń ṣe lábẹ́lẹ̀ kò fura gbogbo èèyàn lọ múra o lọ múra báyìí gbogbo èèyàn àárẹ̀ ní fẹ́ǹdì Yan wa ni kini won won lo ro kike la won ni won ni wa gbagbo afon wa ni ko lo ya opolopo ikoko ko wa ma ro ro yen si ro ro mo stop o ka bi ni pe won ba kekere tan ni yen o na fi san bese ti won de fi di olorun mo ka ye second king chapter 4
1: yes sir
0: e wo bayi en yo ba mo ba se lodo woni opolopo a to ma gbagbo a gbogbo ro kini o ti lo gbogbo kini kan ni mo ma so lo lana ko ko ku zeni o ni ko si gbogbo brother me ni to ki gbo o ni mo ba de tin go lo un lo o so yo ko ba ti daru ka wori oke awon pe tele awon gbogbo e mo kan re ni ti lo ri mu ba ko ni kankan mu bo won ni ma so asiri ogun re igbese to ma gbe to fi rona abayo nkan to wori wa fun
1: yes
0: sir ma so pa ko lo pa won ni but all of along go me down in doka dey you keep pastor church you pastor ara ki shago mi dey ni ki joko to ba dojo e ton ko wa e ki sun to ma se fun
1: yes sir
0: bi ta da to dey ma gbe
1: eh
0: e wa wo e le bi ogbo awon to tin wa o e ta ba mu ti roko ta tun fi ti ra ti e gokun ko se ni to ma ni wo le ajuro ya ta mata se bill lowo
1: ara
0: o owo se re 200,000 lo mu wa owo se re 100,000 lo mu wa owo se re 50,000 abi 20,000 lo mu wa ara o emi asalaye ohun to o ma se igbese to o ma gbe lo se be to ba nilo okora kan lo ran kan ti sise woli fun tori ise woli wa ise apostle wa ise awon pastor wa oh my god ene kan gbo ogun ni ja o ma be obirin ye ikan toko re to jomo woli o se o le jomo woli ko ma jere woli abato ti beli so ni ko ni ko ri ogun
1: eso
0: ogun o ni ti o ba gbo olorun gbo o ni a fi di re mule so ba si gba woli re gbo o ni wa se re a le fi di re mule ni church wa ni to bi oga ko ni a le fi di re mule koda o le je evangelist ni church a le fi di re mule koda o le jo lori awon obirin eh nitori pe o gbo olorun gbo a to ba gba woli re gbo oju kan na lo wa bibeli so pe to ba wa gba woli re gbo igba lo to se re awon kankan wa ti a o le dispute ti bibeli ti fi di re mule ta de si ogbon kan ta fe da si olorun fa lo so ni we mercy ori kete se keje e mo so ka ti ba so ori tori oluwa ki yo se tetan ṣùgbọ́n yóò fi orin kọ̀ọ̀kan rẹ̀ han àwọn wòlíì ìránṣẹ́ rẹ̀ that is it responsibility wòlíì ni kò wá sọ fẹ́ pé lọ ṣe báyìí lọ gbà báyìí lọ rí báyìí that is it ìwé revolution gẹ́gẹ́ ká mọ̀ kankan tó bá revolution 22 tó bá lọ ọmú ní àti ẹsẹ̀ ìkẹfà lọ ó ṣe àlàyé áńgẹ́lì àti ìránṣẹ́ ọlọ́run tí wọ́n pè ní juanu tó jẹ́ ọ̀kan nínú àpọ́sù jésù kristi nígbà tí áńgẹ́lì bá sọ gbogbo ọ̀rọ̀ tán ó wá wọlé níwájú áńgẹ́lì áńgẹ́lì wá dá lóhùn pé rárá o má wọlé o tó bá ka verse 9 ó ní ìránṣẹ́ ẹlẹgbẹ́ rẹ ní èmi àti àwọn arákùnrin rẹ wòlíì àti ti àwọn tí wọ́n ń pa ọ̀rọ̀ inú ìwé yìí mọ́ ọlọ́run nìkan ni kò forí balẹ̀ fún áńgẹ́lì ní méèkì ti wòlíì àti olókàbẹ̀ o sọ pé méètì ni pásítọ̀ àti òun no ó sọ pé méètì ni wòlíì àti òun ìlú sì pé áńgẹ́lì àti wòlíì wọ́n ń ṣiṣẹ́ pọ̀ tí ẹ̀mí ọlọ́run bá ti gba ẹnu wòlíì sọ̀rọ̀ áńgẹ́lì ni ó lọ ṣiṣẹ́ yẹn nígbà mìíràn sì ni áńgẹ́lì ni ọlọ́run yóò ràn sí wòlíì pé lọ ṣe báyìí ọgbẹ́ ò ní jà wá mọ́ kàn yàn mọ́ eléyìí torí mo wà ní ọ̀sẹ̀ wòlíì ẹ wá gbọ́ mi gbogbo ènìyàn mọ́ mi ní ṣeréṣeré àárọ̀ èmi fẹ́ǹdì olúwo tó wà lọ́nà tó dèjẹ gbẹgbẹ lọ́nà gbẹgbẹ olúwo tó wà ní tó dèjẹ gbẹgbẹ bẹ́ẹ̀ a tó bá ti dé olúwo jọ gòkè sókè níbi olúwo jọ kò sọ pé àtàmátà tó lè jẹ ìwé olóòtú tó olúwo jọ olúwo jọ sọ pé àtàmátà rẹ nìkan. Mo fẹ́ ṣe kánsẹ́lì afẹ́ wádìí síbi ogun yẹn afẹ́ mọ kí ló fà á afẹ́ mọ kí ni ìgbésẹ̀ afẹ́ mọ kí lọ́la báyọ̀ ẹ̀mí mímọ́ ló máa tún fún wa àti ìgbésẹ̀ tá a máa gbé ní solution bá dé bọ́lá ṣe máa ń ṣe nìyẹn o màmá kan ní church o ó wá sábà iṣẹ́ ìrẹsẹ̀ nígbà tó ju ogun lé ẹja gbọ́ tọ́lọ́ ṣe láyé ẹ̀.
2: Orúkọ rẹ àti ibi tí o ti wá.
3: Orúkọ mi ni orúkọ mi lolúwa rẹ àti mi láti olúǹde olómi ìbàdàn. Àmúrúkọ lọ́wọ́ ọlọ́run ní gbogbo ìgbà ló máa ń ṣeun ní gbogbo ìgbà ní oṣù kẹfà mo fi àjọ̀dún sójú ọ̀nà mo bẹ̀rẹ̀ sí jáàkú mo sì fẹ́ ṣe ọlọ́run tó jàjọ̀dún àkọ́kọ́ jáde sí gbọ́wọ́ lé àìsí tí mo tẹ̀ mo dúpẹ́ ọlọ́run nìkan já tó ní wọ́n máa ń ṣe láìfù wọ́n sì fún mi nìkan lọ ẹni tó fún mi 20 10 mi ò sẹ́ mọ̀ nira mo já mi nira sì ṣe gbogbo ẹ̀ mo dúpẹ́ o ah Olorun re kata mata fi won se bebe fun mi mo ri ona awon fa sise fun mi ko fun le 20 ngba na fun ya fun bi o su ke je o si ta lo e august hour eni ko tun fun mi fun mi that 130 that we have customer ni mi o that wo ni 130 mo ra ni kilo ko ni challenge to ni pali won le send eni ko ya gbo mo to send 130 mo ni ye ki se bi se ise luwa mo sa dupe o ma wa lo ran sadi ni ko mo mi 130 ni o gba ni mo se ran se ni o se gba to ninu ebi mo ba je bi bai dadi ni ti mo gbe ninu ebi ko si nkan won mi ayo ta ni ngba ti won mo ojo igo mo mi ko lo ti ke mo bi bai o mo yen sa lo dadi mo sori yen gba na to mo mi sa lo gba na o mere yo so nu ibi 2020 won ya pari school gba na mo ba je bi bai lati gba na a le nfe ti ni ma yi water matter se ba mi gbadura ti won le ni bi kin ku ni ma ma ru emi tun wa re bayi nkan ko se mimo ise an se gan ko lo de de ko de ngo e kan jira ni mo dupe o olorun ko ma mi na first born mi ba ma to sa lo ni gba na den ti mo fi wa ngba na
2: je pada ri abe
3: a pada ri o den oni wa ni ko si nkan ko mo me leyi pe kini o me ta lo ni so pe nkan ti se dadi ni rara o ni gba na aro omo yen akodi mi na ni mo ti gba message pe awon kan de li o omo won si mo mi mo o omo mi na eri ni se ko mo dupe ni gugu gba ti ma ti se divan omo yen ibi na na mo ti won so wa won awon kan de li akodi o yi pe ori akodi o ko san wa waye wan tiri asa jade njo na yi pe ojo ayeye omo re akobi je tin so na ni gugu wa ati dadi lo ki mo pe mi ti wo dele bayi omo ba ni won ni boss won mi eh tele bo mo fe mo ko wa le o ti ko sele ri mo dupe lohun pa egun re o ah mo dupe lohun ata mata ti o se bebe nga ko eni ko ko se ni le wa wo se ni mo dupe ala ata mata ti ya mi le ni
2: o se lagbo le o a ma se loruko je gbajo bi pe ojo e na lo wa to me bi lo
3: be ni ka gbowo le ni dan mo se te ko to mo to te ni si si mo te o emi n jaya ipe mo se tin ka koko mo to te le ke mo to te si ah mo lo ta mata se o si waju o si kai o se gbogbo e won bo mi nkan lo ni won se bi ah lo ta mata se mo dupe o ah ipe yo be ni o wa mo enjoy
2: ati olorun tori ko jade fun e oro re bo
3: amen
2: ijoye oni wa
3: ami o jesu christi ami jesu
2: edu to ma nbe tele to bo lo ni
3: be ni o
2: ma yo mi la tadi ko su ta won ma je ijoye o ti e ta won yan bu won fi sele ya e buya ko ti e ta be ni buya ko wo be ni buya ko se mu rein nba won mo ko ma se se ene kan gbo mi o ma se se fun o mo ni ma je mu se se
0: e je lo se wo mi san ma so
2: wa ma fo gbo gbo bi to du e ma fo gbo gbo bi to du e wa wa kunu ko jesu wa pe emi mo tele wa ni olorun atama ta si o mi san ma san gba mi la ma la ma bẹ́ẹ̀ni ẹ̀yẹn yẹn yes ma bẹ́ẹ̀ oya bẹ́ẹ̀ lórí ẹsẹ̀ kó má dídé pẹ̀lú ẹ̀ má mú kankan dání mo sọ jáde ní orúkọ gbogbo ọmọ àtẹ̀mí mọ́ ní orúkọ jésù oya gbá ètò
1: sọ̀rọ̀
2: yàtí ẹ̀kára mo fẹ́ gbẹ̀rí ẹni yẹn gbogbo tó lè ṣiṣẹ́ lẹ̀ máa ṣe báyìí owó ní orúkọ jésù oya ogun yẹn ṣọ́ yes ṣẹ̀kára ògbúbáyẹ lọ arákàtìmàkà ogun yẹn ṣá olú wani ti gbẹdọ àwọn kan ṣe àìsàn ìlówó lọwọ ẹlòmí àìsàn ìgbè sí mi mo sọ ni òmò owó àìsàn tó ń ṣe báyìí nípa ìnà alájà tó bẹ ó yẹ bẹẹ ní ọdẹ ọ̀nà ńlá fún ọ ọ̀nà ńlá fún ọ àìsàn yẹn lọ ìgbè sí yẹn lọ àdánù yẹn lọ ọ̀nà ńlá amáwo sọ ìgbà ni mo fi ẹ ẹ ẹ ẹ àmọ́ tó tó gba ẹ̀rí ẹ̀ mo gbọ́ nkankan nígbà tó lọ́wọ́ sọ́ni pé àwọn kan ṣàìsàn ìgbésẹ̀ olúwa ni àwọn kan wà lónìí ọrẹ tí wọ́n fẹ́ san ó dàbí èdìdí ìbéèrè ìkànnì fún àwọn tó bá gbàgbọ́ ó ní ibi àwọn tó gbàgbọ́ àwọn láti ẹgbẹ́ afúlá ti jẹ́ ọmọ ọlọ́run àtàwọn tó gborúkọ mímọ́ ẹ̀gbọ́ wò ó sà rí àkàtàmà yá mo sọ agbára àwọn àgbà tó fi dínà ẹ̀rẹ́ yẹn agbára yẹn tẹ́ríba báwọn kan lówó dímọ wọn báyìí
0: ona ri di melo mi ona mi o di melo mi o ba de ni ki gba to re to fe so leni o re asime ire to to ni sa mo duro ni ile igudu agbara yi lati so tele ona to di ona ye wa ri o leni ni ma jo mi ko ma wa go merin abo kere gege leni oluwa so mi pe ire ero tele ati ona to ti di yen de ma la oh my god iwe chronicle keje ogun oni to ba gbe olorun bo oni wa fi di e mule amo ti o ba gba woli e go ni wa serere akoko isere de bai ni mo se so hey gbogbo won to ma fi ore rubo leni fun asina ti asegere bo se rubo yen loruko jesus o ya isere ona to ti di yen ona ni mama yi ya nu la ma se oni gbogbo fun mama kan bo se rubo ti en ko ruta wo me e bo ni ki se te yen gbogbo eyan to mo to mo loluwa ni ko rubo leni e bo sa gbogbo to ma ni idi ni lowo to bo ko ti le je to ba ise won je mo so leni bo se se rubo yen ogun yen se de won na ba yo ha oh my god I can't number one of fellow atagba mu lejo atagba mu mama ati mewa atawon to ma lo egba mu lejila edidi meje mu e sele ni gbo ti o sele o won ni aye gbo gumen dan bai lo luwa olorun gbo gumi gbo to ti dina ni ere swada o ja ko ashe ti gbo ha ka number one of fellow won to ba gbagbo ni sa oluwa ni nigba to ba fi ja go merin o ko jade oluwa ni nkan to nkan le ko fun to nbere a de tu e lowo mo dupe lowo olorun se pe be ni olorun se soro ni oluwa ni ka wo ka rubo mama kun ta ku egberun marun owo egbugbe n legbe yo mokun yen to fi se rubo ni ojo yen o fi se didi pelu olorun ba to ba de bi se e mo to sa sele to ga kan ni mi o yo so fe fun ni adun ti e de gbe kokoro moto le lowo to won to ko gbe pe a prank ni oga e to ni prank ni I se prank to ga de de ko iwe to fi le lowo to de gbe moto yen fun Camry ha ha o boyin legbe na ah me ni to ko kan le mi to ba je wo ni rebeso o ya na wo so ti re ya to ba je ko fe transfer ni o ya na phone yen si waju ha ma da Double 7 77 50 80 oruko to ma ri be Christ Artillery Asamakasi ah gba kan number ile kan si 10 10 4 24 77 50 80 eyan meji la akoko yen da bo ba je eya isoli meji la oluwa ti a pe omo eyin meji la fi Jesu ta wa pe odun ni osun meji la bo ni oruko Jesu ona na ire to mo ko le gba ka eyan meji la akoko yen da to ma koko sore bo se se yen ire da o wu de ibo ku yen o bi yen ti da ni mo se gbogbo eniyan
1: gbogbo
0: eniyan ah pa wo o ma san ore ogo pe bi e tori anu gba ati won to fe se da mewa mo gbe yin je pa la kan number ile kan kon sile bayi o UBA
1: UBA
0: UBA
1: UBA
0: 10 10 4 24 77 50 80 80 bole kan si o UBA
1: UBA
0: 10 10 4 24 77 50 80 80 bole kan si o UBA
1: UBA
0: 10 10 4 24 77 50 80 80 bole kan si o UBA
1: UBA
0: 10 10 4 24 77 50 80 80 agbe la kan number ile kan
1: sefa
0: kon sile bayi o UBA
1: UBA
0: UBA
1: UBA
0: 10 10 4 24 77 50 80 80 gbogbo eyan lo mura o lo mura bayi gbogbo eyan everybody bo se gbo mi ago mejo si mejo abo mo ni ko de o wa gba number to fe firi mi bi woli emi na fe ri o a fe wa di si oro yen emi mo ko le yanju e eni na ni gbogbo asire esu ninu irajo e ma tu tete de bi ago mejo si mejo abo ni ko ti de e ba wa se ka sele fun bi bologun yen gba wa ki lo wa ni di ogun yen ki ni gbese to ye ko gbe e ko se le gere woli ni wa tete de mu ra la ro e bayi ara e ni fanje oni o so na so de gbe da ngo bi oni mo so wa ni to je to gbe da be ya to ba ti bolu ojo bo ke soke bi bolu ojo ko so ke atama ta ti lo de ni wo lo se ojo ko ojo ke ta ta ta ni pa bo le ni oluwo ojo bo ke soke oni atama ta ti lo lo c'est que les gars commencent à tout enfin nous avons là qui vit au lieu en fait là qui est un peu le et moi nous m'a donné une fois à chier ben non nous avons pas d'avoir non vous pouvez on doit tout gagner par demi la fin là le bel égard hier soir l'initial du or il y a l'ambert tout ça on doit Wednesday il doit community or l'ambert à Cabo Bri il y a l'Ishagam il a dit ton vie on m'a dit à tout au midi or à tout au midi or tant que n'y a tête or toi n'y a pas d'or il y a n'y a pas là pour il y a nous maquet il y a n'y a pas Agoné de l'anitin. Dans les autres places, Agoné son. On doit faire de l'enfant. Tout à fait. Là, c'est à des minibales. Nous roulons notre vie. Il est là où il est marié. Au bout, il est là. À ma bonne oeil. Si il m'a pas gagné. Et là, alors, il faille. Alors, il n'y a pas de gagné. On nous reçoit, on nous reçoit, on nous reçoit, on nous reçoit, on nous reçoit, on nous reçoit, on nous reçoit, on c'est bien qu'à gommer ça tombe là l'heure. Enfin nous avons là qui vit au lieu en fait là. Qui est non qu'on le chie ton ici. Et moi nous m'a donné une affaire à chier au lieu. Ben non, on va pas d'avoir du fait. Non, vous pouvez y mouti son l'air quand vous. On doit tout gagner par demi la fin là. Le bel égard hier soir. L'initial du or. Il y a l'ambert tout ça. On doit Wednesday. Il y a le community or. L'ambert à Cabo Bri. Il y a l'Ishagam. Il a dit ton vie. On m'a donné à tout au midi or. À tout au midi or. Tant que n'y a qu'il or. Tout à l'hiver, il y a le doigt. Il n'y a pas là pour. Il y a nous maquet. Il y a une idée de Agoné de l'anitin. Dans les autres places, Agoné son. On doit faire de l'enfant. Tout à fait. Là, c'est à des minibales. Nous roulons notre vie. Il y a là où il est marié. Au bout, il y a là. À ma bonne oeil. Mais non, pas. Il y a un petit peu de tomates. Il y a un petit peu de tomates. Il y a un petit peu de tomates. Ma vie est douce. Ma vie est douce. Il y a un petit peu de tomates. Il y a un petit peu de tomates. Il y a un petit peu de tomates. Il y a un petit peu de tomates. Il y a un petit peu de tomates. Il y a un petit peu de tomates. UBA 10 4 0 2 4 0 5 0 50 8 0 1 0 2 4 0 7 7 5 0 50 8 0 1 0 2 4 0 7 7 5 0 50 8 0 1 0 2 4 0 7 7 5 0 50 8 0 1 0 2 4 0 7 7 5 0 50 8 0 1 0 2 4 0 7 7 5 0 50 8 0 1 0 2 4 0 7 7 5 0 50 8 0 1 0 2 4 0 7 7 5 0 50 8 0 1 0 2 4 0 7 7 5 0 50 8 0 1 0 2 4 0 7 7 5 0 50 8 0 1 0 2 4 0 7 7 5 0 50 8 0 1 0 2 4 0 7 7 5 0 50 8 0 1 0 2 4 0 7 7 5 0 50 8 0 1 0 2 4 0 7 7 5 0 50 8 0 1 0 2 4 0 7 7 5 0 50 8 0 1 0 2 4 0 7 7 5 0 50 8 0 1 call the call with the issue. Can you number no? 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 0700 Fantasy, Real Life, Ogun ni Jawa. Ah, ti ma ba gbagbe.
2: Ni mu ra la
0: ro
2: ifai.
0: Are ni Fantasy. Oni o ko ni to le be da lo go. Oni o to wa ni to le to le da. Be ya to ba ti do lo do. Do ke soke. Ni do lo do. O so pe a tama ta ti lo. Ni wo lo se lo do. O lo do ti ta tama ta ni pa. Jesus ni lo ha. Amen.
1: Alaha tama ta ti o. O se ba ba. Alaha tama ta ti o.
4: Lagilu FM 96.7. La Gelu FM, Jagaba Gogo Radio.

ẹkú ojúmọ́. Ìròyìn yìí ká àgbáńlá ayé ló ń dé sétí ìgbọ́ yẹn láti kànnì lagẹ̀lú 96.7 FM òkè gájòkè ilé ìta kalẹ̀ sílé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn. Ṣéun Àríbìkọ́lá ló kọ́ mi ṣáájú ẹgbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ilé ìfowópamọ́ àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ló ti pàṣẹ fún àwọn ilé ìfowópamọ́ láti gbégidá àsùnwọ̀n àwọn mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ látàrí wípé wọ́n ní ìlọ́pọ̀ pẹ̀lú ìfọwọ́tìlẹ́yìn fún ìgbésùmọ̀mí. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti rọ àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn olùkọ́ láti dẹ́kun títi àwọn ilé ẹ̀kọ́ pa látàrí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé. Iye tí wọ́n ń ta jálá epo ló ti já wálẹ̀ báyìí sí iye tó wà kí ogun Iran kí ó tó bẹ̀rẹ̀. Ẹni tí ó jẹ́ ọ̀jìnì agbábọ́ọ̀lù Ihun Kamara ló ti ṣàlàyé wípé ìrètí wà pé ilẹ̀ Senegal ni wọ́n ń wòye pé yóò gba ife ẹ̀yẹ àgbáyé gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ fúngbà àkọ́kọ́. Ní báyìí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ilé ìfowópamọ́ àpapọ̀ nílẹ̀ Nàìjíríà ló ti pàṣẹ fún àwọn ilé ìfowópamọ́ àti àwọn ilé iṣẹ́ tó ní í ṣe pẹ̀lú ẹ̀ka owó ńlẹ̀ yìí láti ṣe ìgbégidá sí àwọn àpò òṣùwọ̀n àti àwọn dúkìá tó ní í ṣe pẹ̀lú àwọn èèyàn mẹ́fà kan. Eléyìí tí wọ́n ní okun ìbáṣepọ̀ pẹ̀lú ìgbárùkù ti ìgbésùmọ̀mí níbàámu pẹ̀lú ẹ̀ka ilé ìfowópamọ́ tó jẹ́ àpapọ̀ náà. Wọ́n ní ìgbésẹ̀ ọ̀hún ló wáyé nígbà tí wọ́n ní ilẹ̀ Nàìjíríà ni ó ṣe ìgbégidá fún àwọn àpò òṣùwọ̀n ọ̀hún bẹ̀rẹ̀ láti ọjọ́ 18 oṣù kẹfà ọdún tí a wà ń bẹ̀ yìí tí iṣẹ́ ọ̀hún yóò sì bẹ̀rẹ̀ lẹ́yọ̀sọ́kà. Ilé ìfowópamọ́ àpapọ̀ tilẹ̀ Nàìjíríà wọ́n ṣàlàyé nu abala ọ̀tun tí wọ́n gbé bóde tí ó sì ní àkóónú ti ẹ̀ka iléeṣẹ́ tó ń rí sí ẹ̀ka owó tilẹ̀ Amẹ́ríkà eléyìí tí ó wà níbàámu pẹ̀lú abala ti ìlànà ẹ̀ka ilé ìfowópamọ́ ti 13224 níbàámu pẹ̀lú àtúntò rẹ̀. Àwọn mẹ́fẹ̀ẹ̀fà tí ọ̀rọ̀ kàn tí wọ́n sì gbégidá àpò òṣùwọ̀n wọn àwọn ni Mukhtar Muhammad Adamu, Babangida Muhammad Adamu Amajam, Abdullahi Umar Usman, Ibrahim Abubakar Adamu Chiroma pẹ̀lú Yakubu Ogirima Ibrahim. Àwọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìtọ́jú ọmọlẹ̀ Nàìjíríà tí wọ́n sì jẹ́ olókoòwò tí wọ́n ṣàlàyé wípé wọ́n ní ohun ṣe pẹ̀lú ìwà ìfọwọ́tìlẹ́yìn fún àwọn agbésùmọ̀mí ni wọ́n ṣàlàyé wípé ìlànà àti abala òfin tó ní í ṣe pẹ̀lú ẹ̀ka owó ńlẹ̀ yìí àti ìpàṣípàrọ̀ owó ni wọ́n ti gbé ìgbésẹ̀ náà tí ó sì ti di ohun ní ìbámu. Wọ́n ṣàlàyé síwájú pé àwọn iléeṣẹ́ kan tó ní í ṣe pẹ̀lú ìpàṣípàrọ̀ owó bíi iléeṣẹ́ ti ìpàṣípàrọ̀ owó ti Mantaha, ìpàṣípàrọ̀ owó ti Burundi Change Limited àti ìpàṣípàrọ̀ owó ti ẹ̀sán sí ẹ̀sán United Exchange Burundi Change bẹ́ẹ̀ ló ní í ṣe pẹ̀lú Ababako and Sons Burundi Change Limited. Ẹ̀ka ti pàṣẹ ní ti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti rọ àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn olùkọ́ ńlẹ̀ yìí láti jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ padà sí ilé ẹ̀kọ́ kí wọ́n sì dẹ́kun títi ilé ẹ̀kọ́ pa kí ó má ba ṣe adínàgbò òkú fún àlàkalẹ̀ ètò ẹ̀kọ́ láàrin ọdún. Ìpè ọ̀hún ló wáyé nínú àtẹ̀jáde tí ẹni tó jẹ́ alákòóso fún ètò ìròyìn ńlẹ̀ yìí Ihun Dọ̀tun Ìyéládé tó fi ṣọwọ́ lákòókò tí wọ́n ní ìpàdé ti aláṣẹ lọ́jọ́ Ìṣẹ́gun. Ẹ̀wẹ̀ ẹgbẹ́ àgbáríjọpọ̀ àwọn olùkọ́ ńlẹ̀ yìí ló ti pàṣẹ fún àwọn olùkọ́ láti ti gbogbo àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba pa lẹ́yìn tí wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìjínigbé kan lọ wáyé lọ́jọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 níbi tí wọ́n ti jí àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ gbé lọ níjọba ìbílẹ̀ oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Bẹ́ẹ̀ bá gbàgbé àwọn tó tóbi 64 tó ní àkóónú àwọn akẹ́kọ̀ọ́ 39 àti àwọn olùkọ́ 2 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n jí gbé nílé ẹ̀kọ́ ti Baptist Nostrum Primary School tó wà ní agbègbè ti Yawota àti ilé ẹ̀kọ́ Community Grammar School òun LA Primary School tó wà lágbègbè ti Ẹ̀ṣẹ̀lẹ̀ ní ìjọba ìbílẹ̀ ti oríire
ni wọ́n jí gbé lákòókò ti ìkọlù náà. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn olùkọ́ lọ́jọ́ ìṣẹ́gun ni wọ́n wá ṣàlàyé tí wọ́n sì sọ̀rọ̀ wípé wọ́n ṣe tán láti ṣí àwọn ilé ẹ̀kọ́ bí ìjọba ìpínlẹ̀ bá ti pèsè àwọn ẹ̀ka ètò ààbò eléyìí tó gúnmọ́ sí àwọn ilé ẹ̀kọ́ ní tìbútòrò ìpínlẹ̀ yìí. Ìjọba ìpínlẹ̀ ti Katsina ni wọ́n ti dúnkokò àti gbé ìgbésẹ̀ òfin tako àwọn kan tí wọ́n ní wọ́n ń fẹ̀sùn kan ìjọba ìpínlẹ̀ ọ̀hún pé ṣe ni wọ́n rán àwọn adarí àwọn agbésùmọ̀mí láti lọ́ọ́ rèé ṣe ìrìn àjò ti Hajj, ẹni tí ó jẹ́ alákòóso fún ètò ààbò lábẹ́lé àti ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ẹ̀ka ọ̀hún ìyún Nasiru Muazu ló la gbogbo ìkìlọ̀ náà nígbà tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú ti Katsina lọ́jọ́bọ̀. Ibẹ̀ ló ti ní kí irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ tí ó ń fi ẹ̀sùn kan ìjọba kọ́ bọ́ta pẹ̀lú ẹ̀rí máa jẹ́mi ìṣó níbàmú pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ ó ní ìjọba ní òní tẹ̀tì láti gbé ìgbésẹ̀ òfin bí irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ kò bá ní ẹ̀rí tó dájú níbàmú pẹ̀lú ọ̀rọ̀ tí ó sọ. Alákòóso ọ̀hún ni ó ń fèsì nígbà tí wọ́n ní ọ̀rọ̀ kan eléyìí tí ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Bashir Kofi tó sọ nínú ètò kan. Ibẹ̀ ló ti fi ẹ̀sùn kan ìjọba ìpínlẹ̀ ti Katsina pé ìṣe ni wọ́n ń ṣe ìgbọ̀wọ́ fún àwọn adarí ikọ̀ agbésùmọ̀mí òun agbébọn láti lọ rìnrìn àjò ti Hajj, eléyìí tí wọ́n ní àwọn tí wọ́n sì ṣe ìgbọ̀wọ́ fún náà ló ní ìwà ọ̀daràn lọ́wọ́. Muazu ló wá ṣe àpèjúwe ẹ̀sùn náà gẹ́gẹ́ bí àṣà tí ò níkánwú tó sì jẹ́ eléyìí tí wọ́n fi ń ṣe àwọn èèyàn lọ́nà. Alákòóso ọ̀hún ló wá wípé ẹ̀ka ètò ààbò ní ìpínlẹ̀ náà ni ìròyìn tí wọ́n gbé jáde ọ̀hún ni kò ṣe rẹ́gí pẹ̀lú àkókò tá a wà yìí tí ìjọba ìpínlẹ̀ ọ̀hún ò sì ní fìgbà kankan ṣe ìtìlẹ́yìn fún àwọn agbésùmọ̀mí tàbí àwọn agbébọn. Bẹ́ẹ̀ ló tún pàbí yábìdún ẹ̀ wípé ẹ̀sùn náà ló ti ní ọwọ́ kan òṣèlú nù láti jẹ́ kí ìfojúsùn àti dẹ́kun ẹ̀ka ètò ààbò tí ń ṣòjòjò ńlẹ̀ yìí kí ó má bàa wá sí ìfojúrí. Ìròyìn láti ilẹ̀ òkèèrè, owó tí wọ́n ń ta jálá epo ló ti já sílẹ̀ báyìí, eléyìí tí ó ti wà tẹ́lẹ̀ kó tó di wípé ogun ti Iran ń lọ bẹ̀rẹ̀, bó ṣe jẹ́ wípé ní kẹ̀tíkẹ̀tí ni àwọn ọkọ̀ ti ń kó epo ní ojú ọ̀pá epo ti Strait ti Hormuz ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kó epo ní kẹ̀tíkẹ̀tí. Iye owó ọ̀hún lórí àti àgbáyé ni wọ́n ní ó kọ́kọ́ wà ní iye tó jẹ́ 2,684.5 fún jálá kan, eléyìí tí wọ́n ní ibẹ̀ ló ti kọ́ wà kó tó di wípé ilẹ̀ Amẹ́ríkà ohun ilẹ̀ Israeli ni wọ́n gbé gbẹ́rẹ́gì ìjà kaná pẹ̀lú ilẹ̀ ti Iran lọ́jọ́ 28 oṣù kejì ní kété tí ìjà ọ̀hún bẹ̀rẹ̀ ni owó epo ọ̀hún fò sókè sí 73.2 ní báyìí. Owó epo ọ̀hún àti ohun àmúṣagbára ló tún wá gbẹnu sókè nígbà tí orílẹ̀-èdè ti Iran tí àwọn náà dá ìjà padà nínú ogun náà tó sì yọrí sí gbígbé agbègbè ti Strait ti Hormuz gbígbé tìpa, eléyìí tí wọ́n ní ibẹ̀ gan ni àwọn ohun tó ní í ṣe pẹ̀lú epo rọ̀bì àti afẹ́fẹ́ ìdáná ti gáàsì ni wọ́n ti ń kó wọn wọlé bóde. Wàyí o, iye tí wọ́n ń ta epo pẹ̀lú jálá kan ń lò ti já wálẹ̀ báyìí tó sì ti wà níye tó wà kó tó di wípé ogun lọ bẹ̀rẹ̀ láàrin orílẹ̀-èdè ti Amẹ́ríkà àti ilẹ̀ ti Iran pẹ̀lú àlàyé wípé àwọn méjèèjì ni wọ́n ti fọwọ́ sí àdéhùn àgbọ́yé eléyìí tí wọ́n ṣe ní 17/6 tí wọ́n sì fúnra wọn ní gbèdéke 40 eléyìí tí wọ́n fi máa ṣe ìdúnàdúrà lórí àdó olóró ibùdó tí ń bẹ̀ ní agbègbè ti Tehran àti àwọn ìlànà míì láti jẹ́ kí ogun omi. Àwọn aṣojú fún orílẹ̀-èdè méjèèjì ni wọ́n pàdé nílẹ̀ ti Switzerland lọ́sẹ̀ tó kọjá tí wọ́n sì ń sọ̀rọ̀ lórí ohun tí wọ́n ó ṣe láti jẹ́ kí ogun ọ̀hún kọ́ jẹ́rọ odò lọ́rẹ̀ẹ́ mumi. Ìgbésí ọ̀hún lọ yọrí sí ilẹ̀ Amẹ́ríkà láti gbé àwọn ìgbégidá tí wọ́n ti gbé lórí Iran sókè tí orílẹ̀-èdè Iran náà sì gbé ìgbésẹ̀ bákan náà. Lábala ti aré ìdárayá, ẹni tí ó jẹ́ gbajúgbajà agbábọ́ọ̀lù fún ikọ̀
orílẹ̀-èdè ti Senegal ń gbà kan rí ti ń gba lọ́wọ́ iwájú ìyún Henry Camara. Ló ti ṣàlàyé wípé èròǹgbà àti ìfẹ́nu òun ni kí òun rí orílẹ̀-èdè ọ̀hún ìyún orílẹ̀-èdè Senegal kó jẹ́ orílẹ̀-èdè àkọ́kọ́ nílẹ̀ adúláwọ̀ tí ó máa gba ife ẹ̀yẹ àgbáyé. Ilẹ̀ Senegal ló wà lára àwọn ilẹ̀ adúláwọ̀ mẹ́wàá ilé tí wọ́n kópa nínú ife ẹ̀yẹ àgbáyé ti ń lọ lọ́wọ́ tó jẹ́ pé orílẹ̀-èdè America, Canada àti ilẹ̀ ti Mexico ló gbàlejò rẹ̀. Bó tilẹ̀ jẹ́ wípé ẹ̀kọ́ ni ò tíì sojú mímọ̀ fún orílẹ̀-èdè Senegal nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ìṣíde wọn méjèèjì, bó sì jẹ́ wípé wọ́n pàdánù sọ́wọ́ ikọ̀ ti orílẹ̀-èdè Faransé pẹ̀lú àmì ayò mẹ́ta sẹ́yọkan. Bẹ́ẹ̀ ni wọ́n tún pàdánù sọ́wọ́ orílẹ̀-èdè ti Norway pẹ̀lú àmì ayò mẹ́ta sí méjì. Ẹ̀wẹ̀, bí ìgbésí ọ̀hún ṣe ń tẹ̀síwájú ni ìrètí sì wà fún wọn ni wọ́n bá láǹfààní àti gbéwúro sójú ikọ̀ orílẹ̀-èdè ti Iraq tí ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún sì ń lọ. Ó ṣeé ṣe kí wọ́n láǹfààní àti kẹsẹ̀ járí pẹ̀lú abala ti ẹlẹ́ẹ̀kẹta nínú ikọ̀ náà. Bó tilẹ̀ jẹ́ wípé orílẹ̀-èdè náà ni ò tíì tabi elégbé, arákùnrin ọ̀hún Camara nígbà tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lọ ṣàlàyé wípé òun nígbàgbọ́ pé ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ti Senegal ni ó kẹsẹ̀ járì sínú ìpele tó kángun sí àṣekágbá. Camara, ẹni tí ó jẹ́ ìkan gbòógì lára àwọn ikọ̀ tó sojú orílẹ̀-èdè ọ̀hún tí wọ́n sì kópa nínú ìdíje tó ṣe ìkẹta sí àṣekágbá nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ti ọdún 2002. Ló tún sọ̀rọ̀ pé òun tún nírètí nínú ikọ̀ ti orílẹ̀-èdè Morocco pé àwọn náà ó lọ jìnà dáadáa nínú ìdíje ti ọdún yìí. Kí n tó máa lọ, ẹ gbọ́ àwọn kókó tó ṣuyọ̀ nínú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí. Ilé ìfowópamọ́ àpapọ̀ ńlẹ̀ yìí ló ti pàṣẹ fún àwọn ilé ìfowópamọ́ láti gbégi dá àwọn àpò òṣùwọ̀n àti àwọn ẹka ti ìṣípààrọ̀ owó tí ó tó mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ṣàlàyé wípé wọ́n ní ń ṣe pẹ̀lú ìgbárùkù ti ìgbésùmọ̀mí. Ẹ̀ka ti pàṣẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti rọ àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn olùkọ́ láti dẹ́kun gbígbé àwọn ilé ẹ̀kọ́ tìpa látàrí ìṣẹ̀lẹ̀ ìjínigbé. Owó tí wọ́n ń ta jálá epo ló ti já wálẹ̀ báyìí sí iye tó wà kó tó di wípé ogun Iran ló bẹ̀rẹ̀. Gbajúgbajà agbábọ́ọ̀lù ni Camara ló ti ṣàlàyé wípé òun nírètí pé ilẹ̀ ti Senegal ni yóò jẹ́ orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ àkọ́kọ́ tí ó gba ife ẹ̀yẹ àgbáyé. Fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì tó ń ti kànnì yìí jáde, ẹ lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé pẹ̀lú ìtànà www.lagelufm.com. Èyí ló pín ìròyìn tó ń dé sétí ìgbọ́ yín láti kànnì Lagelu 96.7 FM. Ẹ lè tẹ̀lé wa lórí àtẹ̀tí X pẹ̀lú ìtànà Lagelu FM 96.7, tàbí kí ẹ fẹ́ràn wa lórí àtẹ̀tí ìbánidọ́rẹ̀ẹ́ ìyún Facebook lójú ewé Lagelu FM 967. Túnde Ọlàwúwo ni olóòtú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún Olúwa Ọlágúnjú. Ṣeun Ààrẹ Bíkọ́lá ló ti ń ròyìn. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, a kú ọlá Jimoh, a sì kú ìpalẹ̀mọ́ ti òpin ọ̀sẹ̀, òní ọ̀sán wa sí rèé.

ranti eto lowo ori kilode ti eni to niwa to fa eni ti o niwa

tó lágbára hàn. Ẹ jẹ́ kí àwọn èèyàn ti ń bẹ lórí Facebook Lágelú FM 96.7. Tẹ́wọ́ gbadé Idris Morí ọ̀nbẹ o. Èèyàn ti àwọn ti bàbá Béúlá.

0: Balọ́pọ̀ èèyàn wọn mọ torí rẹ̀ yàn, wọ́n níyàwó rẹ̀ ń ṣèranu ló bá lè kú òǹlé, wọ́n sọ́dà pọ́ndò ní ó tẹn tí ó bá tọ́jú àwọn ọmọ. Bí táyé ti yan rí Kẹ́hìndé ó mọ̀ yàn ń bẹ̀. Níbi ẹ̀gbọ́n ti yan ti àbúrò yàn níbẹ̀. Mọ kọpí.
1: Orí olówó.
0: Ọ̀rẹ́ mi 150,000 ló máa ń gbà lówó ọbẹ̀, ẹ̀yin wá ń fún mi 2,000 ọlọ́mọ jẹ́ ńrọ́kọ gidi.
1: Orí màdádé.
0: Ọ̀rẹ́ rẹ̀ dín gba 150,000 síbẹ̀ náà kò tún sí ilé ọkọ gbẹ̀yìn. Ṣùgbọ́n nù 2,000 tiẹ̀, èmi lẹjọ́ ń lọ lẹjọ́ ń bọ̀, ìṣòro mọ torí ìrẹ́yàn ni.

pé bàbá yẹn ní Kọ́lá Olóòtú. Wọ́n ní Kọ́lá Olóòtú, wọ́n ní ẹ wá jẹ́ àṣírí dọ́dọ̀ bàbá òun. Kọ́lá Olóòtú a bá débẹ̀, wọ́n ní àbá Facebook náà ń ṣe, wọ́n dẹ̀ máa ń ṣe program lórí rédíò. Mo ní Kọ́lá Olóòtú, èmi ò èmi ò kà máa ń gbórúkọ yẹn ni. Àṣé èèyàn ńlá ni. Ó ní bàbá AK 47 a ti ń gbó kìkì yín, a ti ń gbó yín, èmi ò mọ̀ yín sá. Ó ní bàbá, ó ní n tí mò ń wò lára yín yìí, mo rí òkú àgbáyé ń bẹ̀. Ẹ máa bọ̀ lórí Facebook mi. Ìgbà yé mi ò tí ì ní Facebook. Ó ní ẹ máa bọ̀ lórí Facebook. Ó ní ẹ wá ṣètò. Ó ní aṣọ tí mo wọ̀ yìí ò da, ó lásọ wo ni ọ̀dá. Ó ní súùtù lẹ́wọ̀ sọ́run yìí. Ó ní kámẹ́rà mi máa gbé sí tó máa dàbí tuntun pa. Ó ní kí ni màá wá sọ báyìí. Ó ní bàbá, n tẹ́ ẹ ti ń sọ fáwọn èèyàn jò ní náà ni ẹ wá sọ. Ẹ ṣàṣùrè fún wọn. Èló lowó ní rárá omi ìgbowó lọ́wọ́ yín lónìí. Mò ń rí òkú lára yín. Àkọ́lọ́ olóòtú lọ bá tì mí sórí lórí Facebook ní àkọ́kọ́ tí máa kọ́kọ́ rí ní láyé. Lèmi náà bá bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀, má bẹ̀rẹ̀ sí ń gbàdúrà. Mi máa wo ni mo bá ti rá àwọn èèyàn rẹpẹtẹ. Ni a bá ń wò wá, ni a bá ń wò wá mo ní. Sọ̀rọ̀ kékeré tí mo ń sọ yìí, ó ní bàbá ẹ̀ rí pògó ń bẹ lára yín ni. Gbogbo àgbáyé rèé. Bàbá eré àtàwàdà ni o, nǹkan yẹn máa ń jọra wọn. Àṣé kè é sóògùn? Ẹ wo ẹnìkan ń gbọ́ mi lónìí. Èmi ọmọ bíi Kọ́lá Olóòtú wà, mo mọ̀ pé wọ́n wà ńbàdàn. Torí ìlú Canada mo ti ń gbàdúrà bí mo ṣe ń sẹ́ndì àdúrà yìí sí Nàìjíríà. Ìlú Canada mo ti ń gbàdúrà. Ṣùgbọ́n gbogbo nǹkan tí Kọ́lá Olóòtú kójọ kò ní bàjẹ́ mọ́ lọ́wọ́. Onímọ̀sá àdúrà fàlànà mi, olùrànlọ́wọ́ mi ni. Gbogbo nǹkan tó kójọ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kò ní bàjẹ́ mọ́ lọ́wọ́. Ẹnìkan sàmí gbọ́ àwọn tí wọ́n gbé wọ náà já gbangba. Ó yà lọ pàdé wọn. Mo bẹ olùràn owó àyànmọ́, mo bẹ ẹni tó da ayé àti ọ̀run. Àwọn tí ó pò kìkì ògo rẹ tí wọ́n gbé ọjà gbangba lórúkọ Jésù, ó yà lọ pàdé wọn. Ọ̀kan nínú àwọn olùrànlọ́wọ́ àyànmọ́ tèmi mo dáko láàárọ̀ yẹn. Ẹ kò fún lówó káàṣì o, màbí ò fún lówó káàṣì o. Ṣùgbọ́n gbé mi sí gbangba ńjọ yẹn. Ó ní bàbá ẹ máa sọ̀rọ̀. Owó tó yẹ sẹ́ńjọ yẹn lọ bí 100,000. Ó ní mo bọ̀ yín sẹ́ẹ̀. Ó ní àní ẹ sọ̀rọ̀.

yẹn. Ọ̀nà ó la sọpọ́nà mi máa la sọpọ́nà mi máa la sọpọ́nà mi máa la sọ pé báyé fẹ́ báyé kọ̀ ọ̀nà ó la fún mi sọpọ́nà ó la fún máa mi sọ pé bẹ́nìyàn fẹ́ bẹ́nìyàn kọ̀ sọ pé ọ̀nà ó la fún mi sọ pé látòní lọ múra àánú gbà. Bẹ́ẹ̀ ló máa rí ẹni tó sàmí irí ò ní sá fún ọ lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímú ní gbà lọ́wọ́ rẹ̀ ó lògbò rẹ̀ dalẹ́ ó ti rí bẹ́ẹ̀ programu tó ń bẹ wájú wa màmá ìwọ náà join mi lóru òní nínú òru àwọn áńgẹ́lì yẹn aago mẹ́ta àbọ̀ lọ́gànjọ́ òru nigerian time títí di agogo márùn-ún àbọ̀ òru àwọn áńgẹ́lì ó máa ń lágbára gan sa ìwọ kan tí ẹ join ẹyọ kan ó rí kó ní lè lọ mọ ẹyọ kan ni kó kan join ó rí wípé ọ̀run á ṣe àmọ́dé sọ̀rọ̀ lórí rẹ̀ ibikíbi tó bá wà eré yóò máa tẹ̀lé ọ I love you and it shall be well with you in Jesus name gbogbo ẹ̀dá tó bá wá ẹ̀mí rẹ ẹ̀mí tiwọn òní wọn ò fìdí ẹjẹ́ àpàdé nínú programu ní chọ́ọ̀chì wa ní challenge nǹkan bo àtórí òkè wa o àti chọ́ọ̀chì wa o anywhere tó bá ti dé ìwọ sá sọ fọwọ́ kan lẹ́ńbẹ̀ kó sọ pé.

0: ẹjẹ n se ojú òpó lẹ bá ẹ ẹ dẹkun ẹ má bínú pápá náà ni máa ṣe.
1: Bàbá ti fi mi lọ́kàn balọ̀.
0: Ipò àtàyè tó wà ìfọ̀kànbalẹ̀ tó níyẹn mọ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀dẹ́dá rẹ̀. Ẹlẹ́dá rẹ̀ ló mọ bó ti jẹ́. Òun ló sì mọ pa àtàyè tó wà. Ṣùgbọ́n mo gbàgbé nǹkan tí mò ń bá bọ̀ o. Kí ló dé tí àwọn obìnrin tán mọ ṣẹ́ṣe tọkọ tí wọ́n èé sábà púpọ̀ nínú wọn lọ́kọ wọn kì í mọ ṣẹ́ṣe. Gbogbo ìyàwó mi bó ṣe ń ṣiṣẹ́ ọkàn máa ṣiṣẹ́ ṣiṣẹ́ náà ni. Obìnrin tó ní ìlàkàkà àti ẹ̀mí ìgbìyànjú ọkọ rú wọn lè jẹ́ ṣèkánsùn lọ. Èyí ṣe torí ìbùsùn mò ń sọ o. Lè jókòó bí kan tó wọn máa ṣe fàájì. Tíyàwó mọ dúkì làwọn ọmọ ó jẹ. Orí mọ̀ ni. Wo ìtọ́kọ tí ẹ ń ṣe yẹn tó ní òṣè dáadáa àwọn kan gan tó ń firú rẹ̀ bẹ lọ́hùn. Ìyàwó rẹ̀ ń ṣàgbèrè ẹ wọ́n ní ṣe ṣìná ló bá lè lọ ńlé. O ò lè dọ́mọ tó àwọn tó bọ́ ọ lé yóò ti lè lọ lo ò ti rí ṣe mọ́. O ti lé áńgẹ́lì àti orí ẹ kúrò nínú ilé. Ìyàwó mi lọ̀mbrẹ́là ọkọ rẹ̀ nítorí yàn fún nìyẹn kò gbà bí kádàrá kò gbà bí àgbélébù kò gbà bí ìpín kò gbà bí àyànmọ́. Ó rò pé mímọ̀ ṣe òun ni. Lomi ò láti dá lókòwò lẹ́ẹ̀mẹwàá kò ti ẹ̀ àmọ́ tó ń gbowó lọ́wọ́ rẹ̀ láìṣe pé wọn ló ń bọ́ ilé. Ìjọ tó o bá ti lò fún mọ́ bí ti ẹ̀ ṣe ń run tó o ṣe ń dá lókòwò ti ń run yẹn. Ebi ń lọ láti ẹ̀ ń pọ̀ sí. Mọ wù ẹ́. Oníkálukú èèyàn ní ń bẹ láyé tó ní ẹgbẹ́ ẹni wọ́n jọ bíjọ́ kan náà ẹgbẹ́ kan náà jọ nìyí. Orí mọ̀ ni. Orí tó lè fà búrò lówó tí ẹ̀gbọ́n sì mọ sáré kiri. Orí tó lè sọ̀yàwó do oníbùrù jí tọkọ sì mọ tún ṣiṣẹ́ tó mọ tún gbowó lọ́wọ́ rẹ̀. Ẹgbọ́n. Bí ọ̀rẹ́ méjì bá ń rìn orí àsìgbẹ́ nìkan gajẹ nìkan lọ. Iṣẹ́ tó kọ́ ṣe báwọn kan lẹ́jọ kọ wo bí tí orí jọ yẹ̀yìn méjèèjì sí. Bí orí ti ṣe nìkan dá alága ló ti ṣe nìkan dọ̀mọ ẹgbẹ́.
1: Ìṣòro tó ṣẹlẹ̀ sí yẹn.
0: Àdúgbò tẹ́ẹ̀jọ kọ́lé sí gbogbo yín láńlọ́ọ̀dù wo ń tó ríyàn fún kálukú ń bẹ.
1: Tó ṣẹlẹ̀ sí yẹn.
0: Ibi tẹ́ẹ̀ ti rí ẹlẹ́stéètì tó fa ṣe géètì tó ń lo sólà tó ń do gbogbo ẹ̀ balanja balanja. Ebi ibẹ̀ náà lẹ ti rún yàrá kan. Láńlọ́ọ̀dù jọ nìyẹn àmọ̀ kí láńlọ́ọ̀dù jọ nìyí. Àparokan ò ga jù kan lọ irọ́ àfẹ̀yí tó bá gorí ebè orí ebè náà lè ga jù yín lọ. Àìmọye láńlọ́ọ̀dù tí ò ní lọ mítìn láńlọ́ọ̀dù rárá. Ó ti san owó ojúwé àtowó ọdẹ ọdún kan délẹ̀. Ẹjọ́ olówó àbọ́ ló ń fà. Ẹjẹ́ ń gbà pé bíi méjì sí mẹ́ta ipò tó wà gbà pé orí ló dọ̀ síbẹ̀. Ó ti jẹ́. Ẹ mọ̀ wọ́rí ẹ jẹ́ ká sọ gbogbo ẹ̀dí alẹ́ Sunday mọ́júmọ́ Monday lórí ètò lọ́wọ́ orí. Hello. Hello, thank God it's Friday. Sókí sókí ẹ dákun.
2: Ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ orúkọ yín ìbọ̀lẹ̀ tí ń pè wá. Run. Orí ó jẹ́ kẹ́lómi ò dá iná ń bà yóò sì wọlé kò tún ní gbé. Àwọn kan sì ń gbìyànjú tí wọ́n ti rí pè wọlé. Orí mọ̀ ni. Hello.
2: It's Friday.
0: Kò ní já ṣe mọ bàbá mi. Baríka Jimọ̀.
2: Ọ̀pọ̀lọpọ̀ ẹni. Àmì sọ. Ẹni gbé òdìjì ń gbélé agbára ẹni bọ́.
0: Wọ́n ní jẹ́ iná gbé.
2: Orúkọ tèmi ni Ọjí ọmọ West. Mo ń pè láti United States of Elite Football Academy.
0: O ti yé mi. Mo ti mọ orú èèyàn tẹ́ jẹ́. Mo ní mo ti mọ orú èèyàn tẹ́ jẹ́.
2: Ìwọ ló mọ̀ gbà ẹ̀.
0: Ó wẹ̀yìn náà bí kẹ sọ lé tuntun di America ṣùgbọ́n kì í sáyé yìí mọ́.
2: United States ní
0: ìbí orí dayin sínú ẹ mọ wulẹ̀ mọ pera yín United States of
2: ilé tuntun.
0: Ebi orí rí Canada ńlẹ̀ tí ó jù yín bẹ̀ ó ti jù yín síbi tí wọ́n ti orílẹ̀-èdè Nàìjíríà yìí. Ẹnìkan ló ń fẹ́ sálọ mo ní bo ló ń sálọ. Bá sójú òpó lẹ̀ ní ìsìn pé kọ́ńtì wo nǹkan ló wu kálukú. Wọ́n ní mú Nàìjíríà irú ọ̀lẹ́dẹ̀ pa. Orí ti da yín síbí. Àjọ ọmọ kópa ni. Ibi orí dá wa síre ibi orí wa dá ni sí là ń gbé. alori to so mo kenikan so yawo doga o ti tun so ko di message.

0: turmeric
1: ekare pali ohun isebe maggi chicken flavor kan fun yin
2: ohun isebe maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
3: Ní West Midlands Open University, àmú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún méjì àbọ̀ náírà. Fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit, yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, tàbí LND, NC. HND A level to fẹ wọlé pẹlú direct entry o rọrun pẹlú WMOU kan si wa ni ilu Eko ni number 1A Oba Akran Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labi Okuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikan ibanidore @WMOU Nigeria West Midlands Open University so Fojú sùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
4: Àrínà jìnà sílé mi. Àlọ́láwà jìnà sílé mi.
5: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́. Ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́. Ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọ́ba ọgbọ́n. Ọgbọ́n.
6: Akábala tó jẹ́ kí n máa bòdìgá báyìí.
5: Ó yá wá jẹ́ kí n já ẹ̀ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan láti ní yíya cashport sí valentine cashport easter cashport tó tún yàtọ̀ sí workers day cashport ilé ìtúgbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbò ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀ ló

0: Ooh.
1: My IBDC meter unit don't finish now. See bad time you. To go kill buy token now go stress me well.
2: Why you dey worry like that? Just use iRecharge.
1: iRecharge? How that one take work?
2: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanter. You can also dial *6606*1 at on your phone.
1: Sharp like that.
2: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
3: iRecharge. Convenience. Accessibility.
4: Araso Moya. Nigba ti won gbo je komo latenu top striker
5: Lagilu FM.
6: E kaabo pada latoju oja o ikani Lagilu re Lagilu 96.7 FM oke gajo kele mbala velele nile ebado oya je komo leto iroyin ere idaraya ele idodu ti gbagba nkan se baba igba yin se ndara po mo wa egugu lewo wa 500 ni bigibi ka kiri agba nla ye lo kan ni bani dore Facebook ti kan ni Lagilu 96.7 FM lori je komo fan family wa nbe lori TikTok at top striker 100 e tun le follow wa nbe na e ja jo ma lo oye je ngbe yin de be o ta ba nso nipa idije fi eye agbaye ele to mu lobo dani lodun 1982 to fa yi pada ti ajo FIFA na fi pe aro ati odofin nu won igbe wa abuku ipo o tori abuku to kan ajo FIFA lodun ti mo nwi ebi won oba kan imi mo en to kan wa lodun yen eyin o na to gbogbo agbaye lo fa abuku won won na ka lebu si won mu eyin ko so kan ti won o pe ajo FIFA sugbon won o ri anfani ati defend ara won bekedere ana kawo peyin ni bo ti aje pe bi meji kan na ti waye to ni se pelu to jo bi match fixing beyan na tori pe lodun 1978 ifi eye agbaye to lede Argentina ti won gbalejo re match fixing kan benbe Argentina ti Peru sugbon yen ko fa lobo to nkan bakan na imi waye ni 1982 yen na o lede Spain to gbalejo ati o lede ti Scotland sugbon ko fa lobo bi ti o lede Germany ati o lede Austria iyen gangan o lo fa lobo jo to mu atunse wa fun idije fi eye agbaye gbe oda ifi gagbage leketa o e ma je won ma gba lototo e je won ma gba lakoko kan na kilo fan center tele ni pe lodun 1982 yen idije ti mo nso yi koda o ni akole kila akole re se ma pe ede Spanish ni won pe ni payan e vanva ni to ba gbo payan mi ogbo payan Spanish ni won pe ni payan akole re ni payan Disgracia de Yon Yon ni ilu ti an ti gba ballu yi ilu ti an ti gba lolede Spain Yon ni en te yin ma pe gijon yen ke Yon en yo ilu Yon ibe ni vi gagbaga ti waye Disgracia de Yon oni lede payan se ri lede ti France Le match de la honte, le match de la honte. Iyan ni the shameful match, the shameful match. Oni lede France, Algeria na fe di Arabic na fun ni akole o. Kila akole ti Algeria pe Fadiat Kikun. Iyan ni Scandal of Guion. Ke le mo bo se lagbara to ni o. Se ri lede Germany, ana pe ni Non Aggression Pact Guion. Niyan je se wa ri lede Gesi gangan Disgrace of Guion ke le mo bi fi gagbaga ti mo nwi mo se lati keto kini to sele ni pe lodun 1982 yen isori elekeji group B ibe ni won pin olede West Germany won Germany o ti darapo ngba na West Germany lo leju ani agba dije fi eye agbaye lodun 1974 won gba ni 19 won sa gba tele ra won ni kada na won tun gba European Championship ni 1974 yen na so ko se nti abelu won lagbaye ngba yen won wa ni isori elekeji group B pelu olede Algeria lati le adulawo bakan na olede Austria ati olede Chile lati South America se wari ifigagbaga won akoko awon ati olede Algeria ni lákòókò tá à ń sọ yìí kò sílẹ̀ adúláwọ̀ kankan tó ti fìyà jẹ ẹgbẹ́ agbábọ́ọ̀lù láti ilẹ̀ Europe nínú ìdíje fi ẹ̀yẹ àgbáyé rí kò sí àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé orílẹ̀-èdè Algeria bíbọ̀ tí wọ́n ń bọ̀ kódà àwọn agbábọ́ọ̀lù wọn ti ń lọ bíi 15 inú líìgì orílẹ̀-èdè wọn wọ́n ti kó wọn wá torí pé ọ̀pọ̀lọpọ̀ agbábọ́ọ̀lù ò tíì máa jáde síta ńgbà yẹn bákan náà òfin kan tún bẹ lórílẹ̀-èdè Algeria ńgbà yẹn pé bọ́ọ̀ bá ti pé ẹni ọdún 28 years of age ọ gbọ́dọ̀ kúrò lórílẹ̀-èdè Algeria láti lọ gbá bọ́ọ̀lù lókè ìta as a professional òfin yẹn ń bẹ lórílẹ̀-èdè Algeria ńgbà yẹn lédè kúkúrú Algeria ni ikọ̀ tó kéré jù ní sọ̀rí yìí orílẹ̀-èdè Germany ni ikọ̀ tó ki jù tó jẹ́ pé wọ́n tún ní àfojúsùn bó ṣe é ṣe kí wọ́n gba ìdíje fi ẹ̀yẹ àgbáyé yìí ṣe wá rí ìfigagbága wọn àkọ́kọ́ àwọn àtòlédè Algeria ni wọ́n kàn wò wípé àwọn kan sáré pa àwọn eléyìí dànù ti hàn àwọn kan sáré pa wọ́n dànù bí ẹran káwọn kan fi wọ́n ka pọ́ìntì ìròrí àwọn orílẹ̀-èdè Germany nìyẹn o lọ́dún tá à ń wí yìí ṣùgbọ́n ẹ mọ̀ pé ríro tènìyàn ṣíṣe ń tọ́lọ́run bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé orílẹ̀-èdè Algeria àwọn náà gba ìfigagbága bíi mélòó kan bí ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ wọ́n gba ìgẹ́sì Ireland Real Madrid Benfica wọ́n ṣe dáadáa ṣùgbọ́n orílẹ̀-èdè Germany wọn ò fura ara ò fún wọn wọn ríro bíi pé ẹ̀ ń bá club side gbá sáwọn wá jẹ́ bíi club side ni ìfigagbága bẹ̀rẹ̀ abala àkọ́kọ́ òdòdó gbọ́ di abala ẹlẹ́ẹ̀kejì ìṣẹ́jú 54 minutes agbábọ́ọ̀lù tó láàmì laaka nílẹ̀ adúláwọ̀ ńgbà yẹn tó sì tún lóko dáadáa tá a bá ń sọ nípa rabamaja ló mú gún ọ̀hún wá gún ẹyọ kan yìí bó ṣe mú wá báyìí ẹ̀rú kọ́kọ́ ba orílẹ̀-èdè Germany gbà ibi ẹ̀rú tí kọ́kọ́ ń bà wọ́n ni pé òdòdó lábala àkọ́kọ́ lẹ́yìn náà èèyàn Algeria náà ẹ̀jẹ̀ amòyìn lábala ẹlẹ́ẹ̀kejì àpàdé ọ̀rẹ́ dà ìdí ọ̀rẹ́ tí ẹ padà lábala ẹlẹ́ẹ̀kejì bí ìgbà tí èèyàn bá bú ẹnu páńpẹ́ ni o rabamaja gbọ́sẹ̀ wọn wò 54th minute ṣùgbọ́n inú bí orílẹ̀-èdè Germany pé a ti gbọ́ ọ̀kẹ́ pàtàkì lára agbábọ́ọ̀lù wọn tó náà ló kọ bá a bá sọ nípa Karl-Heinz Rummenigge ó dágò yẹn padà bóyá bí ìṣẹ́jú mẹ́tàlá lẹ́yìn ìtàwọn omi àkọ́kọ́ ṣùgbọ́n léde jẹ́ Algeria àwọn òjì ó tutù o tó o bá ń gbọ́n pa Lagda Belumi ẹ̀rẹ́ gúgù ẹ̀ Lagda Belumi agbábọ́ọ̀lù oró nìyẹn náà ó kọ tí ẹ kọ fún mi ládùúgbò ńgbà yẹn nígbà tá à ń gbá bọ́ọ̀lù kékeré nù bẹ́lúmi wọn ó kọ àkọ́kọ́ nickname àkọ́kọ́ tí wọ́n kọ fún mi nìyẹn bẹ́lúmi Lagda Belumi ló bá mú gún ẹlẹ́ẹ̀kejì wá a ní gbà ni ìfigagbága yìí parí àmì ayò méjì sẹ́yọ kan lórílẹ̀-èdè Algeria ló fi jáwé olúborí ìyẹn lọ orílẹ̀-èdè Austria òun mú orílẹ̀-èdè Chile ọ̀nà 1-0 àsìkò ìgbà tí mò ń sọ yìí 2 points ni winning draw 1 point kò tí ì dáyé 3 points báyìí 2 points ni winning ìfigagbága ẹlẹ́ẹ̀kejì tí orílẹ̀-èdè Algeria ó gbà kojú orílẹ̀-èdè Austria ó pàdánù àmì ayò méjì sódò ẹ wá mọ̀ gbọ́ o Germany òun pàdé orílẹ̀-èdè Chile ọ̀nà Chile ní àmì ayò mẹ́rin sẹ́yọ kan ṣe mọ̀ pé ó ti kógó òjọ́bẹ yẹn ṣe wá rí ìfigagbága ẹlẹ́ẹ̀kẹta orílẹ̀-èdè Algeria òun pàdé Chile ó na Chile ní àmì ayò 3-2 léyìí tó túmọ̀ sí pé Algeria ti ní 4 points àbí ó ní 4 points lóòótọ́ ṣùgbọ́n kò ní góò kankan ńlẹ̀ góò tó concede àti góò tó góò ó ti kíyà gbogbo góò rẹ̀ kò ní góò kankan ńlẹ̀ kò sì jẹ gbèsè góò ó dúró lórí ọwọ́ rẹ̀ ṣùgbọ́n mistake tó wà ńgbà yẹn ni pé wọn ò gbá ìfigagbága ẹlẹ́ẹ̀kẹta lákòókò kan náà ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n ó ní ìyẹn June 24th ó ní Algeria àti Chile gbà tiwọn ìgbà tó di June 25th ó ní Germany àti Austria ní a fẹ́ pàdé ẹ wá máa gbọ́ o Germany ní góò ńlẹ̀ Austria náà ní góò ńlẹ̀ ṣé wá rí Germany rèé àti Austria ẹ mọ̀ pé Austria àti Germany ọmọ ìyá ni wọ́n tipẹ́tipẹ́ ni ẹ̀rẹ́ kódà German gan-an ni wọ́n ń sọ́jú níbẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ ìfigagbága tí wọ́n ti mọ rìsọ́ọ̀tì tí Algeria àti Chile gbá wọ́n ti rí i pé ó ti rọrùn fáwọn Germany kàn nílò láti borí ṣùgbọ́n góò gbọ́dọ̀ pọ̀ tí góò bá ti pọ̀ tó bá ti borí yóò ní góò ńlẹ̀ ònà ó ní 4 points ọ̀ wá di 3 ṣùgbọ́n góò ìgbà ẹ̀dẹ̀ rẹ̀ wọn ò tí ì mọ lo head to head gbogbo n to mu asiri yen wa re o lede kukuru nigba bere bo ko ju seju mejo lo o le jamin won kan mi awon eyo kan bi a se gbagbo kan wole bayi won wa se lati rande bi wi pe igun mejejo wa attack mo temi ba gba ballu a wa pin kaakiri won gba fun keeper keeper gba fun 2 2 gba fun 3 3 gba fun 4 4 gba fun 5 yo gba sodo 7 to ba ti gba dodo striker yo passes awon austria eyin na gba ti austria na gba and no touch won touch baby gbe gbogbo awon ololufe to wa ni papa sere ni won bere si ni pariwo ti won korin otepe beyin o ba ti e jale e beyin o si fi ogben ja e ti ja o lele eja han po kini to de kini to sele lede kukuru bi an se gba ifigagbaga niyan tu ball o fi pari go kan dondo yen na ni eleyi lo mu kri orilede ti algeria ki won ja kuro ninu idije yi pelu go go go fefo loko ba won tori pe jamini ni go ju won lo ka ni lasiko gba ti won ma nlo head to head ni won o ba lo igbe algeria na ona jamini na leyin fi gagbaga e o lede algeria won gbe igbese nipa pe won fi ehonu an sajo fifa sugba ajo fifa ni e ko si interface won gba ballu na se won gba ball ni bola se mo yi pe won fix e se won owo ri papa ni won wa now ke se walk over now sugbon e bu ti ajo fifa gba lodun yen ni ti bu to ro agba nla aye ogon ti o na ajo fifa na wa wo pe wa o eyin baba ni paro tara wa je eyin oro o so pa keja ma o fun die yi e je ajoko ka wo ona wo lagbegba nlo mu ajo fifa joko pe oya se ri fi gagbaga to ba ti je leketa ni sorry sorry e ma je o ma waye loto oto ma tori kaluku o ti mo bi o de si yan ba ti gba fi gagbaga meji meji e je kele keta yen ma waye ni akoko kan na igba kan na le to tumo si pe eleyi o ni mo tin sele be ba wo fi gagbaga turkey ati america iyen ni oru moju la aro yi turkey score last goal won ti an fi bori ni last seconds to fi bori america 3-2 won celebrate tori won o mo nti australia ati olede paraguay ngbe meanwhile kani kanu won nara won ni turkey ba qualify kani kanu won nara won mi awon ede ti ni 3-3 points tele tele ana kan gba draw ti won ni 4-4 points sugbon ba se bi turkey se mi awon tan bayi won celebrate celebrate sugbon awon to wa leti papa won won gbe epa oboro mo ngba tan to celebrate dodo won tan celebrate tan yan ja si pe awon people yen 0-0 won gbaja ilo mu ifi gagbaga eleketa wa to fi ja yi pe asiko kan na won gba se wa ri latodun yen olede algeria won fi oju re wo olede austria rara koda won fe so fun yin pe won ojo lajo koda ajosepo won ninu ball alafisegba o jina gade bi pe algeria o le ronu kan austria fun ifi gagbaga olore sore austria ne ronu kan won tori pe won ri won gege bi pe awon gangan le ni bi an gangan le ku to da ile ti jeda leto dun yen lati 44 years ago igba ele koko igba koko ti won pada pade le ti won pada pade ni aro moju ojo sunday lo fi ja yi pe eh ifi gagbaga yen ma lati ke nti algeria ma fe se lati ranro lati ranro bo ti je yi pe olede austria ana wa ni good position lati qualify won wa ni good position like pe 4 points ni won ni bayi 3 points ni won ni bayi bi an ba ta omi bi an ba ta omi won wa in good position sugbon algeria bo algeria ba bori algeria o ni ami mefa ami mefa ni o ni so austria yo wa da austria za da wo igbe ko ma reti ki lo vesele so algeria si ti amura pe asiku esan re o e ja mo won ti osele loru moju ojo sunday itanyen niyan o disgrace of guion disgrace of guion bo si je pe arab ni fadiat kikun scandal of guion bo ba je payan disgracia de guion to ba je pe de faranse ni le match de la honte iyen ni the shameful match bo se je niyan o baba so nipa itan to mu ajo river mu ipinu re pada o ya papa lati be yen ko pama ti soro soke fun igba kokon leyin nígbà tí o lọ sínú ìdíje fi ẹyẹ àgbáyé lánàá làwọn oníròyìn kevin rẹ ẹ mọ̀ pé láti bí ọjọ́ bí mélòó kan ọmọ ọlọ́mọ ń jẹ̀gbádùn ayé rẹ̀ kíni òun àti skelebe kan ẹ rí gbogbo fọ́nrán yẹn òkúkú fibo ntẹ́ bá fẹ́ ṣe kẹ́ẹ̀ṣe àbí ẹni ọba ṣiṣẹ́ ọ̀gbọ́dọ̀ jayé ẹni ọmọ tó bá ṣiṣẹ́ déédé yóò sá lásìkò gbádùn tiẹ̀ ọ ń jayé yẹn wùyàn ẹbí pé irú ayé yẹn làgbà náà ló ń fẹ́ jẹ ẹ ọba ti àjìdé ẹ rí irú ayé yẹn ẹ tí ì rí ẹ lọ gúgù rẹ pé ayé kò pámà wọn ó gbé yín débẹ̀ lẹ́yìn ìgbà tí ẹ wá padà wọn ń ròyìn sá padà ka mọ́ kọ́nà kan lánàá yẹn bá ní aláyé ẹ lọ sí world cup àti ẹ̀gbọ́n kankan bó o ní sẹ́ ń mọ́ nítọ̀ ìfigagbága fi ẹ̀yẹ àgbáyé fi ṣe ń lọ kò pámà mọ̀ sọ̀rọ̀ kí ni tó wí kò pámà ní wẹ́ ìdíje fi ẹ̀yẹ àgbáyé yẹn òun ò wọ́n ń tòun ìfún ìfigagbága england gan wẹ́ bóyá ọjọ́ tóun bá tóun ọ̀bá ṣe nǹkan kan sá tí ò sí nǹkan kan tóun ṣe lọ́wọ́ ẹ sì mọ̀ pé iṣẹ́ pọ̀ lọ́kọ̀ kò pámà báyìí ẹ mọ tẹ́ ẹ bá jọ fojú èmi láàrin èmi àti yín tá a fi ní parọ́ ṣe mọ̀ pé iṣẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ báyìí ó wá ní tóun ọ̀bá ṣe nǹkan kan tóun free ṣá tó bọ́ sásìkò ìgbà tóun ò ṣiṣẹ́ kankan tóun free ẹni tó ní máàchì ni ẹ máa bí mi ó ní nìkan ló ń lè wo bọ́ england ṣùgbọ́n tó bá jẹ́ pásìkò tóun busy kò sí nítorí kan pẹ̀lú bọ́ọ̀lù england o wọ́n ní ẹ̀ tí ẹ̀ sọ nǹkan kan náà bẹ́ẹ̀ ṣe mí ò ṣe mú lónìí ṣẹ́gun ọmọ sunkún ni decision tí wọ́n ti make tó ẹkún ò lè change decision náà kí ni òun fẹ́ máa pariwo fún wọ́n ti make decision wọ́n ti make òun ọ̀lọ́ náà nìyẹn bọ́ọ̀n bá wá pariwo dọ̀tún lọ́ ọ̀dà ẹyẹ harry maguire tó sunkún ṣe wọ́n ti padà pé wọ́n ni wọn ò kọ́dà ń gbàtẹ́ nìkún ní ẹlòmíín tún ní ìfarapa sí pé kò sí bí ọba ti sí ń bẹ̀ ò sí ń bẹ̀ ni ọwọ́ lánàá kọ̀ wálé ni kọ̀ wá rárá nìyẹn fún díẹ̀ yìí òun ọ̀mẹ́kún ìyá tó ń fẹ́ máa sun o ṣùgbọ́n o tóun ọba bízì tí wọ́n bá ní máàchì òun ò wò ó ṣùgbọ́n tó bá bọ́sẹ́sì kò gbà tóun ṣiṣẹ́ lọ́wọ́ tóun bízì kí wọ́n máa gbá máàchì tán kò náà wà lórí ọwọ́ tòun ni o kò pámà lójú ó di mímọ̀ bẹ́ẹ̀ o ẹgbọ́n sọ́jẹ̀bi àbí ọ̀jẹ̀bi pẹ̀láláyé agúndẹ́dẹ́ wòye ọ̀gbẹ́ni tìjáni olóko dáná láàrin ìṣẹ́jú kan kákà gbọ́ ni pé orí pé ọjọ́ ti lọ ọ̀gbẹ́ni ayọ̀ ti lọ lájẹ́ kí bákan náà ajì dẹ́njà.
0: wà
6: á kú sáwọn tó ra fara kan tó àti gbọ́pọ̀ sákòókò ṣé kò pámà jẹ̀bi ọ̀rọ̀ tó sọ yìí lápọ̀dọ̀ tí yín kò jẹ̀bi rárá ọ̀gbẹ́ni ayọ̀ tún dé ọlátẹ́jú
7: èsì tó máa fún ọ náà ló ti fún yẹn
6: èsì gidi nu
7: torí pé tí ò bá bí sí ara yàwó àti wò bọ́ gbogbo àyè náà kọ́ láwọn wò bọ́ tí wọ́n gbà lọ
6: bẹ́ẹ̀ ni gbogbo wa kọ́
7: tí wọ́n bá bí sí
6: téèyàn bá bí sí
7: èèyàn
6: lè wò bọ́ kò sọ̀rọ̀ kankan àbí ọ̀gbẹ́ni tìjà ni
8: olùkọ́ tí ìjọba bá wá important wọn kò yanjú iṣẹ kí yẹn náà kan tó lọ padà sí iṣẹ bomi.
6: tí n bá ní ṣe mistake àgbà ló ń sọ o.
8: àgbì ń tán sọ fún wa ni o.
6: òun náà lọ sọ sórí yẹn pé wọn ní máa tún mú kí yẹn lọ stadium báyìí táwọn èèyàn máa sọ pé ẹ wá sún mọ́tò yín tí.
8: yóò sì ti so màálù mọ́lẹ́ ní àgbà tí ọ.
6: màálù ṣé n ta màálù gbà yẹn.
8: o sì ṣe ẹ̀rọ náà.
6: màálù o ti wà ní.
8: àgbà tí ọ.
6: kí yàrá yẹn ní
8: àmúbà
6: àní ọ́nìyà ti gbẹ́jọ́ gbẹ́gbẹ́ bá wa sún mọ́tò yín ni n máa rí kí ni eléyìí ṣe kí yìí
8: mọ́tò kí àbàtì ọ̀
6: ẹ wo cdk ẹ ti wà ń bì n tá àfojú rẹ rí fúnra rẹ lónìí wá mọ́ a kú ojúmọ̀ mọ́ tá a bá ń sọ nípa ilé iṣẹ́ tí gbogbo àwọn èèyàn ti tí wọn ti gbọ́n pa rẹ̀ tán yányán èwo ló à ń já kí aṣọ lọ́rùn tó ń
9: jẹ́ kàṣímìlì adjust aṣọ ni ẹ káàárọ̀ o
6: adjustment yẹn look somehow now ó look somehow now
9: mo kàn adjust ẹ ni
6: a kú ojúmọ̀
9: ẹ̀ka
6: orúkọ yín ní kíkún bẹ́ẹ̀ ṣe dá lọ́sẹ̀ tó kọjá tí ò sí wàhálà kankan
9: orúkọ mi ní kíkún olódìdé kẹ́hìndé christiana olóko dáná
6: kò sì wáyé lọ́sẹ̀ tó kọjá nu ó dàbí ẹni yé pé ọ̀rọ̀ yẹn ti ń gbogbo ẹ̀ ti ń lọ bó ṣe yẹ kó lọ
0: ko si temi nbe lo to ko si ori wi o ko si temi nbe o ah ko si nto kan mi o boko ba ti moju aya tan alari na
9: yo se kini
0: kini
9: ke le tun wa
0: ko si nkan kan mo sugbadu ati alogba nta fe ko sele ti sele
9: alhamdulillah
0: alhamdulillah alhamdulillah o tun ba wa sesin wa na
9: ara o
0: to ti ma alhamdulillah wa mo ti ri si oloko dana la re so ni gba ile ise CDK ile ise ti gbogbo awon eyan mo dunjun dunjun ni tori pe afijo to ba tan phone e abi to ba ni data lori android phone e ni kan lo ni foju kan CDK yalla lara awon ipolowo oja lori ero ayeruja abi lara awon ilu maka awon influencer ti won so npa re ni mo si rogba nikan wa ti o fe associate ara re mo ile ise ti oruko re ti o si dada ta ba so npa sidike opolopo lo je pe won se mo gbo fo laaro awon ti awon eyan ti mo fa won ti o ti gbo npe e ja won tan kini sidike se
9: ni sidike ele ra home appliance gadgets electronics ke de ma so we die die laisi ile kokan lori e e fe ra phone laptops ac solar inverter generator solar freezer ke de ma so die die gas burner ni lai si ele kokan lori e onje panu aso bata ni koni CDK uta so e ma ni lati download CDK app ni because application ni atauja ni office wa ni play store app or google store o neti le download CDK app te ba se CD C A R E e lanfan lati download app ke de ri awon nkan ti anta ni CDK irorun na de to ni sisan owo e na ba de
0: sisan owo yen mo fe bere
9: so sisan owo yen na e le san ni osose tabi ni osoosu lati 4 weeks de 48 weeks ti osu yen lati osu meji de odun kan le fi san owo yin aten to san le kan na afani wa lati san lati fun ya san le kan na aten to san le kan na aten to san die die iye kan na ma san
0: ko si gbe boya tori pe mi osan wo te mo fe ma san die die le wa ni oda yo won ju ti tele lo
9: ko si kokan po won kokan lori e
0: tori di da lo nse o
9: be ni tori e tun ta lo ja na le tun ma ra na ni ori app CDK ate fodun kan san ni ate fosu kan san iye to e ke ra lo ja non le tumara non ni CDK so ki wa ni if I ko yin lo lodidi lora ni oja fun te pe le fowo odidi ran kan bi 10 okay fi ran kan 5 ni ori app CDK te de ma gba ke to pari owo yin na so te ba ti download app CDK bayen te wa nko te fera boya yin wo pe ke mu fera yesi fun osu merin abi mu fera solar freezer yi fun osu merin mu fe si shop e ti osu akoko e ti osu keji leyin osu keji e lanfan lati gba freezer generator inverter ile ran kan 10 le kan na eyan sha ma sanwo e lo ke dede ilaji osu te mu ke gba oja yin
0: teyan ba ti de ilaji osu to mu pe okay o mo fe ra moto mo ti san osu meji osu keji yen bayi won gbe moto
9: fun yin so moto yen CDK o ta moto directly customer from lo ma lo si eko
0: eko de mi
9: wa vendor be ni
0: eko de mi
9: so bo se ri na ni e te ba ti de ilaji installment plan te ba mu na la ma ra moto yen fun yin o si moto lori apa ma ra moto fun yin a ma ra lori de ba continue pelu owo e
0: iwo lo lo owo moto to fe ra iwo na lo so pe le yin ni ke se CDK ni o ra fo to ba so pe e moto ti an gbe fun o
9: da so awon kan wa ni pe awon wa nkan awon ori lori app CDK eyan kan copy link bi te ba ti ri ke send e si wa amabaye
0: jade
9: ni san die die lai si ele kokan na ni awon ko ti CDK nta ni ko kin se onje ko kin se aso o e ma ri na ni app olori app CDK itel ti se se AC kan ni ti ko general rara itel inverter AC o wa na lori app CDK ni edinwo ko de si ele kokan na ni ori e ba kan na so office wa wa ni Ibadan ni junction veterinary gangan ni office wa wa ni Ibadan ni ti Mokola junction veterinary gangan lo wa a de tun ni na apata na ni bi ni opposite Furious supermarket ni apata yen wa ni tapata ile pe wa si 07074603911 opposite Finrey supermarket 07074603911 ti mokola yen ile pe wa si 07074543005
0: bo se je ni e lati le se CDK oruko yin ke to ma lo ni kiku be se da lakoko ti o si wa la
9: oruko mi ni kikun olodide Kende Christiana olukudanu
0: kile to gbanu ku bi microphone
10: hello lo fe hello lo fe pa kada ara oro agbada
0: so ri iwo iwo Adeyemi Samuel mo ti mark iwo Adeyemi Samuel mo ti mark face re o
10: kilo wi
0: mo ti mark face re lori ero ayelujara I'm interested in this girl
11: o duro interest wo loni
0: iwo Adeyemi Samuel mo ti mark face re mo ti mark face re lori ero ayelujara
10: olu to je fun wa me
0: mo ti mark face re
10: isi ma ise fu o
0: won fa face e lo loko dana lowo tori pe adabi to ba ro biru oloku
12: omo ta wa tin se wa lale
10: ni lati
0: ijo yi omo ta
10: tin re
0: elomi na drums I'm also interested okay you say you ni oja to po lowo nu
10: o ti da
0: o ti da
12: ay won be di ai
0: ya ay o be di ai
12: ara oyin se ni
10: agbe ni se bo se ka royin
12: o wo pe se ngba ti se mo ko do ha da bi agba mo le ni se ele ma so pe oluwa re o ojorun le o ko se kini kan o kin tu wa
10: mo so pe won ti pa kada ara agbada le
12: asito
0: titi
10: mo ngbo we
0: ife ka foro le soro la
10: bo se tendra
0: mo fe ka sare tan ma le sin kankan
10: eh mo ngbo jare
0: awon eyan ma
10: mo ngbo jare o ma la luwa rika
0: ma ndaru mara won
12: ja si lototo
0: iyato strictness ati wickedness en to le ati en to buru awon eyan ma nda po
12: kojora won
0: mara won pe ti an ba le
10: an ba pe lagbaja buru ko wicked
12: o wicked
10: wicked ye buru ju o
0: ah awani ah o le o ti le ju o strict
10: ni
12: o le nko gba goje ni
10: o ni policy
0: policy lo ni
10: policy pe
0: titi ni sin
10: o le
12: o lawon lana ti e godo tele se ko
10: ba da mo gboja
0: titi ni sin o le o le o le po
10: mo le
0: sugbon ke se po buru
10: buru
8: buru
10: mo ni policy
0: policy ni policy yen ni awon eyin because awon eyin
10: ma
0: won ma fe
10: eh won ma fe da po mara won
0: lati ba
10: yan ni to wicked je cha ah en to wicked le o le se ikafunyan en to wicked o le gbonje lenu eyan
0: ti o gba ije
10: a gba ije lenu eyan
0: wickedness
10: wickedness niyan sugba ni to le ma to ni ma fi re ku re re lara tori ko ni gba
0: ko ni gba goje
10: ko gba
0: ko ni gba si ni ri imi lese
10: re se re ko wa pe ni eyin tutu
0: asaro pa ni pe asaro ni ko ni di mawu lenu na ko ni ko ni so be
10: eyin ki doruko re je ayala ti so o ni paramole won mo nkoro wo si ni ke tun mo gbe sara re ko ja mo sara si
12: mo to ba ti lohun o
0: sugbe inu won
10: eh eh ko fe inu won da
0: si ai da ni ofe ko si ni gba goje sugbe ni to je pe wicked
10: ah ma ba to ni
12: wicked re tun wa wo wicked
10: so ba pe lo mi wicked je pe yo de mo rerin si o
0: o ya ya
10: ti o lo ya ya to dure o lo le ba
12: o fo ya ya bo si mo ha ye le mo la benu
0: eni o ba le o ni fe o ya ya bo
10: bi rara
12: o
10: mo
12: ba si o si fe yo so
10: pon yo so boja
0: yo boja sita
12: o si mo tin boja si
10: yo si pa re o mo ra gabu e
0: iwo ni je ra gabu e
10: ah o ti ya tete gbagbe
0: ragabue very calm very cool
10: wicked person
0: very cool cool and calm
10: ragabue
0: double c cool and calm
10: sugbon
0: si gbogbo aye o ma sanu re
10: pe ha ke si soro fe yan de ni iwo ko si lowo
0: ina lori yen ina lori yen palaba o le
10: se ni lese
12: to freka
0: mo ti so o le pa ni laya
10: o ti sonu o le mo sonu o mo ko isara wa tele
0: lo to ti lo atipo njo lo de na
12: o to yin
0: wo da fi yawo
12: bi se nwole ina la npin bi se se kini be ni oro agba send your answer njo mi send your account
10: sa wa fi ajo
12: rara o ko ni di wa ne ra gan
0: njo njo sa wa leto ati bo wi sa leto ati bo
12: ngba tin ba se Debi ba bi kan lele te ni kin joko. So come on bi ejo ati narun soke ni. Bawo ye wo.
10: Abo abi lowo lowo.
12: E lo bi o ma se ni but concern to di comment pe o da kun oro agbada. Ohun re la won gba won ti oju.
0: E je ma lo fun taran yi.
10: A ma se kan.
0: To ba di ago mewa mo nbo ayi ko to. Se ri pe lana yan mi o lanfani ati se awon draw kan tan tori network. Owo ana yan ati da po mo ti toni. Fun kon kawo eyan ko le je anfani fun won. E mo so fun yin pe 50, 100, 150, 200, 250, then half a million, 500,000 naira. Then when you go below, in your lane, start 347, start 1004, start 2, Ashimi. Play 3 ticket, get 30 ticket. Osin lo ago mewa la nbo ayiko to titi gba yen e ma ko titi la yu akizola the controversial newscaster omo lile
10: omo lile mo fun to mo fun fi
0: very strict
10: street
0: street street
12: street street
0: Strict. 96.7.

0: kí yín ọpẹ́ ojú máa yọ̀ ló tún mọ̀ wá láàárọ̀ yìí kan ní lágelúre 96.7 FM òkè tó ga ju òkè lọ́nà láti láǹfààní láti máa kí yín akú òtútù akú ọ̀rìnrìn yìí o yóò bá gbogbo wa lára mú o láṣẹ ilé ìtumọ̀ rẹ̀ mo kí yín káàbọ̀ sílé funfun báláú ládùúgbò fẹ́lẹ́lẹ̀ nílùú ìbàdàn títí láyọ̀ akínṣọlá lórúkọ tèmi.
1: bó ní tún ṣe jẹ́ jimo olóyin tuntun àyanrántí àrọ́bà ayé wa yóò lóyin yóò sì ní adùn gbogbo àkójọpọ̀ wa ọba òkèkù níjó kù dànù bú bí èlùbọ́ abídèmí ló kọ tèmi o àkàndé ló kọ bàbá tó bí mi lọmọ ọrọ̀ àgbà bí ò bá ṣe lórọ̀ bọ́bá pẹ́ tí a máa ṣẹlẹ̀ ojú alẹ́ káàbọ̀ o sórí ẹ̀dọ̀ kí ìròyìn.
0: ẹ jẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àkòrí tí ìròyìn ọ̀hún gbèrú a sì mọ sí fún yín láwẹ́láwẹ́ nínú ìwé ìròyìn daily post lèmi ò ti kọ́ bẹ̀rẹ̀ tí ń kọ́ mú àkòrí jáde pẹ̀lú ìròyìn tí ń bẹ́ńbẹ́ o tí ń ṣe lálàyé láti ẹnu ẹni tó jẹ́ ẹni tí ó díje dupò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú people's democratic party fún ìpínlẹ̀ abia dókítà kelechi anasoke ó mọ̀ sọ̀rọ̀ sókè ó ní ṣé ẹ rí àwọn tó wà ní igun ti wike nínú ẹgbẹ́ òṣèlú pdp nìkan ṣoṣo òun náà ni àjọ olómìnira elétò ìdìbò ilé wa nàìjíríà ni wọ́n mọ̀ ṣùgbọ́n ẹyin tẹ́ ẹ wà ní igun mi emple ni
1: o se ni
0: iwọ kọ yọrọ agba dey play ẹ n ṣeré nbẹ ni ẹ bá tètè wàá darapọ mọ igun ti wike ẹ mọ gbọ nínú ìròyìn ìdí tó fi ṣàlàyé ọrọ síta.
1: ọ̀dà ìwé ìròyìn the nation ní àhín lórí ọ̀rọ̀ ìjínigbé eléyìí tó ṣẹlẹ̀ ní ìjọba àbílẹ̀ oríire ní benin ni wọ́n mọ̀ ti mú ìròyìn àkọ́kọ́ kà níbi tí ààrẹ bọ́lá ahmed tinubu tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ṣe rí gbogbo àwọn èèyàn eléyìí tí wọ́n jí kóhun á gbà wọ́n tí wọ́n sì padà sílé toro finiti ajé mọ́ tó ku èèmọ́ bọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ẹ fọkàn balẹ̀ ààrẹ bọ́lá ahmed tinubu lọ sọ bẹ́ẹ̀.
0: ṣé ẹ mọ gbajúgbajà ajàfẹ́tọ̀ ọmọnìyàn aisha yesufu òun náà ló mọ̀ sí ṣàlàyé ìdí rẹ̀ tó fi kọ́ ọ wípé ẹ wò tíkẹ́ẹ̀tì láti díje dupò sí ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ilé wa nàìjíríà lábẹ́ àṣẹ sí ẹgbẹ́ òṣèlú ndc ẹmu nǹkanfẹ́ wọn fòṣèlú wọn ní ìsin lára rẹ̀ ọba àlẹ́ yìí ṣe activist máa ń wà ní òṣèlú. wọn ní ibi tó fọwọ́ ibi tó ń ṣe òní kó fọwọ́ mú kó máa yanjú rẹ̀.
2: ajá ò ní rorò kò sójú lé
0: méjì. kọ́lẹ́ mọ́ méjì ìwọ kọ́ ló ń sọ̀rọ̀ yìí wọ́n gbà tí ó bá di ìrọ̀lẹ́ tàbí alẹ́ yóò kàn rí pé àjọ olóbìnrin tó ìdìbò lẹ́wà nàìjẹ́ ọkọ ẹlòmíín wọn fi ibẹ̀
1: wọ́n sọ pé òsèlú ọmọ
0: ọmọ kí ni ọlọ́run bá ń gbọ́ pàjẹ́
1: sórí ìtàn tó ọ̀gbọ̀rí.
0: sọ̀rọ̀ ara fira rẹ̀ lẹ̀ wọ́n kí ọ ní ládùúgbò wọ́n gba ọ̀nàrẹ́bù máa tọ́ra rẹ̀.
1: atájú na yìí atájú na yìí ọlọ́run aláyé ẹ lọ gbé gbàdìbò
0: jẹ́wọ́ fi òṣèlú
1: ọ ẹ lọ gbé gbàdìbò ọlọ́run àwa wà lẹ́yìn yín ẹ kàn náwó díẹ̀ yẹn fi ìlú lẹ̀ fà wá.
0: wo rí pé ní ìsinmi
1: tọ́lágbó olórin àgbọ̀gbárí mú
0: olórin
1: àgbọ̀gbárí
0: orígbọ̀n fọmọ ẹni kí
1: lọ sẹlẹ̀ ta owó tà náà ní owó tẹ́ n
0: tí ó náà mọ ni
1: ṣé ò ló fún ìyàwó yìí dànù.
0: ta fún ìyàwó yìí dànù yín
1: èmi kò sì sí mẹ́ nígbà tí
0: èmi ní dání kò sì sí bẹ́ẹ̀ lórun gbẹ pàlọ́ gbẹ pàlọ́ kò sì bẹ́ẹ̀
1: ẹ gbọ́ ìwé ìròyìn the nation
0: ahun ni
1: ọ̀làhun kò ìwé ìròyìn the nation ní àyín níbẹ̀ ló ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ilé ìfowópamọ́ àgbà nílẹ̀ yìí cbn wọn ni lọ́mọ̀ ti paláṣẹ wípé gbogbo àwọn èèyàn eléyìí tí wọn fi ó kọ wọn léde pé wọn ní nǹkan àbí kejì ṣe nínú ìmọ̀ ṣèrànwọ́ fún ìgbésùnwọ̀n mi lórílẹ̀‐èdè nàìjíríà wọn ní gbogbo àpò àsùnwọ̀n eléyìí tí wọn bá ti ẹ̀rí ó kọ wọn bẹ̀ pé sáà ní ẹni tó ti fìdí ẹ̀ múlẹ̀ padà ní wọn ní ẹgbẹ́sẹ̀ lè owó kankan gbọdọ̀ sínú àpò àsùnwọ̀n jáde mọ́ lásìkò yìí.
0: olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ètò ìròyìn àti ìlànà tó tẹ̀lé daniel wala ó mà ti sọ̀rọ̀ sókè oníṣẹ́ rí peter obi gbogbo ìgbà tó bá ti rí i pé orílẹ̀-èdè wa nàìjíríà àti iléeṣẹ́ ààrẹ wọ́n ń tẹ̀síwájú nínú ìlànà lẹ́yìn tí wọ́n gbé ka inú kan mọ́ ń dédé bí ni bó ṣe ṣe ha lèmi náà ṣe ha pé inú àmọ́ bí peter obi
1: ọwọ́ adìyà
0: ha kí ni ìdí tó fi sọ̀rọ̀ jáde peter obi kílẹ̀ iná wá dọ́dọ̀ rẹ̀ ẹ̀yìn kọ́ yìí nínú ìròyìn fún tààrọ̀ tòní tá a pè lẹ́dọ̀ kí lẹ́tù ti gbé
2: inú bíbí wọn rán níṣẹ́ ẹ̀dọ̀
0: wọn sọ síbẹ̀ ṣé bọ́lá wa jẹ́ yorùbá ni kì í sọmọ yorùbá
2: ẹsẹ̀ ẹ̀fà tó gbé
1: ìwé
0: ẹsẹ̀ ẹ̀fà pọ̀ òṣìrígbè òṣìrígbè wà nù ẹ̀ kí wá ni
2: òtúrúpọ̀ wà
0: èmi ò mọ̀ ń pa yín o ẹ wo ọ̀rọ̀ àgbà ló sọ
2: jẹ́ wá bọ̀ sí
0: tínú ìwé ló wà
2: mẹ́wàá àgbà mi ṣé wọ́n ṣe tó rí tẹ́síbùkù rẹ̀ ni
0: tí
2: ọ̀rọ̀ ìkà wọn gbé kínní
1: nínú inú gbóhùn mọ̀lẹ̀
0: èmi ò mọ
1: ẹwọ ìwé ìròyìn the nation ní àyíjà rẹ
0: bí
1: mi ò tí ọsẹ méjì
0: ọsẹ méjì
1: tó tẹ́ bàdàdó tí o ti mọ fà ìwé ìròyìn the nation ní àyí wọ́n ní obìnrin àkọ́kọ́
0: wọ́n ní ọ̀pọ̀ babaláwo mi ṣe ń kọrí kìfà
1: ìwọ́n sọ ìn
0: wọ́n ní bẹ́ẹ̀dì ẹ bá kú àtàlà lọ sí
1: put pepper ìwé ìròyìn the nation ní àyí wọ́n ní obìnrin àkọ́kọ́ ní orílẹ̀-èdè nàìjíríà first lady wọ́n ní yawanu làwà mama be this wọ́n ní woman tí ń rawọ́ ẹ̀bẹ̀ pé ẹ̀yin ọ̀dọ́ orílẹ̀-èdè nàìjíríà ẹni ìyípadà ọkàn ẹ méjì ọpẹ́ kẹ́ẹ̀sì máa fi ra yín jìn pé èmi náà fẹ́ ṣiṣẹ́ sílùú tí ò tẹ́ni ṣe pé àṣẹfẹ́ fún yín nìkankan bẹ̀ láti jẹ́ kó orílẹ̀-èdè nàìjíríà kọ́ padà dá sọ́wọ́ wájú
0: o. tó ẹni tí ṣe ààrẹ fún ilé ìgbìmọ̀ asòfin lẹ́wà nàìjíríà gọ́síù àpábíò kọ́kọ́ mórí sẹ́nu ẹni tí ò rí mi kò rí nǹkan kan o wọ́n ní kílẹ̀ rí tẹ̀fí mórí
1: sẹ́nu
0: máa wọ́n nílùú kí wọ́n ní kílẹ̀ rí tẹ̀fí sọ bẹ́ẹ̀ ó ní gbogbo àwọn ọ̀tá wíkẹ́ ó nìkan ní orí àwọn iṣẹ́ ìdàgbàsókè tó ń ṣe lólùlù lẹ́wà ìlú Àbújá ó ní wọ́n ní kí ló ṣe ṣé ọmọ kùsì mọ̀ pé ọ̀tá ẹni èpò dùn
1: ayé
0: gbogbo ẹran tí ń pọ́nlé gbogbo
1: ọ̀kẹ́rẹ́
0: kékeré báyìí náà lọ́pàá tí wọ́n ń pariwo kí o ẹ wo daily post ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ń bọ̀.
1: wọn ni wetin wike do na.
0: i no know. be wetin wike do you.
1: this one wike
0: this one wike everything
1: wike. wike.
0: if your wife no work na wike. if you no eat for your house na wike.
1: if you no pay your rent
0: na wike.
1: wike.
0: yeah if you transport go up na wike. then wetin wike do you sef.
1: ẹ wo ẹjẹ túmú yìí oye ìwé ìròyìn the nation lọkọ wọn ni àwọn ilé-ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ jákèjádò orílẹ̀-èdè nàìjíríà wọn ni wọn mọ̀ ṣàlàyé ọ̀rọ̀ pé àwọn ti gbáradì o láti jẹ́ kí wọ́n taari àbá òfin eléyìí tó ní í ṣe pẹ̀lú ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ kan taari ẹ̀ sọ́dọ̀ àwọn wọn ni bá ti ń dórí tábìlì àwọn báyìí híyàwó iná làwọn mọ̀ buwọ́ lu o.
0: tó lórí ọ̀rọ̀ iná ọba wọn ti ṣàlàyé o wípé àwọn kùdìẹ̀kùyẹ kan eléyìí tó gbéra lẹ́ka iná ọba ó ṣe àkóbá fún iná mọ̀nàmọ́ná nípínlẹ̀ Èkó ìyẹn ní ẹ̀ka agbára ń bẹ̀ kí ló fà á gan ní pàtó tí cn sọ̀rọ̀ sókè ẹ̀yìn kọ́ yìí ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ nínú ẹ̀dọ̀ kíṣẹ́ lẹ́yìn ti gbégbọ́.
1: ìwé ìròyìn the nation lélẹ́yìn náà wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ò ní wọ́n mọ̀ ti gbé ìgbésẹ̀ akin láti dájú pé àwọn owó eléyìí tí ń bún àwọn èèyàn kí ọrọ̀ ajé wọn kó lè máa tẹ̀ wájú àti àwọn iṣẹ́ kànrìnkànrìn tí wọ́n ń ṣe pàápàá jùlọ lágbọn ètò ìlera náà láti mọ̀ jẹ́ kí covid-19 àtọmọ ìyá rẹ̀ kán máa san wa ní ìfọ́tí olóyìn lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n níjọba àpapọ̀ ti tán láti máa tẹ̀wájú nínú àwọn iṣẹ́ ọ̀hún.
0: ẹ jẹ́ lọ sókè lọ́hùn ká lọ rèé wo tí wà ń bẹ̀ àṣìṣọ́ rèé fìlàdúró lórí rẹ̀ gẹ́rẹ́gẹ́rẹ́ ó sì bá aṣọ tó wọ̀ mú wọ́n ní gbogbo rẹ̀ ṣe rẹ́múrẹ́mú ni ó yà jẹ́ lọ sọ́hùn.
3: ẹ̀dọ̀kí ìròyìn
4: iṣẹ́ òru ìtúsílẹ̀ rèé jésù olùgbàlà tún ti gbé ìṣeré rẹ̀ dé o gẹ́gẹ́ bí ó ṣe ń ṣe ní ìgbani kíni ó sojo sí ọlọ́kàn tí o rò pé jésù kò lè tú sílẹ̀ máa bọ̀ wá sọ́dọ̀ jésù lónìí ní gbogbo ọjọ́ friday tó gbẹ̀yìn oṣù ni iṣẹ́ òru ìtúsílẹ̀ yìí máa wáyé o ní dédé aago mẹ́wàá alẹ́ títí di òwúrọ̀ ọjọ́ kejì nínú ìjọ Sanctuary of Christ Evangelical Church èyí tó kalẹ̀ sí Olabi Agoro Street Temimbio Bus Stop ládojúkọ CSC Grammar School Adesola Ibadan ní òpópónà títí márosẹ̀ Èkó sí Ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run ni yóò máa já ìdè tú ìdè sílẹ̀ nínú iṣẹ́ òru yìí pẹ̀lú àwọn akọrin ẹ̀mí lọ́lọ́kan òjọ̀kan olùgbàlejò àgbà ọ̀jọ̀gbọ́n Gbadé Òjó is here again. Sanctuary of Christ Evangelical Church presents a night of liberation taking place every last Friday of every month at Sanctuary of Christ Evangelical Church located at Olabi Agoro Street Semimbio Bus Stop opposite CSC Grammar School along Lagos Ibadan Expressway Adesola Ibadan. Time is 10 PM till dawn. Chief host Professor Gbadé Òjó, don't be left out and you'll be a great testifier.
5: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
6: SELARIE sálárì.
5: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
7: TURMERIC turmeric.
5: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
8: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀.
3: ní West Midlands Open University. A mú kí ẹ̀kọ́ wà láròwọ́ tó kó sì rọrùn lówó tí ò fani lápò yá. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́. Ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2.5 naira. Fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit, yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja. Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijeoma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
7: Ògo ni fún Ọlọ́run ní òkè ọrun. Mo kí gbogbo etí tó ń gbọ́ mi jákèjádò. Ibi tí atẹ́gùn yìí ń fẹ́ dé. Mo sọ pé lórúkọ Jésù Olúwa ayé yìí ò ní bàjẹ́. Orúkọ èmi tí ẹ̀ ń gbọ́ ni wòlíì. Emmanuel Kẹ́hìndé Àkàndé. Bàbá kìkì ọ̀rọ̀ kan láti Christ Healer of the People Global Ministry. Yẹ Christ People Church. Eléyìí tó wà ní Fátúsì Akẹ́dẹ̀mí Olómi nílùú Ìbàdàn. Olùfẹ́, mo fi tìfẹ́ pè ọ sí kìkì ọ̀rọ̀ kan ti kọ́ta yìí. Àti 90 days wọ́n máa ń pàdé lẹ́ẹ̀kan. Oh my God, lọ́dún. Olùfẹ́ jẹ́ àjọ pàdé ní Christ Healer Headquarter fún kìkì ọ̀rọ̀ kan. Àti 90 days ti kọ́ta yìí níbo ní Christ Healer Headquarter tó wà ní Fátúsì. Àkórí ẹ̀ Ọlọ́run aláàánú ni. Jẹ́ àjọ pàdé ní ìsọ̀rù Friday yẹn Friday ọ̀sẹ̀ yìí. Láti bí kíbi wọkọ̀ tó ń lọ sí Akẹ́dẹ̀mí Olómi. Bọ́ọ̀lẹ̀ ní abẹ́ Bridge Akẹ́dẹ̀mí. Sọ pé ó ń lọ Fátúsì ní chọ́ọ̀chì bàbá kìkì ọ̀rọ̀ kan. O lè fẹ́ pè mí 08031-95425. Olúwa ni kí n sọ fún ọ pé wàá rí àánú gbà lórúkọ Jésù. Àmín.

0: ọjọ́ àbámẹ́ta Sátidé tí sí ọjọ́ kẹtàdínní ọgbọ̀n oṣù kẹfà ọdún tá a wà yìí June 27 iná ni ọmọ kẹnubépo wọn ni àwọn ìjọba ìbílẹ̀ eléyìí tí ọ̀rọ̀ ń kàn láti rí ìjọba ìbílẹ̀ oríire gangan fúnra rẹ̀ eléyìí tí ibùjókòó ìjọba rẹ̀ ń bẹ ní Ìkòyí ilé ìjọba ìbílẹ̀ Ore ló pé tí ibùjókòó ìjọba rẹ̀ ń bẹ ní Ìgbòho ìrẹ́ ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀ tí ibùjókòó rẹ̀ ń bẹ ní Kìsí ìjọba ìbílẹ̀ Ìwọ̀ Oòrùn Saki tí ibùjókòó rẹ̀ ń bẹ nílùú Saki ìjọba ìbílẹ̀ Ìlà Oòrùn Saki tí ibùjókòó rẹ̀ ń bẹ ní Àgọ́ Àmọ́lù tẹ mọ́ ìjọba ìbílẹ̀ Àtísbò tí ibùjókòó ti ń bẹ ní Tédé tó ń ti Àgọ́ Àrẹ tẹ mọ́ ìtẹ̀síwájú tí ibùjókòó rẹ̀ ń bẹ ní Òtù Ìsẹ́yìn tẹ mọ́ Ọlọ́nṣogo tí ibùjókòó ti ń bẹ ní Ìgbẹ́tì àti Àtibá tí ń bẹ ní Ọ̀fà Mẹ́ta Ọ̀yọ́ bákan náà ẹ̀wẹ̀ wọn ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ńlọ́mọ̀ ti rọ gbogbo àwọn èèyàn wípé ẹja jẹ́ ojúlẹ̀ lákàn fi sọ́rí o ẹja wa náà ṣe papọ̀ pẹ̀lú àwọn òṣèlé tààbò láti gbójú agan sí àwọn èèyàn tí wọ́n fẹ́ mọ ba ètò àbùjẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ó wá ṣàlàyé ọ̀rọ̀ wípé gbogbo àwọn ìyàtọ̀ táwọn múdé bá bí nǹkan ti lọ lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn tí wọ́n jẹ́ kí nǹkan pẹ́mẹ lẹ́gbọ̀n ètò àbùjẹ́ náà ni wọ́n mọ̀ fẹ́ ba nǹkan jà mọ́ ṣá o àwọn èèyàn ti ń dókòwò lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n rí pé Nàìjíríà ti ń dùn lọ àti ń ṣẹ́wọ́ sí wọn tí wọ́n sì mọ̀ padà wá sórílẹ̀‐èdè Nàìjíríà o.
1: tó ẹni tí í ṣe gbajúgbajà dà fún ẹ̀tọ́ ọmọnìyàn ni Aisha Yesufu ló ti ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún àwọn ikọ̀ oníròyìn ìdí rẹ̀ tí òun ò fi tẹ́wọ́ gba ipò wípé kóun lọ rè díje ìyẹn fún ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ilé wa Nàìjíríà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú NDC ó ṣàlàyé níbi ètò àpérò kan tóun náà ti láǹfààní láti kópa ní ifásitì kan tí ń bẹ lólùlú lẹ́wà ìlú àbújá lọ́jọ́bọ Thursday àná Yesufu ni ṣé ẹ rí àwọn èèyàn tí wọ́n gba tíkẹ́ẹ̀tì wọ́n ti lọ rè gba fọ́ọ̀mù lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú NDC tí wọ́n lọ fún ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ní igun ibi tí òun wà ìyẹn ní ẹkùn ìdìbò tòun wọ́n ní wọ́n lé lógún wọ́n nígbà tóun wá wòyí pé wọ́n lé lógún eléyìí ò yẹ kí ó rí bẹ́ẹ̀ o ẹ wàá fi àwọn tí wọ́n gba fọ́ọ̀mù pẹ̀lú owó ribiribi ẹ pa wọ́n ti sẹ́gbẹ́ kan ẹ wà ní òwúwọlá nọwọ́ rẹ sókè ọ̀nà pọ̀sì òun ò gbárù rẹ̀ láàyè lọ́dọ̀ tòun o ohun tóun gbé dání kò fi àyè gbárù rẹ̀ ó ní bí ẹni tẹ̀yàn ní ojúmọ́lẹ̀ lórí ó ní kò sì jẹ́ kó máa wáyé nínú ètò ìṣèjọba àwarawa ó ní bẹ̀rẹ̀ ṣe gba nǹkan lọ́wọ́ ẹnìkan tẹ́ fi lẹ́nìkan lọ́wọ́ pé ìwọ ni kò gbà á Aisha Yesufu ní ìwà tí ò dáa gbáà ni kì í ṣe tó yẹ kí ó máa wà ní ìwà inú ìwà ọmọlúàbí ó nítorí pé ńgbà tóun wò fín ìwà ohun ìwà ọ̀daràn ló jẹ́ ó lòun ṣe wò wípé ẹ wo kò bófin mu bó bá tiẹ̀ bófin ẹgbẹ́ òṣèlú tọ̀dọ̀ yín mu òfin tóun gbé dání láti máa fi jà tọ́tẹ ọmọnìyàn kò sí inú rẹ̀ rárá wípé kóun gba agbà lọ́wọ́ mẹ́rin nínú wálẹ̀ ẹjọ́ tó nígbà tí òun bá wá gbà ní ọwọ́ ẹnìkan tẹ́ ẹ fipá gbà fún òun tó bá di àsìkò ìdìbò táwọn àwọn ìwà wò wípé wọ́n gba nǹkan lọ́wọ́ rẹ̀ wọ́n gba nǹkan lọ́wọ́ ti àwa wọ́n fún wọ̀ tó wá wò wípé ó kù bó ti ṣe wọlé tó wá jóun ní tọ̀mọ̀ tí ẹ̀yìn òun fẹ́ níbo ni kóun tún gbà ojútì náà ni ó padà jẹ́ nígbà tó bá yá ló ń ṣe wò wípé ẹ wò ẹ mọ mú tíkẹ́ẹ̀tì yín lọ wọn fẹ́ ẹ lọ rè fún àwọn tí wọ́n gba fọ́ọ̀mù tí wọ́n ná owó ribiribi torí pé bí mọ̀ tí ẹ̀ sọ ohun tí ò dá sí yàn ẹlẹ́dàá wọn gan yóò mọ̀ sọ ohun tí ò dá sí èèyàn lòun ṣe wò wípé ìwà tí ò dá gbà ni òun ò sì fẹ́ kírúfẹ́ ìwà bẹ́ẹ̀ kó ti ọwọ́ òun ṣe kó tí wọ́n máa sọ pé ṣe bíwọ̀ náà tí òun bá àwọn èèyàn sọ̀rọ̀ pé ẹ ṣe dáadáa ẹ ṣe dáadáa ṣe bíwọ̀ náà la bá nídìí ìwà burúkú ó ní kò yẹ kó rí bẹ́ẹ̀ o ó ní ẹ mọ́ fi òṣèlú hàn òun òun ò lè ṣe ohun tí ẹ wí ẹ gba tíkẹ́ẹ̀tì yẹn wọ́n lọ pẹ̀lú ayọ̀ àtàlàáfíà n ò bá yín du tíkẹ́ẹ̀tì bíi ti wù kó mọ̀ ó ní rí ìdí ẹ̀ tóun ṣe sọ fún wọn pé òun ò gba tíkẹ́ẹ̀tì nu àwọn èèyàn bíi ogún wọ́n ní ológun tó gba fọ́ọ̀mù tí wọ́n sì ń lọ wọ́n fẹ́ ju ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ilé wa Nàìjíríà ẹ lọ rè jẹ́ kí wọ́n dù ú fúnra ra wọn ẹ mọ́ kẹ̀yìn wọn sígi ẹ mọ́ kẹ̀yìn wọn ságbà kẹ́ ẹ rọ́mọ bò wọ́n torí nǹkan tí ò dáa ni kò yẹ kó rí bẹ́ẹ̀ o ó wá yọ gbogbo àwọn ọ̀dọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà wípé ẹ̀yin náà darapọ̀ mọ́ òṣèlú bẹ́ẹ̀ bá ti wá darapọ̀ mọ́ òṣèlú èyí tí ò dá ń bẹ̀ ẹ mọ̀ yọkànda kúò nínú ìrẹsì kán mọ̀ bá gbèrú yín látẹ̀yìn torí gbígbèrú ń bẹ ń bẹ̀ lòun ṣe sọ fún wọn pé ẹ wo ọwọ́ mi máa ré funfun nẹ́nẹ́ ọwọ́ mi máa ré o funfun nẹ́nẹ́ òun kọrin yẹn fún wọn ó ní wọ́n sì jò wọ́n yọ̀ wọ́n sì gba kinní ọ̀hún padà ìyàwó òun.
2: oríire tó lọ dìbò tí ó náà dìbò tó ní adi exercise is peaceful nígbà wọn bá ka ìbò gbogbo mọ̀lẹ́bí ẹ̀ ló lọ dìbò àtìyàwó àtọ́mọ lọ́ bá rí bò méjì.
1: òun nìkan nìyẹn ló dìbò.
2: bóyá ti àjànú.
1: àtàjọ̀nú torí gbọ́mọ̀tàn àwọn aráalé rẹ̀ ò dìbò fún àwọn aráalé rẹ̀ ti gbowó lọ́wọ́ àwọn

0: lórílẹ̀-èdè Nàìjíríà wípé gbogbo àwọn èèyàn àti àwọn iléeṣẹ́ tí wọ́n ti dáko wọn ta wípé wọ́n ń ṣe ìkúnlọ́wọ́ fún àwọn agbésùnmọ̀mí lórílẹ̀-èdè Nàìjíríà gbogbo nǹkan dúkìá tí wọ́n bá ní tí wọ́n bẹ ní àkàtà yín ẹgbẹ́sẹ̀lé o lásìkò tá a wà yìí bá a bá rí tí ẹnikẹ́ni nínú yín tó bá tún yọ̀ǹdó owó fúrúfì àwọn èèyàn tá a ti dáko àti tá a ti dáko iléeṣẹ́ wọn yìí gbórógbénu o ilé ìfowópamọ́ àgbà ọ̀hún iná ló fi ọ̀rọ̀ ilédè tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ pé kódà ẹyin pé ẹ máa sọ pé ọyẹ wọn ó ti fún wa ní àfihàn ṣáájú kò sí tọ́jọ́ o àsìkò eléyìí yàtọ̀ o bẹ́ẹ̀ ti ń gbọ́ yìí náà kẹ́ ẹ máa gbé ìgbésẹ̀ lè tààrà sòṣè ni o wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún lórí bẹ́ẹ̀ lẹ́yìn tí wọ́n ní ìgbìmọ̀ kan eléyìí tí wọ́n gbé kalẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tó ń ti ìgbìmọ̀ kan eléyìí tí ìjọba ilẹ̀ Amẹ́ríkà náà gbé kalẹ̀ tí wọ́n máa tọ pinpin àpò àsunwọ̀n wọn ní tán méjèèjì ti jọ fi ọ̀rọ̀ ọ̀hún léde pé n tó yẹ ká ṣe nu o n tó kàn náà nu o wọn ní abáyá gbé òfin kànpọ̀ ọ̀hún executive order 13224 wọn ní abá gbé léde pé ẹ gbọ́ sẹ́rí gbogbo àwọn èèyàn tó ń ṣèkún lọ́wọ́ fún àwọn agbésùnmọ̀mí gbogbo tó jẹ́ dúkìá wọn ẹgbẹ́sẹ̀ lé wọn ní ọ̀rọ̀ ọ̀hún ló sì rí bẹ́ẹ̀ o nígbà tí wọ́n ti yọ̀ǹda ẹ̀ sóde ní ọjọ́ kejìdínlógún oṣù kẹfà ọdún tá a wà yìí wọ́n wá ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹni tí í ṣe ọ̀gá àgbà ní ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè Nàìjíríà lágbọn ìmọ̀ tẹ̀lé ìlànà tí wọ́n bá gbé kalẹ̀ ìyẹn Olúbùnmi Ayọ̀dẹ́lẹ̀ òní ńlọ́mọ̀ tari ìwé ọ̀hún síta fún àwọn ilé ìfowópamọ́ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà wọ́n wá ṣàlàyé ọ̀rọ̀ pé ẹ máa gbọ́ o bẹ́ẹ̀ bá lẹ̀ ti gbọ̀ tẹ́lẹ̀ lára àwọn èèyàn eléyìí tí wọ́n ti káàkọ́ wọn wípé wọ́n ń ṣe ìkúnlọ́wọ́ fún àwọn agbésùnmọ̀mí tí wọ́n sì han ọmọ Nàìjíríà lẹ́ẹ̀mọ̀ tí wọn ò jẹ́ wọn ò lè sùn wọn ò forí lè sùn ká lára àwọn Latir Mukhtar Muhammad Adamu Babangida Muhammad Adamu Amajam Abdullahi Umar Usman Ibrahim Abubakar Tema Adamu Chiroma àti Yakubu Ogirima Ibrahim wọn ni wọn yí ni àwọn èèyàn ọ̀hún o bákan náà wọn wá ṣàlàyé ọ̀rọ̀ ìgbésẹ̀ rí àwọn iléeṣẹ́ kan náà ń bẹ eléyìí tí wọ́n ṣe ìkúnlọ́wọ́ fún wọn lára wọn tá a ti rí àwọn iléeṣẹ́ eléyìí tí wọ́n máa jìrọ̀ owó náírà sí owó ilẹ̀ òkèrè àwọn búrọ́dẹ̀ ṣèǹjì ọ̀gá you won't change am wọ́n ní lára wọn tá a ti rí Manhattan Búrọ́dẹ̀ Change Limited 909 Exchange Búrọ́dẹ̀ Change Limited àti Ababako and Sons Búrọ́dẹ̀ Change Limited wọ́n ní okọ̀ wọn ìlànà ti káàtà wọn wọ́n ní sẹ́ wá máa gbọ́ yálà àwọn èèyàn yìí àbí iléeṣẹ́ yìí ń lóni gbogbo owó òun àbí wọ́n ní in tó tóbi ìdá àádọ́ta sókè nínú irúfẹ́ owó bẹ́ẹ̀ gbogbo rẹ̀ pátá ni ẹgbẹ́sẹ̀lé lásìkò tá a wà yìí àwọn ti sọ ọ̀rọ̀ àwọn fún yín o ẹnikẹ́ni bọ́ọ̀dì nínú àwọn iléeṣẹ́ ìfowópamọ́ tí bá tún yọ̀ǹda owó fún àwọn èèyàn àbí iléeṣẹ́ tá a ti dáko yìí ọ̀tà pàṣófin Nàìjíríà ni.
1: tó ẹjẹ́ tún lọ tààràtà ó di olúùlú lọ́wọ́ ìlú Àbújá o pẹ̀lú bí ẹni tí ṣe olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ètò ìròyìn àti àwọn ìlànà eléyìí tó jọ mọ́ bí wọ́n ṣe ń sọ fún Peter Obi wípé kí ni bí ọnu gan-an ayé yìí kí ló tún fẹ́ kí ẹgbẹ́ òṣèlú APC àti ètò ìṣàkóso tó lọ lọ́wọ́ ìkóṣe torínú ẹgbẹ́ Nigeria Democratic Congress tó wà NDC nítorí ló dàbẹ́ ni pé inú ń bí ọ sí orílẹ̀-èdè wa Nigeria Bwala ni níṣe ló jẹ́ pé bí orílẹ̀-èdè Nigeria bá ti ń tẹ̀síwájú pẹ̀lú ohun tó dáa níṣe nínú wọn bí Peter Obi tí ó mọ̀ pé kí wọ́n ṣe gan náà wá ní pé kí ló fẹ́ gan ní pàtó ó níṣẹ́ rí nínú ọ̀rọ̀ kan tí Peter Obi sọ lẹ́nu lọ́lọ́wọ́ yìí olófin wá jẹ́ káwọn mọ̀ yìí pé ó dàbẹ́ ni pé nǹkan míì ti wà ńbẹ́ o wọ́n ní tẹ́lẹ̀ Peter Obi nínú ètò ìpolongo ìbò tó ṣe lọ́dún 2023 wọ́n ní bó ṣe bọ́ tanu tó ní pé ká jẹ́ pé òun ni òun bá wà nínú ipò àṣẹ orílẹ̀-èdè wa Nàìjíríà yìí torí pé orílẹ̀-èdè Nàìjíríà kàn san owó nù ni ìnákúnà wọn ná owó látàrí pé níṣe ni wọ́n san owó ìrànwọ́ lórí epo rọ̀bì tí òun bá di ààrẹ lórílẹ̀-èdè òun yọ ni fọ́dá tóun yọ kúrò ńbẹ wọn nígbà wọn yọ owó epo rọ̀bì
2: tí
1: owó ìrànwọ́ kúrò lórí rẹ̀ wọn ní bí Peter Obi tún ṣe bọ́ta lẹ́nu lọ́lẹ́ ni ẹ pé tóun bá wà ń bẹ lójú ààrẹ òun ò ní yọ owó ìrànwọ́ kúrò ní epo rọ̀bì làǹbá tún wò pé kí ló wa tún ṣe Peter Obi wàhálà ni ẹ wò ó ṣé ìgbàgbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ eléyìí tí Peter Obi tó bọ́ síta tó ṣe lálàyé pé ẹ wò ó tí òun bá jẹ́ ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà òun ó jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní lo ọlọ́pàá ìpínlẹ̀ o ni afile ni joba ba tun so wi pe o da e tun lo si ilegbin ma sofin e lo re fo telu e lo yanju e ki won tun da olopa ipinle sile ki eto abo ko tun mu yanyan si won ni se lo tun ya won lenu peter bi ba tun bota pe ka je pe ohun ni are ni orile ede nigeria ni ohun o le je ki won da olopa ipinle sile peter ti wa mo pe olo pe boya ni awon ni gbe lo bi ti o da lati lo yewo ibi to ba oro aye re de won ni tele tele nu eto edibo iyen lodun 2023 won ni o so nbe pe se ri mi ma se ajosepo pelu le okere to le de wa nigeria ki koko le da fun orile ede yi iyen ajosepo le okere atorile ede pe boya ki le yin ta eyin awa ta pon won e gba pon mo yin
2: o da
1: egberu ni odo wa oni bi to bi so be oni bi orile ede nigeria to se wa bere pe o ya be se ta pon mo e ko wa ka won na gbe iru fun wa won ni bi ta bi ba tun ni ha ka je ko n ba je are orile ede yi ohun o ni se be lai la oh Daniel Bwala wa ni pe nkan mi ti wa wo bayi pe gbogbo ti orile ede nigeria ba ti wa joko pe e je mu atunse ba awon nkan to ku die ka to bi to bi ba yo tako ni pe ko ye ko ri be o se nle je be ni gbogbo gba je gbogbo ti jowa ba so pe nkan e lo da ta won ra ilu fe bi to bi o ba so pe isekuse le nse won ah so ye mo se be so ya ka se be awon ti o pa lori e lo re wu eyin irun elemo ori won e ri pe won o da ko pa daada won ni ijoba ba to lo re se be won ni gba ti ijoba re pa ki lo le te fi le irun wa won lori
2: ori won dada
1: hello
3: e do ki iroyin
4: ọpọlọpọ ọkùnrin ló di oníríronú lórí ọ̀rọ̀ àìní aya nílé tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin sì ń sunkún ní kọ̀rọ̀ yàrá nítorí àìládí orí èyí ló fà á tí onímọ̀sá matchmaking fi ń pe gbogbo wa wọ́n ń bá ní wá ìyàwó alálùbáríkà tí wọ́n sì ń bá ní wá ọkọ̀ alálùbáríkà ọ̀pọ̀lọpọ̀ single mother ló kúnlé ayé nísìnyí ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà lọ́kùnrin ni ò láya nílé ọlọ́mọ méjì ọlọ́mọ mẹ́ta ló wọ́pọ̀ jù láàrin àwọn obìnrin tí ò sọ́kọ lọ́dọ̀ wọn ẹ máa bọ̀ wá sí ọ́fíìsì wọn
5: tó wà ní bódìjà kọ́nà bus stop ìyànàṣí ìbàdàn ẹ sì tún lè rí wọn ní junction ìtamẹ́rin alẹ́kùsọ ìbàdàn
4: tàbí kẹpẹ́ nọ́mbà wọn 08148489828 tàbí kẹ WhatsApp wọn 09078283478 09078283478
6: Emi omo yin na ni o Jolly Jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
7: SELARIE salary
6: ah boda mi espelli no di salary oya lo pin gbiyanju espelli turmeric
8: TURMERIC turmeric
6: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
9: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati ata le pupa oluyipada ayo
4: ọpọlọpọ ọkùnrin ló di oníríronú lórí ọ̀rọ̀ àìní aya nílé tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin sì ń sunkún ní kọ̀rọ̀ yàrá nítorí àìládí orí èyí ló fà á tí onímọ̀sá matchmaking fi ń pe gbogbo wa wọ́n ń bá ní wá ìyàwó alálùbáríkà tí wọ́n sì ń bá ní wá ọkọ̀ alálùbáríkà ọ̀pọ̀lọpọ̀ single mother ló kúnlé ayé nísìnyí ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà lọ́kùnrin ni ò láya nílé ọlọ́mọ méjì ọlọ́mọ mẹ́ta ló wọ́pọ̀ jù láàrin àwọn obìnrin tí ò sọ́kọ lọ́dọ̀ wọn ẹ máa bọ̀ wá sí ọ́fíìsì wọn
5: tó wà ní bódìjà kọ́nà bus stop ìyànàṣí ìbàdàn ẹ sì tún lè rí wọn ní junction ìtamẹ́rin alẹ́kùsọ ìbàdàn
4: tàbí kẹpẹ́ nọ́mbà wọn 08148489828 tàbí kẹ WhatsApp wọn 09078283478

0: Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgálà ayé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wá.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
0: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 08071124000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Ọ̀rẹ́, àfàìmọ̀kó máa já wọn àmì tí mò ń róye ẹ̀. Nínú àgọ́ ara mi yìí ni ó hàn mí lè mọ̀. Kára ó máa ta mí bíi pé mo fomi atapara. Ara ń já mi jẹ, nǹkan ó máa rìn tàbí bù mí jẹ káàkiri ara. Ara ó máa yún mi, bàbá ń bari ẹni ti pajápajá tó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀. Ṣùgbọ́n irọ́ ló ń pa, mi ò ní bá wọn kúkú ọ̀wọ́wọ́. Torí pé alágẹmọ yìí kún kékeré, ó ṣe ìwọ̀. Ọ̀rẹ́, ó jẹ́ gbẹnu ẹ̀dákẹ́. Ṣọ́rọ̀ fọ̀wá leléyìí àbí àárẹ̀ ara tó ń bá ọjà. Ṣé wọn ò gbọ́ nípa BNC capsule ni? Egbògi tó jẹ́ òun ni gbogbo èèyàn lò. Tó bá ń di pé ara ń ta ni, ara ń yún ni, ara ń já ni jẹ, nǹkan rìn tàbí bu ni jẹ káàkiri ara, tàbí pajápajá tó ń múni lọ́wọ́ àtẹsẹ̀. BNC capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìlú Ìbàdàn. BNC capsule wà ní Danax Pharmacy, Adamasinga, Tanimọ̀lá Pharmacy Òkè Àdó, Aslam Pharmacy Mọ́kọ́lá Roundabout, Boste Pharmacy Àpáta, Solution Pharmacy Agbeni. BNC capsule wà nílùú Ìsẹ́yìn, Ọ̀yọ́, Ìkirè, Ìwó, Ẹ̀dẹ àti nílùú Ògbómọ̀ṣọ́. Tàbí nọmba 30 Adekoya House, Anfani Road Roundabout, Ring Road Ìbàdàn. Iléeṣẹ́ Tèmítayọ̀ Trado Medical Nigeria Limited ló ń ṣe BNC capsule jáde. Láti mọ gangan ibi tí ẹ ti lè rí BNC capsule rà ládùúgbò yín, ẹ pé 08103369434.
7: Sáré ooo, mo má bà á wáyé lásán.
8: Igbá ńlá dé bàbá gbọ́mígbọ́mí, òkùnkùn kákò lójú ọjọ́ ìmọ́lẹ̀ dé. Ṣé omi Maza ọmọ tọ́gbà tí wọ́n ń pòkì kí ẹ̀ kárí ayé nípa iṣẹ́ àáfàá tó gbóná girigiri ti kalẹ̀ kà sílùú Ìbàdàn. Agbára náà kàn lé iṣẹ́ àáfàá tó dájú yóò tún tiẹ̀ ṣe. Òṣì àti ìṣẹ́ yóò sì dópin pẹ̀lú agbára ìmọ̀ ìjìnlẹ̀ láti inú Alukuran. Gbogbo ẹni tí nǹkan ò lọ déédé fún táyé ti fẹ́ sún wọn tàbí gbogbo ẹ̀sà àtàrùn tó ń yọmọ ẹ̀dá lẹ́nu lágọ̀ọ́ ara tẹ́ ẹ ti rò pé kò sí ọ̀nà àbáyọ fún, kò sí ti agbára Ọlọ́run ò ká o. Ẹ máa lọ tààràtà sọ́dọ̀ Ṣé Omi Maza ọmọ tápà kí wọn ó bá yín bẹ lọ́hùn fún ọ̀nà àbáyọ ní kọ́nà Aṣí Bódìjà Ìbàdàn tàbí kẹ́ ẹ máa bọ̀ ní Alekúsọ oríta mẹ́rin Ìbàdàn. Telephone 091 15 15 42 09 091 15 15 42 09. Ṣé Omi Maza ọmọ tápà

0: lórúkọ Ọlọ́run ọba ọba àjọké ayé ọba àṣàkí ọ̀run. Gbogbo ọpẹ́ pátá da padà sọ́dọ̀ ọba tó ní ọpẹ́.
1: Bàbá màmá ìrèjì ò ẹ́.
0: Ó ròyìn ara rẹ̀ títí.
1: Ẹ̀wá kẹ́kọ̀ọ́ ní pẹ̀sìn tó ń
0: rọ. Ọba ọlọ́pẹ́ lòun Ọlọ́run ti ká lára òun.
1: Ẹnukọ pírísẹ́ńtà ní ọ̀rọ̀ Ọlọ́run tá náà bí.
0: Kábíyèsí rẹ̀ ilé ìdùnmọ̀ rẹ̀.
1: Iye tó ìràwọ̀ ìsàmù.
0: A sọ̀rọ̀ ìkẹ́ àtigẹ̀ lórí akẹ́yìndé gbẹ̀gbọ́n.
1: Ayọ̀ ọmọ náà tẹ̀sí fáìsì.
0: Òpin àwọn òjíṣẹ́.
1: Tẹnukọ́ra.
0: Ṣáájú ẹ̀dá ànábìwá Mùhàmmad sallallahu alayhi wa sallam.
1: Ọgbọ́n ẹ̀yin oní.
0: Àwọn ará ilé àwọn sàábì àti gbogbo mùsùlùmí tí ó fi dọjọ́ ẹ̀ san.
1: Aláwòrán kìíní.
0: Baríkà òjò ńlá. Ìyá. Aṣọ̀pọ̀ Jimá lókè ifẹ̀. Jimá olóyin mi rèé nínú ayé. Ayé tiwa olóyin yóò ládùn. Jẹ́ mo kí gbogbo mùsùlùmí káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbà ńlá ayé mo kì í yín lẹ́ẹ̀kan sí o. Ẹ̀ka àbọ̀ sí Kànì ti Lágelú. 96.7 FM òkè ìgajòkè mo tún kí yín pé ẹ̀ka àbọ̀. Sórí ètò wa ètò yín ìràwọ̀ Islam fún tàyájọ́ ọjọ́ tòní. Ìní ti ṣe ọjọ́ kọkànlá nínú oṣù Muharram 1448 AH. Òun ló ṣe dédé òka tó lóyìnbó. Ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n the 26th of June 26/06/26. Ẹjọ́ ńlá ni ọjọ́ àmì ni 26/06/26. Aláà. Nǹkan kan ò ṣàdédé ṣẹlẹ̀ níwájú Ọlọ́run. Ó wà coincidental. Gbogbo nǹkan ló ní ìlànà àti ètò fún. A ti kọ́ pé bí ó ti wáyé lákòókò yẹn àti inú ọjọ́ yẹn gan nìyẹn ni. Ó wà coincidental o. Ó wà recorded. Ó dẹ̀ wà destiny. Ọlọ́run ò ṣe. Ẹ wò ó lúpọ̀nà ọmọ tìjà lórúkọ tẹ́mi jẹ́. Sàlámù alaykum wa rahmatulahi wa barakatuh. Ìyọ̀
2: bá tuntun Ọlọ́run
1: ìyá ni. Ìyọ̀ bá tuntun Ọlọ́run.
0: Àbíyèsí rẹ̀ ilé ìdùnmọ̀ rẹ̀.
1: Ìyọ̀ bá tuntun Ọlọ́run.
0: Ikú àbáwá ìmáàmù tilẹ̀ Ìbàdàn. Ìmáàmù ilẹ̀ Yorùbá. Sheikh Abdulgani Abubakar ọgbọ́tọmọ kékeré. Adamon lọ́wọ́ ayáta o. Ẹ̀mí tó gun àtàláfíà fún bàbá. Dr. Abdulbari Adétúnjì. Bàbá àgbà Kéhúkéwé. Sheikh Abdulrahman Salaudin ọ̀pá Musa ẹ̀kọ́ àìsàn àná. Wàlé Ọlọ́run tó fara pamọ́. Àánú Ọlọ́run ò ní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Òkíbà mi.
1: Fọ́ba olórin kìtà wọn ayé ń kìlá.
0: Sheikh Abdulwahid Ọlátẹ́jú Ọlánẹsẹ̀. Àfa àgbà fún gbogbo ẹgbẹ́ dá àtàgbègbè rẹ̀. Ọlọ́run ló kúkú ní kọ̀rọ̀ orí bẹ́ẹ̀ kì í ṣe èèyàn.
1: Òun
0: tẹ̀ mú wá sínú ayé ntì yín rèé. Ìdá òjẹ́ Nájà ìdálẹ́gbẹ̀rẹ́. Pẹ̀lú àlàáfíà tẹ̀mí tó gùn.
1: Kábíyèsí Ọlọ́run olú.
0: Kánà mú kí bàbá mi. Sheikh Abdulkadir Olúńladé àgbàlagbà nínú àwọn àfa. Adamu Lọ́wọ́ ayáta o. Sheikh Abdulkabir Jalaruru. Kẹyìn ẹni Ọlọ́run. Ọlíwò olúgbilé láti ìlú Ìsẹ́yìn. Ajú Sulaimon Ọlọ́ta. Aran ni yáyá láti sanyìn bákan náà.
1: Olóòtú ayé olùfarati. Aláṣepé iṣẹ́.
0: Ajì Mọ́rùfà Tọ́ba láti ìlú Gbọ́ra.
1: Ṣẹ́gun tí kì í ṣeun ti.
0: Kí kábíyèsí olú tilẹ̀ Gbọ́ra. Kí bàbá mi kábíyèsí. Aṣúgangan tilẹ̀ gangan. Ẹ̀mí tó gun àtàláfíà lórí àpèrè. Ni mo fi kí o gborí adé pátá. Àtọrùn lẹ̀kẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ di ojúpọ̀nà Ọlọ́run mú lọ́nà kan àbó mi. Tẹ́ di orí ilẹ̀ mú. Sádání wáyé fi yín ta kókó àwọn ààyè kọ̀ọ̀kan. Ní fààyè náà dà yín láàmú. Kò dẹ̀ nífẹ̀ yín náà dà yín náà láàmú. A mọ àkókò tí yín sí dáadáa. Màámù ló ọ̀yọ́ mo kí yín bàbá. Mo kí bàbá ìmáàmù tìlú Ògbómọ̀ṣọ́. Padà sọ́dọ̀ ìmáàmù tìlú Èrúwà. Àṣẹ́ka Dr. bàbá mi.
1: Dókítì àwọn tó bá mọ̀ ọ́ lólùfẹ̀yìntì.
0: Ilal Yusuf Shitu, a Dr.
1: Ẹ̀mí
0: tó gun àtàláfíà. Àṣeyọrí tí ò lẹ́gbẹ́.
1: Ọba aláṣẹ
0: láì. Tẹ́ ẹ bójú rí Ọlọ́run pàdé láyé kẹ́tún.

0: dé sórílẹ̀ èdè Nàìjíríà. Ọba Ankara ti ń bẹ lọ́rùn mi la fi bá wọn wo jímà. Èyí má bèrè tiẹ̀ o. Gbogbo wa náà láǹfààní àti raṣọ ayọ̀ fáwọn èèyàn lọ́dún tó ń bọ̀.
1: Ìwà sílẹ̀ ìyá.
0: Wẹ̀ ní tírú ẹ̀hún pátápátá nú ayé.
1: Ìyàwó ìyanu ara rẹ̀ náà ló
0: ti. Alájà káàbọ̀ padà sórílẹ̀ èdè yìí.
1: Ìmú rẹ̀ ìyanu bàbá.
0: Àbọ̀ lọ́rẹ́.
1: Ìyanu etí ni a tún kẹ́yìn.
0: Gbogbo ìbẹ́ lọ́hún àti ìfaragbolẹ̀ lórílẹ̀ èdè Saudi Arabia. Àdúà ó bẹ̀rẹ̀ sí gbà tẹ́ máa rí gbígbà àdúà látàkò yìí lọ. Àdúà yín ó gbẹ̀yìn gan ó mọ̀ pàdúà gbígbà. Lẹ́yìn ìgbà tẹ́ ti Saudi dé àdúà ó gbọ́ ọmọ aráyé ó mọ̀ pàdúà yín ti gbà. Ẹ̀ní bá wọn firun dúdú ṣopó nú ayé. Àjẹ́ Abdulwasi kù náwó.
1: Ẹ̀ka
0: fẹ́ fàlàjà ní gift ábèrè tiẹ̀ náà gbà. Àjọ ṣàdúà kó tó lọ ni. Àyọ̀gbà náà wá ń kọ́. Ṣé bí àwọn alájà náà ní kán fún lẹ́bùn? Ewo ní ti alájì tó náwó àti gba tiẹ̀ náà? Báwo ló ń ṣe? Ayọ̀ ó máa ṣubú layọ̀ nulẹ̀. Àtìlẹ́ ẹnì kọ̀ọ̀kan ti wá náà. Ọlá ò sì ní dúró síbẹ̀ ọlọ́run máa tẹ̀síwájú. Oríire ìyá wa o. Ọlọ́run kó wọlá pòun ló gbàdúrà yìí kó gba tàwa tó kù náà.

0: sanwó tiẹ̀ lẹ́ẹ̀kan náà.
1: tó láǹfààní láti gba 100 blocks
0: àti 5 bags of cement lọ́fẹ̀ẹ́.
1: àwọn tó bá wá sanwó díẹ̀ díẹ̀.
0: àní oṣù mẹ́ta ni wọ́n gbọ́dọ̀ sanwó yẹn tán.
1: ẹ tètè máa bọ̀ ọ́fíìsì JKJ Builders and Developers Limited.
0: tó wà ní odò Oyo Road.
1: Aremu Blocks Bus Stop. opposite ITA Moniya Ibadan.
0: telephone 0707-118-1997
1: tàbí 0808-070-1243.
2: Ranko Travels and Tours ti dé o ìrọ̀rùn dé po ìrètí ọ̀tún ti dé báyìí fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe ìrìnàjò tàbí ìrìnàjò afẹ́ lọ sílẹ̀ òkèrè kí mọ́ tẹ̀yìn kò sí kálọ̀ kábọ̀ lọ́rọ̀ tiwa níléeṣẹ́ Ranko Travels and Tours ọmọlúàbí ẹ̀fọ́ ọmọnìyàn ṣe pẹ̀lú àkóyawọ́ la fi ń ṣiṣẹ́ wa visa processing tour packages flight booking hotel booking kódà proof of funds assistance wà fún gbogbo ẹni tó bá fẹ́ bá wa dòwò pọ̀ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ níléeṣẹ́ Ranko Travels and Tours irú àǹfààní bàtàbàtà yóò wọ́pọ̀ bákan náà à ń bá ní ṣètò ìkẹ́kọ̀ọ́ sáwọn ilé ẹ̀kọ́ gíga nílẹ̀ òkèrè bíi United Kingdom Canada Europe United States of America àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní Ranko Travels and Tours ọlọ́run ló ń bá wa ṣe o èèyàn kọ́ gbogbo ẹ̀ ló ti dìrọ̀rùn gbà níléeṣẹ́ wa kàn sí wọn ní No. 14 Ààrẹ Avenue New Bodija Ìbàdàn ó dẹ̀ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0812-627-7773 tàbí 0818-841-8800 Ranko Travels and Tours wà láwọn ojú òpó ayélujára àti abánidọ́rẹ̀ẹ́ gbogbo Ranko Travels and Tours ọ̀gá pátápátá ni wọ́n níbi kábàáni ṣètò ìrìnàjò sílẹ̀ òkèrè.
3: Splash FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
4: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
5: I am Raphael Akemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
6: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
3: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we will train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
7: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
8: S-E-L-A-R-R-I-E sálárì
7: bọ̀dá mi ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì ó yá lópin ìgbìyànjú ẹ sí pẹ́ẹ̀lì turmeric
9: T-U-R-M-E-R-I-C turmeric
7: ẹ káre pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín
10: ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀
11: Oya, ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n, ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léra-léra lóní back-to-back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Workers Day Cashport yẹn gan lọ fàfà. Ká má wá tí sọ nípa iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ kọ́ ẹ̀. Kàṣẹ ẹlẹ́yin jọ àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ó di ṣéǹjì kankan ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tínú oṣù kẹfà yìí owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ní àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì lórí Splash FM tẹ *347*1004#. Lórí Lágelú FM tẹ *347*1004#2#. Tàbí lórí website

0: ọba tó ń tú ìdè tó ń já ìdè náà la pè láàárọ̀ yìí lórí gbogbo àwọn ọmọ iléèwé àtolùkọ eléyìí tí wọ́n ń bẹ lọ́wọ́ lọ́wọ́ tí wọ́n ń bẹ lẹ́sẹ̀lẹ́sẹ̀ kọ́lọ́n dákun kọ́wọ́lá títóbi rẹ̀ kọ́wọ́lá gbígbàdúrà rẹ̀ kọ́wọ́lá ìdí ọ̀kan ṣoṣo rẹ̀ kò bá ní sí jùánú wò wọ́n gbogbo ìgbésẹ̀ tíjọba ń gbé lọ́wọ́ lórí wọn kó jẹ́ òjò o kó dákun kó mọ̀jà ń gbókù àwọn ọmọ yìí wálé ààyè wọn ni kọ́lọ́n jẹun orí mú bọ̀ àtàwọn ọmọ tèmi àti tiyín káwọn náà mọ̀ bọ́ sínú ìdè lágbára lọ́wọ́ ọlọ́run. ó kí wá káàbọ̀ sórí ètò yín ètò wa jimoh olóyin níkànnì ti lagelu 96.7 fm òkè gajo òkè pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín adanla aminat afẹ́jì sọ̀rọ̀ mímọ́ lọ́sọ̀ ọmọ àti ṣọlá nílùú ìwò lódì ọba atẹnigbọ̀lá atẹnigbọ̀rẹ́. ṣó o gbàgbé ibi tá a bá dé lọ́sẹ̀ tó lọ ta ni anabi adam alayhi salatu wa salam ta ló kà dánwò látara dídá anabi adam alayhi salatu wa salam bí a bá dárúkọ àwọn anabi ọlọ́run bẹ̀rẹ̀ látorí anabi adam alayhi salatu wa salam ó ní gbólóhùn tá a máa ń wí kí ló bí gbólóhùn yìí kí ni ìtumọ̀ rẹ̀ ẹni tó ń wí kí ni ń bẹ́ fúnru ẹni bẹ́ẹ̀ ẹ jẹ́ kí bàbá wa kí wa nílé kí wọ́n dárúkọ wọn àti ibi tí wọ́n ti wá lẹ́kùnrẹ́rẹ́ bismillah ya sheikh.
1: a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim alhamdulillahi wassalatu wassalamu ala asrafil mursalin sayyidina habibina wa rasulil karim sayyidina muhammad
2: sallallahu alaihi
1: wa sahbihi wa sallim ومن زلق مزلق إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أقدم إليكم بالتحيات المباركة والتحيات الأحسن قائلا السلام عليكم ورحمة الله وبركاته
2: وعليكم السلام ورحمة الله وبركاته
1: أقوى من مقادة عبد القادر عبد اللطيف أولون لدي
0: بابا أقبلاك بانيلي أولون لدي أولون جميع يوغون بابا أليفا أولون لدي انكو Ọlọ́run ní faburu ṣe yín o àti ẹ̀yin àti gbogbo ẹ̀yin àfáà eléyìí tó jẹ́ wípé bá a bá ti pè yín níkànnì yìí lórí ètò yìí lẹ̀ ń tara ṣàṣà tẹ̀ ń dá wa lóhùn gbogbo ìgbà tẹ́yìn náà bá ń pè lọ́gbọ̀n bá àlekí ọlá yóò máa jẹ yín ọlá ànábì lọ́dọ̀ ọlọ́run bàbá ọ̀rọ̀ ànábì adam alayhi salatu wa salam òun náà là ń sọ bọ̀ láti ìjẹjọ níbo lọ̀rọ̀ dé dúró o ìbò látún ti bẹ̀rẹ̀ láàárọ̀ yìí ẹ wá dákun bá a bá ti ń sọ ọ lọ torí àwọn tí ń gbọ́ wa nílé wọ́n pọ̀ ju àwa tí à ń sọ ọ lọ o ẹ̀wọ̀n wọ́n sì ń kẹ́kọ̀ọ́ lára rẹ̀ mo fẹ́ kẹ́ ẹ túbọ̀ bá ń gbóhùn sókè rárẹ̀ àbàbá wa káwọn èèyàn ó lè gbádùn yín nílé bismillah.
1: Adéagbé fún Ọlọ́run.
3: Alhamdulilah.
1: Atọrọ kí a ti kẹ fún Anabiwa Muhammad.
3: Sallallahu alayhi wa sallam.
1: Àti Ọlọ́run kọ́ lọ máa bá Anabiwa Muhammad.
3: Sallallahu alayhi wa sallam.
1: Látara bẹ́ẹ̀ Anabiwa Muhammad.
3: Sallallahu alayhi wa sallam.
1: Ọlọ́run tó lọ́ràn ní sẹ́ká kí gbogbo ayé rírí Anabi Ọlọ́run fi pa wá lẹ́kọ̀ọ́.
3: Amen.

0: Garden Developers Limited, Silverstone Gardens, tó wà lẹ́gbẹ̀ẹ́ títí lálábàtà, Alongi Seyin Road, Maniya Ibadan. 5 million naira péré ní talẹ̀ plot kan bẹ́ẹ̀ báyìí o. Ètò pè ní Royal Court Estate, tó wà láàrin ìlú Ibadan London Road Àkóbọ̀. 10 million naira péré ní ilẹ̀ plot kan bẹ́ẹ̀. Méjèèjì ló ní perimeter fẹ́ǹsì, CCTV camera, drainage system, wood layout road, àti solar street light. Ẹni ọba sanwó ti ẹlẹ́ẹ̀kan náà. Tó láǹfààní láti gba 100 blocks àti 5 bags of cement lọ́fẹ̀ẹ́. Àwọn tó bá wá sanwó díẹ̀díẹ̀. Àní oṣù mẹ́ta ni gbọ́dọ̀ sanwó yẹn tán. Ẹ tètè máa bọ̀ ọ́fíìsì JKJ Builders and Developers Limited tó wà ní Odò Ọyọ́ Road, Aremu Blocks Bus Stop, opposite ITA Maniya Ibadan. Telephone 0707-118-1997 tàbí 0808-070-1243.
1: Bọ̀sùn o lè kó lọ́sẹ̀ yìí ni. Mébò lágbà àbẹ́kà ní ọlọ́kan nínú àwọn ilé iṣẹ́ búrẹ́dì tí ń bẹ lẹ́kù. Bẹ̀dásọlá ẹjọ́ ẹ bá àwọn ilé iṣẹ́ búrẹ́dì kì í ní Ìbàdàn tó lè sanwó gidi fágbà àbẹ́kà. Àwọn tó lówó Èkó Èkó ní gbé òpàrọ̀ o. Gbogbo owó lẹ́ fi wọkọ̀ tán tí ń bá wá rí ilé iṣẹ́ búrẹ́dì Ìbàdàn tí ń sanwó gidi. Ẹ wo ó tẹ́mi lọ́rùn ju kí n máa lè kó lọ. Àjẹpọ̀ ìgbàriwo ilé iṣẹ́ Better Life Bakery ni o. Tí wọ́n pariwo páwọn nílò bẹ́kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Káwá lágbà àbẹ́kà ní ọlọ́ọ̀tọ́. Tètè kàn sí wọn ní Màlété nílé iṣẹ́ Better Life Bakery. Kódà mọ́ jù pẹ́ torí wọ́n nílò wọn lọ́sẹ̀ yìí o. Kódà tó o bá lọ́rẹ̀ tó náà jágbà àbẹ́kà tó mọṣẹ́ pò dáadáa, o lè pé dání ọ̀pọ̀ bẹ́kà wọn fẹ́ gbà. Owó gidi wọn sì mọ gbà. Bí wọ́n ṣe ń gbowó lóṣù wọn ń gbowó lọ́sẹ̀. Kódà wọ́n tún fún wọn lówó kú fọmọnìyàn ṣe o ṣe déédé lẹ́nu iṣẹ́ o sásẹ́. Tètè ṣe kí a lọ bẹ̀rẹ̀ iṣẹ́ Better Life Bakery gẹ́gẹ́ bí bẹ́kà ìjáfara léwu. Bákan náà wọ́n tún nílò àwọn abilékọ àtomidan tí èèyàn bọ́ sẹ́ tó lè wá bakery bí aago mẹ́sàn-án òwúrọ̀ láti wá ta búrẹ́dì. Gbogbo bí wọ́n sì mọ tajà sí náà wọ́n fi hàn wọ́n. Báwọn náà ṣe ń gbowó lọ́sẹ̀ wọ́n ń gbowó lóṣù o. Nọ́mbà yìí ni ẹ pè sí tẹ́ ẹ bá ṣe tá àti ṣiṣẹ́. 0902-542-7551.
2: Ṣe ń lọ ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ túlẹ̀ tó tí ó máa dé sétí gbọ̀nyí nìkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájòkè lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ yìí ni o. Fún ọ̀wá ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Atọ́kùnrin ó ti wà kalẹ̀ tèmi táyọ̀ òye ládùn ààbọ̀ ọ̀rọ̀ ni ètò bó ṣe ń lọ nìkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájòkè. Ìkánilágẹ̀lú ti sátidé yìí ó tún máa lágbára.
3: Wíjẹ́mi international pọ́dún mẹ́rin alleluia. Tijoti láàfin dúpẹ́ lọ́wọ́ Jésù Kristi ló jẹ́ kí tọrú ìhó tó bá wà láyé nínú ìjọ wí Jesus Evangelical Ministry International lábẹ́ ìpè Prophet Pastor Akintaye Yusuf Kengbe ọ̀rọ̀. Till I have reason to praise God. Psalm 66 verse 20 Thursday July 9 lákàn sí ọ̀pọ̀ àwọn moderate home níbi tí a ti kú òbítíbitì ẹ̀bùn fún wọn. Kótó ní sẹ́dọ̀ di ọjọ́ kọkànlá tájọ́ ọdún wáyé nínú church auditorium ńlá wa. Bẹ̀rẹ̀ látàgùn mọ́kànlá òwúrọ̀. Guest speaker Prophet Samuel Ọmọláwo JP and spiritual fathers Apostle Dr. Paul Adeola Adedosun JP Bàbá Ìbàdàn Prophet Samuel Sisu Bishop Joseph Morakiyo Apostle Moses Solúṣọlá Adéade Father of the Day Honourable Babalọla Púpọ̀ Labs Honourable Maruf Owolabi Suesue Mayegun Bonija Market Pastor Honourable Adúrà Gbemi Mothers of the Day Prophetess Jesu Ladu JP Engineer Mrs. Lepe Folake Olúrẹ̀mí Gate of Honor Professor Jonathan Bolakade Chairman Council Committee of Security UI pẹ̀lú Ẹ̀dà LI Oyekami láti ibi kíbi adéjègèdè tàbórítà mẹ́rin tí ó yà ẹ̀sọ́ fún olókàlà pé kó máa gbé tàbí síwájú yíbọ̀ wá sí Wujem City International tó wà ní Fọ́rọ̀gún. Gbogbo èèyàn lápè ẹ wá kájọ sí ṣe.
4: Lágẹ̀lú FM 96.7.
5: Ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà tiléṣẹ́ níwáà yín lórí ìtòyìn ètò wa Jimoh Oloyin pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín Adala Amina àti bàbá. Níbi tá a bá dé náà ní jẹ́ ohun ṣùgbọ́n àwọn èèyàn fẹ́ mọ ibi tí a gúnlẹ̀ rẹ̀ sí bismillah ya sheik.
6: Nítorí ìdí eléyìí Ọlọ́run fi wá ṣẹ̀bi lé Ṣàìtọ́n àmọ́ dídá ànábì wa Adam
7: alayhisalatu wasalam.
6: Àwọn mẹ̀lẹ́kà mẹ́rin wọ́n ṣe wàhálà pọ̀ lórí rẹ̀. Alákọ̀ọ́kọ́ mẹ̀lẹ́kà Abdullahi Jubirilu Isirafilu Asarailu ẹ̀yọ gbogbo wọn pátá àti Mikailu gbogbo wọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n ṣe wàhálà ọ̀rọ̀ pọ̀ lórí àárín wọn. Tá a bá ní ká máa tú àárín lọ oṣù mẹ́ta ní kúrò lórí rẹ̀.
5: Èé ti jẹ́.
6: Torí pé látara kí wọ́n tó lóró yèèpẹ̀ ń pò nìkan náà mẹ̀lẹ́kà lọ́ lọ bu omi tọ́lọ́n paláṣẹ tí wọ́n fi ro ìpè ànábì wa Adam papọ̀ tẹ́lẹ̀yìn òye ṣàìtọ́ ni nínú jókà tọ́lọ́n fi pamọ́ fọnù tó ń sọ pé òun lòún ṣàbù ìpè rẹ̀.
5: Ọmọ
6: pé náà mẹ́lẹ́kà náà nínú wọn náà ló lọ bu omi tí wọ́n
5: fi ro pọ̀ tó fi dàbí amọ̀.
6: Ó fi dàbí amọ̀ òun wá wò pé ebi ṣe jù òun ló fi dá Olorun to ba ti gbe ta da Olorun ni na masala Isa inda lillahi alako un ka misiru adama min turabi summa qala la ukum
8: ayakum
6: e to ba fe so eleyin Olorun ni eleyi ti mo da ona ti mo ti fi dahun na e ti delomin na lo na ara na to ti ju ti e lo
8: Allah
6: fasajadu
9: illa ibele
6: oni ba da to oni ka jo ma wora wa oni sori wo Olorun gan to da oni nbo si
9: fasajadu illa ibele sa
6: oni ke kan ba hun Olorun ni ajo fi da bere ma wule ja ajo fi da parie Olorun ni ani o teri ba fun oni laye oni le teri ba fun
9: fasajadu illa
6: te ba lo wo ni sin e ri pe ja wa lo Olorun o ba gbe
8: Allah
6: to di binu to fi binu se ikan ninu awon malaika re
5: to paradise aitan yin
6: o paradise aitan ni
5: Allah
6: erin to ga lukuwa na ba nse pata ija wa l'Olorun gbe Olorun ibinu
8: Allah
6: awa l'Olorun ma gbeja gangan ija ti wa ni di t'Olorun Olorun wa da adamatan fasajadu
9: illa ibilisa
6: ba awon malaika ti ton sam awon malaika si poju wa lo
5: baba
6: sabuna alifa malaika yaduna baitil mahmud malaika ti ma ti an wo baitil mahmud lojuma 700,000 ni won
5: baba ojojuma ni won
6: bi ojojuma won se to ba wo be
5: ojojuma ni won bi omo lorileye lorilede
6: pelu ase
5: olon igba te lawon malaika poju wa lo
6: ni agbara olon malaika to ba wo be loni ko ti ni wo be mo ti olohun fi fan fere
5: allah
6: malaika won si ma wo be lojojumo sabuhuna alifan baitil ma'ar malaika malaika just what is 700 in between po duwa lodi
5: allah akbar eyi to ba wo be loni o tun wo be
6: ti wo be mo ti wo be nti enu awon meto ti kan ni tonu kan
5: allah akbar
6: ngbo olohun wa se be tan olohun wa ni fasajadu
9: illa ibilisa
6: oni la yoni ni teri ba fun kele to lan fi wa se pe fun
9: fa aba wastakbara kana min al kafiri
6: aba oko jale o ni le teri ba fun wastakbara o gbera re ga
5: ju wa ti olohun
6: pe nkan meta ni ma gba yiyan je
5: now
6: anabi wa muhammad o ni zara satu ni mauluka o ni nkan meta le yan fi ma parun
5: gbogbo
6: ti nkan meje tan ba nbe lara re yo parun kan ni ale ujibu kinu ni moto moto
5: moto moto
6: emi moto se bayi
5: wa ni now
6: en yo di en ba fun lagbaya lepe yo wo
5: gbo lo to yo ti lowo mo ni lowo
6: eyin re o le da fun na
5: allah akibaru baba ni ko fi pamọ ni
6: ko fi pamọ ni
5: ko mo lo ni
6: ko mo lo ni
5: debi ti o ti e lo lo
6: debi ti o te wa lo ni wali kibiri yawo ati gberaga keyin ori ra re
5: awa re
6: emi moto se
5: bayi yo ba si awa ko si ko si kan kan ba ye re
6: adu ari o ni gba amo kan se ba mo kan ko gba
5: baba yin to je laaro yi awa la se awa ni
6: gbogbo en ba ti je ba wa lo de ba
5: kan iraga
6: wa la hawa en to ba ti ni fe enu e ma ba so re
5: allah akbar
6: ife enu e ma we ma pa yan run ni toro ni ogbon ju nu yin
5: ani o ma se to wi yen
6: o ni ogbon ju be nbe ni arin ebi o ni ogbon ju
5: yo
6: so pe to ba fe so yo no ni
5: ba ani omo lo bi ti mo ni o ti to so yen o gbodo lo ko dani mo ti gbo yin ibe bi nti ibi nti yin fe gbo niyan mo ti gbo mo nso eleyi ko le mo tu mo tan pe ni moto moto ami ko le mo ti mo tan pe ni ife enu leyin to so fun opo nti gbo tan awa yin mu si ani me mo tan ayin je ibi nti fe gbo le mi na wi ise tinu mi ko si nta se si
6: yo
5: si pada lo yo kan
9: da

0: Ilé funfun Balawu ni Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn ibẹ̀ la kalẹ̀ sí 96.7 FM ẹ máa gbọ́ wa.
1: Ẹyin tèmi nílé lóko lọ́nà ọjà ẹ máa gbọ́ ètò Ọláyíwọlá o. Èmi Sàídù Ṣùpá Sàídù Pí ti gbogbo ayé mọ̀ náà ètò Ọláyíwọlá ni mò ń gbọ́. Gbẹ̀ngà ó yàtọ̀ jù.
2: Ayé kò ń lọ, ayé ò dúró.
3: Ọjọ́lade Adékọ́lá lorúkọ mi o. Sunday dagburu gangan náà ni o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, gbogbo ẹ̀yin olólùfẹ́ eré orí ìtàgé pátápátá, kò sí program méjì tí ó yẹ kí a jọ máa gbọ́ ju ó yà tọ̀.
4: Mo máa ń tí màá ń ṣe, màá ń ṣe.

0: bi imole dongo ojila gada ijoba baba ba egbon ba eyan o ijoba o e jamu en de mi we ze bo yin e ma gbo gbe nga laiwo la lagbo osere o ni lage lu radio jibora o gbe nga laiwo la lagbo osere ma na ni o ba so bi o so hun we ze bo yin ko ko se lere ibele ti le gbo gbogbo to sele ni pa gbogbo lere nigeria gbatagbata lagbo osere la bakala gata lagelu
1: ẹyin tèmi fẹmi adébáyọ lorúkọ tèmi èmi yàtọ lọmọ nítorí ẹ mo ti fẹ kẹ máa gbọ ó yàtọ lágbo òṣèré pẹlú gbẹngà lágẹlú ẹfẹ.
2: Táyé ti bá kọjá ìbàdàn ṣe mo máa ń gawú ni irọ́ tí má dé fẹ́lẹ̀lẹ̀ ṣe mo máa ń ṣó irọ́ tí má lọ nígboro ṣe mo máa ń gawú ni irọ́ kí wá ló fa sára mi ẹ̀yin jọmọ mi yá gbogbo láti mo ní ṣe bẹ́ẹ̀yìn lẹ̀ fún mi tí bá lọ fọ́n bù bá o ṣe máa gbà mí yá ẹdàkùnrin dábọ̀ ẹ máa fẹnu ẹ máa fẹnu pásítà mi o.
3: Èyí tèmi lágẹlú la tún wà ń sin lágẹlú náà tún sọ ńbàdàn sí o gbogbo àwọn èèyàn ti gbà fún lágẹlú èmi gangan mo ṣáré gbórí wábẹ̀ nígbé síbẹ̀ lágẹlú náà ń gbọ́.

0: ẹ ṣá mọ̀ pé shoe get size o kìrìkà quality ẹ̀ wà gbogbo ẹ̀yìn ò ń ṣòwò agbára ọlọ́run ẹ̀ ṣòwò àtòjú owó ẹ̀ rí ẹ̀yìn tẹ́ ń bẹ ń bi iṣẹ́ máa jẹ́ kẹ́ ẹ kó èrè délé. Blessing lele ọmọ tó chan mo wọkọ fun blessing ọmọ ya afẹ awọ re o ti tete dada ba be lo ni ma o sanu ọmọ mi sanu ọmọ ya afẹ jọ tori ọlọrun aje ko gba
1: gbogbo ọna ti mo
0: n ri ba se pe spider ti se kiri bayi
1: to n ṣaju mi ko
0: ẹ̀yin èèyàn tẹ́ jẹ́ irresponsible man irresponsible single man ni o aláburo kan síbí ẹ gbà fọ́ọ̀mù ni o ayé tá a wá gbogbo nǹkan tó bá nínú ó fi méje ẹ ẹbí ìdí fún ni a sì bo ojú ẹ kí o ta tó ká tó ṣí ojú ẹ

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jọ̀ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ́ Maggi chicken flavour sí oya esipẹ́ẹ̀lì celery
1: S-E-L-E-R-R-I-E salary
0: bọ̀dá mi esipẹ́ẹ̀lì náà di salary oya lópin ìgbìyànjú esipẹ́ẹ̀lì turmeric
2: T-U-R-M-E-R-I-C turmeric
0: ẹ káre pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín
1: ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀

ó yẹ já ṣe báyìí ìròyìn pápá lágbo òṣèré o ti ráwọn èèyàn lórí Facebook wa tán ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Akinwale Fatai láti Accra ní Ghana ọmọ ẹlẹ́ni àtẹ́ẹ̀ká ìjẹsàré ni bàbá rẹ̀ àgbẹ̀ o àbí ń bọ́lá olúgbẹ́njọ́ thank you Saliu Olugbile láti sẹ́yìn àwọn náà bẹ́ẹ̀ Ibrahim Sulaiman Sulaiman ẹ mọ́ gbàgbé gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ Lágelú fans club òní gangan nípàdé o láago méjì àbọ̀ Adékúnlé Kabir Hafiz Ganiyu Látọ̀yọ́ Aláàfin Ọládélé Sunday Muyiwa Ọláwálé Mansuru Akande ó sì oríire yá àbejẹ̀ ẹlẹ́gùn sí mo rí yẹn dúró rí.

0: nípa lágbo òṣèré àwọn ìròyìn tí ń bẹ káàkiri.
1: Nítorí ọ̀rọ̀ máyé.
0: Kò sí àní-àní ẹ ti mọ́ gbọ́. Pé Jarvis àti Pella. Ìgbéyàwó wọn ń kanlẹ̀ kùn gbàgbàgbà. Àti lọ rá àwọn pẹ́rẹ́ǹtì Pella. Àti lọ rí ti Jarvis náà.

0: kò tán síbẹ̀ ẹ̀yìn yẹn jẹ́ mọ́ kí yín kí n sì mọ́ kí Fẹ́mi Adébáyọ̀ kú oríire bẹ́ẹ̀ inú wa mọ́ dùn bàbá rí àwọn òṣèré tí wọ́n ń là mí láka tí wọ́n fi iná tí ń jó tán fi ń jó nǹkan láìpẹ́ láì jìnà yìí ẹ̀rí àgbà àwòyanu ilé àwọn ilé ńláńlá àwọn ẹ́stéètì tó lọ ṣalalu eléyìí tí Fẹ́mi Adébáyọ̀ ti ń kọ́ yóò wá kọ́ tán ẹ̀yìn èèyàn wọ́n wà máa rà congratulations my brother ẹni ìlú wo ló kọ sí ó ń bọ̀ níbi tó ti ẹ̀kọ́ létí lásìkò tá a wáyà táwọn èèyàn ò ní kọ́ síbẹ̀ ẹ̀yìn èèyàn mi nípa ti àwọn ajọ́gba jésù àwọn adégbòdù twins ṣàlejò láyé lórí social media táwọn èèyàn lọ́tún ló sí á kí ló ṣẹlẹ̀ sí ìkejì wọn ẹ̀rọ káwọn méjì ni ìkan ò sí nlé ìkejì tí ń bẹ ń tòsí lárọ̀ọ́wọ́tó wa àwọn èèyàn ṣàkíyèsí pé lẹ́nu ijọ́ mẹ́ta yìí kí ló ṣe wọ́n lójú kí ló ṣe wọ́n lápá àwọn èèyàn wá bọ́ sórí social media kọ́lọ́n sá àṣà náà ẹ̀yìn tẹ́ ń bẹ lórí social media yìí pẹ̀lú data 1GB tẹ́ ń rà ẹlòmíì ń bẹ ẹ̀ ń bọ́rò data ni hotspot hotspot lẹ̀ ń hangi sí ẹ bá sì ti gba hotspot yìí ìkọ́kùkọ́ lẹ́ mọ́ kọ́ ní tí ò kàn yín everybody ti di broadcasters gbogbo wa information tẹ́ ẹ̀ mọ̀ ń pa èèyàn lẹ́ mọ́ sọ àwọn èèyàn wá bẹ̀rẹ̀ àǹkankan ṣe ni kò wá òkè dáadáa bẹ́ẹ̀ ṣe sọ ti sàò tí arẹwà náà nu ẹni ẹlẹ́ni ẹ sì bá wa àǹkankan ṣe ẹjọ́ somebody to get to reach him something is happening to kò sí nkankan a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ó ti jáde ó sì ti sọ̀rọ̀ fẹ́yìn èèyàn
1: bó bá ìṣẹ̀ padà
0: pé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ earth wise àwọn wà òkè
1: lẹ́yìn ọ̀rọ̀ yìí wọ́n ti banupọ̀ wọn tún wáyé
0: ní ṣùgbọ́n incident kan ló ṣẹlẹ̀ nǹkan kan ló ṣẹlẹ̀ lásìkò láìpẹ́ yìí tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ó dá ẹ̀yìn èèyàn wa tẹ́ ń bẹ lórí facebook wa ẹ lọ bẹ̀ ẹ gbọ́ ohun tó ṣẹlẹ̀ mọ́lá sórí facebook wa ní ìsìn lágelo fm 96.7 ẹ lọ bẹ̀ ní ìsìn ẹ gbọ́ nǹkan tí ẹni ẹ gbọ́ nǹkan sọ nípa ọ̀rọ̀ yìí pé wọ́n sọ ọ̀rọ̀ yìí gangan láìpẹ́ láì jìnnà ẹ̀ ń play ẹ̀ fún yín

0: le kaaro e ka le ni everywhere ta ba tin wo mi o depend lori asiko te yin ba wa lodo yin so mo ki akwasiko yo olorun ran gbogbo wa lowo now mo fe se video yi ni tori awon nkan to sele bi a week ago so mo fe se lati fi clarify awon nkan kan then lati dupe lowo eyin te fi concern lori nkan to sele so mo dupe go pe ife le fi han eni ti won ni ka dupe yoba ni ka dupe owo eni tori ni to moju opo eyan ni owo bi awa tori pe like mi opolopo awon eyan ni nkan ti sele si ti awon eyan o ti riro ti won ati edego de gbogbo won soro so mo dupe lowo yin go ise olorun aba mi wa pelu gbogbo yin olorun a de mi fe yin na then mo tun fe clarify pe tori orisirisi video ni mo ti ri orisirisi awon eyan lo ti pe mi so mo ti ma so fun yin pelu ogun olorun pe nkan kan o se mi medically nkan kan o se mi mo wa very very okay mo fit gan n to sele ni pe mo ni minor fire accident so ile de lo ti sele kii se ti eyan le ma post online so nígbà tí n ṣe bẹ́ẹ̀dẹ̀ tí n ṣe pé ara mọ́tò so òun ni time tẹ́yìn èèyàn rí sí time tí kíní ẹ̀ ti hìlì tí ẹ kàn rí àpá nkankan lẹ fi hàn pé bẹ́ẹ̀ àbí nǹkan kan so mo ní máa ná fire accident nílé mo yẹ sọ fún yín so kò dẹ̀ ń ṣe nǹkan tó pọ̀ ó wà fẹ́ tọwọ́ mi ọwọ́ left then be part ojú mi àtètè ẹ̀yìn náà rí ẹrẹ́ pé ibi tó lè dé gan kò jó irun gbọ̀n mi rárá kò dẹ̀ jó irun orí mi rárá ẹ ti rí so tó ṣẹlẹ̀ nìyẹn so mi bóyá wọ́n dẹ̀ nìkan sọ pé ọfà ni ọfà.
1: Ẹ lè lọ wo lórí Facebook ó ti lágé ló FM 96.7 ẹ lọ wò ń bẹ̀.
0: Sì ni rogun ọfà gbogbo wa náà ni rogun ọfà láéláé kò sẹ́ni tí ò ní iṣu tó ń bà pọ̀ spiritually àbí medically. Ẹ ti understand so àdúrà lásán ni mo kàn nígẹ̀ máa gbà fẹ́ mi spiritually kọ́lọ́run bá wa ṣẹ́gun gbogbo ogun.
1: Tó àdúrà náà lánàá gbà fún wọn àdúrà ni àdúrà náà ni a máa gbà a sì continue àti máa gbàdúrà yìí. Bó ṣe
0: jẹ́ like mi náà àtẹ̀yìn ten comment ọlọ́run àṣẹ́gun then mo tún rànà dá.
1: Ó dáa ẹja ẹ̀ṣẹ̀ báyìí wọ́n láwọn tó rí nǹkan mímì wá mọ nǹkan míì tán rí ṣùgbọ́n ọ̀run tó bá tún yà á tún play fún yà.
0: Àti ló fà á kìnìkan wẹ́ mi ní buyin mi dẹ̀ ní bẹ́yìn ṣe rò sí nìyẹn ọtí kọ́ ni mọ́ ń fa kí iná jó yàn lọ́wọ́ ṣé nǹkan tí mò ń sọ yẹ yín kì í sọ̀rọ̀ ọtí ẹ ti understand now live yìí ó kálukú ló ní up and down rẹ̀ tó ń bá kiri ṣe ti yẹ yín kọlọrun ẹ yorùbá ní àyè sùn sílé ẹni ká fọrùn rọ olúwa ẹ mọ sùn ni o ṣe ti yẹyìn ẹni tí ìjà ò bá dẹ dé bá òun ló ń pẹrẹ lọkùnrin bí mo ṣe sọ lẹẹkan àdúrà yín ni mo ní ìdàn ọ mẹdíkálì nǹkan kan ò ṣe mí rárá ẹnìkan ní mo slim down yes mo slim down torí pé fún ẹẹsì mi ló jẹ slim down ẹtì ọ̀nìsàn wọn ti ń sọ ti pẹ́ ẹ máa dáyẹ̀tì ẹ máa ṣe kinní kan ikùn yìí ti pọ̀ ju kinní kan àwọn míì ò mọ̀ wá rí tán fi ń jọ́ọ̀jì pé ó ti pámú ló fà á tó ẹ pé mọ dáàdì wa àbẹ mọ mọ́mi wa ẹ̀ ní sọ gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ yẹn bá a ṣe rí lé wa nìyẹn ṣùgbọ́n ṣe mọ̀ gbà tèmi náà ti wá rí gòkè in fact pàápàá jùlọ ìgbà tí taiwo ṣaláìsì a lot of people tó wà ní medical line jẹ́ kó wálẹ̀ pé because ẹmọ àwọn míì feel regret pé àtọ ẹ páwọn ti mọ gbogbo eré káwọn ti sọ fún yín gan kékeré tó kú sẹmọ èmi náà wá òun gòkè mo ní láti ṣiṣẹ lórí ẹ òun lẹrí pé mo slim down nǹkan kan ò ṣe mí mi ò sick àtọ nǹkan kan ò dẹ ní í ṣe mí kò dẹ ní í ṣẹyìn náà.
1: Àmì o àmì àmì ọlọ́run bó ṣe jẹ́lẹ̀ ti gbọ́ ọ̀hún àti ìjà yẹn sì bá ọ̀hún àdúrà lẹ fi máa ran gbogbo wọn pátápátá lọ́wọ́ ẹjẹ́ ń lọ tajà tí bá dé látọjọ́ ọjà a sì ń bọ̀ lágẹ̀lú la wáyé.
2: Lágẹ̀lú FM 96.7. Baba Ibaru ba onisegun ibile ko pe meji jake jado ile Ibadan.
3: Ara o ji pe ninu ekunrere alaafia ni gbesi aye ifokan bale. Ti mu eda gbadun ise to foju aye se alaafia o si gbadun o si. Idini yi ti oba oke se si agbe kale Baba Ibaru ba to si fi ojutu ewe ati epo ati ba ti lo le won lowo agbaraga da okuta ogun ibile ti koju awoka arumale egun laku egbe abi ko mokunrin o ma mu na lo gbari airorun sun dede bi eti ba ngoye abo fe ma se gbon yin owo kan se kan gbodo ma gbon riri abi ki nkan ba rin kiri are niyan ara tita abi ko yo ma ko yan loju aya si le ma lu kikiki o tope lodo Baba Ibaru ba oba isan ara iyana UBA bank ni mo lete ni badan leyin le baba deribu gangan adoju ko people's gate grammar school 08033881008 abi 07018211111 irinse igbalode la kokko fi sayewo fun yin alaafi ara wa ko ni gbon danu bu bi elubo
4: Javis PL I Care Foundation lo nlogun tatata wi pe ti yin me lo gbogbo eyan bada ta gbegbe e ja ma nra wa leti pe gbogbo to lu wa daada ni sugbon ni bata daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara sugbon ninu gbogbo eya ara oju lo bara idi pataki re ti ajo Charity PL Foundation se npe akiesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni Charity PL I Care Foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale ko munira dani 1000 naira pere lowo card ofese layewo oju Reading glasses lofe fun gbogbo en ba nilo e anise ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to nipe nija oju la se sagbe kale Charity PL I Care Foundation nigba to tun wa gba bi to ti ra anugba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won fa ni tete phone loju popo la fini o ma lo taara lo sayewo oju re ni number 94 opposite Unity Bank Charity Cross Building yana agbala bus stop ni to si olowo tin fo sanu shopping complex iworo re ibadan lojo oju ma ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye pe 090544 8444 ojulobara oni dindo mo wa lagbari
5: Ni West Midlands Open University amuki ekon wa larowoto ko si rorun lowo ti o fani lapo ya eto igbaniwole nlo lowo lowo o si le bere rin ajo ekon re pelu owo to kere to 2000 naira fun abala ekon kokan course unit ni ninu awon eka eko to ni igbelewon kaakiri gbogbo agbaye bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication ati educational management boyo sese pari ilewe girama tabo lendi nc HND A level to si fe wole pelu direct entry o rorun pelu WMOU kan si wa ni ilu Eko ni number 1A Oba Accra Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704 700 0167 tele wa lori ikanni ibanidore at WMOU Nigeria West Midlands Open University so afu Oju sun nipa eto eko re di memuse
6: Emi omo yin na ni o Jolly Jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
7: S E L E R I E salary
6: ah boda mi espelli espelli no di salary oya lopin igbiyanju espelli turmeric
8: T U R M E R I C turmeric
6: e kare pali ohun se be Maggi chicken flavor kan fun

0: ìgbà eléyìí tí pẹ́lá tí ó ṣe ìgbéyàwó pẹ̀lú ìyàwó rẹ̀ strictly by invitation ni ẹ̀yin tá a bá pé mọ́ ti àánà sí ẹ̀ lórí bí. Hello, ìyá àbejì.
1: Akwẹ́tò.
0: Yes, ma.
1: Sẹ́rí àkọ́kọ́ náà Afẹ́mayẹ́dẹ́ bá yà kí n kú oríire àdùnnú rẹ̀ pàdé ìgbọ̀n náà.
0: Ami.
1: Bàbá wa àwọn èèyàn ìbàjẹ́ yẹn kò dà sí Ọlọ́run dúró. Tàǹtí ò tí ì kú kọ̀kọ́ jáde wò.
0: Bẹ́ẹ̀ni.
1: Facebook wọn bàjẹ́ pẹ̀lú Facebook kí ló dé. Ìlòdè ìbàjẹ́ yẹn kò dà sí Ọlọ́run dúró. Wọ́n lọ sọ́ra wọn. Àgbà náà ọkọ̀
0: àyàdẹ́ zero nine one twenty three seven zero eighty six seventy five. Hello. Hello. Tani Bembe. Oya ti ka ṣe e mo fe lo mu laipe lai jina. Eyin te nbe fun ti ka ṣe e.
2: Oro ti so ko ba ni.
0: E lo be bayi sare lo play ka ṣe star 347 star 1004 star 2 hash. E lo be bayi. 50,000 naira ta lo ni ta ni o gba 50,000 naira e fun ti cash e. Hello.
3: Hello.
0: Yes sir.
3: Mr. Gbenga.
0: Mo gbo yin.
3: Ganiyu office ni lato ni alafo.
0: Ganiyu office.
3: Ya.
0: E duro mo fe bere nkankan. Fe bere nkankan lowo yin se ranti eni po po po po.
3: Ah, kininu
0: kilo ye ke so. Kilo ye ke so. Kilo ye ke so. Po po po.
3: Po lati kini
0: ka ma da pa egba slang yun o ye so n te fe so o ye so
3: e pe eto.
0: Yes sir.
3: Nipa awon adegbeju ni lo de awon eyan fi awon okunrin ko fun Olorun le ekeji eku e lo le won e lo robu won awon eyan na won lo robu won ta ro ko wo wa lo we owo tan da fun won e tun soro ekeji e fun Olorun le na lóde kini sàwọn èèyàn báyìí.
0: Ẹ ṣeun àwọn èèyàn kan wà concern náà ni kì í ṣe ké bóyá wọn bú wọn.
3: Wọ́n tọ́ lé tó dùn mí jù láyé. Nígbà tá a dáwó fún wọn tán ní kan fi sìnkú èkejì rẹ̀ wọ́n tẹ̀ lọ lé wọn wọ́n lọ rọ́ọ̀bù wọn. Àwọn èèyàn ṣe jàkà báyìí.
0: It is worse. Kọ́lọ̀ mọ́ ṣàánú wa. Tani tún bẹ́ẹ̀nbẹ́ẹ̀. Hello.
4: Hello, yàtọ̀ bàbá.
0: Yes, ma. Ṣé ẹ mọ lánsàn? Ṣé ẹ mọ lánsàn? Popo.
4: O so
0: etiquette ẹ. O so rire. O ya wo gbọ yi.
4: Akike na de bayo.
0: Ye ṣe ga mama.
4: Orire wa ka de gbo wa kan mi akọ yin na lo lọwọ ti Olorun.
0: Ami.
4: O yàtọ̀ bàbá.
0: Ya mi. E ṣe ga ma. E ṣe ga.
2: Papa ti denu iya rẹ lo ti
0: bẹrẹ. Ẹ̀yin bá ti rí mímis àwọn fans mi nù, èmi máa bèrè wọn.

0: bímọ rí.
1: Hello.
2: Hello sir.
1: Ẹ káàárọ̀ o.
2: Ẹ káàárọ̀ sir.
1: Gbenga lorúkọ tèmi láti Lágelo FM.
2: Yes sir.
1: Njẹ́ play káàṣì ẹ̀ rárá bí?
2: Àmọ́ play rẹ̀ njọ Monday.
1: Ọjọ́ Monday láti ìgbà náà ẹ̀ sì play mọ́.
2: Bẹ́ẹ̀ni sir.
1: Lórí tẹ́ ẹ̀ play mọ́.
2: Ha, ẹ̀wà yìí ni mo ti rà fẹ́ pè lé ni
1: ẹ̀ ráyè. Ṣùgbọ́n ẹ̀ sì mọ̀ pé nǹkan tẹ́ ẹ play Sunday un, ọjọ́ Monday un, ọjọ́ Friday, a mọ̀ yí gbogbo ẹ̀ pọ̀ á wà mú kan.
2: Bẹ́ẹ̀ni
1: mo. Ọjọ́ Monday un gbà tí wọ́n pè yín ẹ ti give up pé ẹ tún jẹnu lónìí. Ṣé ẹ ti jẹrí?
2: Mo ti jẹrí.
1: Ẹ ti mọ̀ bó ṣe ń lọnu ànádà wọn lẹ tún jẹ lónìí báyìí torí pé a yí papọ̀ 50,000 naira ọwọ́ yín ló bọ́ sí báyìí. 50. Ẹ ṣeun. Wọ́n tún pè yín, mo ṣe pè yín gbà yẹn, ó pè yín. Nǹkan tí káàṣì ẹ̀ wà fún nù.
3: Àgàgà tọmọ náà.
1: Bó bá ti pé o ti gbin nǹkan síbẹ̀ nìyẹn.
3: Ní ìbùnú wọn mọ̀.
1: Tí mi dé.
3: Wọ́n a máa gbé mú. Wọ́n níṣẹ́ bí.
1: Ẹgbẹ́ bítà.
3: Bóyá lé olówó.
1: Tẹ́rí àpẹẹrẹ wípé ìgbà téèyàn bẹ́ ń sàn góòdé èèyàn olóra rẹ̀ lòkulò. Àpẹẹrẹ rẹ̀ títí ni títí Láyà Akínsọlá yìí. Títí Láyà tí ìbá ṣe pé tí ìbá ṣe jẹjẹ dákẹjẹ ń gbé mi mi ọmọ tí mo fẹ́ wí mò ń wojú rẹ ni ojú rẹ tí mò ń wò ni ìmọ̀kan tí mo fẹ́ sọ.
4: Oye a mọ orí bẹ́ẹ̀ gbà mí.
1: Ṣé ló yẹ kẹ́ mọ ṣe lecture fáwọn èèyàn pé àbí torí pé bóyá o burú gbà náà ni.
4: Ìṣìwà ilé náà o mo ní pọ́lísì ni o ojú lílé rẹ fi ń wò mí o
1: ayé níka. Wọ́n ní kì í tán lára kí ní kàkó kú páyà.
4: Ayé ní ká irú àwọn yìí mọ rí mi fi ọmọ yìí.
1: Ṣé
4: ọmọ yìí ọyọ.
1: Ọmọ ìyá àfẹ.
4: Ní ọmọ ìyá àfẹ.
1: Gbọ́ márùn-ún àgbà fún.
4: Ìgbà tí mo wá jẹ́ ń tù lò rí mi fi.
1: Ìgbà tí wọ́n ti ń lo ìdà lójú méjèèjì tí tẹ́ pé. Wọ́n lè rò pé bóyá ká ni mo lè replay back ni.
4: Kó replay.
1: Torí mò ń wò pé kéèyàn rí báyìí. Tẹ́ẹ̀sì tí ó tẹ́ pé rebalance ò jẹ́ absorber òjò gbogbo ẹ̀ dúró rẹ́gírẹ́gí wọn pẹ̀lú tó lo ìgbà ewé ẹ̀.
4: Ṣé tẹ́ẹ̀sì ni?
1: Ṣèbí mò ń wò.
4: Ò ń wò mí.
1: Ojú la fi mọ ọbẹ̀ tó ní Maggi.
4: Ò ṣe tẹ́ẹ̀sì o.
1: Ṣé absorber?
4: Sọdọ̀ àti jù ó.
3: Bí mo ń lọ jábí àpáwọ́kọ́ sọmọ.
1: Absorber. Absorber kankan bí absorber ilé tí mo
4: wò
1: yẹ. Absorber tí mo wò yẹ ojú.
4: Ṣé bá mi mú lára ẹ o ní ọ̀dọ̀ mi kọ́ ni kún wà ní. Ọ̀dọ̀ tèmi ni kún wà ọmọ bèrè ọwọ́ mi.
1: Mo ń discourage àwọn ará ilé. Mo discourage àwọn ará ilé.
4: Ẹ wo gbé gẹ̀ẹ́sì ńgbà náà. Ẹ wo gbé gẹ̀ẹ́sì kan wá wò. Òun òbí tí wọ́n
1: mọ̀ ní ọ̀dọ̀. Ẹ̀yà ará ilé èmi ti lọ. Mo fà ilé títí lọ́wọ́.

0: ọpọlọpọ ẹfọlásadé ló dé ká mọ pé ó ń ṣiṣẹ lára
1: ni mo kini lera wa wa wa
0: lera wa
1: pa ti sumo awon agba
0: oje
1: ti won mo won ka to mo to n sara lore ah tawon dokita onimo segun ibo tu wa woru eleyi ti won tun gbe wa lagbe
0: bi pe ko ma so pe keyan wa de he ni o ma de he he ni hospital
1: eh
0: eh egbons
1: airo o ki se yan
0: e pof pof
1: ko si gbe ẹyin gangan ló dáa ẹyin ẹja ẹfọ kó ti wà lọ jẹfọ tí ó jiná lórí ẹkọ
0: ẹkọ
1: ṣe kúrikúri ṣe ẹ ló bóò ló ṣe jáde ui gan
0: ìbéèrè ni
1: bóò ṣe fọn gan
0: mo fò ni mo fò jáde
1: bóò ni ó ṣe gbàsàbù kékuro bẹ
0: mo fò ni
1: ó ní ẹ kúrikúri
0: tó wá bèèrè ẹ kúrikúri
1: mo bèèrè nínà tó ọmọ tí ọmọ nǹkan ló máa ń dàrú bèèrè bẹ ẹ kúlikúli.
0: tó daily post àkòrí tó gbé jáde lẹ́ẹ̀kan tá a kà ń ẹwà ajá lọ ní ròyìn ní sọ̀nsàn báyìí tá a pè ní gudugbẹ̀ wọ́n ní kò dín ní èèyàn mẹ́rìndínlógún eléyìí tí wọ́n gbé jáde láàyè bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní ìfarapa níbi ilé kan tó dà wó lulẹ̀

0: yẹn ni satellite town ni ipinle eko won ni eyan meji ile ti won gbe jade lo je oku o ile ohun lo je ile alaja meji gege bi awon ajo ajo ti panopano ati ajo ti o ndo la emi ni ipinle eko bo se fi oro ohun lede won ni saju ohun na ni ipe jade ni dede agogo mejila o koda o ku iseju mokanla eni ibi ti ile wa pe ile kan mo tin da wolule awon ajo panopano o si se mi ni ko se meji won ni se ni won bo sona o di ya ngba won fi debe o lo bi ago mo mejila o ku bi iseju mefa won ni won abe si ni gbe awon eyan jade ni kia won ni awon ajo panopano won se lalai pe eyan mewa ni won koko gbe jade kuro ni inu ile ohun àwọn tó kù ń pariwo nbi tán wà yìí pé ha àwọn sì wà ń bí o wọn ni wọn tó bọ́ọ̀lù bẹ̀ padà láti máa gbá ibi tí òun ti ń jáde wọn ni bí òun ṣe ń jáde ni wọn ń tọpasẹ̀ ibi tí òun àwọn èèyàn wà nínú ilé ọ̀hún bí wọ́n ṣe gbé wọn ni wọ́n gbé wọn sínú ọkọ̀ àdóòlà ẹ̀mí agbókùú gbálàyè wọn ni wọ́n bá gbé wọn di ilé ìwòsàn fún ìtọ́jú pàjáwìrì wọn ni lẹ́yìn tí wọ́n kọ́kọ́ gbé èèyàn mẹ́wàá ni wọ́n tún wá gbé èèyàn mẹ́fà míì jáde kúrò ní inú abẹ́ ilé ọ̀hún tó ti dàwó lulẹ̀ wọ́n ṣe lálàyé pé ó ṣe ni láàánú wípé èèyàn méjì ni wọ́n gbé jáde tí àwọn méjèèjì ọ̀hún ti dágbére fún ayé pé ó di gbòṣe àjọ ọ̀hún máa ń ṣe lálàyé pé àwọn òṣìṣẹ́ wọn sì ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ lórí kí ni tó ṣokùnfà bí ilé ọ̀hún ṣe dàwó lulẹ̀ àti pé bóyá àwọn èèyàn sì wà nínú ilé ọ̀hún tí wọ́n tì í láǹfààní láti jáde torí pé ilẹ̀ ti sú táwọn èèyàn ti láǹfààní láti sùn nígbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀.
1: ìròyìn èyí tó wà níwájú tèmi náà ló ṣàlàyé wípé àwọn tí wọ́n jẹ́ ikọ̀ ọmọ ogun orí ilẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà àti àwọn ikọ̀ elétò ààbò míì ó ní wọ́n ti ṣe ṣaka ní ìpínlẹ̀ kan tá a mọ̀ sí ìpínlẹ̀ katsina lórílẹ̀‐èdè wa nàìjíríà. ìròyìn ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn tí wọ́n jẹ́ mẹ́fà nínú àwọn tí wọ́n jẹ́ afurasí tó jẹ́ pé egbògi olóró làwọn fi ń ṣiṣẹ́ ń tiwọn wọ́n ní àwọn mẹ́fẹ̀ẹ̀fà ọ̀hún ni ọwọ́ ti tẹ̀ o láti pàṣẹ àwọn ọmọ ogun orí ilẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà àti àjọ ndlea ọ̀nà ni ó ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún. wọ́n ní ìjọba ìbílẹ̀ ti kafur ìyẹn ní ìpínlẹ̀ katsina ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti ṣẹlẹ̀ àwọn èèyàn wọ́n ṣàlàyé ọ̀rọ̀ láti pàṣẹ àwọn tó ń rí sí ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ètò ààbò lápá abẹ́ wọn ni nǹkan bíi aago kan ọ̀sán ní ọjọ́ kẹrìnlé ní ogún nínú oṣù kẹfà ọdún eléyìí tá a wà yìí náà ni o ní abúlé kan eléyìí tí wọ́n ń pè ní abúlé ti rugoji ìròyìn ọ̀hún ń ṣàlàyé ọ̀rọ̀ nígbà tí ẹnìkan tó jẹ́ pé òun wòye ní lórí ọ̀rọ̀ ètò ààbò tá a mọ̀ sí zagazo lamakama tí yóò máa ṣàlàyé ọrọ rọra
2: torí ìtòrí ènìyàn
1: o ṣe ó jàre
2: bá ti lè yọ kò sí mi replacement o sí
1: o nǹkan lánàá wọn ni àwọn èèyàn eléyìí tí ó jẹ pé igun kí wọn ṣàmọ gbé oògùn olóró yìí òun náà ni igun bíi tí àwọn wà ní ayé tiẹn wọn ni ọwọ ti àwọn mẹfà yìí o gẹgẹ bọrọ ọhún ti ṣe tẹsíwájú látẹnu zagazo lamakama ó ní àwọn nǹkan tó jẹ nǹkan egbògi olóró eléyìí tí wọn rí wọ́n ní àwọn kan tí wọ́n rí mbẹ́ ó mọ̀ lé ní gíráàmù mẹ́rin ìròyìn tó tẹ̀síwájú níṣẹ́ tiẹ̀ rí egbògi olóró kan eléyìí tí a mọ̀ sí ewé tó jẹ́ ugbó tí ìjọba tó korò ojú sí wọ́n ní èyí ohun tiẹ̀ nígbà tí wọ́n mọ̀ rí lọ́wọ́ àwọn ará bí wọ́n níyẹn ó tó gíráàmù mẹ́ta àti márùn 3.5 grams wọ́n ní kódà gan tramadol náà tó ń bẹ ní ọwọ́ wọn ìròyìn ọ̀hún ṣàlàyé ọ̀rọ̀ wípé ṣe rí àwọn tí wọ́n mú gẹ́gẹ́ bí afurasí agbóògùn olóró yìí wọ́n pé wọ́n tún máa ń gbé oògùn olóró wọn ò tún fi ṣọwọ́ sí àwọn kan tí wọ́n tó jẹ́ ọ̀daràn wọ́n ní wọn ò tún fi ṣọwọ́ sí àwọn ẹgbẹ́ kan eléyìí tó jẹ́ pé lágbègbè kafur òun náà ni àwọn ẹgbẹ́ ọ̀hún wà ìyẹn tí wọ́n ń gbébẹ̀ ní ìpínlẹ̀ ti katsina wọ́n níṣẹ́ wàá fẹ́ gbọ́ ọwọ́ ti wá tẹ àwọn èèyàn mẹ́fà lára àwọn tí wọ́n jẹ́ agbóògùn olóró yìí ó ní wọn fi ń ṣiṣẹ́ ṣe wọn ní bí wọn ti ṣe gbá wọn mú báyìí àjọ ndlea náà ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí alágbára lórí ọ̀rọ̀ wọn tí wọ́n bá parí iṣẹ́ ìwádìí alágbára yẹn àjọ ọ̀hún ní kíni ilé ẹjọ́ ní tààràtà láì dára dúró òun lọ̀rọ̀ ó kàn o.

0: 16.17 million naira ẹsibẹru ọlọrun ẹni tí ṣe igbákejì ọgá ọlọpàá ìyẹn ní ẹka tó ń rí sí ìwà ọdaràn nípínlẹ èkó simon akpanudom òun náà ni ó yọjú ọrọ yìí síta fún ikọ oníròyìn lọjọbọ thursday yìí lánàá ngbọ bó ló ti ṣe jẹ wọn ní ẹnìkan ó ní òun àti imarachukwu ni wọn jọ ń dá ọrẹ ìkọkọ ní unye kachi amarachukwu ló bá sọ fún wípé ha kini do ni o mo ti doyun
1: okay
0: iyen ba ni ha ọlọrun o se o won lo kokọ lo church o lo se thanksgiving
1: lori oyun ina ti o
0: ti n wa lati joy ọlọrun si bo won se ni won ni o yi ka to yi ka o si ni ile ijosin won lo pe ki gbo eyan bo n ka hallelujah won na mu yan dide won ki hallelujah won lo wa be si ni ke amarachukwu ni oju ni nkẹ ni mu to ba fe fọ kan ibi kun pe ah ibe yin
1: lo ko bomo loju
0: ima omo yen o like ke ma fowo le te ba ti fowo le nsin
1: o ma saka
0: ni o ma saka kiri isilu ma ma saka kiri won ba gbe lowo re pe kini ti o fe won lo ba sa so pe in the next 4 months awon ma bere antinata lo ba ni a ko si problem te ba ti bere antinata emu na ma ma ke ni sọmọ jẹ kí nkankan ṣe ọmọ òun o wọn ní ni tó bá sọ fún wọn pé ọsibítù tí òun lọ rí ọsibítù sọ pé dókítà oníṣègùn òyìnbó kan ló ní ló dá sílẹ̀ òun àti nọ́ọ̀sì tí ń bẹ ní ọdọ tọdọ kẹdí àpòpọ̀ níyìn oní àgbé fóònù láti bá ẹni sọ̀rọ̀ sọ̀rọ̀ pé ẹni ò sí ní ìtòsí mọ́ lẹ́yìn ìgbà tí yẹn ti da tẹnu ẹ̀ lẹ̀ lòun ti lọ ní ìgbà náà nọ́ọ̀sì ó bá pé ẹyin òun ti bí hello sir Emachukwu ló ní kí n bọ́hun pé yín ókè ejò ṣé n bá mi tọ́jú ìyàwó mi à ń bá yín tọ́jú wọn gan ni ọlọ́run tiẹ̀ ṣe ó gbára mú dáadáa but a fẹ́ kí ìyá kankan jẹ́ ókè kí ló tún need pé anídìí jẹ́lú anídìí epo pupa anídìí irú anídìí iyọ̀ anídìí magi wọ́n ní nìyí bá sọ pé èló wá ni gbogbo ẹ̀hún tẹ́ anídìí yẹn jẹ́ wọ́n náà sọ pé bóun ṣe wo yìí àfẹ́tó 1.2 1.2 kéré ẹjọ ẹjẹ máa bá yín fi 300 kún ajẹ́ 1.5 ni ó bá gbé fóònù rẹ̀ pápápápápápá ni ó bá sẹ́ndì owó sí wọn. wọ́n bọ̀ pé ó ń bọ̀ ya ni antinata tó jẹ́ pé olóṣooṣù ní tẹ́lẹ̀ nígbò báyá yóò di ọ̀sẹ̀ méjì nígbò báyá ló di ọ̀sẹ̀ẹ̀sẹ̀ nígbò báyá ló di ojoojúmọ́ wọ́n ní nígbà tí yẹn kò ní oṣù kan oṣooṣù wọ́n ní ni antinata bá di ọ̀sẹ̀ méjì wọ́n ní bọ́ bá ti dé ilé ìwòsàn yóò pè kí nọ́ọ̀sì bóun pé ẹ̀yìn tí ó ti bí wọ́n ní ni yóò bá pé ó ti bí pé tò ó ti wà ní ọ̀dọ̀ ó ti ń wá sí antinata déédéé o ó ń wá síbi déédéé o
1: ọmọdé ń yí dáadáa
0: pé ẹ wo à ń gbọ́
1: futasa àbí kí wọ́n pè
0: à ń gbọ́ wọ́n bá ní wọ́n bá ní àwọn ń gbọ́ ni nọ́ọ̀sì ó bá tún pè ọ̀dọ̀ mi ló wà ń sìn wọn náà mọ́ kẹra mọ́ náà mi kẹra bó ṣe ń ṣe mí ní bania ẹṣẹ́ ń gbóhùn ẹ̀ bẹ́ẹ̀ bá ní àwọn gbóhùn ẹ̀ ẹjọ́ ẹ mọ̀ jẹ́ kí nkankan ṣe díẹ̀ mi o ẹjọ́ bá mi gbé fóònù fún máa dìá olólùfẹ́ mi ẹni bí ọkàn mi àwòrán ayé mi ẹni ọ̀la mi
1: ọrùn mi
0: orí mi
1: àyà mi
0: ẹsẹ̀ mi ó bá ní oṣù kìíní gbogbo orí kì báwọn kí ló tún wá ń ṣe ń sìn náà bá ní pé wọ́n tún ní kí àwọn ra bòmbòmbò èló wá ní bòmbòmbò ó ní yóò sọ pé 2 million ní bòmbòmbò ìyẹn wà tún send 2 million nígbà tó wà tún di ọ̀sẹ̀ kejì
1: owó oyún yẹn jẹ owó gan
0: lọ́wọ́ tún ní pé wọ́n ní ká ra gbígbígbí wonya gbigbigbi eloni gbigbigbi lene 3 million ni yo to send owo gbigbigbi won ni sa se send owo nu won ni nigbati yo wa se ki olorun ba kodakun ko sanu wa won nigbati o wa se lo ba so lo ba ti pede apopo pelu na si pe to kini ta nso yi e mo pe o ti fe to asiko ati bi a to puro fun alawe ni pe orun wa le o
1: eh
0: won ni yin o ba se mi ni ko ba se meji won ni gba to ya ni bo ba so fun yin pe orun ti wa le o niyan ba won bo ni lori phone lo ti ke oh my god the pregnancy that I've been waiting to why did you do this thing to me mani mani don't cry my dear o wa be ni amuwo olohun ni don't cry don't cry you know me now you guys now now ni awon meje ba bere se ni ke nurse ba ni pe e wo olohun lo ti e yo olohun lo so bi pe ka mu dada nkan ta wi ko la ba ma wi o omi lo danu agbe ofo na iyan ba ti so pe elo ni gbogbo owo kin na ba ni pa eyin 5 million ni won yin ba send e won ni ijo keta bi yen se gbe bag re nu tin bo won ni gode lo ba bere pe to kini te ni o jabo se bi bi nkan ba se jabe ni are eyan lo han lara eyin obirin pe
1: be ni
0: won ba ni ko ni so ni osibitu pe ohun fe mo bi kini ohun se jabo gan ni ara re to fe fi so ohun di eyan buruku to je pe ireti ohun lori re o pin won ni gba won de bi ti won ti sayewo for last day wo ko ko lo yun kankan
1: hello ni
0: ko lo yun kankan ko so yun be o gbe eni eleni mora ni iyen ba wo wi pe se enu bi to hun wa to hun tin sise se wa ro pe be na ni opolo ohun daru te fi fe gba ohun nigba kugba
1: okay
0: won ba ni mo se mu oro won lo si police station ni won ni ni won ba mu nurse iyen nurse intermediary to wa laarin awon mejeji to
1: de nurse no spirit
0: ateni to lo yun won ni dokita ko won dokita travel dokita osinde won ni won tin wa dokita bayi won ri dokita tori dokita na ba won lowo si pe o mo terminology orisirisi ti mo ma so
1: pe ati check
0: ati check a da ri pe in the forces totals in the forces in the course ni o wa ni are o gbogbo oro ni en kale pe in the 44 photos at 44 society
1: teyin na so
0: te so yen e salaye bi o se je
1: ah
0: won ni dokita ti na papa bora o won sa ni ngba ti o si owo o si gbogbo owo ti o so fun 16.17 million naira
1: ah oyun yen je owo laye
0: ni oyun mo je owo po o won ni ko si ti je won ni ma je gbin apinu won ni mo je de
1: iyẹn dẹ ma ń wọn tó jẹ pé tó bá jẹ pé yàn gangan kọ ni ó lọ wá fúnra rẹ láti
0: ìgbà míì báyìí wọn lè sọ wípé kí wọn lọ sí ọjà òde kọ lọ bọ ra ẹfẹ òbòlò
1: ṣẹbi ni wọn ń gbé ni
0: ní tẹ mọ wọn máa wá ẹfẹ òbòlò káàkiri wọn ní kò sí nǹkan tí ó sọ pé òun àníjọ kan ni wọn sọ pé lóun fẹ jẹ mọnìmọnì wọn ní mọnìmọnì
1: ètò dẹ wọlé yẹn mọ
0: ètò wọn ní gbòyà ló tún sọ wípé òun fẹ jẹ pùrọ
1: oyún yẹn ga ó yá ká máa tẹ̀síwájú ṣé wo tàjà
0: ni
1: ó yá lọ tàjà.
2: Lajiliw FM 96.7. The power of God is working as of old. That is why you are invited to 30 years apostolic calling. Hooray!
3: You overwhelm me, this love is too much.
2: Team, house of glorification, come, let's celebrate Jesus at Team of Elisha Ministry, championed by Faith Church. E je jo celebrate ogbodun ise ranse pe woli ti o laba won woli agbaye ni Prophet SA Arogundade bere ni Wednesday ojo kini osu keje si Friday ojo keta osu keje odun yi lago mewa sale lojo kokan host Prophet SA Arogundade Ministry Prophet Oni Peter Prophet Bankole Joseph Prophet Olatunji Alabi guest minister Babatunmise Tabitha Feromi Ola Dosun Twins and Evangelist Brigette Arogundade Venue Team of Elisha Ministry Champion by Faith Church Old Ife Road Akigbade Mato Ibadan. Not this, first 150 people to attend shall be given 10,000 naira each. For more inquiries 081 3087 2518. Come and be blessed in Jesus' name.
4: Jẹ́ ẹ ti gbọ́.
5: Mẹ́kìnì.
4: Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó náà tàbí ra tókè.
5: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC.
4: Pẹ̀lú ìlànà iRecharge. Mo ju ẹsẹ̀ ni o.
5: báwo la ṣe lè máa lo iRecharge?
4: Ẹ download iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ sí iRecharge app yín. Ẹ tẹ number mita sórí ẹ̀ láti ra token sórí prepaid IBDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mita kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀, lẹ́gbàá IBDC token yín.
5: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
6: iRecharge, sanwó iná ní rọrùn.
7: Kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù ṣẹ́ àtòṣì Jitalex ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Jitalex International ni. Jitalex International rírọ ni lágbára, lílé ṣẹ́wọ̀gbẹ́, dídádúró digbí, láìrọ̀gbọ̀ kó lè jọba. Iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalex International. Lọ́pọ̀ kó ìyọ̀kù lówó tí ò ga jara. Nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa Martin Tech Industries, àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, jock mold and nylon machines. Jitalex International, àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ ohun òṣì. Bẹ́ẹ̀ bára àwọn tán tayọ láàrin ẹgbẹ́. Jitalex International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀. Àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu. Gbọ́ bùkátà láìsanná ní ara. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. Jitalex ni wọ́n kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kàn sí Jitalex International lónìí. Jitalex International ló fẹ̀ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank, Akinyemi Bus Stop, Ring Road, Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055. Email ademola.1@gmail.com. Jitalex International, ọ̀nà àbáyọ kúrò nínú iṣẹ́ ohun òṣì tó dájú.
8: Oh yes, an annual 7 Wednesday prophetic shiloh. Todu 2026 tutiku. Abeka le loru ni the Holy Church of N Akure. Aladura, Fountain of Salvation. Tuwa ni Yemisho Ne Crescent. Felele Express End, Ibadan. With the theme, Beauty for Ashes. Akure todu yi, ewa fun eru. Isaiah 61 verse 3. From Wednesday 17th June to Wednesday 29th July 2026. La Gumari Role, Simejo Ashaleli Wednesday koko. Under the ministration of anointed ministers of God, Pastor Toby Omishaki, Prophet Adebo Walebank, Venerable Sheyi Kayode, Prophet Femi Fadairo, Prophet Timothy Oyekunle, Reverend Edward K. Alabi, Pastor A.T. Williams, Awon Olori Emi, Fumi Voice of Praise, Fafore Taiwo, Iyanu Oluwa Praise, Shade Taiwo, Kemi Rehoboth, Bukola Akin Adesanwole Jesu, Yinka James Adonai, Pastor Oyebola Oyediran is the host. Waka jogba dura papo, nibi ipade adura Shilo Wednesday meje todu yi. Ayo ma ropo ibanuje re loruko Jesu. Your life will never remain the same again. In Jesus' name.

0: ẹni ọba sanwó ti ẹ lẹ́ẹ̀kan náà tó láǹfààní láti gba 100 blocks àti 5 bags of cement lọ́fẹ̀ẹ́ àwọn tó bá wá sanwó díẹ̀díẹ̀ àní oṣù mẹ́ta ni wọ́n gbọ́dọ̀ sanwó yẹn tán ẹ tètè máa bọ̀ ọ́fíìsì JKJ Builders and Developers Limited tó wà ní odò Oyo Road Aremu Blocks Bus Stop opposite ITA Moniya Ibadan telephone 0707-118-1997 tàbí 0808-070-1243.
1: Lagilu FM 96.7
2: Gudugbe.

0: Gajoki.
1: Lọ́tọ̀jọ́ Monday, ká wá fi weekend wá jẹ̀gbádùn lágbóṣá gbogbo lẹ́jọ́ nù.
2: Ó wà bẹ́ẹ̀.
3: Ó jẹ sílé gbogbo ọmọ sórí. Má fi ṣe àwọn wọn.
1: Ètò tó ń múlùdùn lórí ńlágelú 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Coladex International ni yóò máa gbé wa kiri lágbóṣágbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀. Tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì, Coladex International, lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà ń bẹ̀. Ó máa super.

sẹ́ẹ̀rí igbó tí ń skin gbá kan jùgùn lápá bí lọ́wọ́ weekend a sì ní gbégbó ẹ̀. A ṣe ń fẹ̀sọ̀ jo lórí ọwọ́ yẹn. Inú ilé epo lẹwà tẹ́ ẹ ti ń gbọ́ lásìkò yìí. Inú ọkọ̀ mìkìrà lẹwà tẹ́ ẹ ti ń gbọ́ wa. Ilé ẹtìyín lẹwà tẹ́ ẹ ti ń gbọ́ wa. A fi yín kú dédé àsìkò yìí. Abala àkọ́kọ́ lórí ètò ìlàbàlà ó wà ń bẹ̀ tá a ti máa ń tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àwọn nǹkan tó ń lọ tó ń ṣẹlẹ̀ láwọn pàtí wà lóríṣiríṣi. Abala kejì gangan ni abala pẹpẹ dẹm àwọn ẹ̀ṣọ́ gbogbo tó ẹ̀ka máa lò lóde àríyá. Abala ẹ̀họ́dà náà ọ̀gbẹ́yìn. Abala ẹ̀họ́dà ọ̀gbẹ́yìn bẹ́ẹ̀ bá ṣẹ̀ wá ń gbọ́ fún ìgbà àkọ́kọ́ oúnjẹ oríṣiríṣi tẹ́ ẹ fẹ́ jẹ ní pàtí ẹ̀họ́dà lápá bí. Ẹ̀họ́dà ó sì ní tíkẹ́ẹ̀tì tẹ́ fi wọlé bá a bá ti sọ pé hoyì báyìí ẹ pé hola. Hoyì hola. Ẹ já lọ nú ètò gan fún tòní.

0: so kile ton rob mi
1: ke mi o se to pe awon mo gba kan
0: ah ah
1: awon mo gba kan tan fe tutu die wo bi tin wo won bi tin wo won l'olorun fun
0: mi o so ke mi o se
1: ke sa won mo die si to je pe won le ta awon obi won ojo opo te pe sire 0912370865 0912370865 lati le okere +23481424910 lojo opo te pe si o hello
2: Eka
1: Eka so ma
2: Akweke
1: yes ma Eka ba so
2: ni o re so won oja arode yo ni o opo re fun ni wa ko kini kan mi o fun omo re omo re omo ni lola awon ka ki sa ka ni lo pati
1: abe gbowe to pa ni o ni o kokko jaye tohun ko mo to jaye
2: omo lola omo te o te ra mo so fun o ko ni da pe ti o fun gan yo bi baba re no wo baba na padi jami owo da fe mo are lowo su ku mo yen ku mo yen mo fun
1: o ti gba fun o ti gba fun lowo omo o lo si kere
2: mo mo lo su ku
0: e mo se todo yi ba yen be mi o se se nkan mi ni ko yi pada
1: e ri ta mo na ka go moju ti o le
2: ma gbo e da pe ya baba yin oda o bu mo ba yin mi ni ko lo su ku awon mo na mo so su ku awon mo ko ti sa won
3: daddy no ki
0: mo so pe baba won o da o
3: gbo se se se se
1: iṣẹ́ mo wà Nàìjíríà ni
3: iṣẹ́ ni mr daddy mi
1: ẹ ṣeun gan ẹ ṣeun
2: ọmọ ológun rẹ kọ ọmọ rẹ tí o bínú ni o
1: ẹ ṣeun
2: àbíamọ
1: ẹ ṣeun ẹ ṣeun o.
4: Wọ́n ní ẹni ní sẹ́yìn ní gángan ní kò gbọ́dọ̀ ọdọ́jọ́.
1: Hello. Hello.
5: Hello.
1: Yes. Ẹ káàsán. Láti bọ́lẹ̀ pé
5: ọ̀yọ́ ọ̀yọ́
1: ẹ káàbọ̀ sórí ètò
5: Aziz ní ìgbà orúkọ mi látọ̀yọ́
1: ẹ káàbọ̀
5: sórí irú ti sì kẹ́mi mi ò rí blame mo náà rẹ̀ kàtó náà mọ̀ ẹ̀ṣù rẹ̀
1: ok
5: ọmọ rẹ̀ jáde secondary school tọ́ ìpa ń parẹ́ tọ́kọ ọmọ fún lówó wọ́n àmọ́ ìṣọ̀rọ̀ bíi tí wọ́n máa wọ́n bè bí ìgbà kan
1: tí
5: wọ́n máa ṣẹ́jú báyìí nínú gíláàsì mi ní bíi kéṣù rẹ̀ bíbẹ̀ ni ṣe máa ṣẹ́jú rárá o aṣọ ẹgbẹ́ wa ni màá kọ́kọ́ yanjú ná títí ọmọ yẹn ti lóyún mọ́ lọ́wọ́
1: ọkùnrin sì ni junior ọkùnrin junior
0: ọlọrun ṣe pápá rẹ ni mo bí mi mi obìnrin
3: èmi náà sì fún mi
0: lọwọ o bá ti fún lórí ọgbẹ lọdọ ya bàbá rẹ ni
3: ilé
0: ya bàbá rẹ ni o gbé lọ
1: túnde àbí kí ló pèlè ọmọ ìyá àfẹ sọrọ ọgbọn dìdìrín ọmọ yóò fún obìnrin tó yún ìtọkùnrin lè ṣe tó lè fi bòbí nínú jẹ ó pọ ọlọrun kan ní jẹ wo rírú ẹ ni
3: ní kọ̀kọ́ fún mi lóyún náà.
0: O bá ti fi ṣe ọmọ gbé ọlé yàrá bẹ́ẹ̀.
1: Hello. Hello.
6: Ẹgbẹ́ ẹ̀ka fún ètò.
1: Yes sir, ẹ̀ka àbọ̀ sórí ètò.
6: Ọlọ́run ni Jẹ́kó bá jẹun.
1: Àmì.
6: Ọlá Ìtàn Adéyẹmọ ni láti dòdì.
1: Ẹ̀ka àbọ̀.
6: Ìyá ọmọ ìwọ̀n pé gbogbo aṣọ táwọn kò jọ wọn ọmọ páàkì sáà ni.
0: Èmi ò kákìsà jọ sí àwọn.
6: Àtìsálẹ̀ ń kó jọ.
0: Owó tó yẹ jẹ́ ibi tí
6: ọmọdé bí ra aṣọ. Aṣọ dẹ́ẹ̀ bá làlùjá aṣọ tuntun dẹ́ẹ̀ bá wù wọ́n lónìí.
0: Ó ti ṣe àtìsà.
6: O ti dá ọlọ́run bá yín sí o. Ẹ wá ní pé torí pé ọmọ kan jẹ́ ọmọ obìnrin. Tí ẹ bá tọ́jú ọmọkùnrin, ọmọkùnrin ṣé òun ò lè yàyà kúyà.
0: Kò lè yàyà kúyà. Bàjẹ́ ò lè lóyún
6: kò lè yàyà kúyà. O ti da ọlọ́run ṣe rọrùn ẹ tó bá ń ṣerú nǹkan báyìí ká mọ̀ pé ìwà tí ò da ni o
3: torí
6: àwa
3: ni ọmọ ẹni náà
1: ó lọ mọ fa nǹkan
6: kò ní bàjẹ́
1: o ṣe ń gbọ́
0: ẹ ṣe sá o
1: ṣe ń gbọ́ junior mo fẹ́ bí ọ lè èmi mo sì bí ọ sá
3: ẹyin lẹ́bí mi o ṣùgbọ́n mọ́mí mi fẹ́ sọ mí dídàkúrẹ́ yín sì lọ mọ fa nǹkan
1: oya ló mọ fa ẹ ní gbọ̀n ibi ẹni lẹ tí kò mọ bẹ̀rẹ̀ ó ga lójú òpó facebook mo rí tolu wa lọpẹ ọbáfẹmi wọn ni ẹ kú ètò sá bàbá tì mí dúdú yẹmi wọn ni good morning and friday látọ̀dọ̀ tí wọn lọ́hùn ọ̀sán lálàwà lápá bí ajibola musa wọn ni ẹ kú ètò láti ọmí adé o nẹ́nẹ́ nẹ́nẹ́ wọn ni yes my people don show colades man I cite you sir wálé ìràwọ̀ wọn ni I love you for giving all the best of best music more grace my bro ṣeun ọ̀ládi púpọ̀ ẹ kú ètò láti gbarí mú ìbàdàn oyè wálé ọpẹyẹmí bá wà sí gunners wọn ni ẹ kú ètò bàmí colades international owambe crew bra atunde and sister shike

0: 0800-112-4000.
1: New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
2: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ̀tọ̀ tí ó máa dé sétí gbọ̀nyí nìkànnì Lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè. Lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó di inú ètò tá a pè ní bó ṣe ń lọ. Atọ́kùn yín ó ti wà gàlẹ̀. Tèmi Táyọ̀ Oyè Ládùn àbọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ nìkànnì Lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè. Ìkànnì Lágẹ̀lú ti Sátidé yìí ó tún máa

0: bá a bá ń jayé tá ń gbádùn ara wa tamoya bí irú ìyàwó oṣìkẹ́ yìí
1: àwọn
0: gbádùn gbádùn squad wọ́n pọ̀ bẹ́ẹ̀ dáadáa tó jẹ́ pé wọ́n ti jayé ọmọ wọn máyé lẹ́wò bọ́mọ ti ń sọ̀rọ̀ àbí Túndé bóyá òjò pa aṣọ ẹlẹ́gẹ̀mọ́ lára
2: ó ti yé mi.
0: Hello.
3: Ẹ̀ka sàn. Bola Desmond.
0: Ẹ̀ka bọ̀ sórí ètò.
3: Ẹnu sọ láti wáyà kébò.
0: Ẹ̀ka bọ̀.
3: Ṣìkẹ́ bèbí.
4: Aunt Nene.
3: Ṣẹ́wà.
4: Ẹ̀ka bọ̀ sórí ètò.
3: Ẹ̀ka bọ̀. Ṣìkẹ́ jayé ẹ lọ jàre.
4: Àbí a máa dá fún yín
0: o. Kó jayé lórí Túndé lọ.
1: Bye bye.
3: Èmi lẹ àwọn ìyá mi jẹ lẹ́gùsí wọ́n mi lọ́yọ̀ọ́. Wọ́n náà rí wọn já o.
4: Bẹ́ẹ̀ni ọmọ ayé àtijọ́
3: ni wọ́n. Àwọn ọmọ tó ń pe patí.
4: A tọ̀.
0: Ok Túndé.
3: Ó jọ owó
1: ẹni tó dá. Màá sì ṣe 10th position in class.
4: Ẹ
1: ṣe
3: jà. Ó ṣe ṣe ni kó máa ṣe má yíwá ẹ padà o.
4: Ẹ ṣe jàre màá mi.
3: Ṣìkẹ́
4: agbo paso
3: ni mo
4: pati awon loba loba
3: ale mi ti wa nbe mo ti tele
4: mo ma ri yin be be yen
0: o da
5: aye jaye ade woka
0: ta ni ri ju bayi lo labala akoko lori eto e gbadun e abi e ja lo sabala keji abala pepper dem ele mbe won we ko kale
4: oya eyin temi bawo ni o se wa oni lelelelelele se wa e ka san gbogbo bi te tin gbo eto wa o wa nbe o ko mi pada se kemi oke tola yin na ni e ti mo pa bala keji yi o lati ma nkora wa ni awon imura to se kini to ba to di oni mu to je pe te ba de party won ni ma bere pe where is your pass who you follow come o ti ye yin e awon party to je pe o ma command respect fun yin laiti e ti lanu soro laiti mo ru en te je laiti mo so ni mu yin won ma bury fun yin ni won ma se kini won ma ma fi yin sibi to ye kan fi yin si eh leni lo awon okunrin te ti fe reach out mi pa pe ki lo de se awon ise mi ni to je pe style obirin ni mo ma nsoro pe mo ni eyin daddies eyin mom eyin brothers eyin uncles wa e ma ma worry emi ma wa nbi fun yin ni awon obirin yen je kuro rodo won loni nikan sugbon mi o so pe mi ni pada si be lo se to bo so di eyi eyin okunrin ọ̀dọ̀ yin ni mo wà léni gbogbo yin tẹ bá láǹfààní àti máa wò wá lójú òpó Facebook ẹ máa rí style tí mo mú wá fún yín léni níbẹ̀ torí pé mo ṣàkíyèsí pé àwọn ọkùnrin tó wà ń ta ẹni ọjọ́ mẹ́ta yìí gbogbo tí wọn ò ju kán sáà máa wọ aṣọ tó yẹ pé ẹmọ wọn ti ó dàbí ẹni pé àwọn ọkùnrin ti ní major style tí gbogbo wọn máa ń wọ bùbá àti ṣòkòtò náà ni wọn bá ṣe àti gbé fún télọ ó ti mọ tí ó ràn kò wá rán nǹkan míì rí fẹyìn ó gbúdọ̀ bẹ̀rẹ̀ sí ní ràn nǹkan míì báyìí torí pé ẹ ti ń gbọ́ ètò wà ń bẹ lórí lágelu fm 96.7 ẹyin tẹ bá wá ní iphone android phone bí iphone náà ni tó lè gbé yín lórí òpó facebook ẹ sọ máa lọ sórí òpó wa lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ rí tí mo display style yẹn síbẹ̀ ẹ lè screen shot yẹ ẹ mú máwòrán tí ń bẹ ńbẹ wọn ò rí ràn rí style tó wà ńbẹ ẹ wá fún télọ yẹn wá sọ fún pé style tó mọ ń bá yín rán gbogbo ògbà ohun tó jẹ pé yóò ṣàbù ìró bùbá àti ṣòkòtò náà ni yóò bá sì ti fokùn sí ó ti tán ẹ sọ fún pé ayé ti lajú ju bẹ́ẹ̀ yẹn lọ ẹ̀yin náà fẹ́ máa ṣe kíni ẹ fẹ́ máa slay gẹ́gẹ́ bí àwọn obìnrin táwọn náà ṣe máa ń slay kí gbogbo ẹ bá lè máa ráìmù mọ́ ti mọ́mì kó má yẹ pé mọ́mì nìkan ló máa jẹ́ finest person tẹ́ bá jáde tẹ́ bá jọ lọ sí patí mo fẹ́ kẹ́ ẹ consider kọ́lọ̀ yìí torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin àwọn kọ́lọ̀ tójú ẹ̀ bá dọ̀ tó dọ̀ lẹ́mọ́ like bíi black bíi dúdú bíi nigerian green àwọn aṣọ tí ò ní àwọn míì tẹ̀ tí wọ́n ń gbìyànjú ní wọ́n mọ̀ wọ black ọmọ wọ white fáǹfààní àwọn tí wọ́n bá mọ̀ gbaṣọ fún dry cleaner ayé tí mọ̀ àwọn yùn wọ́n mọ̀ wọ white dáadáa ṣùgbọ́n ìjẹ́ pé bẹ́yìn bá ti fẹ́ ra aṣọ ti yín ẹ mọ̀ ń wá ibi tí kọ́lọ̀ tó dúdú wà tí ò ní tètè fi hàn pó dọ̀tí ni ẹ kú òǹbẹ́ àwa ti kú òǹbẹ́ yẹn láti ọdún tó kọjá a ti mọ́ sí pèlè mí kọ́lọ̀ yìí ó dáa gan ó sì máa ń fi ti ọkùnrin yálà èèyàn dúdú ni tàbí èèyàn pupa kọ́lọ̀ yẹn ni omo blue àwọn míì máa ń pè ní light blue ṣẹ̀rí méjèèjì kankan náà ni wọ́n kàn pé differently ni òun ni mo wá mú wá fún yín lé ní ṣẹwárí style tí wọ́n fi light blue lace yìí rán ó make sense gan-an ni tó jẹ́ pé mi o ti fe ri party te ma wo ru eleyi lo ti awon bi go gba number se n pa awon obirin gan tin gba number bayi eh eh imura yin le je ko obirin gba number onku eyin mo ba wi daddy eyin gangan ni se ri aso yi won ran ni buba na ni se wa ri buba yi o wa o so kale to de bi laps okunrin laps yin ni buba yen ma gunde se wa ri laps yin to gunde yi o ma wa free lati owo oke se ri bi six packs yin yen won ma gbe jade e ma wori gbogbo e lo ma show dada sugbon se wa ri lati be wa sisale aso yen wa free o wa je ko make sense gan se wa ri apa e na won se lapa fifun eh won fun mo eniyan lara fun anfani yin te ba lanfani ati ma ri picture yen lowo lowo eh te ba wo enu apa lesi yen won je ko fe dada se wa ri sokoto e won fi ran bagi ni eyin te ba mo bagi dada to wa tin fi lesi ran bagi to si fine mo so fun yin pe lori owo iye mi ma ma mu wa fun yin le nipele nipele lo ni be se le ma combine se wa ri orun aso yi won je ko fit won je ko fit se wa ri fitting to fit yi won se ise si ni won ba sugbon ise yen o po color aso yen na ni won de fi sise si se won pa awon aso kan wa to je pe o le je black kan wa fi another owu color mi kan fi sise si sugbon le color ta aso yen je gangan o ni won fi sise si o je ki aso yen ko se kini ko mature la re niyan eh se wa ri ru aso bayi bata ti igi mu ri o yo sita o le ma lanfani ati wo si ko ba le se kini ko ba le rhyme papo mo aso yi ba le wo bata ti o ba je bi shoe to je po ni pencil mouth e le wo palm slippers to ba ni pencil mouth awon kan ti e wa to je po ma n gbe enu soke bayi ni ninu awon palm slippers teyin okunrin tun ma n wo awon okunrin to gbo fashion o iru yen na le se kini o le lo nbe e le lo silver be le le lo gold fun awon egba owo ati torun tori alawon okunrin na to ma n lo egba orun eh o de ma n fit won dada teyin na ba fe gbiyanju e wo e le lo silver be le le lo gold e le logo si o e ma so ke tori pe ni yi o logo si awon ogo to ba gba mu awon ogo to se kini to je pe o ma je ke look so cute e le lo si na se wa ri eni yi ko sase ju rara o tun rora mu fi la kolo aso yen kolo lesi yen na o na lo tun rora de si o wa koju e si bi pe mo ti ni aya nle eyin daddies mo ti mu ba se nde fi la wa lori eto teyin o ba gbo eyin won sai pete lo sojo ko facebook wa bayi e lo wo eto wa nbe lati gba ta ti bere ke wa mo wo leyo kankan e ri bi ta ti ko yin pe bayi ni ke se ma de o eyin te ni yawo nle bayi ni ke se ma de o eyin singles de ti ni yawo ati eyin to je pe jaye jaye ni bayi le na se le mo de ti yin eh sugbe ni yi o ko ti e si egbe pe ohun ti niyawo nle so fun die yi ohun lo je ki aso yi ko look mature ko de look so cute ni ara ni to ba ye kai na ma dan wo lo si party te ni next e se won pe fe gba aso kan fun tailor e lero pe ke fi try style yi ke wa fun mi ni feedback ti awon eyan o ba ma fun yin ni respect to to si yin ani imuru awon omura bayi se o ma ma command respect ni e ba se nwo enu ona event o yen bayi ni won ti ma ma so pe e ka bo sa e ku rin sa se dada le de eh ani ri ju bayi lo labala bi leni titi ose tin bo ti ma tun mu ara to da mi ta n pe ni style wa fun yin e o ko mi o pada sikemi oke tola ni e ma gbo eto o wa nbe e si ma gbo lagelu fm tori ko se kini o se dada e ku kale e ku eti gbọ́ wa.

0: Simon pas d'abord. No dull moments. I'm coming back.
1: FM 96.7.
2: Emi omo yin na ni o joli jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
3: S E L E R R I E salary
2: ah boda mi espelli espelli no di salary oya lopin gbiyanju espelli turmeric
4: T U R M E R I C turmeric
2: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
5: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
6: arina jina sile mi hello la watch na sile mi
7: ọpọlọpọ bukata la fẹ gbọ ṣugbọn bi ẹda o ba ti lowo lowo ẹda o logbon nu owo gan lo ba ogbon ogbon
8: aka balance o je ki ma buka gba
7: o ya wa je ki ja esi ja esi ìjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú bẹ́ẹ̀ ló fi ayọ̀ kó ọkà àwọn èèyàn láì sí ìdádúró kankan láti ní yíya cashport sí valentine cashport easter cashport tó tún yàtọ̀ sí workers day cashport ilé tó gbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀.

0: Dashboard
1: nínú oṣù June.
2: Ogún tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà wà fún jíjẹ. Àti bí àwọn tó ju ọgọ́ta ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. Media Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
3: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
4: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrù bá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wóye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrù bá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
5: Wíjẹ́m International pọ́dún mẹ́rin alleluia. Tijó ti ilé àfidúgbẹ́ lọ́wọ́ Jésù Kristì tó jẹ́ kí tọdún ìhó tún bá wà láyé nínú ìjọ wí Jesus Evangelical Ministry International lábẹ́ ìpè Prophet Pastor Akintayọ̀ Yusuf Kẹ̀gbẹ́ ọ̀rọ̀ tí I have reason to praise God Psalm 66 verse 20 Thursday July 9 lákàn sí ọ̀pọ̀ àwọn moderate home níbi tí wọ́n ti kú òbítíbitì ẹ̀bùn fún wọn kó tó di sátọ̀dí ọjọ́ kọkànlá tájọ́ ọdún wáyé nínú church auditorium ńlá wa bẹ̀rẹ̀ látàgùn mọ́kànlá òwúrọ̀ guest speaker Prophet Samuel Ọmọlàwọ̀ JP and spiritual fathers Apostle Dr. Paul Adeola Adedosu JP Bàbá Ìbàdàn Prophet Samuel Sisu Bishop Joseph Morakiyo Apostle Moses Solusola Ayoade Father of the Day Honorable Babalola Mupu Ola Bobs Honorable Maruf Olabi Suesue Mayegun Bonija Market Pastor Honorable Adura Egbemi Mothers of the Day Prophetess Jesu Ladu JP Engineer Mrs. Lepe Folake Olurẹmi Gate of Honor Professor Jonathan Bolakade Chairman Council Committee of Security UI pẹ̀lú Ẹda LI Oyekami láti ibi Kíbi Adéjègèdè Tàbórítà mẹ́rin tí ó yà ẹ̀sọ́ fún ọ̀nàkàlà pé kọ́ máa gbé tàbí síwájú yíbọ̀ wá sí Wíjẹ́m City International tó wà ní Fọ́rọ̀gùn gbogbo èèyàn lápè ẹ̀wọ́ àjọ ṣẹ́.
6: West Midlands Open University. We are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-levels, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja,

ẹ máa ń wọ́n ètò jẹ́ bí ìrẹsì ẹ ń wọ́n lumi ẹ bulokun kí ló rí tando. Má fàyè gbàrúnú. Ijó rẹ̀ dà. O ń se ẹ báyìí lọ́wọ́ ni ó mẹ́kẹ̀. O ń se lọ́wọ́ báyìí ni ọ gbádùn. Àìsàn tí ń se ọ́ kí ọ pa ọ́. Ọ gbádùn káyìn náà ni. O ṣèṣì jẹun tí ó wọ̀

0: èyàn wà nú ayé kò ní dọ́kítà ẹnìkan rí lójúmọ́ la sì gbàdúrà ọ̀tá dá máa ṣe pé fọ́tà 0912370 8675 0912370 8675 tàbí plus 2348124249106 láti ilẹ̀ òkèèrè ẹ lóòótá ló wà lójú òpó yẹn ó jáde
1: láàrin ní gbọ́ o èmi lè sọ̀tá ìyẹn o láti ilé olúwa la fi ń sọ̀rọ̀ o
0: ẹ máa sọ̀ sọ
1: ẹni ká bóyá ìyẹn jọ sẹ́yìn tàbá yẹn ṣe
0: ẹ sọ̀rọ̀ yẹn lẹ́yìn rí
1: èmi ò sọ rí o màá má sọ̀rọ̀ yẹn lójú ẹ̀ kóńgbà wọ́n sọ pé
0: ẹ sọ̀rọ̀ yẹn lẹ́yìn rí yóò máa ṣàfihàn yín ẹ ṣe mo dúpẹ́
2: Hello,
0: Bami.
2: Ojú ò ní tí ì.
0: Àmì bàbá.
2: Alájí ẹ̀mọ̀ orí Ayọ́lábùgò.
0: Ẹ mà nílẹ̀ bàbá mi.
2: Mo fẹ́ máa ń rò yẹn nìkan ẹ máa ń rò. Ẹ rí i pé mí ò máa ronú Kùránì. Ọlọ́run ní òun lè sọ ọ̀tá yín, òun lè sọ ọ́dọ̀ rẹ̀. Ẹ wá wo Ànábì Dàúd àtọmọ Tọ́lú Tàkàǹpì Sọ́ọ̀dù. Ṣé mọ̀ pé ọ̀tá wọn farajọ ọ̀rẹ́ ọ̀rẹ́ ní ọmọ àti Ànábì Dàúd.
0: Ẹ sọ̀rọ̀ dáadáa sókè o.
2: Náà ẹ wá wo ohun tó ń ṣẹlẹ̀ kò sí ọlọ́run dáhùn kankan tó jẹ́ pé kò ṣe é ṣe kó má sí. Ọlọ́run dáhùn ọ̀tá sì gbọ́dọ̀ wà.
0: Ẹ lọ sà
2: Ẹ
0: lọ sà ṣe ti sọ téèyàn kan rí ẹ má parọ́ bó tún lè kó kéré bí iná gún.
2: Ẹ má jẹ́ nǹkan yín kò sọ ohun tí ò lọ́ta kò sọ
0: ohun tí ò sọ̀tà. Ẹ ti mọ̀ bí kọ́lẹ̀ ń dá mi lóhùn. N tí mò ń gbin kan mo fẹ́ kẹ́ ẹ sọjú abẹ́ǹkò ni ṣe ti sọ̀tá ẹ nìkan rí.
2: Dáadáa
0: kí lẹ
2: bá gbé olóṣèlú
0: kí lẹ ṣe
2: kí ẹgbẹ yín wọlé ẹyin àbí kí ẹgbẹ yín
0: wọlé. Ẹ má lọ Yorùbá fún mi èmi ò lọ bẹ lọ ẹ sọ ohun tí ẹ ṣe ní kókó ẹyọ kan.
2: Ìbéèrè tẹ̀ ń béèrè yẹn ó yẹ kẹ́ ẹni tí Yorùbá gbé mo ti sọ pé kò sẹ́ni tí ò sí lọ́ta.
0: Ọ̀dà mo yọ̀ǹda yín ẹ dá mi lóhùn dáadáa mo ṣe fẹ́ sà.
3: Wọ́n máa pẹ́ ẹ lọ́kùnrin àtàkà ọmọ jàre jàre.
0: Ìjẹ́rìsí ní ta ti ṣe sẹ́yìn là ń sọ. Ẹ lọ́ọ̀ mà.
4: Yes, ma ẹ ká sọ.
0: Ẹ pẹ̀lẹ́ mà kí lorúkọ yín.
4: Ọláyínká ló ń sọ̀rọ̀.
0: Ok. Ǹjẹ́ ẹ ti ṣe nǹkan kan rí sẹ́nì kan tí ń dùn yín pé wà ẹ̀ tẹ̀sí bẹ́ẹ̀.
4: Mo ṣe rí lẹ́yìn náà ṣùgbọ́n tí ò dá ń pa mi tí mo gbọ́ ní ikú tó sọ. Èmi náà wá sọ títí ẹ̀ o ṣe kí etí méjì gbọ́dọ̀ pé àṣeyẹ kó rí bẹ́ẹ̀.
0: Kí lẹ sọ ẹ já gbọ́. Hello ma.
4: Hello.
0: Akíni tí ẹ ṣe kí ni tẹ̀yìn ṣe kí lẹ̀yìn ṣe fóun. Ẹ̀rù ń bàwọn èèyàn àti sọ tí wọ́n ṣe. Ayé Labógun náà ẹ̀rù bà kò lè sọ ohun tó ṣe. Wọ́n wá ń lọ kò sẹ́ tí ń bẹ́ ò ṣe la ní owó làbà. Hello.
5: Ogún ètò Alájì.
0: Mò ń gbádùn yín o.
5: Àṣẹ ní báyìí dáhùn lórí ìlú Ìjẹ̀gbogbo. Hello sir.
0: Ẹ sọ̀rọ̀.
5: Àṣẹ ní báyìí dáhùn lórí.
0: Ojú òpó yẹn ọ̀já gara.
3: Ọ̀tá mi bẹ̀rù lẹ́yìn mi.
0: Hello.
3: Lẹ́yìn mi.
0: Hello.
3: Apàtẹ ni.
0: Hello. Hello. Ìpè pọ̀. Hello.
6: Hello sir.
0: Hello ma.
6: Hello sir. Ẹ káàsì sir.
0: Ẹ mà lẹ.
6: Yes sir. Kò sẹ́ni tó máa sọ pé òun ò bínú èèyàn rí.
0: Èwo lọ́kàn yín rí.
6: Èmi ò lè sọ particular one o.
0: Ẹ má le sọ particular. Ẹ má le sọ particular one làwọn fẹ́.
6: Mi ò lè rántí ni.
0: Ẹ rántí ẹ wí ni. Níbi ọ̀rọ̀ kù sí nìyẹn o. Bẹ́ẹ̀ báyìí ti dárò ẹ̀ lásà. Àmọ́ irú yàtọ̀ tá à ń jẹ lọ́wọ́ bóyá tá a bá sọ̀ gan-an lọ́nà ọ̀bàlà. Hello.
6: Hello sir.
0: Ẹ mọ̀ lẹ́ẹ̀.
6: Ẹ káàtọ̀. Orúkọ mi ni Abilékọ Olúṣọlá.
0: Ṣé ń bá wa bọ̀ ẹ̀sìn ẹ understand ètò yìí dáadáa.
6: Bẹ́ẹ̀ni mò ń bá yín bọ̀.
0: Ẹ jẹ́ ń gbọ́ yín.
6: Oníṣẹ́lẹ̀ mo ti sọ̀rọ̀ èèyàn lẹ́yìn rí.
0: Ọ̀rọ̀ yẹn lẹ́yìn kọ gbogbo tẹ́ ẹ bá ṣe tí ọ̀dá ni tí ọ̀dá rí sẹ́nìkan tẹ́ ẹ fi jọ́ta ẹ̀.
6: Bẹ́ẹ̀ni.
7: ẹni yẹn ó ṣẹ̀ mí mo wá fẹjọ́ ẹ̀sùn ẹni tí mo mọ̀ pé ó lè bá mi ṣọ̀fọ̀ nígbà tí mo fẹjọ́ ẹ̀sùn kí dẹ̀ mi sọ fún mi ṣe fún mi ó parọ́ nǹkan tí mi ò ṣe mọ́ mi wọ́n dẹ̀ ká sí alàgbà nínú ìjọ ọlọ́run nígbà tó sọ fún mi mo lọ bá wọn mo fojú fojú pẹ̀lú wọn bíbẹ́ kí ni mo ṣe fún yín sọ fún mi máa ṣe bẹ́ẹ̀ nínú ìjọ ọlọ́run bí bá ṣe yẹn pè ní kẹ́ ẹ sọ fún mi ẹ wá ń sọ ọ̀rọ̀ tèmi ní àìdálẹ́yìn nígbà tó ṣẹlẹ̀ gbogbo ìjọ dá sí nígbà tó yá ọ̀rọ̀ yẹn dẹ̀ yìnbọn bu ìyálé àtìyàwó ọkọ wọn ṣe níyìí ó sì máa ń sọ tèmi lọ́tọ̀ wípé awípopọ̀ lójú ọlọ́rọ̀ ni bí bá sọ ènìyàn lẹ́yìn máa sọ lójú ẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe fún mi má ṣe bẹ́ẹ̀ ló máa
0: kílẹ̀yìn wá ṣe tẹ́ fi sọ pé ó dàbí ẹ̀ṣẹ̀ náà.
7: Ẹ mi ò ṣe nǹkan tó dàbí ẹ̀ṣẹ̀ nǹkan tó sọ pé mo ṣe ni wípé mo sọ wípé òun ilé òun ó dàrú wípé òun ò mọlé tò èmi ò dẹ̀ sọ bẹ́ẹ̀ nǹkan tí mo sọ níwájú ọlọ́run àti èèyàn ní ọjọ́ náà ni wípé bàbá tó ń bọ̀ yìí
0: èyí ẹniyẹn ṣẹlẹ̀ ń sọ èyí tí ẹniyẹn ṣẹlẹ̀ ń sọ kí ni n tẹ́ yìí ṣe sẹ́nìkan tẹ́ lè rántí.
7: Ṣé èyí tẹ́ mi ṣe sẹ́nìyẹn àti pé èyí sẹ́nìyẹn
0: ṣe sọ́nà. Ó lè jẹ́ lómìn tẹ́ ẹ ṣe tẹ́ ẹ mọ̀ pẹ́ṣẹ̀ ni.
7: Ọkàn tí mo ṣe tí mo mọ̀ pẹ́ṣẹ̀ ni fẹ́lòmíì mi ni pé nígbà tí èmi àti ọ̀rẹ́ mi wà mo mú nǹkan ẹ̀ mi ìrẹ́ sọ fún létà ló wá mọ̀ ó wá bẹ̀ kókó má bẹ̀.
0: Àfọ́nrá kékeré ni kì í ṣe pé èèyàn jí nǹkan lọ títí ọ̀rẹ́ yín ni àfọ́nrá kínkínní nígbà tó ti sọ fún tó ti rí yín èèyàn lọ́nbẹ̀ẹ́ nù ẹ ṣe tẹ dá sí tó ojú ò ní tì yín.

0: ma gba pe meji meta si. Hello.
1: Hello.
0: E ma nle.
1: E ko tu.
0: E ba.
1: Ah, n te bi na ki ni gba mi lele. Ya ko ta su su ku ni eleta. Ate je bi lodo na. So, o ta su su ku fun mi o kere. Ma mi se bi ni mo be si na mi no pe won le mi mo su su ku ate de je. Si wa jo keta ti ma pa lo re ja. Wọ́n mú kẹ̀kẹ́ wọ́n sàtọ́pọ̀ sí ní ogun ogun ẹgbùn góńgò díẹ̀ ẹsì kí mo ṣòwò lọ́dọ́ ẹsì kí mo wọ̀ mo lè dé iwájú mi lẹ́jà lọ yàkọ́ yìí sí ni wọ́n lé ẹja ní ẹwọ́ alẹ́ aago méjì ọkàn yẹn kẹ́kẹ́ mọ̀ ń yẹn síbi ẹ̀yìn ìyá ni kọ̀ọ̀kan yìí yà ń di tán mú ti yà ń pé yé yé yà ń da ilẹ̀ láwọn nù mọ́mọ́ wọn láti ni pé tí mo ṣe nu.
0: Ẹ bẹ́ẹ̀ lọ mo fẹ́ gbọ́ yín dáadáa o. Hello. Ayi mo n gbọ yin mo n gbọ yin.
1: So nbi ti wa yin kankan yin yẹ ẹsi ki lemi naa si wọ ati diẹ ti yẹn si mi naa lani di igo.
0: Ok o fọ ara rẹ ti ra. Oh my god. Níbi tí o ti yan kankan tó fi sínú ogun sọ lagidi sí màmá tí màmá ń jára poro bí márùn ti bọ́ sọ̀rọ̀ náà lábẹ́ aṣọ. Ìyá ń jára poro. Òun náà ń jára poro. Ejọ́ ẹ ló ti di ẹsẹ̀ rẹ̀. Ṣùgbọ́n màmá ọ̀mà ọ̀tọ̀rọ̀ jẹ́wọ́ ọ̀lọ́run darí jẹ́ ọ. Gbogbo ọ̀la ń ṣẹra wa ní ẹ̀yìn tá à ń ṣe dá aburú síra wa lẹ́yìn. Yálà ó kéré tàbó tóbi. Àwọn àtọ̀rọ̀ àforíjì náà. Ṣùgbọ́n pé gbogbo ẹ̀ ní sẹ̀ àlèṣe àmọ́sẹ̀ kí ló ṣe tí ó fi ń sọ fún ọ̀ṣọ́ tó ṣe ni. Ebi mọ̀ sọ ètè mi ṣe ń jò ní ìfún yín. Hello, ní sọ́ọ̀sì tí mò ń ku ìgbé sàn yín ara. Hello.
2: Hello, Aladi.
0: Ẹjọ́ ta ni.
2: Ṣé àwọn olówó.
0: Ta ni yẹn sà.
2: Olówó.
0: Nbi tẹ wà yẹn ẹ kú nbẹ kíkíní yẹn lè clear dáadáa.
2: Ṣé ń gbọ́ mi
0: báyìí? Ẹ dúró bẹ́yẹn.
2: Àwọn olówó ló ń sọ̀rọ̀ láti Adédọ́kọ̀ ológun ẹ̀wúlẹ̀ Ìbàdàn.
0: Káàbọ̀.
2: Ẹ kú sí Aladi. Tẹ̀rí òbí ká mo kàn ti èmi náà rántí Fẹ́lẹ́sàn sí náà kàn ti rántí gbàdúrà wà Lẹ́kọ̀ọ́. Nígbà yẹn báyìí mo ń wa mọ́tò Lẹ́kọ̀ọ́. Ó wá ní mo ní gẹ́fẹ̀dì kan bẹ̀. Kọ́ gẹ́fẹ̀dì mi yẹn náà ní ọ̀rẹ́. Ọ̀rẹ́ yẹn ọ̀rẹ́ mi kan ló ń fẹ́ ọ̀rẹ́ mi yẹn òun ò ṣiṣẹ́ mọ́tò ntẹ̀. Mo mú bẹ́ẹ̀kì lòun ti ń ṣiṣẹ́. Tó bá ń lọ síta bóyá mo fẹ́ mo ń lọ síta tí mo ń lọ sí gáréèjì. Gẹ́fẹ̀ dí mi á sí mi dé gáréèjì pẹ̀lú ọ̀rẹ́ yẹn tó jẹ́ ọ̀rẹ́ ìyàwó mi yẹn. Nígbà tó wá dínú gáàdì yẹn kí ní ẹ̀kejì ẹ̀kẹ́ ta àwọn ọ̀rẹ́ mi tá a jọ wà nínú gáàdì yìí ti máa ń wo ọ̀rẹ́ ìyàwó mi yẹn. Bàtà táwọn ọ̀sẹ̀ fẹ́ a ti sọ pé ọ̀rẹ́ pé kìí ṣe ọ̀rẹ́ mi ló ń fẹ́ ń léwu pé kìí ṣe ọ̀rẹ́ ìyàwó mi kó ti ná ọkọ̀ àti sọ ó di ìtìjú. Mo sọ fáwọn ọ̀rẹ́ mi kan yẹn ọ̀rẹ́ mi tá ń fẹ́ tiẹ̀ ọ̀rẹ́ mi tó dẹ̀ ń fẹ́ ní tó ń fẹ́ ọ̀rẹ́ ìyàwó mi yẹn ní inú bíkì òun wà bẹ́ẹ̀ kò mọ̀ títí tí ọ̀rẹ́ yẹn ọ̀rẹ́ mi tájọ vangáyì tó fi fẹ́ ọ̀rẹ́ ìyàwó mi yẹn tí tó fi fẹ́ lórí.
0: Kí ni tó o ṣe alàgbà kí ni tó o ṣe tọ̀rọ̀ ọ̀rẹ́ kọ́ ẹ̀yin gangan kí lẹ ṣe.
2: Ọ̀rẹ́ mi ò dẹ̀ mọ̀ nílé.
0: Ìyẹn ní sùúrù ọ̀rẹ́ ìyàwó yín ọ̀ gbà ni kìí ṣe ìyàwó ọ̀rẹ́ yín náà ọ̀rẹ́ ìyàwó yín ni àbí ìyàwó ọ̀rẹ́ yín.
2: Àmọ́ ó ti ná ọkọ tó ti mú ọkọ rẹ̀.
0: Ṣé tí a bá ṣe rú ẹ̀ fún yín ṣe ẹ́ láìkẹ́.
2: Mo kàn ti rántí náà ní pé kọ́lọ́ ń da ẹ́
0: jíjẹ. Àní tí a bá ṣe rú ẹ̀ fún sẹ́yìn yóò láìkẹ́.
2: Mi ò lè láìkẹ́ o.
0: Kí ló dé tẹ́ sí fẹ́ lómi? Ọlọ́run darí jù mí. Ọlọ́run darí
2: jù mí.
0: Ṣé tẹ bá ń gbàdúrà láàárọ̀ ẹ máa pé ọ̀tá mi ò bí ó ṣe rí ni o púpọ̀ tàbí ń bínú mi ẹ ayé wọn bí ó ṣe rí ni sẹ́ẹ̀ ti sọ rí.
2: Mo ti sọ.
0: Èèyàn sẹ́pẹ̀ ìlera rẹ̀ náà ni o tọ́lẹ́ ní tí ẹsẹ̀ yàn fún náà náà sẹ́pẹ̀ ìfọ́tẹ́ o.
2: Bẹ́ẹ̀
0: olùwọ́ darí jù wá.
2: Ẹ kú iṣẹ́.
0: Ẹ jẹ́ ń gbẹ ọkàn só gan. Kí n gbẹ ọkàn só gan kápolu ọjà kí àwọn tolétolé tó dé. Hello.
3: Hello, sir.
0: Yes, hello.
3: Ọ̀rọ̀ ńlá lẹ gbé kalẹ̀ báyìí o.
0: Àyẹ̀ bó ṣe rí nù.
3: Ìdí ni wípé àwọn pásítọ̀ àwọn jọ fúnra wọn ló ń ti àwọn èèyàn pé ká máa ṣe ètò púpọ̀ tá o. Most of the churches, say about this church, wọ́n máa ń dá àdúrà fún wọn pé ọ̀tá ẹ tó jẹ́ ọ̀tá nǹkan báyìí tó ṣe fún ẹ, àwọn kan máa ń ṣépè, àwọn ló máa ń tì wá pé ká máa ṣépè fáwọn ọ̀tá wa. So àwọn náà yìnbọn wọ́n ẹ̀kọ́rẹ́ yìí pé ká máa ṣépè fọ́ta. Because entities lèyàn ti experience. So tó jẹ́ pé èèyàn náà tó bá dé ṣọ́ọ̀ṣì, tẹ́mi bá dé ṣọ́ọ̀ṣì ń tèmi, èmi máa ṣépè fún ọ̀tá tó ní o. Wọ́n ti ṣọ́ọ̀ṣì mo ti ń ṣépè fọ́ta mi.
0: Ẹyọ ẹ má ti lọ inú mi dùn sí ẹjọ ẹ má jà fóònù. Ṣé ẹ ti jọ́ta ẹnìkan rí tẹ́ aronú pé ah n tí mo ti sẹ́ni yóò sì da kọ́ lọ́n darí jìn ó sẹ́ ẹ ṣe rí.
3: Mo ṣe o.
0: Èpè tí náà bá tún ṣẹ́ ní ṣọ́ọ̀ṣì tẹ́ ẹjọ́ sọ tàbí yóò máa jọ múra everybody lọ náà ni.
3: Àwọn pásítọ̀ ẹ máa bá wọn sọ pé ẹni tí ó rẹ̀ pé ọ̀rọ̀ yìí in fact ó involve àwọn owó involve fún àwọn pásítọ̀ and àwọn tí ó rẹ̀ kọ́lẹ́jà.
0: Ẹ gbóhùn sókè gbogbo ẹjọ́ ọ̀fẹ́ kí iná lọ bá gbé ọjọ́. Ẹ ṣe bàbá ọlọ́run sàánú wa ọlọ́run darí jì wá. Owó mi dà. Torí pàtì ìbímọ
4: ní sọ ẹ. Lágílù FM 96.7. Oh yeah, an annual 7 Wednesday prophetic shilo. Todu 2026 tutiku. Abeka Lolorun ni the Holy Church of N Akure, Aladura, Fountain of Salvation. Tuwa ni Yemisho de Crescent, Felele Express End, Ibadan. With the theme Beauty for Ashes. Akure todu yi ewa fun eru. Isaiah 61 verse 3. From Wednesday 17th June to Wednesday 29th July 2026. La Gumari Role, Simejo Ashaleli Wednesday koko. Under the ministration of anointed ministers of God, Pastor Tobi Omishaki, Prophet Adebowale Bankole, Venerable Seyi Kayode, Prophet Femi Fadairo, Prophet Timothy Oyekunle, Reverend Edward K. Alabi, Pastor A.T. Williams, Awon Olori Emi, Fumi Voice of Praise, Fafore Taiwo, Iyanu Oluwa Praise, Shade Taiwo, Kemi Riobov, Bukola Ake Adesanwole Jesu, Yinka James Adonai, Pastor Oyebola Oyediran is the host. Waka Jogba Dura Papo, Nibi Ipade Adura Shilo Wednesday Meje Todu Yi, Ayoma Aropo Ibanuje Re Loruko Jesu, your life will never remain the same again, in Jesus' name.
5: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
6: SELARIE Sálárì.
5: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
7: TURMERIC turmeric.
5: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
8: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
9: Ode o, Temi Tayo, Oye Ladu Aporo.
10: Ṣe ń lọ ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ̀tọ̀ tí ó máa dé sí ti gbọ̀nyìn níkànnì Lágelu 96.7 FM òkè gájòkè lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Fún ọ̀wá ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Atọ́kùnrin ó ti wà gàlẹ̀. Tèmi Táyọ̀ Oyè Ládùn àbọ̀ ọ̀rọ̀ ni ètò bó ṣe ń lọ níkànnì Lágelu 96.7 FM òkè gájòkè. Ìkànnì Lágelu ti Sátidé yìí

0: ṣèwúwẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ ká ṣe pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún mídìí cash flow nínú oṣù dùn. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó ṣe ń ta tó tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ojú ayò ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cash.ng. Mídìí Cashpot ní jù. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
1: Lagilu FM 96.7.

0: fóònù àgbéléwọ̀ ti túlẹ̀ fóònù alágbèéká tá à ń gbé káàkiri ó ti ń han ọ̀pọ̀lọpọ̀ léèmọ̀ ǹjẹ́ rú eléyìí ń ṣẹlẹ̀ nínú etí ẹ àbí ọ̀gá ni tí ń ṣẹlẹ̀ yìí ní ń ṣẹlẹ̀ sí tó ti mọ ọlá tó ti di máàlì ẹ pé wọlé ẹjá tún kọra wa lọ́gbọ́n nípa àrùnájú kankan ká má fóònù ní gbogbo ògbà tá a fi ní ronú gbèsè ayé ẹni ẹ ló.
1: bàbá mi gbóyè ga.
2: ẹ sà.
1: kò ní ṣe ẹ̀mí yẹn pé torúkọ mi ní àlàfà látọjú olómi akẹ́dẹ̀mí.
0: ààrẹ o.
1: abẹ́rẹ́ pẹ̀ga ti sàrábìnrin o kìí sáwọn nìkan ó ń ṣẹlẹ̀ káàkiri láwùjọ fóònù yẹn ló kó bá àbúrò ọ̀rẹ́ mi kan doni ọlọ́run tó fi dèrò ọrùn tí mọ́tò fi tẹ̀ràn nù pínpín fóònù ní tẹ̀ ó ti kó bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn kí wọ́n kálukú fi eléyìí kí wọ́n fi kẹ́kọ̀ọ́ ọlọ́run ìjọ bàjẹ́ lọ́tùnlọ́tùn lẹ̀ mú wa ọ̀tọ̀ ní títọ̀sẹ̀ tó lọ tọkọ ṣe bí dèdè rìn alhaji kò ní bàjẹ́ fún yín àlàbà láti ọdún yẹn kó
0: tó. wàhálà wo ni fóònù ti dálẹ̀ ẹ gbé kọ́ọ̀lù ẹ̀lọ́
2: Hello, ma.
3: Sherry, you put that same one program, very interesting this program. In fact, every for a phone, what's that? What is too late? I mean, let's see, there was a one person that could phone on Lord Pepun Dana Lowo. Oh, then, the food is the TTT, on the end, don't know, it's a pinch share on the kitchen. Pọ̀pọ̀ níbọ̀ wọn tó dìde ó ti wà káyìdè wí. Fóònù èmi àti airport gbé tí wọ́n máa pè wá lágbájá ìyá lágbájá ó ti lọ ó ti wà kán ó ti kúrò ń bẹ̀. Fóònù ọlọ́ṣà ni.
0: Ìjẹta mọ̀ bẹ́ẹ̀ni kan wí sí èyí tí ìgbọ́ dìsí wọ́n sì ti kọjá wíwó lẹ́gba ẹ ṣe mà. Hello.
4: Ẹlásà.
0: Ẹpẹlẹ.
4: Agbègbè ga.
0: Yes sir.
4: Kò ní ju yín ṣe kò ní yóò máa ju yín ṣe yóò máa ju àmọ́ fẹ́ ṣe. A ti ń gbádùn yín bọ̀ tipẹ́. Látàrí ìgbà tí ẹ̀yin àti ọmọ lọ láàjà mọ̀. Tẹ̀tí máa ṣe láàárọ̀ Monday. Ní BCOS. Gani office ní sọ̀rọ̀ látọ̀lú aláàfin.
0: Ẹ ṣeun.
4: Ní láàárọ̀ Monday.
0: Ṣé fóònù kò tí ì dá wàhálà alẹ́ láàrin wa àti ìyàwó rẹ lọ́yọ̀
4: ṣe rí òtí ìdáwà láàlẹ̀ torí àwọn tiẹ̀ tó ti wà ń bẹ̀ láti bí ogún ọdún láti fẹ́ ra wa ó ti lé
0: máa tàn lọ
4: bẹ́ẹ̀ ni àwọn náà ń tẹ̀ ṣùgbọ́n ní tí mo fẹ́ sọ gangan ni wípé tí àwọn pásítọ̀ tí wọ́n bá sọkọ àtìyàwó pọ̀ àwọn aláàkọ́ àti wọ́n bá sọkọ àtìyàwó pọ̀ tán bá wà níbi wẹ́ẹ̀nì ní tẹ́ ẹ ṣe programu yẹn ó yẹ kán máa mú wá kán máa fi ṣe wáàsí fún wọn àìmọye ìdílé onírú nǹkan bá ń di ṣẹlẹ̀ especially àwọn ọmọ tí wọ́n ń lọ́kọ́ ní ìsìn ọlọ́run ní ìjọba jẹ.
0: Hello
5: sir.
0: Hello.
3: Yes sir. Àwọn àfa ò lè ṣe wá sí fún wọn tí wọ́n rowó tí wọ́n gbà kò sí pọ́pọ̀ wọn òbí káwọn ó ti ṣe tí wọ́n sọ kí wọ́n kó ń bẹ̀ tí wọ́n ní. Ṣé ẹ rí n tẹ̀wé yìí ṣe ṣe láwọn ọlọ́mọ kan méjì ọlọ́run ọba ọ̀pọ̀lọpọ̀ ọmọ nígbà sẹ́kẹ̀ẹ́ta ìní ìsòkòtò vẹ́ẹ̀sì chelsea nǹkan kágbà ni wọ́n máa wọ̀ kiri àdúgbò abilékọ
0: àti fóònù
3: wọ́n sàtìlẹ̀ mú fóònù falaba lọ́wọ́ ni wọ́n jẹ́ pé ó ti àìmọ ẹgbẹ́ ẹgbẹ̀rún lé ló ti dàrú ìní ò ní tọ́jú oúnjẹ lákòókò ó ti mọ̀gbà tọ́kọ rẹ̀ wọlé o àmọ́ àwọn fíìmù ìrírí ẹ̀rí bàbá o ọlọ́run ọba mi kọ́ gba gbogbo ògo ni o ìgbà fóònù oré ń bẹnu re ire ń bẹnu bí ni ìgbà nǹkan jẹ gan.
0: èèbó tó ṣe mami èèbó tó ṣe fóònù client ló pe ẹni tó bá sọ̀rọ̀ oníbàárà ṣé oníbàárà ni ìsọkúsọ ìwokúwo. Ìdílé kan rè ẹ bá mi wàásù fún wa torí ìjà ti dénú ìdílé yìí o.
3: Ṣébí ó ti fa aṣọ ọkọ̀ jóná.
0: Torí
3: ó tó bọ̀bẹ̀ jóná. Kí wọ́n wá 5,000 mi tí wọ́n tó fi ṣe bẹ̀ ló kù ọkọ̀ òtún ra sọ. Ṣé bá kọ̀ ọ̀bá ní sùúrù?
0: Ọkọ̀ ilé ọ̀kadà.
3: Ṣé kò ní jẹ ìjà tí àjẹ́?
0: alagbaro ni oko eleyi o alagba wa okada ni o yo na yawo mbaje te ba pari ida
3: se ko ti ko ba
0: to
3: se ko ti ko ba e ba nko sanu fun wa ni
0: lenu
3: ba nkan je gan
0: e se ma hello hello
3: hello
0: Yes, sir.
3: Mm. Eso. Oro mo ke la to logun eru ni. Iyawo ki lo de? Iwo na ni ni jeta. Ye ese mi. Oni na si fo so ye ki fo nu. O ye ko tu ba to ta yin je. Ah. Iru yin po bi kan na si se na ni jo ni jo woni e si moto to hanu si ni loku. Okada yen kan yi ti owo e. Olokada lo kan sare yen pe to sare. Inu ko ta di ton bele ige titi yen ni ba jabo si.
0: Hello, ma.
3: Hello, sir.
0: Hey, guys. Can you see that right now? Ten. That's it. Cause that ain't gonna get done. Sorry.
3: Oh, I'm not.
0: Wa si.
2: Iko obitan le oniri won ni je gbe tomo tomo atawa na ti yawo
5: amen
2: obere do ji soro gugu kaluko so lo lo akare ka ba ji gba phone lowo e ka ko ko lo le won ko lo se juna wo ma so bu gbe mbolo ji gino gino mu ade bi kon ma pe ku mo se fi we ban e ji o tele won e ku ewu lo wi e baba o lati tan si
0: hello sir
2: o ka le mi logbon
0: hello e wa so poko e na o fe ma tu phone wo ori nti oba nu je ni ori nu phone o
2: yo goda yo ko da bi ba nu je o go je le bayi o mi wi yo ni o ma mu
0: e se mo du pe sa hello ya ele ma pe kadi ele ma pe kadi
6: e se ga raji e go to sa da je o sa ri da ta kan
0: O ti gba lowo e. o ti gba o ti gba a ton le a be won na ni to ibi ta ri be yen de ni yen awon ti ba nsele nle le ka ka kiri ama je ke bo ka ko se ma se atunse lori e ko je bo je sugbon gbogbo n ta nwi na inu dile ni ki le ni fun afun dile fun toni nitori awon ti won kiri ka ki ti an si yan ki igboro yi
5: ohun ti mo ni fun yin le ni opo mi nkan ta ti ma mo mi mo tele tele na ni ipe se ri awa obirin o ma da kala di ori be na lo se di da ki oko na ni yawo lode tori won ni aponle osi foba ti o lolori be na la aponle osi fobirin ti o loko tori e mo se ma so fe yin obirin pe e je ka wa bi kan fidi mo ko si nkan kan ta in to wa nu le gan o dun ju nkan to wa nta lasiko yi lo mo bo se foju oko e mora
0: o 14 menta ju fa be lo
5: o ju fa be lo mo bo se foju oko e mora mo bo se teri ba foko e ni tolorun ba yan fun e mo bo se kun lowo to fi je ipe gbogbo n te nfe yen olorun de ma se fun yin ni rorun lemi se so ipe oko ni won fe abi iyawo abi gbe iyawo elese re mi pe mi mama guiding wa nbe fun yin mo ma guiding mi ni je ke subu lori 08056010241 pe mi oko lo nfe abi iyawo abi gbe iyawo e lo nfi pe mi lori 08056010241
0: eseun ende anyway la bi card eto pelu bangbola on baba love ni soguye ti are re lo bele de je o
7: mansa unfura mansa jasino aja
8: so e ka bo si abale mo rarin weyin fun toni arin weyin toni e je ka ma ro daada gbogbo eyin te ba ti ro re eyin to ba ti to bi osu meji pere osu meji pere o ti pe mi ni toyin ai rarin weyin lo ko ba opolopo tan fi deru ewon nisin o ai rarin weyin in lo ko ba opolopo idile tan fi tuka ai rarin weyin awon okunrin kan ore ni won latile ikan ti travel ikeji wa ni badan nigba to de ni bi osu to lo lohun nje je mo pe oko bogini to gbe wa oko ja be gbogbo awon ore re to ti fi le nle won beju wo ni pe kilelei nbo lo ti relei se si mo pe imunika ko gborun eni bi a se won lo robu won gba moto ni lo wa gbe wa si ile lo fe fi jaye lo fe fi buga loju awon ore re mi ni toyin ibi to ti ko won lo se faaji pelu owo lowo pelu oro loro ibe la won olopa ti track moto tan ti get gbogbo won patapata won ko won o gbogbo won wa nibi ti won tin wo pe pe unisin ibi toro won o ja si won o ti mo e mo ra ni weyin o ore yin te ba ti ri to sukan osu meji ati ma tele won jade lo mu ti kaakiri abi lo se faaji kaakiri o ti lewu gan lasiko sin o oju awon omo kekeke sin o ran ju baba to bi won lo gbogbo nti baba won iya won ti won o se in la won fe se laarin ojo perete eje age pete ba n fun toni e saja mo ra ni weyin ka si mo sorin wa adewale bangbola yin na ni omo ba to si odi oya bi ode ni salaso tuntun baba labu lo nso yi pe ipade wa to dejo mejo lagbara olohun
0: ti ajo mejo ta mo pade lori eto oni yan se oloka se eni to je na ko ebinu ma tu gbaja oniroyin ni o ti de emi na se nwa go seju kan pere na loku kin na ro won ma lo ba ma je te lowo tin feran mi ele ve pe ta be bere nkin e pe mi so re 091 6883 5753 091 6883 5753 Mugbe. Ireo. Oh.

kúrò lẹ o asiko iṣẹ látàárọ ìròyìn àgbáyé la mú wá sí etígbọn yín láti kàn ní lagilu 96.7 fm ilé ìfúnbalá ofẹlẹlẹ nílẹ ìbàdàn abidemi akande lọ níròyìn yín ṣáájú ẹgbọn oko tó wà níròyìn náà àjọ ilé ìtò orísí ìpèníye oúnjẹ nílẹ yìí nafdac ló ti ra àwọn ọmọ bíbí ilẹ yìí láti mọ ka àtẹlé pélébé tí wọn kọ sí ara àwọn ohun tẹnujẹ kí wọn tó rà á tàbí kí wọn tó jẹ ẹ. Peter Obi ló ti rọ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí láti síraró lórí mímọ ṣe àgbékalẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ títí di ẹ̀yìn ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Àjọ ìṣọ̀kan àgbáyé náà ló ti síraró nípa mímọ kó àwọn èèyàn kúrò ní ojú omi Strait of Hormuz lẹ́yìn ìkọlù alágbára lè tó wáyé sí àwọn ọkọ̀ ojú omi kan lágbọ̀n bẹ́ẹ̀. Akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù àgbọ̀jẹ̀ lọ́kùnrin ti orílẹ̀-èdè South Africa Hugo Blues náà ló ti fi ọ̀rọ̀ kan bákùngbé ránṣẹ́ sí àwọn èèyàn tí wọ́n ń yẹ̀gẹ̀ ẹnu sí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà lẹ́yìn ṣáájú ìjáwé olúborí wọn tí wọ́n sì lọ fi pèrègédé láti tẹ̀síwájú sí ìpele tó kàn nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ìròyìn rè lẹ́

àjọ ilé ìtorí sí ìpèníye ohun tẹnu ń jẹ nílẹ̀ yìí NAFDAC òun náà ló ti rọ omilengbe àwọn ọmọ bíbí ilẹ̀ yìí láti mọ ṣàmúlò ìwà mímọ ka ohun tí wọn kọ sára oúnjẹ tí wọn ti sè lọ́jọ̀ ṣáájú kí wọn tó rà á tàbí kí wọn tó jẹ ẹ́ èyí tí ó mú àdínkù débà irúfẹ́ àrùn eléyìí tó ṣeéṣe kí wọn kó lára irúfẹ́ oúnjẹ bẹ́ẹ̀ nígbà tí ó ń sísọ lójú ètò ìpolongo eléyìí tí wọn pè ní ká kó tó rà á tàbí kó tó jẹ ẹ́ eléyìí tí wọn ṣe àgbékalẹ̀ rẹ̀ nílùú Àbújá adarí àgbà fún àjọ náà ìyún ọ̀jọ̀gbọ́n Mojísọ́lá Adéyẹyẹ òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn nǹkan tí wọ́n tẹ̀ sára irúfẹ́ oúnjẹ bẹ́ẹ̀ ni mo ń ṣe àfihàn irúfẹ́ àwọn àǹfààní wo níbẹ̀ nírú oúnjẹ ọ̀hún tó sì yẹ kí àwọn èèyàn mọ̀ ká ṣáájú kí wọ́n tó rà á nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní àpọ̀jù mímọ̀ jẹ ṣúgà iyọ̀ ohun ọ̀rá tó ń ti àwọn nǹkan míì bẹ́ẹ̀ ló lè ṣe àlékún ẹ̀jẹ̀ ríru ìtọ̀ ṣúgà ìmọ̀sára àbáàdì àìsàn ọkàn àti àwọn àìsàn míì eléyìí tó ní ṣe pẹ̀lú oúnjẹ jíjẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Adéyẹyẹ fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ìpolongo ọ̀hún òun náà ni àwọn ṣe àgbékalẹ̀ rẹ̀ ní ìbámu pẹ̀lú àwọn iléeṣẹ́ míì nílẹ̀ yìí àti nílẹ̀ òkèrè láti jẹ́ kí àwọn èèyàn kí wọ́n tún mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sí ọwọ́ òsì nípa

Gómìnà ìpínlẹ̀ Rivers Seminalaye Fubara ló ti ké sí àwọn iléeṣẹ́ aládàáni jákèjádò ilẹ̀ yìí láti tamọ́ra kí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣàmúlò àǹfààní eléyìí ti ń bẹ nínú ọrọ̀ ajé inú omi nílẹ̀ yìí. Fubara òun náà ló tẹpẹlẹ mọ́ ìpè rẹ̀ wípé kí ìjọba ilẹ̀ yìí àti àwọn ẹ̀ka aládàáni kí wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ́ ṣe àṣepọ̀ eléyìí tó gúnmọ́ láti ṣàmúlò omilengbe àǹfààní eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ Rivers àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ọ̀rọ̀ òun náà ló fi léde níbi ìpàdé gbogbogbò lọ́dọọdún eléyìí tí àgbáríjọpọ̀ àwọn Nigerian Association of Chambers of Commerce, Industry, Mines and Agriculture tí wọ́n ṣe èyí tó wáyé nílùú Port Harcourt. Ìpàdé ọ̀hún òun náà ni ẹni tí í ṣe igbákejì gómìnà Ọ̀jọ̀gbọ́n Ngozi Odu kópa nínú ẹ̀ níbi tó ti ń sojú gómìnà Fubara tó ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn tí wọ́n bẹ̀ ní ẹ̀ka aládàáni ni wọ́n gbọ́dọ̀ gbégbé sí akínlójú gan láti mú àǹfààní tí ń bẹ nínú omi wa lò kí àwọn tí wọ́n bẹ nílòkèrè tó wá gba àwọn àǹfààní náà.

mọ oyè fún ipò ààrẹ látinú ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC. Èyí ò Peter Obi ló ti rọ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí láti ṣèrànwọ́ nínú mímọ ṣe àgbékalẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ títí tí ó fi di ẹ̀yìn ètò ìdìbò gbogbogbò ọdún 2027 tó sì ṣe kìlọ̀kìlọ̀ wípé ìgbékalẹ̀ irúfẹ́ ọlọ́pọ̀ ọ̀hún ó náà ni àwọn èèyàn kan lè mọ ṣàmúlò rẹ̀ láti ṣe àṣeyọrí nínú òṣèlú. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ lẹ́tọ̀ọ́ fìlédè lórí ìtàkùn àgbáyé níbi tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ló ṣe ṣe kí àwọn gómìnà kan mọ ṣe àmúlò láti mọ gẹ àwọn èèyàn nípa pàápàá jùlọ kí wọ́n mọ gbójú àgàn sí àwọn tí wọ́n bá jẹ alátakò. Òbí fi ọ̀rọ̀ rẹ̀ léde wípé inú òun dùn síbi ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ti buwọ́ lu òfin ọ̀hún tí wọ́n sì parí iṣẹ́ lórí ẹ̀ àmọ́ ṣá ó yẹ ká ṣèrànwọ́ lórí ẹ̀ lásìkò yìí náà. Ẹ̀wẹ̀ ó ti wá fi ọ̀rọ̀ léde wípé ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ó lè ṣe ọ̀pọ̀lọpọ̀ àǹfààní fún wa lórílẹ̀-èdè Nàìjíríà àmọ́ ṣá ó yẹ kí omilẹ́ngbẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn èèyàn ilé tí wọ́n mọ̀ nípa ẹ̀ka ètò ààbò kí wọ́n ṣe àyẹ̀wò fínífíní sí òfin ọ̀hún kó tó di àmúlò lórílẹ̀-èdè Nàìjíríà.

bẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ìròyìn àgbáyé náà lẹ́ ń tẹ́tí gbọ́ láti ìkànnì lagilu 96.7 FM ilé ìfúnbalá fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ ìbàdàn ní báyìí ẹ jẹ́ ká lọ gbọ́ ìròyìn nílẹ̀ òkèrè. Àjọ ilé ìtòrísí ìrìnà orí omi nínú àjọ ìṣọ̀kan àgbáyé IMO ló ti fi ọ̀rọ̀ léde pé òun ti ṣèràró lórí mímọ lọ rí kó àwọn awakọ̀ ojú omi eléyìí tí wọ́n ti tàn sí orí omi Strait of Hormuz kúrò eléyìí tí wọ́n tó bí ẹgbẹ̀rún mọ́kànlá níye lẹ́yìn tí wọ́n ti ṣe ìkọlù alágbára sí àwọn ọkọ̀ ojú omi kan ní orí omi náà. Ẹni tí í ṣe ọ̀gá àgbà fún àjọ IMO olùẹ̀yùn Arsenio Dominguez ló fi ọ̀rọ̀ léde wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ awakọ̀ ojú omi òun náà ni àwọn ti kó kúrò nínú ọkọ̀ ojú omi wọn lẹ́yìn tí ìkọlù ọ̀hún tó ti wáyé. Bó tilẹ̀ jẹ́ wípé àjọ tó ń rí sí ìrìnà ojú omi ní ilẹ̀ Gẹ̀ẹ́sì ìyẹn UKMTO ló ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ìkọlù ńlá alágbára ọ̀nà ló wáyé sí àwọn ọkọ̀ ojú omi kan ní ìtòsí orílẹ̀-èdè Oman ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí. Ẹ̀wẹ̀ bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní kò sí ẹnì kankan ilé ìtọ́gbẹ́mí tàbí farapa nínú ìkọlù náà. Lákòótán nínú ìròyìn eré ìdárayá akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbọ̀jẹ̀ torílẹ̀-èdè South Africa ìyẹn Go Blues òun náà ló ti fi fọ̀rọ̀ léde dáàbòbò ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù rẹ̀ ìyẹn Bafana Bafana lẹ́yìn tí wọ́n wẹ̀ yánkànkàn kógojá nígbà àkọ́kọ́ nínú ìtàn orílẹ̀-èdè náà láti mọ tẹ̀síwájú lọ sí ìpele kọ̀mẹ́sì ọyọ̀ nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé eléyìí tí àjọ FIFA gbé kalẹ̀ lẹ́yìn tí wọ́n fi ìyà jẹ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè South Korea pẹ̀lú àmì ayò ẹyọ kan sódò. Tapelo Mazeko òun náà ló gba àmì ayò kan dundun ọ̀hún wọlé sínú àwọ̀n fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù South Africa èyí tó fún wọn láǹfààní láti parí sí ipò kejì ní ìsòrí A lẹ́yìn ìkan lára àwọn orílẹ̀-èdè tó gbàlejò ife ẹ̀yẹ náà èèyàn Mexico. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún òun náà ni wọ́n ti wá gbèrègidé fi gbọ̀rọ̀ jẹ̀ka láti tẹ̀síwájú sí ìpele tó kàn nígbà àkọ́kọ́ nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé pàápàá jùlọ ìgbà àkọ́kọ́ eléyìí tí wọ́n tún mọ̀ kópa nínú ìdíje ife ẹ̀yẹ ọ̀hún lẹ́yìn tí wọ́n ti gbàlejò rẹ̀ lọ́dún 2010. Akọ́nimọ̀ọ́gbá àwọn ẹni ọdún 84 ọ̀hún ti ṣe ọmọ orílẹ̀-èdè Belgium òun náà ló ti wá ṣàlàyé ọ̀rọ̀ wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún òun náà ni wọ́n sì túbọ̀ fa akọyọ síwájú sí nínú ìdíje ife.

ìròyìn àgbáyé ọ̀hún kò ní ju báyìí lọ nírọ̀lẹ́ tòní àmọ́ ká tó mọ̀ lẹ gbọ́ kókó tó wà nínú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Àjọ ilé ìtòrí sí ìpèníye òǹtẹnujẹ nílẹ̀ yìí NAFDAC ló ti rọ àwọn ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà láti máa ka àlẹ̀mọ́ pélébé tí wọ́n bá kọ sára oúnjẹ tí wọ́n ti sè lọ́jọ̀ ṣáájú kí wọ́n tó rà á tàbí kí wọ́n tó jẹ ẹ́. Ọmọ oyè fún ipò ààrẹ látinú ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC yan Peter Obi ló ti rọ ìjọba alẹ̀ yìí láti ṣèràró nínú mímọ̀ ṣe àgbékalẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ títí di ẹ̀yìn ètò ìdìbò gbogbo ọdún 2027. Àjọ ìṣọ̀kan àgbáyé náà ló ti ṣèràró lórí mímọ̀ lọ rè é kó àwọn awakọ̀ ojú omi kúrò ní agbọn Strait of Hormuz lẹ́yìn tí wọ́n ti ṣe ìkọlù lágbára sí àwọn ọkọ̀ ojú omi kan bẹ́ẹ̀. Akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbọ̀jẹ̀ ti orílẹ̀-èdè South Africa ìyẹn Hugo Bruce ló ti sọ̀rọ̀ padà sí àwọn èèyàn tí wọ́n ń yẹ̀gẹ́nu sí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù South Africa lẹ́yìn eléyìí tí wọ́n ti wẹ̀yẹ́ kankan kógoja fún ìgbà àkọ́kọ́ láti tẹ̀síwájú sí ìpele ìkọ̀mẹ́sí ọyọ̀ nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé tọdún 2026 eléyìí tó ń lọ lọ́wọ́. Fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì sọ̀wọ́ wájú ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ìtàkùn àgbáyé wa pẹ̀lú www.lagilofm.com ẹ lè fẹ́ hàn sí wa lójú òpó X wa pẹ̀lú lagilofm 967 ẹ tún lè bá wa dọ́rẹ̀ lójú òpó Facebook pẹ̀lú lagilofm 96.7 Túnde Ọláwúwo olóòtú ròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ Chinwe Chọ̀chì Abídèmí Àkàndé lóníròyìn yẹn ṣe ohun tẹ́ ń gbọ́ wa ẹ̀mọ́ yìí kúrò ń bẹ̀ ètò Miliki Special pẹ̀lú Rẹ̀mí àti Rẹ̀mí ní ìmọ̀balẹ̀ sórí agbàgbé ẹ̀kú kalẹ̀.

0: ṣáyìndé ló dé ṣá. Ìṣọ̀lá àti kejì ẹ̀ lójọ dé o. Àfi ká ẹ máa bínú ẹ̀yìn ara lé. Mo rí àwọn mẹ́sẹ́gì sì kan bí ṣẹ́ ẹ̀ wá ni. Ṣé kò ṣe tò léni ni? Ṣọlá rẹ̀ wo la máa gbọ́ àwọn àtúnṣe àwọn èèyàn kan? Ẹ má máa ìdí Ṣọlá rẹ̀ o. Ó sáré jẹ́ ńbẹ̀ náà ni. Ọmọ ọlọ́mọ.
1: Tó bá ti rórí kò máa rójú.
0: Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ rẹ̀mí àti rẹ̀mí Mr. Builder.
1: Tó bá ti rórí kò máa rí kankan.
0: Láwọn bẹ́ẹ̀tì tó jẹ́ pé wọ́n máa ń kówó ńlá lé ní. Ẹ wò ẹ jẹ́ kí a ṣe ní 15 minutes before rẹ̀mí àti rẹ̀mí jàre. Bẹ́ẹ̀tì yẹn jáwé jàre. Ó sáré fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ kò sí wàhálà. Ẹ dẹ̀ ti mọ̀ pé iléeṣẹ́ Lágelú International Radio Station leléyìí gbogbo àgbáyé náà ti ń gbọ́ wa. Àwọn èèyàn fẹ́ polówó ọjà polówó iléeṣẹ́ wọn orí Lágelú náà ń wá ibẹ̀ náà ń gbé wá o. Ẹ̀yin náà gbé tiyín náà wà náà. Ẹ ṣàmọ̀ pàrọ̀ náà níkéde àti polówó ọjà kan níjẹjọ. Ó dẹ̀ tó ṣeé ṣe ká tún nílé nìná. Ọlọ́run ló ní ó rí bẹ́ẹ̀ o. Ètò tó bá ti ní kì mí dáadáa ìpolówó àti kéde á wà mí dáadáa. Ẹja pajú ọrẹ dà lápá bí o. Àná dada mention ẹja tún gbé wọlé. Ó tún máa yàtọ̀ díẹ̀ sílẹ̀ tẹ́ ti ń gbọ́bọ̀ láti dájí. Àbí ń tà ń sọ òtí yé yín. Ayayaya. Miliki special àti dé o. Rẹ̀mí àti rẹ̀mí ti dé gan gidi gan. Ló ní ràbájì gan. DJ Spider broda mi dada. Àwọn yẹn mú mi mọ́lẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ àgbà. Big man presenter kí ló ń ṣẹlẹ̀ gbogbo tàná yẹn ń kọ́ kí ló ṣe. Àná ti lọ náà. Wọ́n lánàá ò lọ o. Mo tún ti forí kóró lẹ́yìn. Bọ̀tọ̀ kan mi balẹ̀. Mo ti ní kọ́rọ̀ àgbà kó lọ báyà dáre ní tiẹ̀. DJ Spider ọ̀nà wà lọ báyà dáre. Gbogbo ẹ̀ ọrùn Anthony Bọ̀dúnrín náà là á dà sí àti Soladi.

0: Gbẹ̀ngàn Ọláyíwọlá ó yàtọ̀ lólóòtú ètò yìí Rẹ̀mi Bájídé.
1: Kò ní sùn kò ní rẹ̀.
0: Kì í sọ máa lárì fi. Túnde Ọláwúwo lólóòtú àgbà.
1: Onírẹ̀lẹ̀ gbogbo àgbáyé. Onírẹ̀lẹ̀ gbogbo àgbáyé.
0: Mo ṣe láti jẹ́ nìyẹn.
1: A ní láti fún un ní respect àti àtẹ̀wọ́. Ẹ bá ń pa àtẹ̀wọ́ fún un.
0: Wọ́n ní sorry.
1: Ẹ
0: má bínú.
1: Ọwọ́ ajẹ́ ni tí máa ní èrò rere. Tí máa ní.
0: DJ Spider ló ń tẹ̀ mí. Ọgbàlá olùbàdíkà.
1: Orí bó ṣe dọ̀dẹ̀.
0: Anthony Bodunrin, ẹ ṣe adúpẹ́ o.
1: Adúpẹ́ o.
0: Iná ò ní tọ́wọ́ ẹ̀.
1: Kò ní tọ́ o.
0: Nǹkan ò ní sí ọ lágbára Ọlọ́run.
1: Òkè lọ́wọ́ máa wà o.
0: Akins, nǹkan tó ń sọ yìí, má bá mi sọ, if not, mo máa delete number.
1: Dona ẹ̀mí wo ni gbé ni.
0: Máa gbọ́ Akins sọ pé, you will see me on the day we picked for you. That means Akins UK, ó ń tẹ̀lé Legover.
1: God bless you.
0: Ó ń tẹ̀lé ọ̀rọ̀ rẹ.
1: Èmi ni Legover.
0: Ìwo pick date birthday mi fún èmi. Ibi náà ti ṣerú ẹ̀. Who does that?
1: No,
0: who does that?
1: Say sorry to your brother.
0: Who does that?
1: Say sorry.
0: Okay, Akins, sorry.
1: Wà wá sọ ní Yorùbá, mo bẹ̀yìn.
0: Bọ̀dá Akin, mo bẹ̀yìn, sà.
1: Ẹ má bínú.
0: Akin UK, ẹ má bínú.
1: Mo bọ́ sọ̀rọ̀, sọ pé ẹ má bínú.
0: Ẹ má bínú, sà.
1: Mo tọrọ dáríje.
0: Okay, ọya sọ nísìnyí pé kan ṣe pé o ti tán.
1: Má bẹ̀ ń sọ̀rọ̀, sọ pé mo tọrọ àforíjì.
0: Mo tọrọ àforíjì. Ọya bá Akins sọ̀rọ̀ bẹ́ẹ̀.
1: Akins, ọmọ alálùbáríkà. Sẹ̀kẹ̀rẹ̀ ni ọ́.
0: Rẹ́mrẹ́.
1: Mọ̀rẹ́ rin àrìnjò. Mọ̀ sí sàmì.
0: Sẹ̀kẹ̀rẹ̀ ni ọ́. Mo ti dákẹ́.
1: Ṣé bó ṣe ṣe bàtí ládẹ̀rù?
0: Báwo
1: ni ẹgbẹ́ wa lé? Wàhálà wa. Play record.
0: Jẹ́ ìrẹ́rìí díẹ̀ jọ.
1: Play record.
0: Akins.
1: O ní lọlẹ̀.
0: Ami ami.
1: Ara o ní ni ọ.
0: Si ami.
1: Inú rí ọmọ dùn.
0: Anthony Bodunrin.
1: O ní dààmú.
0: O ní dààmú.
1: Anthony.
0: Solad Toronto.
1: Ẹmu Rugali.
0: Abiola Yaliyali.
1: Ọ̀pẹ Rugali.
0: Victoria Ogubi.
1: Gbígbóntajà.
0: Mama Fashọrọ.
1: Kíkan tajò.
0: Ilé Pololére.
1: Ọ̀rọ̀ tó kù.
0: Mama Victoria Ogubi.
1: Ọ̀tayín lónìí.
0: Mama Salem.
1: Ẹ ní ṣìrìn. Ẹ ní ṣìṣe.
0: Ọláwálé Ṣọ̀tẹ̀.
1: Ẹ iṣẹ́ ìránṣẹ́ yín.
0: Báwo Bọ́lá Akínwálé Òjó.
1: Ebi Ọláwà Nàìjíríà. Sọ́tún padà ni.
0: O ṣì wà Nàìjíríà.
1: Ẹ jẹ́ ọmọ sílé ayé ti ẹ.
0: Adé Island.
1: Adé Island.
0: Bàbá ọlọ́mọ. Onílé tuntun.
1: Àti Jàmàlà lọ́dún ẹ̀.
0: Mo à ń kí wọn náà ni.
1: Àti mo bọ́ tún wọ́ta.
0: Stone Cold Olúwa tó sìn.
1: Àkúmọ̀lù tó ń wá.
0: Dublin.
1: Kò pè mí rí.
0: Ọ̀dọ́ Abíyálé lòun náà.
1: N ò gbóhùn rẹ̀ rí.
0: Solad ìyẹn ló wà ní
1: Toronto. Ọ̀rọ̀ ọmọ tó béèrè déètì yẹn, ó láwọn tó fẹ́ mọ̀ jábọ̀ rẹ̀ mọ̀ fún ọ.
0: Kò sí déètì kankan.
1: Ọmọ mi.
0: Ọmọ wo.
1: Tọ́ bá di Sunday tó parí oṣù yìí.
0: Ọmọ wo.
1: Ọmọ ìwo lọ ń jábọ̀ rẹ̀.
0: Mi ì jábọ̀ ẹ̀ nìkankan.
1: Sọ ọjọ́ rẹ̀ lójú ni.
0: Àní máa ṣó ò ní láàkáyì.
1: Àpò gbéraga
0: ni. Ṣó ò ní láàkáyì kankan mọ́ ni.
1: Ok, má wọrí, já máa bẹ́ẹ̀ tó lọ.
0: Akins, wo ló ti bẹ Akins? Ó ti gbọ́ bẹ́ẹ̀dì ìlànà. Belated in lady.
1: Ó dẹ̀ ti delete date àná. Ó ní tí bàbá òun bá sọ lòun gbọ́.
0: Ẹ̀sìn ó dẹ̀ ti bẹ̀ báyìí pé àná ti sìn.
1: Ẹ kí lọ yẹ kọ́rọ̀ mọ́ pàánà.
0: Ok, má bínú.
1: Sọ pé grandpa sorry.
0: Grandpa sorry.
1: Bámi ẹ má bínú. Sọ lọ́wọ́ kan. Bámi ẹ má bínú. So ni ọlá láti sọ.
0: Bámi ẹ má bínú sà.
1: Yóò dá fún ẹ wá sọ̀pọ̀ ọdún láyé. Ara òní ni ọ.
0: Àmì ẹ̀ṣẹ̀.
1: Lọ́dún tí ń bọ̀ London America wà máa fọ mi. O ò ní rí dààmú.
0: Jésù
1: lọ. Àyìn bó ti ṣe yẹn náà lọ́lọ́mọ àmọ́ ṣètò rẹ̀.
0: Má gbọ́ di Jésù mú.
1: Ta ni jẹ́ di Jésù mú.
0: Di Jésù mú bá dára. Ọmọ mi ni àbúrò mi. Wọ́n gbọ́ òun sọ pé òun máa mọ̀ mọ̀.
1: Ṣé dọ́tà bí
0: títa? Èèyàn mi ni ọmọ mi alálùbáríkà.
1: Dọ́tà ta.
0: Ó ní party day your house this Sunday. Ta ló ń bá sọ̀rọ̀ party?
1: No, o lè sọ fún alábẹ́rẹ́.
0: Àwọn sọ pé I will cast you. Ta ló ń cast?
1: Má da lóhùn.
0: Máa kúrò lórí ẹ̀jẹ̀ kò sí party mọ́.
1: Party kíni?
0: Akins sọ pé òun ti gbọ́.
1: Ọ gbọ́.
0: Mi mọ̀ bóyá lóhun ti gbọ́ o.
1: Akins, ara ò ní ni ọ.
0: Rẹ̀mi. Jama Abetobo.
1: Ara ò ní ni ọ.
0: But ìwọ gangan personally. Tó jẹ́ ọmọ mi, sorry. Tó jẹ́ olùkù mi, sorry. Tó jẹ́ partner mi. Kíni ìwọ gangan fẹ́ ṣe? Nǹkan ọjọ́ bí mi. Ṣé òde fún mi nìkan? Mo fẹ́ gbà lọ́wọ́ ẹ báyìí.
1: Ebi wọ lo prepare for job. Ǹjẹ́ wọ bí màmá?
0: Ìdérè.
1: Ìyẹn ìyàwó mi. Pé kí ni tá a ṣe tán fún ọ? A fẹ́ ṣe celebration rẹ.
0: Ṣùgbọ́n Akins ní pé kò sọ déètì fóun, sọ pé àná ni. Pé kò sí déètì kankan mìíràn.
1: Ọmọ akọ́rọ̀ sí lẹ́nu.
0: Ọ̀dà má bínú, ọ̀yà bá ń sọ fún un.
1: Ní ìṣàgbà tí
0: ó ń bèrè sí ó ti ń sọ.
1: Ó ń bèrè.
0: Ẹ ó ní kí o sọ déètì fún un.
1: Akins gbọ́. ama pana ni sugba ko ke awa baba ti ye o lo se laarin awon odo
0: but
1: sugba
0: o ti dari jimi ki ohun na wa se
1: mo ti yono terrible sotoya
0: kokori opopo saka ti ara
1: remi adesina gba oro oluwa
0: yes sir
1: ana lodo bi e bo si orere ko bere be
0: amen june 25
1: ni o ba se olore kanu okan
0: amen
1: ile kun rere anu ko se fun omo ise ti e gbogba aye lodo
0: amen na yala
1: la hola wala
0: wala ko hata hela bilaila zim
1: gbigbo ntaja kikantagbo oro to ku nu
0: elede
1: won ni ko won ma se
0: kai kai kai
1: ise da obirin ati okunrin ti ba nfi osun ti nwa gbogbo nti ese ti e kiri ko fe mi eken
0: amen
1: Jesu
0: Oluwa wa
1: amen iwe mi ma pe ausa nu
0: fa won ta won saanu fun
1: o ni abu daju lori awon ti e awon me seli kepe oluwa
0: yes
1: mo bere fun anu mo
0: pa
1: ni ase
0: re mi babajide prophet
1: re mi babajide ra
0: yes sir
1: mo sojade
0: kari pari amasa
1: eni to ba lebu e
0: yes sir
1: eni tin feju e
0: yes sir
1: ko farapa
0: amen
1: ko siwa
0: amen
1: ko jerun ri e ko fe pele
0: sunje amen
1: ile re o ma po
0: si amen jesus
1: ona re o ma po
0: si amen jesus
1: ona nla
0: Berigede.
1: Remi Adesina.
0: Yes, sir.
1: Ona nla.
0: Amen.
1: Ta ba tun ma ri o nigba ti o si odun I ton sojo bi lawa lawa.
0: Yes, sir.
1: Mo pa ni ase.
0: Karima pari epo si ki.
1: O wale wiri pelu irorun.
0: Amen. Jesus.
1: London.
0: Amen.
1: America.
0: Amen.
1: UK.
0: Amen.
1: Dubney.
0: Amen.
1: Naten.
0: And you too.
1: Kaki agbaye.
0: Amen. And
1: In
0: you
1: the
0: too.
1: Name of Jesus.
0: Amen. Shalom.
1: O ti ri be.
0: Amen. E se.
1: Jesus Oluwa.
0: Kashi en be lori eto yi o.
1: Oyi biri biri biri. Oyi kan e o.
0: Allah.
1: Oyi biri biri biri. Oyi kan e o.
0: Solo, solo bass.
1: Oyi biri biri. Oyi kan e o. Ah. Elu elu ele yi kan e o. Akpama.
0: Kashi
1: e kashi e.
0: E la ta kashi e.
1: E lo yi.
0: Star 347, star 100.
1: Ok.
0: Star 4. Star 4.
1: Aba e gbo soke
0: mi lo si e. 100 for star 2 hash.
1: Again. Again.
0: Star 347, star 100 for star 2 hash.
1: Ok.
0: E la ta kashi e.
1: E ta.
0: Ayi koto yen.
1: E yi.
0: Shapolo wajani.
1: Emma.
0: Se ka polo ja ni ka bi ka play orin.
1: Ja ko play record.
0: Ja play orin ja jo.
1: Abiola yali yali like barista.

ẹ máa bọ̀ lórí facebook ẹ wá wo ijó ẹ wá wo ijó dìdìrìn tó wà wájú mi ẹ wá wo tàlẹ ẹ máa bọ̀ lórí facebook ẹ wá wo ẹ tó ọmọ jójójú bẹ́ẹ̀ ṣé bùwà sórí facebook yẹn ẹ lọ́ máa ta káàṣì ẹ káàṣì ẹ káàṣì ẹ dìde ńlẹ̀ jẹ́ ajó dìdìrìn.

0: gbẹjọkọ dìdìrìn oúnjẹ òsì
1: odiri ọmọ mi
0: oúnjẹ òyà
1: ọlọjẹ ọmọ lọjọ ayọ ìrònú ọdá
0: ẹni tí ò sí lórí facebook ẹ
1: ti opi ìkànṣe rẹ
0: mo tún ṣe
1: ayayayayayaya
0: kẹwàá ò rẹ mọ bá jíde bó ṣe ń ṣe bí ìgbà tó fẹ kó adìẹ sínú kùkù
1: bó ni wọn ṣe ń ṣe.

0: lẹ́mi iṣẹ́ oníká padà sórí ẹ̀ ní ká padà síbẹ̀ ká fi round the off lẹ́nu
1: a gbọ́dọ̀ padà bẹ́ẹ̀
0: torí mama wa victoria ogunbi lórílẹ̀‐èdè amẹ́ríkà wọ́n sẹ́ndì kankan
1: pé
0: tó yẹ kí àwọn ọmọ nàìjíríà náà kájọ fetí gbọ́
1: ìjẹ́ wọn gbọ́
0: tó ní ṣe pẹ̀lú ibi tí àbọ̀rọ̀dé ní
1: ọjọ́ wednesday tó ṣe first message sí
0: wa ìyẹn prophetess doctor dorcas mayowa jp la kọ́kọ́ ṣe voice note tá a play
1: o ló sì li message tá n bá bọ̀ láti tuesday
0: wednesday bẹ́ẹ̀ni ńgbà tá a wá ṣe tán lọ́jọ́ wednesday ìyá victoria ogunbi wa ni pé ẹ wò ṣe ẹ rí point tèmi rí ẹ jẹ́mi náà dá sí
1: ṣé màmá dá sí ni
0: ìyá victoria ogunbi yìí
1: n ò rí voice wọn
0: mo send ẹ sí ẹ
1: kọ wọlé
0: olóhùn ti gbọ́ ló sọ
1: irọ́ tìyàwó lé ọmọ wòlíì mọ́ gbọ́
0: irọ́ tìyá victoria ogunbi yìí ni mo sọ mo send ẹ sẹ
1: orí òkè mọ wà
0: ada
1: mo wá rí ti ọmọ ìyàwó lè tó
0: wá ṣe bá dẹ ti play yẹn láfẹ́
1: kárí mo sọ́tọ̀ yà
0: tí àwọn èèyàn ti dá sí
1: mo gbọ́ yẹn pé kò play ìyàwó lè tó send ẹ dìdí ọ̀rọ̀ torí pé ọ̀pọ̀ ọkùnrin ló ṣe ọjà rà ọ̀pọ̀ ọkùnrin ló ṣe ọjà rà àwọn obìnrin rè wọn ò dẹ̀ sí ilé yà ṣùgbọ́n kùnrin da ìkó ní án lù látara àtẹnujẹ tí wọn jẹ ń kí tí wọn bọ sọ mi tí
0: ìyàwó
1: ti
0: bọ sọ
1: ara àbọ̀ tí ìyàwó lè sọ nìyẹn ẹ gbọ́ mama wa nǹkan ò ní ṣe.

0: wọlé mo so to ya
1: victoria ogunbi yìí náà ní
0: ogunbi
1: àwọn fẹ́ dá sí ilé orílẹ̀-èdè amẹ́ríkà kò dẹ̀ ní da ká mọ́ ṣe mọ́ wọ́n fàkókò lẹ̀ fún wa láti dá sí
0: ìyá dáadáa ni
1: ẹ jájọ kẹ́kọ̀ọ́ kájọ gbọ́ àájọ fèsì sí náà ni
0: ọlọ́run ó bí ọ̀jẹ̀ bí ọkùnrin ara wa ni
2: ọba ẹ kú ètò mi ò kí n sábà ráyè ń gbọ́ ètò ibẹ̀ today I'm so fortunate to kí n láti gbọ́ nǹkan tẹ́ ń sọ ṣe rí àwọn ní charity begin at home ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní wípé ní orí topic tẹ́ ń sọ pé ọkùnrin ló láṣejù obìnrin ló láṣejù kíní kan ló láṣejù obìnrin kan ní kan ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ní wípé tó bá jẹ́ pé ayé àtijọ́ tí àwọn bàbá wa ń tọ́jú àwọn ìyá wa èwo ló jìyà alẹ́ nínú wọn rí kò sí àmọ́ ẹ̀yin ọkùnrin tẹ́ wà lóde ìsìnyìí igídá ẹyẹ fò nìyìn ẹ máa fi ẹ̀jẹ̀ sínú ẹ máa máa tutọ́ funfun jáde ẹyin lẹ́kọ̀ọ́ obìnrin ẹyin lẹ́ ènìyàn ló kẹ́sí lóró ẹyin lẹ́ jẹ́ káwọn obìnrin kó máa ṣe gbogbo nǹkan tí wọ́n ń ṣe fún yín lóde ìsìn ọkùnrin tó bá tọ́jú ọmọ tó tọ́jú ìyá tó tọ́jú ilé ẹ̀ kò ní jìyà lọ́jọ́ alẹ́ o lóòótọ́ nǹkan tẹ́ ń sọ yìí ó wúlò fún ọkùnrin àti obìnrin pé obìnrin náà ló wúlò fún jù lóòótọ́ it is true pẹ̀tí nígbà tí ọkùnrin ò bá ṣe ojúṣe ẹ̀ tó ń lọ tọ́jú ìta tí ò tọ́jú inú ilé á jìyà lọ́jọ́ alẹ́ á jẹ bàbá ìyà lọ́jọ́ alẹ́ ọkùnrin tó bá ń ṣàdédé kó ẹrù kúrò nínú ilé láì nídìí tó yàwó òṣẹ́ tẹ́nìkan kò ṣẹ́ tó kẹ́rù kó lé tó lọ ń gbé ibì kan tó fìyàwó sílé ṣé tó bá dọjọ́ alẹ́ ṣé kò ní ráre àbí ọkùnrin tí ó jẹ́ wípé ó jáde kó lé tó lọ bá tẹ obìnrin míì ó lọ bá tọlọ́mọ mẹ́wàá tó lọ bá tọ́jú ọmọ ẹ̀ ọlọ́mọ mẹ́ta tó lọ bá tọ́jú ọmọ ẹ̀ ọlọ́mọ mẹ́rin tó lọ bá tọ́jú ọmọ ẹ̀ ọlọ́mọ méjì tó lọ bá tọ́jú ọmọ ẹ̀ tó fi àwọn èyí tó hùn fúnra rẹ̀ tó bí tó fi sílẹ̀ tí obìnrin yẹn tó ṣe wàhálà tó lálàṣí lórí àwọn ọmọ yẹn káwọn yẹn yanjú tó wá títí bí wá ti rí pé òun ti lò ó tán ó ti bá òun tọ́jú àwọn nǹkan tó ń fẹ́ kó bá òun ṣe ó ti fi gbogbo ìgbésí ayé ẹ̀ fi tọ́jú àwọn ọmọ tán àwọn ọmọ ti ṣoríire a wá ti bọ́ta a wá padà wá bá ẹni tó ti fi sílẹ̀ pẹ̀lú àwọn ọmọ a máa bẹ̀bẹ̀ ìpé kan dáríjì kó fún un ní second chance níbo ni ọpọlọkùnrin máa ń lọ nígbà tí wọn bá fẹ́ ṣe orí burúkú tó bá fẹ́ gbé rẹ̀ sí ìwà tí ò dá níbo lọpọlọ wọn máa ń lọ nígbà yẹn ìgbà tí ìyàwó tó bá nífẹ̀ẹ́ wọn jù wọn á kọjú ẹ̀ sí òrùn alẹ́ tí obìnrin bá nífẹ̀ẹ́ ọkùnrin jù wàhálà ni problem ni ẹ̀yin ọkùnrin lẹ̀ ń kọ obìnrin níwà tí ò dá ẹ̀yin ọkùnrin lẹ jẹ́ kí obìnrin kan máa ṣe gbogbo nǹkan tí wọ́n ń ṣe nítorí kí ni obìnrin mi ti believe pé yes òun ti fi yín ṣe bàbá òun ti fi yín ṣe ìyá ṣèbí èèyàn ló ni bàbá ẹ̀ wíìlì property sílẹ̀ fún tí ọkọ lọ tó fẹ́ pa tó lọ pẹ̀lú girlfriend ẹ̀ tó fẹ́ pa nítorí tó lọ ní girlfriend tó fẹ́ pa nítorí property tí bàbá ìyàwó fi sílẹ̀ fún kọ́ lè take over ẹ̀ o girlfriend kẹ́rẹ̀ ń ṣe ní wípé nísìnyí tó wọn bá gbà tán òun á pa ọkọ òun á lè home everything ìyẹn ń kọ.
0: àbọ̀dé
1: ọ̀rọ̀ rẹ o
0: ọ̀rọ̀ rẹ bọ́ ọba rí 50-60 kó
1: ọ̀rọ̀ rẹ
0: inú rìn àjò gbéyàwó rẹ olódò ni éèjì kan là ń sọ
1: ọ̀rọ̀ rẹ
0: gbọ́n tí ya ìsàn kò sí nǹkan kan nú ayé
1: ọ̀rọ̀ rẹ
0: bá a bá fẹ́ẹ̀lì lọ́dọ̀ ìyàwó ẹ̀ ìwọ ló béèrè
1: rẹmi kó tó di pé aṣojú òpó ìsílẹ̀ àwọn èèyàn ti ojú àwọn èèyàn ti ara àwọn èèyàn ti wá gàlégàlégàlé
0: pàṣán ti dúró fún ọkùnrin tí ọba tọ́jú ìyàwó
1: ẹ jẹ́ ká sọ fún àwọn èèyàn wa pé káàṣì ẹ̀ ń bẹ lónìí ẹ lọ tán
0: ọ ń bẹ o onbe o
1: onbe be ba se ta sile o se je si o
0: emi o re to te ti le gbo nto je mo oro dile
1: bayi be ba ti lanfani ati ta e de je
0: e je konfa
1: e tun ni anfani si awon ori ofe kan te ba ti ta lori eto wa yi
0: labe to re mi ati re
1: gbogbo number ti e fin ta lo nwa la ko le o
0: olohun
1: afaimota
0: la faimaje
1: la faimo je o
0: la faimo je bon
1: te ba wa la nfa ati ta ka se meji meta merin marun
0: honestly
1: eyin le gbowo lo nro le
0: e jo ye ari ni fi pe ko ri afin o e jo ye ari ni mu ni go pe ago o e jo ri ari ni rerin pe ko rerin o tori pe gbogbo oju ojo pata lo duo fun gingita fi wo re ni
1: beni 0912370875 oro ti agbo yi lenu okan lara won lolufe wa lorile ide
0: to ba ri leto to si jolo to si yawo atome ni ko pe wa
1: victoria ogubiye papa eyin okunrin
0: ma so tan 1930 fun a bayi
1: eyan kan seju kan
0: eyan kan seju kan
1: abala ki lo sele la kan lu yi lori eto biliki special hello re mi ati re bi nda yin lo
3: hello sir
1: ngbo yin o
3: daddy wa oro si mommy wa so lati orile de america
0: e da ko yin ke so bi e tin pe a
3: oruko mi ni Yade Ola lati Ayege.
0: Se Yade Ola ni so yin ni jo mejo yin.
3: Oruko mi ni Mrs. Ali.
0: Se dada lede.
3: Adupe o. Eku eto.
0: Nki la sele.
3: Mo tin gbo eto yen lati ojo Wednesday ti mo tin pepe fun dasi.
0: Adupe lowo Olorun. You are welcome.
3: Oro ti mommy wa lati America yen ti won so. O to oro ni. I mo yori siri si okunrin.
0: Ewo.
3: Ko je wi pe ti won se si. Kan ba ni kan ti e wa ni se. O ti jo mo marun lo da le fun yawo e.
0: Seyin ni, seyin lo sele si. E ma so aye alaye. Eni to ba sele si ni ko pe a. E se adupe.
3: Beeni.
0: Eyin le bi ma marun.
3: Beeni.
0: To koko le.
3: O ko mi sile to so mo marun. O ti safo biyan lomo meta lo.
0: Awon ebi e
1: boya e ma gbo. Se ke se boya yin na lawon ise ati iwa kan to ni oko yi wa bayi.
0: Mo yoju san ebi yin nge pade e je suya talubosa e si fe kole. E like hin?
3: Olorun o je.
0: Se bi yin mo.
3: Ben.
0: Baba yin mo.
3: Ben.
0: Olorun dari ore si.
1: Oro te wa so ya ti to gba wo bayi.
3: Láti 2024 ni.
0: Ẹ jẹ́rì ẹ̀. O ń sisi owó lọ ni.
1: Ó ń bọ̀ ó ń padà bọ̀ wà ní.
0: Ẹ jẹ́rì ẹ̀.
1: Ó ṣiṣẹ́ lọ torí
0: yìí. Kọ̀ṣẹ́ lọ lọ́dọ̀ tí òkèrè wà lé. Ẹ jẹ́rì ẹ̀. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ lẹ mọ́ mi. A jẹ́rì ẹ̀ wọ̀.
1: Ó dàbí eré kìí ṣeré at the same time ṣá.
0: Ẹlẹ́nìkan lọ ṣẹlẹ̀ sí.
1: Alhaji Abdul Kabir Jaladoru bàbá ti padà sí Abidjan.
0: Ò ní sàrẹ̀.
1: Wọ́n látàbíj kete bayi la wọn
0: gbọ wa. La wọn gbọ wa.
1: Hello.
4: Hello.
1: Ẹ ká san.
4: Hello.
1: Ẹ kúrò lẹ́wọ̀.
0: Ẹ káàbọ̀.
4: Ah sorry ẹyin kan mo fẹ pẹ mọ binu o.
0: Kí ló dé tẹ wá yálé wa àwọn ọ̀rá yé sùn rẹ rẹ.
4: Hello hello ẹyin náà mo fẹ pè mí.
0: Kí ló dé tẹ wá lẹ pè wa.
4: Orúkọ mi ni Baba French Látayégun Ọ̀lẹ́yọ̀ Kòsó Estate.
1: Sẹ́yìn
4: nǹkan tí màmá yẹn sọ táwọn náà ṣé wọ́n lè ṣe bí àwọn ìyá wa jọun.
0: Ẹ jọ ẹ má padà bẹ́ yẹn.
4: Ẹjọ́
0: ẹ má padà
1: síbẹ̀ yẹn. Jẹ́ kọ́ lukúso pinu ẹ̀.
0: Ẹ má padà síbẹ̀ yẹn.
1: Ẹ má sọ ti yín lọ́dọ́.
0: Ẹ má padà síbẹ̀. Ẹ sọ ti yín.
4: Nísìn àwọn ìyá wa tẹ́ rí ayé tá a wà yìí. Ayé tá a ń lò lọ́wọ́ yìí. A lè tẹ́ra wa lọ́rùn tán.
0: Ẹ má padà sáyé ìyá yín. Àní kẹ́ ẹ sọ ṣẹ́ ẹ múnú ìyàwó àtọmọ dùn. Ẹ má lọnu ayé ìyá yín.
4: Èmi múnú ìyàwó àtọmọ mi dùn.
0: Bí ìyàwó yín bá ń bẹ bẹ́ ẹ jí ó pè wá.
1: Ọ̀dà.
0: Ẹ má padà ayé 1930. Má padà sáyé 1930. Bó o ṣe ń sayé ẹ̀ la fẹ́ gbọ́. Má bá wa sọ̀rọ̀ 1930. Ọlọ́run ní jẹ́ ká gbégbé ayé màmá yín. Bàbá yín. Má bá mi sọ̀rọ̀ ayé màmá rẹ̀ bàbá rẹ̀. Ayé tá a wà ni ọba mi
1: sọ. Ẹja pẹ̀lú ọjà. À ń bọ̀.
0: O sun lé.
5: Lagilu FM 96.7.
6: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one half far at a time.
7: You won't believe what happened yesterday.
6: Seriously. And good morning to you too.
7: Sorry, I forgot. Tea before tea.
6: All right then, spill. With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.
8: Do you need a cleaner, caregiver, nanny, trained local security guards, or a reliable party planner? Looking for a comfortable apartment with all the facilities you need to feel right at home? Then look no further than Busy People Support Services. We provide trusted house apps, housekeeping services, errand running services, and affordable accommodation starting from just 3,500 naira per bed space. We sell farmlands, and if you need security for your farmland, estate, or property, Busy People Support Services has got you covered with dependable and professional security solutions. We also manage properties for people who are within or outside the country. Don't wait. Call 081-50-44-4420 today. That is 081-50-44-4420. Visit us at Avon House, number 23, beside MTM Mast and Fani Ibadan.

0: ẹni ọba sanwó ti ẹ lẹ́ẹ̀kan náà tó láǹfààní láti gba 100 blocks àti 5 bags of cement lọ́fẹ̀ẹ́ àwọn tó bá wá sanwó díẹ̀ díẹ̀ àní oṣù mẹ́ta ni gbọdọ̀ sanwó yẹn tán ẹ tètè máa bọ̀ ọ́fíìsì JKJ Builders and Developers Limited tó wà ní odò Oyo Road Aremu Blocks Bus Stop opposite ITA Moniya Ibadan telephone 0707-118-1997 tàbí 0808-070-1243.
1: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìnirere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.

0: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjó. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fún ra wa.
1: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
2: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
3: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 0807 112 4000.
3: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
5: Ranko Travels and Tours ti dé o, ìrọ̀rùn dé po, ìrètí ọ̀tún ti dé báyìí fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe ìrìn àjò tàbí ìrìn àjò afẹ́ lọ sílẹ̀ òkèrè. Kí mọ́ tẹ̀yìn kò sí kálọ̀ kábọ̀ lọ́rọ̀ tiwa nílé iṣẹ́ Ranko Travels and Tours. Ọmọlúàbí ẹ̀fọ́ ọmọnìyàn ṣe pẹ̀lú àkóyawọ́ la fi ń ṣiṣẹ́ wa. Visa processing, tour packages, flight booking, hotel booking, kódà proof of funds assistance wà fún gbogbo ẹni tó bá fẹ́ bá wa dòwò pọ̀. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ nílé iṣẹ́ Ranko Travels and Tours, irú àǹfààní bàǹtàbanta yóò wọ́pọ̀. Bákan náà, a ń bá ní ṣètò ìkẹ́kọ̀ọ́ sáwọn ilé ẹ̀kọ́ gíga nílẹ̀ òkèrè bí United Kingdom, Canada, Europe, United States of America àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní Ranko Travels and Tours, Ọlọ́run ló ń bá wa ṣe o, èèyàn kọ́. Gbogbo ẹ̀ ló ti dìrọ̀rùn gbà nílé iṣẹ́ wa. Kàn sí wọn ní number 14 Ààrẹ Avenue, New Bodija, Ìbàdàn. Ó dẹ̀ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0812-627-7773 tàbí 0818-841-8800. Ranko Travels and Tours wà láwọn ojú òpó ayélujára àti abánidọ́rẹ̀ẹ́ gbogbo. Ranko Travels and Tours, ọ̀gá pátápátá ni wọ́n. Níbi kábàni ṣètò ìrìn àjò sílẹ̀ òkèrè.
6: Lágelú apata mọ̀jà pàtó ọjà Mákùtà. Lágelú FM àkàbà faratilẹ̀ faratilẹ̀. Agun bado pọ̀ makamuso. Lágelú FM kàkàkí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti ń farere ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà. Ìmùlẹ̀ ògúngún nìsọ̀ wọ́nyánwọ́nyán sẹ̀kẹ̀rẹ̀ ti ń mi dùngbẹ̀. Owó fún gbogbo ẹni tó lóye tó dàmọ̀ síbẹ̀ yìí náà ń gbọ́ síbẹ̀ ríṣẹ́ rẹ̀ nígboro àfà ìbáwọn dòwòpọ̀ làìró gbùrùkáwò.
7: Owó nìkan ló lè ṣe o.
6: Mádàútẹ̀ Lágelú FM 96.7 gbagbó gbajù gbajà gbagé oko. Wọ́n ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí láwùjọ iléeṣẹ́ tó ń gbòòrùn sáfẹ́fẹ́ tó ń mọ̀ ìjàsẹ̀ polówó ọjà tí ó tà gbéra ńlẹ̀ darapọ̀ kọjà wa. Gbogbo ara Lágelú FM 96.7 ìkí wà láyìí àlùbáríkà polówó ọjà ńbẹ̀ kẹrin ọpẹ kẹ.
3: Oya ẹ̀yin ọmọ lọ́wọ́ ìdán ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní bá tu bá. A bẹ̀rẹ̀ látorí New Year Cashport lọ sórí Valentine.

0: sẹ̀mẹ̀ pẹ́. Ká ṣe ẹlẹ́yinjú àánú ti a.
1: Ọmọ má lọ fà tí ká ṣe bá ti ṣàdé òun.
0: O máa sẹ́ẹ̀tì yẹn.
1: Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí Media Casport tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,50,000 naira 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀.
0: Gbé bọ́dì ẹ̀.
1: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Slash FM tẹ *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#2#. Tàbí lórí website

0: ṣe.
1: Iṣẹ́ kékeré owó ńláńlá.
2: Lagilu FM 96.7.

0: Hello.
1: Baba o. Mo pe mi wa o. Kiri kiri kere geti.
0: Kene. Hello.
1: Hello. O ti ja tintin.
0: Eh, kilade.
1: Ko si nkan to de.
0: Geti
1: mo fill up. Hello.
2: E ku eto.
0: Se da da lisa.
2: Ade lo nsoro lati Wo Road.
1: Ade Wo Road.
2: Ade lati Wo Road
1: o ko nse
2: lati o je Thailand o
1: ati mo
0: ah lai bere pade
1: e you know Thailand la ba olo
0: e bo UK e
2: very perspective ti mama yen fi wo I decide bi tan wa lo na fi soro
0: no ka to lo no riri
1: wa eyen so titi odo ti yo ye an gbo yin
2: se ri todo temi oni level ti obirin le gbe to de farada mo
1: lo
2: ma dojuro
0: iru level o
1: an gbo yin
2: ati pe oni igba ti agbara won gbe mo I'm talking from my experience mi o fe soro tori pe won ma ma gbo mi nle so ni bi ti agbara obirin gbe mo se ri oro emi keji ti soro nbe yen bi pe toju omo e e bo nkan ti wa ma je lojo ale ko e pe cause ba obirin ta ni nile nisin awon duro lojo ale lati fi ya je yan ni won koda ko toju ile ju be lo
0: eyin le ro be sa eyin le ro be sa
2: bo se ri niyan be se ri bo se nsele
1: lero titi yin
0: iya wa lobirin iya wa ni omo kekere lokunrin je lowo obirin
1: se boda to pe ton sin gbo voice note ti mama I pe
0: okan wa yi gbigan o
1: esin oloro eyan lo kesin loro
0: okunrin buru o
1: pe opolopo obirin to ba ni lokan fun ati fiya je okunrin lojo ale pe ise opolopo ati iwa oko ni
0: balai
1: hello
0: kaluku lo mo bi se se lesa
1: hello
3: na ko ni
0: e ba ba yin radio
1: oruko yin papapa ko ni radio yin
0: e yin radio sile ke ba wa soro
3: this is special all from that alese
1: oya
3: e oro ti aye so oro ye oro wa nbe mo mo ba iri temi temi ki ri n to ma nfa to kun se ti ma nse be ni pe nigba miran ti responsibility ba ti jopo to ba ti po nle so won ni mo ti apa ba ti kun won ni mo bi to fe gbe oro yen ka so to kun ba de ti bi kan to le farasi ti won ti ni bere owo nje lowo e ti won ni bere nkan kan lowo e o ma sa lo be ni so oro ti mama yen so oro wa nbe oro opolo ni
0: se ki won fi lele le faramo abi ki won farada ki won toju omo ati yawo ewo le fun ewo le mu
3: ka toju omo ka jo toju won papo ni ki gbogbo e le rorun eh en to ba n sade npe ni koji ya lojo ale ta lo so fun ngapo ngo dojo ale olorun lo le mi wa
0: o ti daru
1: ese da
3: e ku eto
1: ese hello
0: awon ti gboro ti da soro na le
4: e de aye okuku ni daru
1: ami o
4: awa ati ti ana awa ta jo ma yin agbodo dasi awo le ma da soro wa koko farabale ṣe rí gbogbo ẹ̀dá tí ọba tọ́jú obìnrin gan adé kó tó ka ọmọ nígbà tí à ń fi ìyá jẹrẹ ni obìnrin bá lọ tó bá rí ibi tó rọrùn tó tún wá dàrú lọ́hùn tó ọba fi ìyá jẹ́ ń bì tó padà yóò àtòótò wà ńbẹ̀ ni wàkátà tọ́jú ọmọ wọn ó lè tọ́jú ti aná ọlọ́run ló ní déédé ọlọ́run ní dẹ̀dẹ̀ wá ró ẹkú ewu ni bàbá àwọn láti kàn
0: yìí. Ẹ lẹ bàbá.
1: Ní abala kí ló ń ṣẹlẹ̀ yìí tí à ń gbé ọ̀rọ̀ yẹ̀wò AKIS ní orílẹ̀-èdè Amẹ́ríkà ó ń bá wa sọ nǹkan kan ọ̀rọ̀ tó ń sọ yìí a nà ń bẹ̀ létà nìyẹn o. Hello.
5: Mr. Remy.
1: Ẹ ti wà láfẹ́fẹ́ bọ̀dá akin láti UK. Ẹ
5: kú ètò.
1: Yes,
5: ẹ kú ètò.
0: Ẹ ní sáré.
5: Sẹ́rí nǹkan tí ó kàn wá sí mi lọ́kàn mo ṣe gbọ́gbọ́ contribution àwọn èèyàn sì ni pé ìkọ̀kan àti ààwò sẹ́rí ìpìlẹ̀ foundation ló ti wọ́ wá fẹ́lòmíì o. Ẹlòmíì ti ní máìdì pé kò sí bí òun ṣe tọ́jú ọmọ tó bá dọjú alẹ́ ìyá wọn ló máa jèrè ẹ̀. Sẹ́rí máìdì yẹn ó rọ̀ǹgì gan kóyàn máa ni lọ́kàn. Báwo lèèyàn ti máa ro nǹkan burúkú síra ẹ̀ pé no matter what nǹkan tó ń bá ṣe òun ò ní jèrè. It is a very bad mindset. Kéèyàn máa bígbà tí èèyàn ro nǹkan burúkú sí ara ẹ ni. So ó dẹ̀ ti wá di pé wọ́n ti ta kinní yẹn sí society pé obìnrin ló máa ń jèrè ọmọ obìnrin ló máa ń jèrè ọmọ. Àwọn èèyàn náà ti wá bá ìtò yìí kò dáa rárá rárá rárá. Ẹ tó ti ní máa di pé kò sí bóun ṣe tọ́jú ọmọ tó ìyàwó ló máa jèrè ẹ̀ kò ní fẹ́ tọ́jú ọmọ. Ìfún tó bá tún wá tọ́jú ọmọ gan ṣe rí máìdì wa nǹkan tó yàn máa ní lọ́kàn ó lágbára gan ó tún wá lè ìfún kó tọ́jú ọmọ kó ṣe ogun tó yẹ kó ṣe because ó ti ní lọ́kàn pé àwọn ọmọ yìí ìyàwó ló máa jèrè ẹ̀ probability wà pé nǹkan kan máa ṣẹlẹ̀ tó jẹ́ pé tí ò bá ṣọ́ra ìyàwó ẹ̀ náà ló máa padà jèrè àwọn ọmọ yẹn. Ìyẹn nǹkan then another thing ni wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn mi fẹ́ sọ pọ́kùnrin nìkan kí n plan fọjọ́ alẹ́ àti máa ń dúró de pé mo sáà bímọ mo ń tọ́jú ọmọ. Ọmọ tó jẹ́ pé ò tí ì sùúrọ̀ bóyá ó máa tètè make ẹ̀ àbí ò ní tètè make ẹ̀. So it is better kéèyàn fúnra ẹ̀ ní plan pé ó kẹ́ ọ tí mo bá lè ìtayá kí mo fi máa sustain. Ṣé rí ìlú tá a wà yìí pẹ̀lú pé wọ́n ní good government táwọn government wọ́n ní good plan fún wọn. Àwọn indi fi gbà gangan ní plan fún ọjọ́ alẹ́ wọn. Àwọn èèyàn invest àwọn èèyàn ṣe àwọn savings kan tó jẹ́ pé even UK government ìwọ ló lówó tó ń ṣe fún but at the end of the year UK government will too dash you 25%. Ṣe get. So àwọn owó yẹn táwọn báyẹn bá dàgbà tó rí ìtayà ní 65-70 tán. Àwọn owó yẹn returns on the first mint. Ìyẹn lásán gan ó ti sustain wọn tọmọ bá mú wá wọn á di mọ́ni. So káwọn èèyàn ní both plan pé fine àwọn ọmọ mi máa tètè make ẹ̀ but èmi gangan fúnra mi náà ní láti plan fọjọ́ alẹ́. So káwọn èèyàn ní plan gan kán lọ ìrè sí máìdí pé ẹ kò sí bí mo ṣe tọ́jú ọmọ tó ìyá wọn náà máa tọ́jú lọ́jọ́ alẹ́ is a very bad mindset.
1: God bless you. AKIS from UK.
0: Ọ̀rọ̀ rẹ̀.
1: Hello, tara tọrọ lójú òpó yìí.
0: Kéèyàn má gbé rẹ̀ nálẹ̀ àti gbọ́ confirm afẹ́ bọ́ náà kíni o.
1: Káṣẹ̀.
0: Afẹ́ bọ́ bẹ́ẹ̀.
1: Ayi kò tó káṣẹ̀. Hello.
6: Bàbá rẹ̀ mi mo kí yín o.
0: Ò ní dààmú.
1: Ọmọ lára.
0: Ẹ̀mí ìrìn ogun.
6: Ọmọ lára kọ́ abilékọ Akórèdé ni.
0: Sọ́tàn.
6: Lára ti fọ́ lórí.
1: Ọmọ lára náà mo fẹ́ dà ní. Adásọ́lá náà mo fẹ́ dárúkọ.
0: Olódo ni ẹ máa
1: sọ̀rọ̀. Adásọ́lá náà mo fẹ́ dárúkọ. Ìwọ ló ń kó sí mi lórí.
6: Gbogbo ẹ̀yin ọkùnrin ẹ gbìyànjú ẹ tọ́jú ọmọ. Ṣé ẹ wá rà àwọn obìnrin kí ẹ ń pọ̀ ń dúró dọjú alẹ́? Ta ń sọ fún ọkọ bí kan ní ọ̀dàlẹ́? Àbọ̀kùn ní ọ̀dàlẹ́ bẹ́ẹ̀ ni ta ló mẹ́ntí ọ̀dàlẹ́ nù wa?
0: Ọ̀tàn.
6: Ṣùgbọ́n gbogbo bẹ́ẹ̀yàn bá ti ṣiṣẹ́ ọmọ tó ní òṣè jèrè ọmọ o.
0: Aláwa gba.
6: Bẹ́ẹ̀ ń kálukú bá ṣe ṣiṣẹ́ ọmọ tó ní òṣè jèrè ọmọ ojú àwọn ọmọ ọ̀fọ́ o.
0: Dásọ́lá.
6: Ó sì wọn ò sì di.
0: Ó túmọ̀ sí pé ọ̀rọ̀ yìí ọlọgbẹ́ èèyàn ni ó rò ó
6: ọlọgbọ́n ní ọ̀rọ̀
0: gbogbo obìnrin
6: ọjà lẹ́kọ̀ọ́ òun dúró dọ́pin tọ́lọ̀ ń bá ní obìnrin yẹn ní òkú ṣáájú ọpin ìṣẹ́kọ̀ọ́ fi gbogbo ọjọ́ ṣe ọkùnrin ní ọmọ jẹ́
0: aláwọ̀
6: ẹ máa gbọ́ ọkùnrin tó bá wò pé bó ń ṣe bóun ò ṣe àwọn ọmọ àwọn òkè òkú ló kúrè pé èèyàn bá jẹun tí ò ṣe yóò run nú o
0: ọ̀dàbọ̀ akọnúrun
6: èyàn àkọ́ǹtì yóò
0: ọ̀tá
1: ẹ ṣe
0: rẹmi
1: dasara
0: obìnrin kan pè mí lápáta ó lò mọ bí ọkọ òun láti wẹ̀ ni
1: àpáta tibo sápáta èkó
0: àpáta mìíràn
1: òkè mo rè bá pàtà èkó
0: lódò
1: mi mà pé ṣé mìíràn èkó
0: rárá tọjọ
1: sápáta tún wà mìíràn
0: ó lò mọ bí ọkọ òun pé dádì lẹ́yìn iṣẹ́ ẹ lọ bọ̀ ẹ wẹ̀ láàárọ̀ ẹ tó lọ ẹ ṣàlùwalẹ̀ fún mi ẹnu ni ó ní ìsì máa bí wọn ná torí ibi tí ọ̀yẹ́ kọ́kọ́ wọn yà ni ó ti yà níbi fà á dààmú ìfín mọ́mọ́
1: jómú
0: jómú
1: fẹ̀yìn jọ fẹ̀yìn já
0: ó lóun dẹ̀rẹ̀
1: jọ́sẹ̀nu
0: ó ní sunday school teacher ló ó lóun ò sì fẹ́ bá
1: sunday school gẹ̀ lágbára àtúrà mi
0: àbọ̀ bọ́ọ̀lù ẹ̀ ní àgbàlá
7: àtúrà
1: ẹ jà nẹ́nẹ́ mi jàre nẹ́nẹ́ mi bó ni
0: nẹ́nẹ́ wo
7: sáàmì
1: nẹ́nẹ́ mi báwo ni
0: inú bí mi
1: èmi ni kó máa bá sọ̀rọ̀ jàre
0: wọ́n lọ dáná lọ bí tẹ́mi àti ìyá ọmọ yóò sí
1: wọ́n lọ dáná lọ máma sọ pé bá ẹ
0: so dáná lọ sọ́dọ̀ bọ̀bọ̀ ìyàbọ̀ ò dáná lọ jẹ́ sọ dáná lọ
7: ẹ jẹbu rẹ
0: mo ní sọ dáná lọ
1: nẹnẹ máa dá sètò lọ dáhùn ọjọ ti lọ
0: sọ dáná lọ
7: kẹrí àwọn tẹ bá wò dáadáa ẹ rí pé àwọn ọkùnrin tó máa ń sábà sọ wípé ọjọ alẹ ẹ rí pé àwọn ọkùnrin tó bá ti sóyàwó kejì tí wọn ti rí pé àwọn ti ṣẹ.
1: Òṣàfúrá ti wà lára wọn.
7: Wọ́n ti fáwọn ti ṣẹ̀ wọ́n ti mọ̀ pé yẹ́s ọjọ́ alẹ́ ẹ̀ kò ṣú ọ̀ fáwọn pé ẹni káwọn ṣẹ̀ yẹn ó máa dá tẹ̀lé àfàwọn lọ́sí máa sọ pé ẹ wọ́n ti ń tún àkọ́jọ́ alẹ́ nílẹ̀ o.
1: Kì í
0: máa.
7: Then secondly ṣé ẹ rú ọkùnrin tí ò bá tọ́jú ìyàwó fáwọn ọmọ tíyàwó gan bá dárí àwọn ọmọ ọmọ olú ni ọmọ àdùn tẹ pé bàbá kan fìyà jẹ ìyá ọmọ
0: kò pọsíbù
7: tíyàwó ọmọ àdùn ọmọ gádòyè lọjọ alẹ
0: inú wọn ò ní dùn inú wọn ò ní dùn.
7: tó kọkùnrin kọkùnrin ẹ máa tọjú obìnrin.
0: àwọn tó kù ni ọmọ bá sọrọ.
7: tóbi má kẹfẹ ṣe bá fẹ ṣe náà sẹni àwọn ọmọ gan ni mọmi
0: dadi n try na
1: dadi n try fun yin na
0: dadi n try na ẹ mọ gbẹnu oke.
1: ṣe
7: so ọkùnrin wọn pe kini kọjá alẹ àwọn tó ti mọ fáwọn tí àwọn ti pa alẹ jẹ wọn lọ sáré ní àwọn ní plan b plan b yẹn dẹ máa kó bá wọn
0: ọtán
7: wọn ti mọ nǹkan táwọn ṣe
0: ibẹ n pọsin wa
7: lọ ṣe máa ń sáré
0: wọn ó jẹ
7: gbé mo fẹ lọ jẹ alẹ mi ọjọ alẹ
1: o. ṣe
0: wọn lè ríbi wo kí wọ́n lè rí bí wọ́n wò sí.
1: ọjọ́ alẹ́.
0: àfẹ́ kọ́ lọ. àwa ọ̀fẹ́.
1: ìyá àbẹ̀jì kọ́ yìí.
8: ẹ lọ ń kọ́ láti korojú.
0: ta wá nìyẹn ta nìyẹn.
8: ṣe é rí ọlọ́mọ ni ẹ jẹ́ kí n sọ sórí tèmi fún yín.
0: kí ni sórí yín.
8: ṣe é rí ọkọ tèmi. nígbà tá a sọ̀rọ̀ wa.
1: ẹ ó dànsà ẹ ó dànsà. à ń gbọ́ yìí ya.
0: ọkọ yín ṣe kí ni.
8: ó tún lọ fẹ́ ìyàwó mi.
1: Ẹ má kó n bẹ ó jọ sá.
8: Bàbá tó pẹ́ o tó tàràkà lọ tó tàràkà bọ̀. Ó tún tún lọ fẹ́ àmbẹ̀ náà nǹkan. Ó tún lọ fẹ́ ẹgbẹ́ òye bímọ púpọ̀.
0: Ẹ tó mélòó.
8: Wọ́n bá jẹ̀ tó wá ayé àtòbí mẹ́rin. Ó fẹ́ wọn kò gbọ́ wọn wáyé o. Nígbà tó wáyé ọmọ bábẹ́ ìlọ́wẹ́ pé òun fún ẹni tó bímọ fún ẹ̀ ń fún lówó. Ó ò fún mi lówó. Kí ló ní kọ́ lọ́wọ́ bá ṣe fún un. Ọlọ́run máa ń sọ tó ń bá fẹ́ fún un máa ń sọ pé Ọlọ́run dárí ju.
0: Kẹ́lẹ́ pọ̀ lọ́gbà ni. Kẹ́lẹ́ pọ̀ lọ́gbà ni. Ìtọ́kẹ́
8: kẹrí sùn ó ti wá sọ pé òun padà wá sí títí pẹ̀lú àwọn ọmọ òun òun sí nǹkan ti jẹ́kùn ṣùgbọ́n òun náà sọ pé káwọn ọmọ má tọ́jú ẹ̀ o. Nígbà tó jẹ́ pé ní pàápàá ní jẹ́ tèmi lọ́wọ́. Tó bá ń jẹ́ tó bá jẹ́ èyí tó tẹ́ lọ́run ọba lọ́run ó máa jẹ.
0: Màmá ẹ máa ń ṣe lọ́la rẹ̀. Ibẹ̀ lọ́kùn inú ọmọ.
1: Ìyá àti gbọ́yìn.
0: Ẹ máa ṣe lọ́la rẹ̀.
1: Ẹ jẹ́ kí àgbà ilé ìka fi ráǹdì ọ̀. Ẹ ló ẹ ti yóò dàn látẹ̀ kan.
0: Tá a gbà tá a fi mọ.
1: Last caller.
0: Kásì rè.
1: A yìí kásì ẹ ní next program ni. Ẹ̀ló.
0: Ẹ̀ló.
1: À ń gbọ́yìn.
9: Ẹ̀ló sà.
0: Ṣé dáadáa
9: lè sà? Ìtàrẹ̀ mi ṣe ń gbọ́ mi.
0: Ẹ káàbọ̀.
1: Orúkọ yín from where sà?
9: Ẹ ṣe
1: ẹkúlé
0: a ti mo kọ yin
9: ọpẹ mi jọsọ ló sọrọ láti ọpẹ mi jọsọ ló sọrọ láti canada
1: láti canada
9: ṣe bá gbọ bá mi tó lánàá Yes, sir. Oh, Peter, sir. So
0: I love you.
9: Go back to land, no.
0: And you.
9: Yeah, I contribute to say to you, no, Laliano. I just got on. Sherry, the back go back to do say, Laliano, I'm going to you, please, on the G. Okay, what is any bitty move? A loose affair, bomb.
0: I'm going to get it.
9: Everything. At all more. Àbí gbogbo everything tí human yẹn dẹ̀ kú lọ tó dẹ̀ wọ́n fojú bàbá yẹn ní nǹkan sí. Adáṣètò yẹn lánàá. She understand. So ọ̀nà méjì lọ̀rọ̀ yẹn pín sí. I have a father na tó sẹ̀mí tó ṣe anything. And I have a mother tó yẹ kó take care mi. Kí tó fún màmá mi, ìrísí tọkùnrin máa sọpọ́ jẹ́ alẹ́ nìyẹn o. Màá fún màmá mi ní 1,000,000. Ma fún bàbá mi ní 500,000.
0: Kí ló ṣẹlẹ̀?
9: Exactly gbogbo ṣe wà nìyẹn. Because attachment ìyàwó ó ti pọ̀ jù lórí ọmọ. So ó ti pé bàbá sẹ́yàn. That's why táwọn bàbá yẹn náà máa ń wò pé wẹ́ ọjọ́ alẹ́ àwọn káwọn náà ṣe àwọn kankan. So that is the reason why ọ̀nà méjì lọ ẹ pé síta bá ń gbọ́ bá mi tó dá ẹ máa rí pọ́kùnrin ló ń complain lórí program
1: yẹn
9: àwọn náà sọ́fà seriously.
1: I really appreciate you, sir.
0: Àwa ẹ̀jẹ̀ fi gbogbo ara lọ rí ibi ètò báyìí.
1: Ẹ jẹ́ kí
0: entertainment là wá gbé lọ́wọ́.
1: Entertainment là gbé lọ́wọ́ ṣùgbọ́n nígbà tí àwọn èèyàn pé pé káṣà bá wọn ju àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìtura
0: àwọn ìyàwó ilé àwọn jáde ilé
1: ìyẹn la fi wá wò wípé ta la láṣe jù ṣe rí ẹjẹ́ ká lọ lẹ́ni ọjọ́ ti lọ rẹ̀mí já lọ
0: ní padà bẹ́ẹ̀ jọ mẹ́jọ o
1: a ti kúrò lórí ẹ̀ nìyẹn ohun tá kàn sọ náà ni wípé kóńkálukú wa
0: ẹ ṣe eré
1: kó dára ẹ ṣe eré kó dára o
0: ẹni ayé bá wù kó ṣe eré
1: ó dijọ́ mẹ́jọ.
10: La la la la gelu FM jagaba gogo retio.

báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashball tinú oṣù kẹfà yìí ogbó tó lé ní 1,250,000 naira 50,000,000 naira ní àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o wednesday june 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì lórí splash fm *347*1004#. Lórí Lágelú FM tẹ *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa

0: àwa dúpẹ́ pé a rí àánú gbà ọ́ torí kìí ṣe gbogbo ènìyàn lórí àánú gbà.
1: Ẹ kú dédé wò níbi tẹ́ ti ń bọ̀ wá.
2: Ẹ káàbọ̀ yìí.
1: Báàárọ̀ ni bọ́sàn ni balẹ̀ ni ibi tí ẹ̀yin wà. Ẹ kú dédé wò yìí.
2: Ẹ káàbọ̀.
1: Ẹ dojun bí Dr. Mrs. Omobolanle Ajibade, CEO ti SBJ Aduke Reservoir Global Services, aka Inulayo àti Nikije ka máa tọ́jú ẹ náà ló kí wa pé ẹ kú àsìkò yìí. Àkúmọ̀rọ̀ òpin ọ̀sẹ̀ yóò dùn fún wa.
2: Àmì ìyá wa ẹ káàbọ̀, a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé a pè yín, ẹ sì jẹ́ wa ní ọ̀sẹ̀ yìí. Ǹjẹ́ kí ni ẹ mú wá fún wa ní ènì lórí ètò?
1: Ọ̀rọ̀ mi ò pọ̀ púpọ̀ ṣùgbọ́n yóò fẹ́ ta bára lé ta bára oko. Ìdí ni wípé ara wa kìí ṣe òkúta. Mo fẹ́ mú látorí iṣẹ́ ìránṣẹ́ tí a pè mí sí. Iṣẹ́ ìránṣẹ́ tá a pé ẹ̀yin bàbá wa ìránṣẹ́ Ọlọ́run nínú Jésù sí. Iṣẹ́ ìránṣẹ́ tá a pé ẹ̀yin bàbá wa nínú ẹ̀sìn Islam tá a pè yín sí. Iṣẹ́ ìránṣẹ́ tá a pé ẹ̀yin medical doctors, medical personnel sí. Ẹ̀yin ìyálọ́jà tí kò sí Sátidé, tí kò sí Sunday, tí kò sọ́jọ́ Jímọ̀ tá a yà sílẹ̀ pé a fi fúnra ẹni ní ìsinmi. Èyí tó jẹ́ wípé a ń fún wa ní stress nínú ara wa. Ẹ kíyèsí wípé ọ̀pọ̀lọpọ̀ wa torí pé a máa ń fìpè tá a bá sí kò sẹ́lòmíì tó lè ṣe nǹkan tí àwọn èèyàn tí torí ẹ̀ wá wa sí.
2: Èèyàn ń tan ara ẹ̀ ń tan.
1: Èmi dẹ̀ máa ń sọ wípé torí pé mo wà ni. Tí mi bá sí àìmọye irú mi. Ọlọ́run nìkan ni ò sí. Ṣẹ́gun máa sọ pé acupuncturist ni mí. Àwa tá a jẹ́ oníṣẹ́ àdúrà gbígbà, ìṣe kìrìsẹ́nì, ìṣe islamic. Ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń sábà ṣe ìṣọ́òru. Àsìkò tá a fi ń ṣe ìṣọ́òru, ẹlòmíì ní sọ pé òun fẹ́ ṣe marathon ìṣọ́òru. Ẹ dẹ̀ rí pé àwọn nǹkan tó wà nínú àgọ́ ara wa, mo máa sọ pé ó ní aago tí kálukú wọn ń ṣiṣẹ́. Fún àpẹẹrẹ, ẹ̀dọ̀ tá a mọ̀ sí liver, ó máa ṣiṣẹ́ láti aago mọ́kànlá di aago mẹ́ta òru. Ǹjẹ́ ẹ pé àwọn nǹkan tó wà nínú àgọ́ ara wa náà máa ń ṣe gá? Wọ́n ó ṣe gá sínú ara wa, wọ́n sínú gall tí wọ́n máa ya ìga àti wọn sí. Àwọn náà máa ń pass physics apart from physics tó ń jáde ní inú musu èèyàn. Ìgbà tá a wákọ̀ tí a ò sùn, a rí wípé detoxification tó yẹ kí àwọn organs tó ṣe tó yẹ kí wọ́n ṣe nínú àgọ́ ara wa wọn ní orí ọ̀fẹ́
2: láti ṣe torí a sùn.
1: Torí a ò sùn,
2: à ń tẹ fóònù,
1: à ń tẹ fóònù, à ń ṣe prayer all the time. Àdúrà kúkú dá. Èmi máa ń sọ kinní kan wípé tí n bá sáré ẹ ní ibi tó bá sáré mi níbi Ọlọ́run ó fi na ju ọ àti ìrandíran rẹ ni. Tí ẹ̀yin ọba ti sáré ọmọ nìkejì níbi ìjọ àti ń gbàdúrà ọ̀tá ọ̀tá mélòó gan ló ti kú. Mo fẹ́ dẹ ayé, mo fẹ́ dẹ ọlọ́rọ̀, mo fẹ́ dẹ ọlọ́lá. Mo máa sọ wípé ní tọ́lọ́ máa sọ pé ẹ̀dá ọ̀dà òun ni ẹ̀dá ọ̀dà. Ẹ jẹ́ ká kíyèsí kinní kan. Wọ́n gbé àwòrán organ kí ló kọ president America yìí. Ó pé 100 years bàbá yìí ó yanu kalẹ̀ báyìí kò lè pàdé mọ́. Alágbára ayé tí wọ́n sọ pé alágbára ayé àwọn alágbára ní president America rí nísìnyí báyìí ó ti dàbí ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Ẹlòmíà ló ń fẹ́ pé 150 years kí ló ń bẹnu ayé ọ̀gá tó fẹ́ jù síbẹ̀. Èmi ni mo fẹ́ lówó jù kí n lówó ju táwọn rúnà lọ bó bá ní njẹ́ ó lè jẹ́jú dájú ẹ̀ka tẹ́gàn ń jòkó kan. Ẹ jẹ́ ká kíyèsí àwa medical personnel. Instance kan ṣẹlẹ̀ tó jẹ́ wípé this medical man doctor ó wà lẹ́nu iṣẹ́. Ó pè ìyàwó ẹ̀ pé òun máa lọ gbé àwọn ọmọ láago mẹ́rin ní school. Ó ti fi kúrò níbi iṣẹ́ òun lọ sí school ọmọ. Wọ́n pè fún emergency ó padà sọ yí hospital. Ó dẹ̀ wá ń bẹ̀ títí dago mọ́kànlá lẹ́ kó tún mọ́ lọ another emergency wọ́n tún gbé wọn dé. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún pé máa ń yí kókó ní ibi ọ́fíìsì rẹ̀ títí di ọjọ́ kẹta. Ọjọ́ kẹta tó ma kúrò kò sórun o, kò sí joko, o n lọ látọ̀dọ̀ patient kan, kesi tún ṣẹlẹ̀, wọ́n tún yanjú ẹ̀ káàkiri. Jíjí tó ma jí hospital lo gangan bá ara rẹ̀ ni ọjọ́ kẹrin tó ti di hospital tó yajú. O jaye pe on gangan je medical doctor na won colleague fi sare si oro oju oju ni kise nkan ti a se aroba itanko. So ateyin atemi e je ka pe ara wa si ironu. Ile aye la bowo, ile aye la base. Eyin iya loja to je pe ko sojo ojimo ko sojo Sunday, asare owo ina ni o da keyan sise. Sugbon ta ba sise ta ba ru alaafia wa, a wa ma so pe ese to nse bayi, eyin to nse bayi, hypertension yi, kini yi, owo aye ni ki so owo aye. Aye gan ten da ko gan gan kan so gan gan kan saye gan gan
2: kan saye
1: aye te ro ko nse yin yen nkan kan so gan o go ri ti yin ro tori pe yin gan gan telele le
2: le yin ro aye gan saye toju are.
1: So ni ta ma so ko pe e je ka ni ironu pe wada ka ni asuko ta ma funra wa ni
2: isinmi.
1: Too much stress has killed many people. Mo mo iranse ibirin kan to je pe olùdásílẹ̀ ijọ ni won ni church yen, ori pulpit ni ayen ku si. Nigba to ku won na jenu ijo lo pa yara si sa jenu ijo eyan ti o sun te je osinmi to mi ara osinmi topolo osetu hypertension wole te wa la jenu ijo ni biribiri ko lo ma gba wa. Jesu ti gba we fun wa. E je ka ni iwa mimo bi bibeli se fi ko wa yi pe iwa mimo ife omo ni keji wa nu je kin ta ba wa ko mo te wa lowo ko si nta mo wa saye ko si nta mo lo si orun mama risbita yin na lo ki wa risbita sare wole bitters mama ni laye wa yamran na ni mo so fun wa bi pe ta ba bara wa soro nipa killer nta nipa killer nse ti a ba bara wa so nkan ti o le fun awon eniyan ni ore ofe ati gun lemi ati ni alaafia to peye olorun to dan wa nise o le bi wa lere ipe o de moru nkan yi ikan isele semi na je to je pe mo mo ni last week je pe ah mo ri pe mo wa stress up to ma lo lati bi ogbomoso ogbomoso re oju ona yen ti dipa enu ogbo aba se n jade sibi kan la ma obirin de ni mi won wa mi mo n drive ara mi. So from there osogbo osogbo oyo ibadan again laarin ose kan ma travel almost 4 days 5 days mo ti wa ri ni sigba yi pe ko n se nkan ti o rorun lati ma stress ara eyan. E je pa ti ni pe agba ba ti n kan wa ta ti n pon ma dota odun ogota odun e je ka kesi ba se ma lo ara wa. Olorun lo ma so wa dolowo lo ma so wa doloro lo ma fun lemi gigun ati alaafia. Je ka ona mura ka se nto Olorun fun wa yen alaafia to fun wa yen ka support e lati je ki a wa ni alaafia ti o peye
2: ka fi owo kun ito Olorun ti se fun wa.
1: Risbita wa o wa ni awon ile itaja wa kaakiri risbita to n Kanu to n Kodoti kuro ninu apo eloku bo se ko awon iga ti o da jade ninu ara bi gaba se n jade mo so fun pe gbogbo esan to so madamo lati inu ga lo ti wa. Wo wa ni high blood pressure o ni diabetes ni o ni prostate ni ohun oju Olorun fun omo ni o wa di pe ati seyote ti wa n di wahala. Eje ka lora risbita wa. Eje kara sare wole bitters wa mo so pe ogun to n jade ni ile ise nu laye wa o le logun o le ni ogbon fun anu Olorun fun ogun Olorun ni mo wa wa fun wa ni ilu Ibadan ni ola awon ta ba fe se ayewo o wa fun wa nibi ni aro
2: e ma towo ko won
1: mi fe eyan to po o mi fe eyan ju just 10
2: eyan
1: mewa pere to tin koja 10 e je ma wure te Olorun je kin le se mewa yen tori inu omo ipegun te sare kaakiri te ri pe owo aye niyan Olorun mo n tu asire pelu ero ba ni ero ayewo wa ari 5000 pere la fi se edun kan to n se yin kisilo na bayo Olorun lo ni ko ri be. Eje ka lo ra sare wole wa. Eje ka lo si Kulera ni UCH. Eje ka lo si Crown Pharmacy ni Challenge. Eje ka lo si Scott Camp ni Block E Shop 7 lati ra awon product wa. Eje ka lo si Iná Sùrùláì ni Agbeni Ọlọ́gẹ̀dẹ̀ ni Agbeni ní ìlú Ìbàdàn kan náà. O lè ṣe tiwa a wà ní lẹ́kẹta sí Polaris Bank ní ọ̀nà Oyèjìjì kátó dé mọ́nà tán àtọ ẹ ní dé mọ́nà tán o pẹ́ bá ti máa ń wo òwú kran lọ́ọ̀kan báyìí ẹ ti máa rí iléeṣẹ́ wa ní apá ọ̀tún yín ilé kẹta sí Polaris Bank tẹ bá ti kó níbi sọ Phillips Academy ní ọ̀nà mọ́nà tán ibẹ̀ ni ọ́fíìsì wá wà mo máa ń sọ fún wa wípé tí o bá ń sọ pé mo jẹ́ báyìí pé tọ́lọ́run bá ń rí ọ jẹ́ kí ènìyàn náà jẹ́ kó máa rí ọ mo fẹ́ ká gbọ́ ẹ̀rí kékeré kan látẹnu arábìnrin wa yìí.
3: Lára àwọn kọ́sọ́mà wa ni sísá yìí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ọ̀rẹ́ tí ọlọ́run ṣe nínú ayé wọn ẹjẹ bá wa sọ ọgbà tẹ máa wá síbí kí nìkan tó ṣẹlẹ̀ tẹ fi wá síbí.
4: Kò sí nǹkan tó ṣẹlẹ̀ ju pé mo kàn notice pé ẹ̀ṣẹ̀ máa ń ro mí ìbàràjì máa ń dùn mí gan so wọ́n dẹ̀ gbé mi káàkiri tí mo kàn gbọ́ advertise wọn lórí rédíò nígbà yẹn ní parrot mo kàn mú nọ́mbà wọn so bó ṣe di àárọ̀ ọjọ́ kejì báyìí mo trace wọn wá mo dẹ̀ get wọn mo dẹ̀ bá wọn nọ́mbà wọn ṣiṣẹ́ lọ́fíìsì so wọ́n dẹ̀ attend sí mi dáadáa wọ́n ti ẹ̀jọ́ ọmọlúàbí ní ọ́fíìsì wọn so orí fóònù mo pe wọn wọ́n dẹ̀ jẹ́ mi so wọ́n dẹ̀ explain dé kán fún mi láwọn oògùn báyìí oògùn báyìí oògùn báyìí so ohun tó kọ́ yàmí lẹ́nu pé mo délé lálẹ́ ọjọ́ yẹn mo dẹ̀ lògùn yẹn àárọ̀ ọjọ́ kejì tí máa jí báyìí mo kàn gbé ẹsẹ̀ yẹn lélẹ̀ so mo kàn pé ṣé irọ́ ni àbò tọ́ mo rìn káàkiri gbogbo inú compound tí mo ń gbé.
5: Láti bí ọdún kan tá ẹ ṣe ń fà ìyàwó.
4: Mo rìn káàkiri inú mi dùn so àtìgbà yẹn mi ì rí wọn sójú rí tí o máa ṣe léèlì ni mo ṣàfojú kàn mo kàn máa ló fún wa
1: dẹ̀ ló wá dára
4: ṣùgbọ́n náà kàn mọ ohun gàmá mi wá sí bíbá ẹ̀ léèlì ṣé o lórí ọ̀fẹ́ tí mo ṣe rí wọn léèlì ṣùgbọ́n ẹ̀sìn ara mi fún wọn pé mo ti wá bíbá ẹ̀ tí wá ṣe tó wá jẹ́ nǹkan tó yà wọn náà lẹ.
5: Ó yà mí lẹ́nu o torí olè ọ̀fẹ́ ọlọ́run lélẹ̀ gbogbo tó ti ṣe pẹ̀lú pé ní mọ́lẹ́
1: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ta ni o lè sọ wípé o lè ṣeéṣe fúnru arábìnrin yìí mọ́ somebody like 31-33 years ni age obìnrin tí ó sọ̀rọ̀ yìí
2: kí ẹ̀ta ní 31-33 kó
1: máa fi àyàwó
2: bẹ́ẹ̀ni kí ẹsẹ̀ máa ti ru èèyàn débi pé ẹni yẹn ò ní lè rìn mọ́
1: bẹ́ẹ̀ni
2: ìbàdí àti ẹsẹ̀ tó máa ń ru àwọn èèyàn yìí ǹjẹ́ kí ló máa ń fà á.
1: Ṣé mo pe máa ń sọ yí pé according to the way of analysis in acupuncture our kidney ló wà níbi ihò méjì tó wà bí ìbàdí wa yẹn kidney point ti wà nìyẹn when there's a yin and yang imbalance there will be pains and that kidney òun ló ń control wa láti ìdodo wa round dé ẹ̀yìn ìbàdí yẹn títí dé àtẹlẹsẹ̀ wa gbogbo tó bá ń ṣe wá láti bi ìbàdí yẹn ráàdì dodo wa dé àtẹlẹsẹ̀ ó lọ́wọ́ kíndìnrín wa nínú according to the way of acupuncture diagnostic so tó bá ti rí bẹ́ẹ̀ yẹn máa sọ pé we are what we eat nta bá jẹ́ ló máa sọ bí ayé wa ṣe máa rí la ṣe gbọ́dọ̀ ní rinse bitter sínú ilé kálukú wa a ṣe gbọ́dọ̀ ní sáré wọlé bitters sínú ilé kálukú wa la ṣe ní láti jáde yọjú sí wa ẹ jẹ́ ká ṣe àyẹ̀wò ẹwọ ẹni yìí sì odidi ọdún kan ọmọ tó pupa beautiful lady
2: tí
1: ń fi àyàwó ńlẹ̀ẹ́lẹ̀ odidi ọdún kan ó lóun fẹsẹ̀ tẹlẹ̀ ńjọ́ kejì bó ya òun lẹ́nu ǹjẹ́ ẹ̀yin tẹ̀ ń gbọ́ gan ṣé kò yẹ̀yin gan lẹ́nu torí ó ya èmi lẹ́nu.
2: Ìdọ̀tí kúnnú gbogbo ara tó wá àfẹ́ ti kidney kẹ́wàá dẹ̀ wá wò nǹkan táwọn á ń jẹ ní sì tó jẹ́ chemical kidney ò nífẹ̀ẹ́ sí àwọn chemical tó ń fi tún yẹn
1: àjẹjú iyọ̀ kò nífẹ̀ẹ́ sí àjẹjú ṣúgà kò nífẹ̀ẹ́ sí nǹkan olóròóró àwọn nǹkan ní fúláwà kò yẹ ká máa jẹ́ kó pọ̀ jù nínú oúnjẹ wa. Ìwọ̀ntúnwọ̀nsí tí wọn náà fẹ́ pè wọlé sí iléeṣẹ́ wa níbi báyìí ẹ lè pè wá.
2: Ọ̀dà ẹyìn èèyàn wa Dr. Mrs. Ẹ̀ṣẹ̀ ẹyìn èèyàn wa ẹ ti gbọ́ látọ̀dọ̀ wọn a máa ṣí ojú òpó sílẹ̀ fún ẹyin tẹ bá ní ìpè rí ẹyin tẹ bá ti lo risbitas rí àbí àwọn oògùn wọn kankan àwọn capsules wọn kankan tó jẹ́ pé ó wá nǹkan tó ń ṣe yín wá yọrí sí nǹkan tó jẹ́ pé ó ti lọ ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti sọ lẹ́yìn ṣùgbọ́n a fẹ́ gbọ́ bóyá lóòótọ́ ni ká mọ̀ láti ẹnu yín ṣùgbọ́n kẹtọ́ wa máa sọ mo fẹ́ fàkókò yìí pé gbogbo àwọn èèyàn pé risbitas jẹ́ kò ṣe máa ní nílé olúkúlùkù wa torí téèyàn bá ń fọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara ẹ̀ o máa ń jẹ́ kí ara mọ́ àìsàn náà dẹ̀ máa ń sá lọ nọ́mbà tẹ́ lè pè wá sí 09123708675 09123708675 tẹ bá dẹ̀ fẹ́ béèrè ìbéèrè ní o kò sá ayé wà láti béèrè ìbéèrè ẹ̀yin tó bá yẹ pé ìbéèrè lè fẹ́ béèrè hello okay nọmba tẹ lè pè wá sí nìyẹn 081
1: èrè ìbánisọ̀rọ̀ tèmi
2: 09123708675 tẹ̀bádẹ̀ fẹ́ lọ sọ́fíìsì wa tó wà ní mọ́nà tán Dr. Mrs. Demangombe
1: Cipolaris Bank ní oyè díjì
2: wọ́n máa wà ń bẹ̀ lọ́la wọn kì í sí bẹ̀ ńjọ sátidé
1: kì í sí bẹ̀ mọ́
2: kò fẹ́ wọ́n ní sátidé yìí o àwọn fẹ́ fi fún àwọn èèyàn tó bá nílò ìtọ́jú àwọn fẹ́ fi tọ́jú wọn ni ọ̀yá ẹ pè wọlé ẹ béèrè ìbéèrè yìí.
6: Hello.
1: Hello.
2: Hello.
6: Ẹ̀kálẹ́ o.
1: Ẹ̀kálẹ́.
2: Ẹ̀kálẹ́ sà.
6: Ẹ jọ egbò ni a ti lè gbẹ́ ti eré ṣu ìta yẹn.
1: Eré àbò lẹ wà.
6: Mo wà lápẹ́tẹ́.
1: Ẹ máa wá sí challenge. Ẹ lè wá sí block E sub 7 ní Scott Camp ní challenge tàbí ká lọ sí Crown Pharmacy ní challenge bákan náà.
2: Ṣé àpẹtẹ yẹn súnmọ́?
1: Wọ́n lè pa gbé ni ló bá dẹ̀ súnmọ́ yín.
2: Ọ̀dọ̀ Nọ́sírù láì. Ìwó road.
1: Ṣé ìwó road ló súnmọ́ àbí?
2: Ṣé ìwó road ló súnmọ́ àbí challenge?
6: Kò yẹ níbi ẹ̀ kò sí ní ìlú lọ́nu
1: méjèèjì. Ẹ lọ síbẹ̀.
2: Alright, ẹ ṣe 09123708675 ẹbẹ̀rẹ̀ yín ẹ sì dá ẹni tó bá dẹ̀ ti ẹjọ́ ẹ bá gbé ìpè yẹn ẹni tó bá dẹ̀ ti lórí tí ó ti ṣiṣẹ́ fún ẹ jẹ́ ká gbọ́ látọ̀dọ̀ yẹn. Hello.
6: Hello.
2: Hello.
6: Ẹ pé tù.
1: Ẹ rà bá.
6: Mo kí màmá wa tó wà ń bẹ̀ yẹn.
1: Ẹ ṣe sà.
6: Àlàáfíà ara yín kò ní lọ.
1: Lórúkọ Jésù.
6: Ọlọ́wà wà pẹ̀lú yín o. Ẹ jọ fẹ́ ṣe nọ́mbà yín gangan náà níbi. Ẹ ti tún lè pe nọ́mbà yẹn jọ.
1: 00.
6: A ò rí di kọ́lẹ̀ rárá ẹ bá wa pè dédé.
2: Ó yá ẹ mú báírò kẹrí bi kọ́lẹ̀ wọ́n á tún pè báyìí.
1: 00 080 21 21 91 9 1 20 20 40 40
2: ẹ gba àpè lẹ́ẹ̀kan
1: sí 00 080 21 21 91 9 1 20 20 40 40
2: nọmba tẹ lè pè wọn sí nìyẹn ẹ dẹ̀ lè bá wọn lọ́fíìsì ní mọ́nà tán ilé kẹta sí Polaris Bank. Hello.
1: Hello.
6: Hello. Ẹ̀kálẹ́ o.
1: Ẹ̀kálẹ́ ọ̀dọ́dọ́dọ́dọ́.
6: Mo kí àlejò wa tí ó wà ní orí ètò.
2: Ẹ ṣe gan sa.
6: Zach mi ò mọ̀ pé oògùn ẹ rí bí o ṣe rí nìyí. Ẹnìkan ló èmi kàn rà á nígboro pé kí èèyàn bá ra irọ́ kò lè ra tòótọ́. Ẹni yẹn wá ń kígbe pé inú òun kún àwọn òun ṣe bákan bákan òun ò gbéra dáadáa. Ní kí ló ṣẹlẹ̀? Ìwà ni kò ìwà ni àmúdẹ̀ ra òògùn kan ní láti kó ṣé wà lò ìwà ni kì í lọ gbé wá bí mo ṣe gbé oògùn yẹn fún mi yẹn. Mo bá lo 130 minutes ló bá bá mi pé kí n gbàgbé ẹ̀ owó olégbò bẹ́ sílẹ̀ fún mi mọ́ o. Òun máa gbé gbogbo ẹ̀ lòun ń gbé lọ nìyẹn gbà. Mo ní èmi gan tí mo lò gan tí mo rà gan mi ò tí ì lo nǹkan bẹ́ẹ̀ tó ṣiṣẹ́ mi tó wá sọ fún mi pé ó máa ṣiṣẹ́ mi. Èmi ò mọ̀ tó èmi náà lò orí pé ara mi yàtọ̀ ni mo ṣe lò oògùn tó dára ni.
1: Ẹ ṣe sá.
6: Ní ọjọ́ ìṣe dáadáa.
1: Ẹ ṣe sá. REEZ. REEZ. Risbitas. Ẹ mọ̀ jẹ́ kí wọ́n sọ pé lè náà ń ṣiṣẹ́ bí rẹ̀. Ẹ má fojọ pòjọ Risbitas.
2: Hello.
7: Ẹ kalẹ́ mọ̀.
1: Ẹ kalẹ́ mọ̀.
7: Yes, ma'am.
1: Yes, ma'am.
7: Ṣíkí ṣíkí pé èmi náà ni o, yàdúrà ni.
2: Yàdúrà ṣẹ́ wa o.
7: Ẹ tọ́jọ́ mẹ́ta mà. Ẹ sọ Risbitas. Rikita yẹn ṣe o da fun egungun ẹsẹ ni.
1: Egungun ẹsẹ ẹ jẹ́ kákèsí nǹkan ní ṣúgà tí à ń jẹ tá bá ti ní ìpèníjà ń pe gbogbo ẹsẹ̀. mo sọ fún yín pé tí kidney bá ti fẹ́ máa ní yin and yang imbalance yẹn tí o bá fẹ́ máa balance ẹ bá agbára bá ṣe balance dáadáa tó o lè máa affect wa bẹ́ẹ̀ yẹn ẹ lọ watch nǹkan tẹ́ ń jẹ kẹ́dẹ̀ yé mumi tútù yé mu nǹkan tó tutù ṣó ti yé yín nǹkan lórin dúdú nǹkan lárin dòdò ẹ kéèsì
8: ẹ yọjú sí ṣọ́ọ̀bù
1: I know for. Ẹ̀lẹ́ wá sọ́ọ́bù sọ́fíìsì wa nílé kẹta sí Polaris Bank.
6: Lóye díjì. Alájí Àyìnlá Gbogbo láti ràn láti ẹ̀lẹ́.
1: Ok sir.
6: Ẹ bá a tún nọ́mbà yẹn sọ.
1: 00.
6: Ẹ máa gbọ́. Ìbàdàn nìkan lẹ máa ń fi sí. Ìbàdàn nìkan ló ní ìyá
1: ọkùnrin bẹ́ẹ̀ ni. Ẹ pe àwọn èèyàn yín tán jẹ́ fámásì kí n tọjà wá lẹ́sẹ̀ títì. Ẹ pọ̀n fámásì sí yín kí wọ́n pe nọ́mbà wa.
6: Àwọn oríṣi ìlú mi náà ń bẹ táwọn ẹ máa ní ìdí
1: pọ́jọ́ọ̀tì. Ṣé ó wà ní Ṣákì?
8: Ọ̀dà ẹṣẹ́ àti bọ́sà. Zero torí owó ń
1: jẹ́ 00291 2040 Yes. Hello.
9: Hello.
1: Ẹ kalẹ̀ ẹ kúrọ̀ lẹ̀.
9: Alàgbà Adéyìn Pélú ń bá yẹn sọ̀rọ̀.
1: Ok.
9: Ẹ dákun ká abalẹ̀ tó bá ní arthritis lẹ́sẹ̀.
1: Yeah.
9: Ṣé lè máa di oògùn
1: yẹn? Ẹyẹ kọ́lé orí ìsìpìtà kó dẹ̀ ló sáré wọlé pẹ̀lú ẹ̀ oògùn ṣẹ́. Hello.
8: Ẹyìn yẹn wá ẹ ti gbọ́ gbogbo ibi tá a ti ní ọjà wa kì í ta ọjà wa létí títì òun ni ẹ ṣe lè rí ní everywhere bẹ́ ṣe rí àwọn kankan ní gbogbo ibi tẹ́ bá yà sí irọ́ ìyẹn risbitas àti àwọn oògùn tó wà nílé iṣẹ́ wa kì í ṣe
1: bẹ́ẹ̀. Ẹ lọ sí Kólẹ́ra, ẹ lọ sí Rí Pharmacy ní Challenge, ẹ lọ sí Nasiru Láì ní Agbeni, ẹ jẹ́ ká lọ sí ọ́fíìsì Chiquito tó wà ní
8: Scout
1: Camp. Ẹ̀sìn lọ́sọ́fíìsì wa. Ẹ̀yin tó bá wà
8: ní agbègbè wa
1: nílé kẹta sí Polaris Bank.
8: Challenge oríta Ring Road.
1: Apata
8: ẹ lè wá sí ṣọ́ọ̀pù tiwa tó wà ní ṣọ́ọ̀pù Chiquito tó wà ní Scout
1: Camp. Last caller ẹ kalẹ̀.
10: Ẹ kalẹ̀ mọ̀.
1: Ẹ̀rọ dáde.
10: Yálà fẹ́ àná o.
1: Bẹ́ẹ̀ni sà pápá sà.
10: Mo ṣe ń gbọ́ kínní for the first time.
1: Question yín sà.
10: Náà kí lẹ pé orúkọ ògùn yẹn
1: gan. R-E-E-Z. R-E-E-Z.
8: R-E-E-Z.
1: R-E-E-Z. Bẹ́ẹ̀ni.
8: Bẹ́ẹ̀ni sà. Bitters. Ọ̀dà ẹ̀yà ta ló tún wà ń bẹ̀? Hello.
10: Ẹ̀kalẹ̀ àti Ṣèkìtò.
8: Yes, ẹ̀kalẹ̀ sà.
10: Ẹ̀gbẹ́ tí yẹn lè lò fún gloria.
1: Ẹ lò lò fún. Pẹ̀ bá ṣe máa tọ́jú ara yín, gbogbo ìyàwó yín náà lẹ máa tọ́jú. Síbí mẹ́fà lálálẹ́ ni kẹ́ máa mú. Ìyàwó yín náà dẹ̀ láti mú. Ìbániyàwó mẹ́fà mẹ́fẹ̀fà lẹ gbọ́dọ̀ tọ́jú. Tẹ bá tọ́jú kan tẹ́ tọ́jú kan, ẹ tuntun kó. Tó fẹ́ dàbẹ́
10: pé. Ẹ máa gbọ́. Ẹ ló máa.
1: Ẹ mọ̀ gbọ́ yín.
10: Rísí ìta yẹn máa ń jẹ́ gbogbo lè ti rí.
1: Àbí
8: tá a ti dárúkọ yẹn ni. Tẹ bá lè ráyè tẹ bá wá sí ṣọ́ọ̀pù mi ní Scout Camp lọ́la, ẹ máa rí ńbẹ̀. Ó wà
10: ní ìlú ọ̀gá ni àti Ṣíkìtò. Níbi ọ̀dọ́ yín ní Ṣàgbèsè.
8: Scout Camp ń bíbá ìní Challenge ọjà Jimobi Block E Shop 7 ní
10: Bọ́lá
8: mọ́tò.
10: Tí n bá ti ń bọ̀ máa pe nọ́mbà tí yín.
1: Ó dáa.
8: Ẹ ṣe.
10: Ẹ̀sán ó dáa.
8: Ẹ pè mí lórí fóònù mi nísìnyí, ẹ má pè mí ẹjọ́, a wà nínú stúdíò, ẹ pé stúdíò line. Hello.
11: Hello.
1: Ẹ kalẹ̀.
8: Ẹ kalẹ̀.
11: Ẹ jọ̀ ọ́ ẹ rẹ́pù bó ń ṣiṣẹ́ fún kòkòrò inú ẹ̀jẹ̀ náà.
1: Dáadáa. Ẹyin tí ẹ bá légbò tó kọ̀ tí ò san, ẹ máa fi rajú ẹ̀, Ọlọ́run lò ó. Ẹyin tẹ́ni diabetes sọ, ẹ máa fi sẹ́ẹ̀dì, ẹ máa lò ó. Ogun ṣẹ́ gidi fúnjọ Ọlọ́run.
8: Hello. Ọ̀dà ẹ̀jẹ̀ ká gbé pè méjì sí. Ok, hello. Hello.
12: Hello.
8: Hello.
1: Hello.
12: Ìkìtọ̀ bá wa kọ́ ọ̀mù wà ní o. Kọ́ ọ̀mù wà ní bá wa o.
1: Ẹ ẹ́ oníkẹ́
8: kọ́ ọ̀mù wà ní o.
12: Ya alájà sálẹ̀. Kọ́ ọ̀mù wà ní bá kárí o.
8: Ok, kẹ́sẹ̀ sẹ́ndì owó kíákíá o. Ṣé rí oògùn tá à ń sọ̀rọ̀ nípa èyí? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ ó yẹ kẹ mọ̀ pé Chiquito kì í fẹ́ bá àwọn nǹkan tí ò bá jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ torí orúkọ tí Ọlọ́run ti fún yàn, orúkọ díẹ̀ tí Ọlọ́run ti fún yàn. So mo fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Dr. Mrs. ta ló tún wà ń bẹ̀rẹ̀ tó ní ìbéèrè. Ẹyin tí ẹ bá wò ó pé ẹ lè tẹ bá fẹ́ wá sí.
1: Hello baba. Yes sir.
13: Kò sí ọkùnrin ní Bulas Mary Adoyo.
1: Ẹ lọ sí Good of pharmacy lowode. Hello.
13: Hello ma,
1: e kale baba.
13: E ku ataro ma e ku eto.
1: Yes sir. Ba papa.
8: Ta ba ti yoju ni e ma je ka ma so pe seri eni ti aisan ba nse o ti nkan ba nse to ba ri nkan to da nkan to ma nse wa niyan e jade e lo si gbogbo ebi to ti
1: yan lo si loyin
8: e sibo yan lo si loyin bo lo te treatment
1: Abuja wa si
8: le ma gbe wa sinu yara
1: wa ni oju everywhere
8: ti fati pomo meji amala meji pomo kan
1: atemo
8: kan e ma je ka fi alaafia ara wa ma sere kuma ta ba gbe lo eleyele ta gbe wonu yara won ni oyo ta gbe wonu yara eyan kan ni
1: ta ba gbe owo la wa after yo di ya mu tere kiri eni to lo n ba fe lo fun ni ko jade
8: ko se nkan to fe se
1: olorun lo gbe alubarika ah lo si just anywhere
8: je ka gbe
1: hello.

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jọ̀ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí oya ẹ̀sì pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
1: S-E-L-A-R-R-I-E sálárì
0: bọ̀dá mi ẹ̀sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì oya lópin ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
2: T-U-R-M-E-R-I-C turmeric
0: ẹ káre pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín
3: ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀
4: gbogbo àgbẹ̀ àrokò bọ́dúndé ẹ máa jó ẹ máa yọ̀.

0: lagi lu ibabani. Oke gajo keni lulu ya dembi. 96.7 sani. Osani frequency titi wow. Esi tembo wa.
1: Kali Monday, Apolori omo salami. Lagilu FM 96.7 felele lawa ta tin pase bi oba
2: se boro ni oyin itewin ni niye ga ati gidegin taya omo dudu wa e ma se gbagbe asa le wa yoba lo logbon yoba lo lasa yoba lo ni ka soro ka fa ko mo okun yo ade afeto kan eto kan ti won pe lohun enu yoba ti o mo ran wa leti asa le wa bo ti ran ni leti lo nfogbon ko ni gbogbo ojo eti friday nle to yin waye ni dede agogo mejo ale ni lagelu 96.7 fm ile ibadan igun majestic aromatic shinap atohun enu yoba omo yoba e ma se gbagbe asa
3: eto hwenu yoba nlo ngori afefe afefe lagelu 96.7 fm ara waju eku waju ero eyin esiku eyin mo bebe eyin keye ko mo yo wu mi je eto won ni yoba ni eto ta ti ran ra wa leti asa ati ise ile ko tu ojire bi opolopo lu ma npe mi wa ni o ma nre awon lati inu wa ki njo agbowo la won le lo e lo sile iwosan wa ni ko sowo igba ti pe yi npo ni mo wa wo pe ona wo la le gbaran won lowo to ba nreyan wa lati inu to nreyan wesi to nreyan weje kini ohun ti o nfa kinde la le se si lati e ti ran ra wa lowo ile ise intercontinental distillers limited ti won pa oti igu aromatic shinap ojulowo oti iwure awon ni won se alatileyin fun eto ohun enu yoba ayo kero kun le mi je o ayo omo ya ayo
4: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dá yàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣé àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18 máa mu àmupara. Eagle Original Aromatic Schnapps ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.
5: Ẹ kú ọjọ́ mẹ́ta oníṣègùn wa.
6: Ẹ ṣeun bàbá, inú mi dùn láti rí yín o. Mo kí gbogbo àwọn aráalé tó ń gbọ́ wa. Orúkọ mi ni Olabi Sunday Adébáyọ̀. Mo jẹ́ ọmọ oníṣègùn. Mo dẹ̀ tún jẹ́ oníṣègùn. Mo jẹ́ olùkọ́ nípa ètò ìlera tá ń pè ní primary health care tutor. Lọ́wọ́lọ́wọ́ báyìí mo tún jẹ́ akẹ́kọ̀ọ́. Akẹ́kọ̀ọ́ ni mí ní University Ibadan lọ́wọ́lọ́wọ́ ń sìn. Mo kẹ́kọ̀ọ́ síwájú báyìí. So oníṣègùn ni mí, olùtọ́jú aláìsàn ni mí.
3: Ẹ oníṣègùn tẹ jẹ́ yẹn ṣé ti ìbílẹ̀ ni àbí ti ìgbàlódé àbẹ pa méjèèjì pọ̀?
6: Mo pa méjèèjì pọ̀ ni o. Ìṣègùn ìbílẹ̀ àti ìṣègùn òyìnbó. So ìṣègùn òyìnbó ni eléyìí tí a lọ kọ́ ní àwọn iléèwé ńláńlá wa. Ìṣègùn ìbílẹ̀ ni eléyìí tí mo kọ́, ẹ̀kọ́ tí mo kọ́ lọ́dọ̀ bàbá mi tí mo jogún, tí mo dẹ̀ tún wá mọ̀ sí lọ́wọ́lọ́wọ́ báyìí sìn.
3: Béèyàn bá wà àyíká yín lásán gan, a rí pé béèyàn bá débi gan, ọkàn rí ó tiẹ̀ kọ́kọ́ balẹ̀. Ẹyẹ ń dún, ẹran ń dún, gbogbo ẹ̀ ń ṣe. Ẹ kú iṣẹ́. Ẹ oníṣègùn wa.
7: Ọ̀pọ̀lọpọ̀ èèyàn wá ló ń rí àwọn wá láti inú, ó ń rí àwọn wá láti inú.
3: Ṣé rí ètò burú mbẹ̀, àwọn kan ò tiẹ̀ lówó láti lọ fi ṣàyẹ̀wò nílé ìwòsàn. Àwọn kan orí àyẹ̀wò yẹn náà ni owó á tán sí. Mo máa ń sọ àwa ń sọ oníṣègùn lórí ètò ohun ẹnu Yorùbá
5: ṣùgbọ́n ọ̀nà tá a bá lè gbà ran àwọn èèyàn lọ́wọ́ lọ́wọ́ tá a wà yìí ò là ń wá nínú òrírí yín kó mọ rẹ̀ yàn wá láti inú wá yẹn ṣé àìsàn ni àbí ipò tí ara wà ló ń fà.
6: Ẹ ṣeun gan-an ọlọ́run àpọ̀ yín lé ọlọ́run adẹ́jẹ kàrí yín pẹ́ àkí gbogbo àwọn tó ń gbọ́ wa àti gbogbo àwọn onígbọ̀wọ́ wa Eagle Aromatic Shinab ọjà yín a máa tà lágbára ọlọ́run. Mo kí gbogbo àwọn bàbá tó ń gbọ́ wa o àtàwọn màmá oníṣègùn káàkiri gbogbo àgbáńlá ayé ọlọ́run ajẹ́ kó máa júṣe. Now gẹ́gẹ́ bí ìbéèrè tí bàbá béèrè ńsìn àrùn kó máa rẹ̀yàn láti inú wá. Olóyìnbó màmá mú méjèèjì mọ́ra wọn torí ẹ̀kọ́ tí mo kọ́ nìyẹn. Olóyìnbó pè ní immune disease or immune deficiency disease.
5: Èròjà ara tó ń jàfara.
6: Tó ń jàfara yes ibẹ̀ náà ni mò ń bọ̀. Immune disease wọ́n yọ immune yẹn a lè pè ní ayọ́ látara nǹkan tá a pè ní immunity. Immunity ni agbára tí èèyàn ní láti lè kojú àrùn tó ń bọ̀ níta kó má lè àtàkì èèyàn. Immunity yẹn ta fà síwájú inú ẹ̀nà tún ti wá mú kinní kan tó ń pè ní immunization ìjọ abẹ́rẹ́ àjẹsára. Àjẹsára nínú ẹ̀ ni àjẹsára ti jáde. Tí àjẹsára kò bá sí agbára á dínkù nǹkan tí a ti jẹ tó wà nínú ara tó bá bẹ̀rẹ̀ sí dínkù rírẹ́ èèyàn wẹ̀sìwẹ̀sì á máa wáyé. Immunity òun ni agbára àjẹsára tí èèyàn ti ní láti lè kojú àrùn tó ń bọ̀ láti ìta.
5: Ìyẹn ni pé bóyá nísìnyí mo lọ bì kan o. Mo fara kó kòkòrò kan tó wá fẹ́ wọnú ara mi pé àwọn agbára kan wà nú ara mi tí ó bàjá.
6: Tí ó bá bàjá exactly. Mo dúpẹ́ mo like apẹrẹ tí ẹ fún wa yẹn. Now
5: ṣé a lè pè wọ́n ní sójà nú ara.
6: Àwọn gangan ni sójà nú ara tí wọ́n ṣe aláàbò fún ara tí wọ́n jẹ́ kí nǹkan tá a pè ní foreign invaders kan wọnú ara wa. Àwọn àìsàn tó ń bọ̀ láti ìta ní nàìjíríà nsìn àwọn àìsàn tó ń bá wa jà lọ́wọ́lọ́wọ́ òun là ń pè là ń dápè tá à ń pè ní bandit terrorist tí wọ́n wá ń kógun jà wá bí ó ṣe rí gangan nìyẹn. Body architecture tó bá ti weak ó máa easy fáwọn tó ń bọ̀ látìta láti wọlé easily. Immunity tá a wá ń sọ̀rọ̀ ẹ̀ yẹn kó máa rẹ̀yàn wẹ̀sìwẹ̀sì yẹn á wá affect body mechanism tí mò ń tẹnu mọ́ yẹn. Kí ni body mechanism? Ibi tí ìṣẹ̀dá èèyàn ti bẹ̀rẹ̀ òun la pè ní lolóyìnbó pè ní cell from cell to tissue from tissue to organ from organ to system. Ibẹ̀ ni ipele ìṣẹ̀dá èèyàn ti bẹ̀rẹ̀ cell àkójọpọ̀ oríṣiríṣi chemicals tó lé ní 1 million tó lé ní 2 billion ló wà nínú ara wa tó wá fọ́ọ̀mù kan tá à pè ní tissue bá ṣe ẹran
5: tó papọ̀ tó dẹran
6: àkójọpọ̀ tó papọ̀ tó dẹran yẹn ó wá di nǹkan tá a pè ní organ nǹkan nú èèyàn tó ń ṣiṣẹ́ ká sọ pé eye
5: ojú
6: organ ear
5: etí
6: organ nose
5: imú
6: organ bí organ ṣe rí káàkiri nínú ara nìyẹn tí oníkálukú wá ń ṣiṣẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ then a wá pè nǹkankan ní system. System yẹn ó ní ìfọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn kinní yẹn láti ṣiṣẹ́ dáadáa gbogbo àwọn nǹkan kan tó wà nínú ara yẹn bí ọlọ́pàá ṣe ń ṣiṣẹ́ pẹ̀lú army pẹ̀lú àwọn dss pẹ̀lú àwọn civil defence
5: ọ̀tẹlẹ̀múyẹ́
6: wọ́n wá ṣiṣẹ́ as a system tí system yẹn bá ti wà weakened invaders máa wọlé. So tí system yẹn tí wọn ò bá ti ṣiṣẹ́ pàdé ara wọn tàbí àwọn kan ti wà nínú wọn tó jẹ́ ọlọ́tẹ̀ àwọn èèyàn agbẹ̀yìn bẹ́ẹ̀ bọ́jẹ́ system ti bàjẹ́ invaders máa wọlé nǹkan tó ń fa rírẹ̀ èèyàn gangan nìyẹn
5: láti
6: inú ara.
5: Bàbá mi
6: ẹ
5: sọ̀rọ̀ kan ẹ ní nínú ara yẹn o lára àwọn àgbékalẹ̀ ara tí wọ́n ń ṣiṣẹ́ papọ̀ yẹn ẹni táwọn kan bá ti ya agbẹ̀yìn bẹbọjẹ́ tàbí ọlọ̀tẹ̀ bó ni àwọn nǹkan tó wà nù ara sì lè dọlọ̀tẹ̀ tàbí.
6: Tó lè gbẹ̀yìn bẹbọjẹ́ tó lè tún dọlọ̀tẹ̀ tí system wa bára ṣe ń ṣiṣẹ́ yẹn tí wọn ò bá ti ṣiṣẹ́ ní kọ́wọ́ nkọ́wọ́ papọ̀ wọ́n ti gbẹ̀yìn bẹbọjẹ́ nìyẹn.
5: Bóyá bí irú àmọ́ nísìn tó wà nù ara tó yẹ kó mọ pèsè omi tí wọ́n tí ò ní jẹ́ kí ṣúgà pọ̀ nù ara
6: bẹ́ẹ̀ ni tó bá wá sọ pé èmi ò ṣe tiẹ̀ jẹ mọ́ tàbí ó rẹ̀ yes ti o pe ni
5: amo eh won ni amo ni ko wa reran
6: amo ni ko wa eh ti ko produce nkan tan pe ni isolin isolin ni omi ara to moye sugar to gbodo wonu eje ara to je pe nkan to produce ko to ona kini niyan tabi pe o ti e wa to tabi ko raye sise nkan to produce fun wa ko ma gbe won problem ti de mo ara niyan iyen la le so pe o ti gbeyin be boje tabi ko sise to ye ko se ti ru gbogbo awon kan yen ba ti wa nsele orisirisi aisan lo ma wole a pe awon kan ni bacteria virus a pe awon kan ni fungi araye wole a pe awon kan ni parasites araye wole bo se ri gogo niyan ti gbogbo awon kini yen ba ti wa wole o ma reyan ni ti gbogbo ru yen ba ti wa wa nsin ko si ba se ma se o ma reyan ni even to ba di extent kon eniye o ni mo nkan to nse ohun mo a da bi pe a te mo nkan to nse wa
4: awon akoko kan wa ninu aye wa to je mini gbagbe awon akoko be nilo edidi Eagle original aromatic schnapps ta ba bi mo ta ba nse iyawo ta ba se aseyori ta ba nse ajoyo awon odun wa ati awon akoko pataki miran ninu aye wa ojulowo ti ibile fun adura Eagle original aromatic schnapps lo ma mu ki awon akoko yi o dun ko larinrin ojulowo ni awon asa wa awon ohun abalaye wa je iyasoto to ni owo be si ni pali Eagle original aromatic schnapps je ojulowo ti ibile fun adura to dayato Bali Eagle Schnapps Majesty ti wa bayi pelu awon ami ati apere idanimo asa wa si ajoyo won tun pelu ojulowo ti ibile fun adura Eagle aromatic schnapps Eagle original aromatic schnapps ojulowo ti ibile fun adura Intercontinental Distillers Limited lo se ko si fun eni ti ko ba ti pe odun mejidinlogun ma mu amupara Eagle original aromatic schnapps ojulowo ti ibile fun adura
5: eto won eni o ba na ni lo lori afefe Ilese Intercontinental Distillers Limited ti won pa oti Eagle aromatic schnapps ojulowo oti iwure awon ni won se alatileyin fun eto ohun enu Yoruba odun tuntun ti bere bayi ninu asase ndale ile Yoruba a mo se tutu a mo wure a mo sodun awon ibo e dakun e ma ra Eagle aromatic schnapps yin sile die die koma je pe oti igbaro gudu la ma lo Eagle aromatic schnapps ojulowo oti iwure koko ta ngbe yewo ni to ba reyan wesi lati nu wa e seun onisegun wa e ti salaye nisin eni ngbati awon abo ara awon olopa ara awon soja ara awon otelemuye ara
6: civil defense ara
5: ti ipa awon oba ka awon aisan to nwole mo lo ma nfa to ma nfi wa reyan ti o mo reyan wa lati nu eh se wa ra awon eyan wa mi o ti mo bo se nsin mi ore mi wo omo lo ba mi ra paracetamol wa nbe mo kan fi sapere ni o awon eyan wa mo ra ogun orisirisi elomi ani o je lo gbo ewe kini kan mu se ona to ye ka gba nu ni abi bawo lo ye ka to
6: ta ba mu ibere yen ona wo ni a ma to ti ru nkan be yen ba tin sele a lo si pile wa ki la ni lati se e je ka pada si pile ka lo wo root cause ki lo nse eni yen gogogogogogo ba de se ma mo ni pe a bere lati kini alaye teni yen se ba wo lo se bere inu alaye ni Yoruba ti ma mo treatment ni ise isegun ibile wa even in the western medicine a ma major lori signs and symptoms lati le mo ki la fe se even to ba se gbogbo test orisirisi ayewo ta ma se ni awon lab wa o kan je atona lasan ni sugbon eleyi to je gbogi gogon be ni pe kini alaye teni to nse kini alaye to le se fun wa bawo lo se nse mi ti n ba ji ni o ti n ba kase mi sile o ese mi a se yi ori mi atutu wa mi o yagbe dada iyen la ma wa taku ni kokan ni kokan ni kokan ta ba ti le se yen a ma yanju isoro yen gbogbo awon kini yen a bere si ni ma sise papo there is something ti mo n pe ni fortification of the system afomo ara ka wo bi to ti daru nkan to ba ni yo kuro ninu nkan ta nje ka yo kuro nkan to ba ni musi ninu nkan ta nje ka bere si ni musi iyen lo ma ba mi lo si kila nje kila mu kila nfa si mu nbo la nsun si bawo ni environment wa se ri gbogbo awon kan be yen relationship between humans and the environment gbogbo yen lo se pataki lati je ki a ni immunity to strong
5: eyin o le mo gberu bi teyin gbe na ko ko laro won oya o be ni mo fe le ni won pada se ku mo
6: adupe lowo olorun se ri eko kan wa ti mo nko lowo ni ibadan lowo nsin o tun tun oju wo ye mi se dada on pe ni ecological anthropology ibasepo to wa laarin eyan ati ibi to ngbe nibi to ngbe amatiri igi okuta odo ona oju ofurufu everything ni ecological anthropology to samulu e to so fun wa pe ka bowo fun won a le jo ma gbe papo interaction relationship and interaction between human and the environment so agbodo samulu e agbodo wa wo nkan ta nje lawojo wa nsin yi refined product lo po onje kiakia yes emergency foods
8: kodun
6: yes ti o ba dun elomi gan te ma so pe sagbo mi okoro ma ni kokoro mi emi o gboro sagbo to koro sugbon eja mo yi pe agbo lele o gboro yato si nkan eleri dodo te mu nita
8: beni
6: gbogbo nkan ta nje yen lo se pataki se mo yi pe teyan ba nje ata lojojumo o da fun ilera fun immunity tan so ki obe eyan ko ni ata ifun ke eyan ni osa je obe to nata ko se pe o ma ta gbogbo ri mama hoye but ko ta ko je pe wa ma mu mi bo se ye ki obe ma ri niyan
5: ata ta lo ko wa la toki oya emi le so senu ti ma ma run je satan yen ko ruko ti le yoruba atata sonbo awon eyan wa o je mo je iyen na ko panu tin se wa bayi
6: awon ata ti on ko wa fun wa nsin ati awon eso orisirisi ti won ko wa fun wa lato ohun yen pupo ninu won source won chemical ni bere te bere yen o wa lara nkan ti mo bere lowo lecturer mi kan nsin bi pe to ba mu awon osan kan ni ta nsin wa ri pe kon ma ma dun ni imi gan ko ti eni woro rara
8: be ni
6: to ba je awon ogede kan ni ta nsin wa wo bo se ma ma dun to agbado kan wa ni ni funap ton pe ni sweet corn
8: be ni sweet corn
6: sweet corn
8: agbado dundun
6: o ma ma dun lo ni mo wa bere lowo won pe bawo la se fe yago fun ru nkan yi e gbo nkan ti oluko mi so o ni nkan kan lo ma pa eyan gbogbo ru awon kan be yen ta ba fe live healthy agbado yago fun awon ata ti wa nbi ata ijosi awon ata rodo ti wa nbi nkan ti wa ko wa wun wa mo teni eleni lo wa n ka wa lara gbogbo awon ru nkan beyen la ni lati sagbeyewo e so that a le gbe ni alaafia ati ilera
4: awon akoko kan wa ninu aye wa to je mini gbagbe awon akoko be nilo edidi igun original aromatic schnapps ta ba bimo ta ba se iyawo ta ba se aseyori ta ba se ajoyo awon odun wa ati awon akoko pataki miran ninu aye wa ojulowo ti ibile fun adura igun original aromatic schnapps lo ma mu ki awon akoko yi o dun o larinrin ojulowo ni awon asa wa awon ohun abalaye wa je iyasoto to ni owo be si ni pali Igun Original Aromatic Schnapps je ojulowo ti ibile fun adura to dayato pali Igun Schnapps Majesty ti wa bayi pelu awon ami ati apere idanimo asa wa si ajoyo won tun pelu ojulowo ti ibile fun adura Igun Aromatic Schnapps Igun Original Aromatic Schnapps ojulowo ti ibile fun adura Intercontinental Distillers Limited lo se ko si fun eni ti ko ba ti pe odun mejidinlogun ma mu amu para Igun Original Aromatic Schnapps ojulowo ti ibile fun adura
5: e seun dokita wa inu oro te so ayewo e ri lodi oni won ti so ayewo di oga won ti so ayewo doba laboratory investigation sugbe yin wa n soro ni isin eni ninu oro ti eni ti aisan se to ba so pe imbele ti mo to nse baba mi won ti fi ayewo boya tori owo won ti fa ayewo dipo ki eyan o so n to nse ma mo ba awon dokita kan awon baba agbalagba yen mo ba won joko njo kan a wa n soro mo wa bi won mo ni inu awon to ma n wa sodo yin awon wo le mo gbadun ju won lawon momo ti o kawe yen ni mo ni kilode won ni to ba bi momo yen pe kilo nse yin ani dokita se ri gbogbo eyin mi bayi se lo fa mi so ti wa nkan mi goro goro goro goro lori mi wa nla go wa wa wa won ninu n to nso yen ati yaworan to nse eh iwo wa bo loyinbo pade ani eh doctor I'm feeling one kind isoro meji lo wa nbe yen mi o ni kan ma sayewo sugbon won ti gbe ayewo le ori kateti ka salaye n to nse ni alebu temi ri ninu lera ta ni loni niyan o e keji awon dokita ode oni ni pataki julo awon lewo san wa nje won ni aye toto lati teti si alaisan se yen no da kosoro wa
6: yoruba tabi bibeli so pe ise po
8: alagbase o
6: alagbase o to laboratory investigation erigbe mi supporting evidence lo ye ko je fun alaye enu onibere tin ba le lo oro oro ti yan babalawo nlo onibere ehn supporting evidence lo ye ko je ko ye ko je pe a base lori e nitori pe lopolopo igba mi from my experience nigba mi awon result yen gan na ko kin match pelu nkan ti onibere wa bere fun nigba mi lopolopo igba mi investigation yen a so fun wa pe eni yi o wa okay ko si nkankan to wrong pelu e
8: eni to de wa o mo pa isan si o
6: sugbe ni yen mo pa isan si o ni mo fi pe ni supporting evidence ka wa mu lo si iye asiko ti awon eyan ri dokita ni awon ile wo san wa ko se se ko ma ri be nitori pe ise po alagba se oto pele keji ni yen ta ba mu pada si odo titi wa awon wo la wa nri awon ti a wa nri
8: eyan isegun ibile
6: ti isegun ibile nri awon ni awon to ti lo faran ni a ton ti lo kakiri kakiri awon la wa nri now attention ti awa ma fun won e le fi we attention ton ma fun won ni teaching hospital attention ta ma fi fun won engagement interaction ta wa ma fun won e le fi we o yato to sira won yato fun emi bayi pupo to tun wole to wonu ise isegun ibile nsin awon na nri pe won nilo lati create more time
8: kan faye ile
6: lati gbo alaye awon to nwa ba won won ma bere abere tun bere abi won tun gbe ibere yen wa lona mi so that won le get ibi ti won lo o kon le wa so fun mi pe I'm feeling one kind what is the one kind I'm feeling somehow somehow as how mo gbodo bere ko le salaye yen fun mi kin le mo nkan ti itoju ti ma fun e
5: e seun dokita wa bo ba wa re eyan wa lati nu se itoju wa fun ni lana ti bile
6: be ni sir itoju wa fun o ni lana ti bile o ma salaye fe niyan awon kan to na ma se ko ti e to di porogun mo ma so fun won ko se dandan ke rogun lo mi sugbon awon kan te ina o gbodo se ma kokko salaye fun yin iru eni to nbo to nre lati nu e so fe niyan ko ma mu omi to gbona omi to gbona a bere si ni ma se ise ara ninu ara eniyan won pe ni hydrotherapy gbogbo awon kan to ti ku a bere si ni ma ji won dide olodun lo fa agbara yen sinu omi e so fun ru eniyan ko bere si ni ma je ki obe ohun tabi ounje to ba nje ko ma nata to ba ti bere si se gbogbo yen awa bere si logun awa ma fun ni itoju ni tewetegbo gbogbo nkan ti mo ma fun won ewe ati egbo ose ipara lorisirisi ma fun won ara won de ma ya lagbara olodun
5: mo ti ri bebe te se ti olowo fi wo
8: bene
5: e ti ko agunmoda si
8: sinu e
6: eyin na le so pe baye ba se nyi ka mo ba won yi awa na ni lati tesi waju even na ti se capsule ase awon kan se capsule awon kan to ba ni
8: awon ti o le mu on to koro
6: yes don na won le mu on to koro era mu meji meta e da senu e fo mi sin son ati se awon kan gege bi lifting tea e fi sinu omi to gbona e boil e dada e da sara so gbogbo yen na a gbo lati le je ki atesiwaju ni lati le je ki awon eyan ni anfani lati gba ilera pipe oni gbogbo igbiyanju ta nse mo de mo pe pelu iranlowo yin ati iranlowo olohun ati awon onigbowo wa a de be lagbara olohun
5: ase wa
6: ogun won ju o ogun wa won ju o sugbon bo se wu kori
8: be ni
6: awa na ma mowo de toku ni o labekuta e ma binu awon to ba mo toku won mo ipe oja nla ni oja ori eku ni tin ba de duro nbe ma lo si bode ni badan oja ori eku ni o de ye ke mo

0: ẹ fún mi má gbà ọjọ́ bí ṣì ń lọ tó fi di Sunday àbíbò ní Bímọlá ẹ kú lẹ́lẹ̀ kan sí ẹka bọ̀ sórí ètò yìí ilé ìwòsàn àyẹ̀mọ̀ lórí afẹ́fẹ́ lágẹ̀lú 96.7 FM ilé funfun báláú fẹ́lẹ́lẹ̀ nílé ìbàdàn ẹjá ṣe báyìí Bímọlá ọwọ́ rẹ àmúlélé ẹjẹ́ ká dókè lọ́hùn ká lọ jẹ́ àwọn iṣẹ́ kan méjì mẹ́ta láti ilé ìjọsìn Lost City Gospel Grace Ministry tá a bá wá jẹ́ iṣẹ́ yẹn tán àwa padà sórí ètò gan-an lẹ́kùnrẹ́rẹ́ ẹ má yín kúrò ńbẹ̀ wọn kì í dá gbọ́ o ẹ porílẹ̀ kejì ẹ porílẹ̀ kẹta ẹ wá yín dùn sókè lálálá bọ̀tẹ́ má yín sókè jù kọ́ máa disturb àwọn others ẹ ti yẹ yín ẹ kàn rà yín sókè ẹ porílẹ̀ kejì ẹ porílẹ̀ kẹta ẹ jẹ́ ká jọ láǹfààní àti jaládùn kristi láṣàlẹ̀ ilé ẹ̀kan sí ẹ má gbé kúrò ńbẹ̀ o ẹ jẹ́ ká lọ sókè lọ́ọ̀ mi padà bọ̀ God bless you.
1: Facebook at YouTube, the Lost City TV. I just passed this, I you. Yes, you might.

0: gbogbo ìdílé ìṣẹ̀lẹ̀ lọ́pọ̀ èèyàn nílò ìwọ náà máa darapọ̀ mọ́ ètò yìí lórí ìkànnì lágẹ̀lú 96.7 FM níbi tí ọlọ́run yóò ti máa lo ìránṣẹ́ pásítọ̀ Enoch Folonso ìjọ The Lost City Gospel Grace Ministry tó wà ní MA Alile Art Meridian Bus Stop Apáta Ìbàdàn lóṣù onígbọ̀wọ́ ẹ̀.
1: Orúkọ Olúwa Ilé Ìṣọ́ Agbára ni Olódodo Sàwọnú ẹ̀ ó sì yẹ. Mo nígbàgbọ́ pé ẹ̀ ń tẹ̀lé program yìí. Mo nígbàgbọ́ pé ẹ̀ ń fi ọkàn tara tọkàn tẹ̀lé wa. Ẹ dẹ̀ má gbàgbé ẹ láǹfààní àti máa wò wá kété lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ tí iléeṣẹ́ ìránṣẹ́ yìí. Lost City TV ní kẹ́ ẹ lọ tẹ̀ sójú ẹ̀.

0: balẹ̀ bàgẹ́ ó wọlé pẹ̀lú steez gbogbo peter yòókù fún bí àwọn misty peters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe peters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yáàjà 50 peters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal david ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 peters kó sunrayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 peters is produced by the 50 waves limited ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Basoro Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Aja Lagos to be our distributor call 0704-318-3929 50 peters NAFDAC Ijolote.
1: Bọ́sùn ó lè kó lọ́sẹ̀ yìí ni. Mébò lágbà àbẹ́kà ní ọlọ́kan nínú àwọn iléeṣẹ́ búrẹ́dì tí ń bẹ lẹ́kù. Bọ̀dásọlá ẹjọ́ ẹ bá àwọn iléeṣẹ́ búrẹ́dì kì í ní Ìbàdàn tó lè sanwó gidi fágbà àbẹ́kà. Àwọn tó lówó Èkó Èkó ní ń gbé òpàrọ̀ o. Gbogbo owó lọ́ fi wọkọ̀ tán tí ń bá wárí iléeṣẹ́ búrẹ́dì Ìbàdàn tí ń sanwó gidi. Ẹ wo ó tẹ́ mi lọ́rùn ju kí n máa lè kó lọ. Àjẹpọ̀ pẹ́ torí wọ́n nílò wọn lọ́sẹ̀ yìí o kódà tó o bá lọ́rẹ̀ tó náà jágbà abẹ́kà tó mọṣẹ́ pò dáadáa o lè pé dání ọ̀pọ̀ abẹ́kà wọn fẹ́ gbà owó gidi wọn sì mọ̀ gbà bí wọ́n ṣe ń gbowó lóṣù wọn ń gbowó lọ́sẹ̀ kódà wọ́n tún fún wọn lówó kú fọmọnìyàn ṣe o ṣe déédé lẹ́nu iṣẹ́ o sáṣẹ́ tètè ṣe kí á lọ bẹ̀rẹ̀ iṣẹ́ Better Life Bakery gẹ́gẹ́ bí ibẹ́ka ìjáfaraléwo bákan náà wọ́n tún nílò àwọn abilékọ àtòmí dan tí èèyàn bọ́ sẹ́ tó lè wá bakery bí aago mẹ́sàn-án òwúrọ̀ láti wá ta búrẹ́dì gbogbo bí wọ́n sì mọ tajà sí náà wọ́n fi hàn wọ́n báwọn náà ṣe ń gbowó lọ́sẹ̀ wọ́n ń gbowó lóṣù o nọ́mbà yìí ni ẹ pèsè tẹ́ ẹ bá ṣe tá àti ṣiṣẹ́ 0902 542 7551

0: call 0704-318-3929. 50 bitters. NAFDAC Ijolote.
1: Kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù iṣẹ́ àtòṣì Jitalex ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Jitalex International ni. Jitalex International rírọ ní lágbára, lílé ìṣẹ́wọ̀ gbẹ́, dídádúró digbí, láìrògbọ̀kúlé jọba. Iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalex International. Lọ́pọ̀ kó yọ̀kú lówó tí ò ga jara. Nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa Martin Tech Industries, àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, jock mold and nylon machines. Jitalex International. Àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì. Bẹ́ẹ̀ bára àwọn tán ń tayọ láàrin ẹgbẹ́. Jitalex International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀. Àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu. Gbọ́ bùkátà láìsanná ní ara. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. Jitalex ni wọ́n ń kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kà sí Jitalex International lónìí. Jitalex International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank, Akinyemi Bus Stop, Ring Road, Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055. Email ademola.1@gmail.com. Jitalex International, ọ̀nà àbáyọ kúrò nínú iṣẹ́ òun òṣì tó dájú.
2: Bàbá Ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Dára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lẹ́tẹ́ Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
4: Wíjẹ́ mi international pọ́dún mẹ́rin alleluia. Tijọ́ ti ìlà àfidúgbẹ́lówọ̀ Jésù Kristì ló jẹ́ kí tọ́rú ìhó tún bá wà láyé nínú ìjọ wí ìsísọ́sẹ̀ Evangelical Ministry International lábẹ́ ìpè Prophet Pastor Akintaye Yusuf Kengbe ọ̀rọ̀. Till I have reason to praise God. Psalm 66 verse 20 Thursday July 9 lákàn sí ọ̀pọ̀ àwọn Moderate Home níbi tí a ti kú òbítíbitì ẹ̀bùn fún wọn. Kótó ni sẹ́dọ̀ di ọjọ́ kọkànlá tájọ́ ọdún wáyé nínú Church Auditorium ńlá wa. Bẹ̀rẹ̀ látàgùn mọ́kànlá òwúrọ̀. Guest speaker Prophet Samuel Ọmọlàwọ̀ JP and spiritual fathers Apostle Dr. Paul Adeola Adedosun JP Bàbá Ìbàdàn Prophet Samuel Sisu Bishop Joseph Morakiyo Apostle Moses Solusola Ayoade Father of the Day Honorable Babalola Mupo Lebabs Honorable Maruf Owolabi Suesue Mayegun Manager Market Pastor Honorable Adura Egbemi Mothers of the Day Prophetess Jesu Ladu JP Engineer Mrs. Legbe Folake Olurẹmi Gate of Honor Professor Jonathan Bolakade Chairman Council Committee of Security UI pẹ̀lú Ẹ̀dà LI Oyekami láti fi kíbi adéjègèdè tàbórítà mẹ́rin tí ó yà ẹ̀sùn fún ọ̀nàkàlà pé kó máa gbé tàbí síwájú yíbọ̀ wá sí Wigem City International tó wà ní Fọ́rọ̀gùn gbogbo èèyàn lápè ẹ wá kájọ sí
5: Lagilu FM 96.7.

0: Kimeun Lololaju Lagelu 96.7 FM Oga lo je fun gbogbo awon radio to ku.
1: Eku dede asiko yi o gbogbo eyin te n gbo mi nile loko. Oruko temi o yi pada o omolara Abosede Adebanjo si gbogbo yin mo si iya arale mi je. Mo ni alejo pataki kan nile loni onisegun agba si gbogbo eniyan mo daada. Baba Ibaruba ti gbogbo aye mo si oba Isan Ara. Mo di adugbo Omolete Nibadan leyin ile baba Adedibu opposite People's Girls Grammar School. Mo ri awon eniyan ti won ro ketiketi. Idi ni yi ti mo bi so wi pe a gbodo se iforowanilenuwo fun baba yi. E ba n ki awon eniyan kaabo.
2: Udede akoko yi gbogbo eti to ba la nfani ati ma gbo mi gege bi atokun ti wi baba Ibaruba lo ko mi gbogbo eyan a si ma pe mi ni oba Isan Ara ise la se debe o odu ni mi mi isa imo foloko gbogbo awon eti to wa si n gbo mi ri o mo wi pe ki se tuntun ni osupa loju orun ki n to teso waju e kokko gbo ero bani soro 080 33 88 10 08 tabi 070 18 21 11 11. O ti pe ta ti n fa oyinbo je nbo ko fo be ni ko ni fo elewe are mo la wa o itoju gbogbo ara aye pata la siyan laayo ise ta mo ta ko ta daye ba ta si wadi ijinle si na lo so wa do lokiki taye fi n pe wa ni baba Ibaruba loni a tun jo soro lori awon nkan kan abi meji e wa nkan fi ledi abi ke fi dile nkan alaafi ara wa ko ni gbandanu gbu bi elubo.
1: Baba ibi ti mo ti fe bere gangan ni wipe kini Yoruba n pe ni elewe aremo
2: e se atokun be eyan ba tin ja ewe to n sogun efori ogun narun ogun maropa marose ogun inu lilo ogun laku egbe ka ma rin ko ma tini gbangban bi eni fe subu ka ma rin tage tage ka ma mi loke loke ki to o ma po tabi ko mo salai to ko di wipe oju nsu abi nkan la go lori eyan ati gbogbo n to je mo n ta fi lalaafia laye ta wa n fe wi ategbo ti bile awon baba wa se iru ewe yi ni won n pe ni elewe aremo awon ti won n se ona balaafia o ti wa ni je be.
1: Baba eje ka sare wo awon aisan tin da emi awon eyan legbodo lakoko yi tabi tin so awon eyan di arugbo osan gangan.
2: E se atokun opolopo aisan ni so awon eyan di alaabo ara telomiin si ti darugbo koja ojo ori e lakoko aisan kan be ti an pe nlaku egbe awoka losan losan fasan fasan awon aisan to ni se pelu inu eje to je pe kokoro inu eje ni yo ti kagbako ti o mo ko ba eje ara eda eyan ti awon san tin be lara ofin ni raye rin de bi to ye ko raye rin de ni o ba di pe eni to ye ko rin buso meji pelu erin ni o ni le da opo na meta rin ti o fi mo mi gule gule elomiin si re won mo fa wonu moto won mo gbe bi gba ti an ba n wa po ewa ni elomiin to ba rin die yo mo mi gule gule elomiin o si mo so wi pe egbe kan dun ohun to ba fowo kan abi ti o ba fowo kan aisan kokoro nu eje ni itu tawo kan na si n pa o si lateyin wahala ti onu eje dale opolopo yo ma so pe apa kan ori nfo awon yeyeyeye ni gbogbo igba elomi isire to je wi pe yo ma ri nkan bi kurukuru abi pe ifi abi ile ti fe su losan gan elomi a si ma pariwo wi pe to n ba sun ati didi o ma wuwo bi igba ti won ba gbe gige duka ori ibusun gbogbo n ta n so yi aisan ni arun ni ati ka toju e nigba telomi n ba n lo awon ore re o mo duro de ni ese elomi o si se jakute debi pe bubo bata le ko ni mo bowo bata ko ni mo elomi yo mo te okuta mole ko si ni mo ko n to okuta mole aisan ni ta gbodo mojuto bo ba ti di pe eyan n sun loru eyan n ji eyan n seyo bi igba merin marun mefa kile o to mo o gba furasi opolopo okunrin si ni o se deede nile mo opolopo ejo be la ti ri lori ayelujara lori imumawoan e oko mi o se deede oko mi o se deede elomi se kan sun lo won ati e mo fe elomi se yeye awon baba ti ati han bi awa atawa ta n soro yin na awa na o salai mo moju to ra wa awon baba awa o loko won lodo won si soju si won lodo awon iyawo won elomi nu won gan o ni iyawo eyo kan meji meta merin abi ju be lo tawon iya na o si mo wo ta n tori ti han fe wo n ta ti wa nle opolopo omokunrin lo je bi pe nkan didun to je ati bo ti lora re atopolopo aisan to ko nile igbonse abi le we àbí ibi tí wọn ò tọ́jú dáadáa ló ti sọ ẹlòmíì di lákùrẹ̀tẹ̀ tí ò lè pè pẹ́pẹ́pẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló jẹ́ wípé apá kan rẹ̀ báyìí àtẹsẹ̀ kan yóò mọ gbọ̀n rírírírí bí bá sì ti ń gbọ̀n bí àfi ká mójútó torí pé bòmí mọ́ra kí n pa ẹ́ lórúkọ tá à ń pe àìsàn tún mi ilẹ̀ kí n fi ẹ́ lẹ̀ lórúkọ tá à ń pe àrùn o ìwọ náà ó tu síta ni pé nǹkan báyìí ń ṣe mí o bó o bá dọ́dọ̀ wa bàbá ìbàrùbá ọba iṣan ara ní ẹ̀yìn ilé bàbá adédìbú lọ àdojúkọ people's girls school tó wà ní mọ̀lété nìbàdàn ibẹ̀ la wà tá à ń fa àwọn òyìnbó ń jẹun kò fọ́ kò sì ní fọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa nílẹ̀ nàìjíríà ìpàápàá nílẹ̀ yorùbá ni wọ́n máa ń ba iṣẹ́ tẹ́ni ẹlẹ́ni ń ṣe jẹ́ iṣẹ́ tèmi ti ń ṣe láti ogójì ọdún àtọdún mẹ́rin tí mo wà lẹ́nu rẹ̀ yìí làwọn kan ó kàn gbé báàgì wọn ò mọ kiri gáréèjì ní wòròdù lọ́jà bá láyẹyẹ ní mọ̀kó níbẹ̀rẹ̀ àti káàkiri pé àwọn ni bàbá ìbàrùbá o bàbá ní káwọn báwọn mérò wá sí mọ̀lété mo ní eléyìí èrò tó wá gan àti ìdán lóǹtán àárán èèyàn kankan ń ṣe o àwọn tí wọ́n sì ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ tọwọ́ tó bíi méjì ọkùnrin méjì inú wọn tọwọ́ tó àfimú wọn dánrin náà ni a sì fi hàn jófin iléeṣẹ́ wa ò sì sí lórí òkè ìsàlẹ̀ lọ́fíìsì wa wà ibi tá a wà láti dúró àti wà náà la wà tẹlifóònù wa náà ni tẹlifóònù wa aṣọ oògùn míì tó kọjá ewé arẹmọ kára ó yá gágá kéèyàn ó lu ayé pẹ̀lú ìgbádùn ẹni tí ò tí kú ló ní gbòkè ọ̀hún àti gbòkè yín àwọn irú àwọn ọmọ ìta àti wá kìlọ̀ fún tí wọn ò gbọ́ lọ́wọ́ ba méjì nínú wọn bàbá ìbàrùbá ò pé méjì ọ́fíìsì wa ò sì pé méjì kò sí lórí òkè ìsàlẹ̀ ló wà lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lété nìbàdàn tẹlifóònù wa ò sì yàtọ̀ tẹ́ ẹ fi ń pè wá látijọ́ yìí òun náà là ń lò táwọn èèyàn fi ń pè wá 08033881008 ẹgbọ́yùn lẹ́ẹ̀kan sí 08033881008 tàbí 07018211111 07018211111 bàbá ìbàrùbá lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lété nìbàdàn ó dojúkọ people's girl grammar school níbẹ̀ la wà bọ́rọ̀ bá dọ̀rọ̀ là kó ègbé àbí tí wọ́n ń pè ní tọ̀ ṣúgà àbí kí fúnpá èèyàn ó mọ ga àbọ̀rọ̀ ojú àbétí ọlọ́run mọ̀jẹ̀ arógun rọpárọsẹ̀ àbáromọléegun àbáwọká àwọn tó wádọ̀ wa ti mọ̀ àwa tí wọ́n wá bá náà sì mọ àwọn tí wọ́n wá sọ́dọ̀ wa bí wọn náà bá dé lónìí ìwọ náà rí wípé ẹ̀rọ ìgbàlódé làákọ̀ọ́kọ́ fi ṣàyẹ̀wò fún ọ tó jẹ́ ẹ̀rọ ìgbàlódé ilé ìbò ńgbà bá sì yún tán làá mọ ibi táìsàn lúgọ sí làáwà bẹ̀rẹ̀ ẹsẹ̀ tó o bá ti lò bá a ṣe ní ọlò kò sí ti ń jẹ́ pọ̀ ń dẹ̀gbẹ́ ọ̀hún wọ́rìn bíi mọ́tò tí ń kọ́ gẹ̀dẹ̀ kò sí ti ń jẹ́ pọ̀ takútú ńlé ọgbọ́dọ̀ takútú ni wọ́n mọ kí ọ pé bàbá ti bẹ̀rẹ̀ sí í takútú tí wọ́n bá ní bàbá ò ní gbà bàbá ò ní gbà bàbá ìbàrùbá ni wọ́n ń pè bẹ́ẹ̀ o àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gù bí èlùbọ́.
1: Bàbá irú àwọn èèyàn wo gan-an ni kí wọ́n mọ̀ wá sọ́dọ̀ yín.
2: Ẹ ṣeun atọ́kùn ẹni tí ò bá ní gbàgbọ́ nínú ìwé àtegbò mọ̀ wulẹ̀ wá ẹni tí ò bá ní lo oògùn tá a bá fún un kó mọ̀ wulẹ̀ wá ẹni tó jẹ́ pé tó bá dé àyín tí ò ní ṣe bá a ti ní kó ṣe kó mọ̀ wulẹ̀ wá o àwọn tí ò bá lo oògùn bá a ṣe ní kí wọ́n ó lò ó àwọn tó ní gbàgbọ́ nínú ìwé àtegbò àwọn tí wọ́n sì ní kí wọ́n ó ṣe tí wọ́n ó lè sọ̀rọ̀ jáde pé báyìí ní ṣe mí tá a sì ṣàyẹ̀wò fún wọn tá a sì fún wọn lóògùn wọn tara wọn ó sì yá ẹ mọ̀ bọ̀ lẹ́yìn ilé bàbá adédìbú ibikíbi tẹ́ ẹ bá ti dé ìbàdàn ẹlẹ́rìí lọ mọ̀lété àwọn èèyàn ń wá láti ìlú òyìnbó ẹlẹ́rìí mọ̀lété bẹ́ ẹ bá dé mọ̀lété ẹ béèrè ilé bàbá adédìbú ní àdojúkọ people's girls grammar school la wà 08033881008 tàbí 07018211111 07018211111 àìsàn ò ní ka ẹ́ wóróko bí awọ gángan o àìsàn ò ní tẹ̀yìn wọ̀rọ̀kọ̀ bí ọ̀pá àlù ẹ ní bùrìnbùrìn jíjó ẹ̀sìn ní pópó o ojú àti tí ò ní re léde yìí àmì nìkan kọ́ o kẹ́hìndé ńlẹ̀ fúyà kẹ́ ẹ wá jáde sọ́rọ̀ ara yín eléwé arẹmọ ni wá o bàbá ìbàrùbá ọba iṣan ara àwa lọkọ àwọ́ká àwa lọkọ làkú ègbé bí àìsàn àìlèṣe déédé lọ́dọ̀bìnrin bá sì fojú kàn wá yóò mèrè sá ni o 08033881008 tàbí 07018211111 07018211111 àlàáfíà ara wa ò ní gbọ̀n dànù bú bí èlùbọ́ a mọ retí yín pẹ̀lú ògo ọlọ́run ọba ẹ ṣe púpọ̀.
3: Lagelu FM 96.7.

0: ṣẹ́gun ọdẹkùnlé the great sauce ló ní kí ẹ máa gbọ́ lágìlú 96.7 fm torí pé ó ṣe dáadáa gan.
1: ó balẹ̀ bàgẹ́ ó wọlé pẹ̀lú steez gbogbo peter di ọkùnkùn bí àwọn misty peters jatunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe peters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àjà 50 peters bẹ̀tí gbogbo obìnrin tó dá ti ẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal debit ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 peters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 peters is produced by the 50 waves limited ẹsìn lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójú lówó office address wa ni lot 3 light and craft building Basorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704-318-3929 50 peters NAFDAC Ijolote.
2: Bọ̀sùn ó lè kó lọ́sẹ̀ yìí ni. Mébò lágbà àgbékà ní ọlọ́kan nínú àwọn iléeṣẹ́ búrẹ́dì tí ń bẹ lẹ́kọ̀ọ́. Bọ̀dásọlá ẹjọ́ ẹ bá àwọn iléeṣẹ́ búrẹ́dì kì í ní Ìbàdàn tó lè sanwó gidi fágbà àgbékà. Àwọn tó lówó Èkó Èkó ní gbé òpàrọ̀ o. Gbogbo owó láì fi wọkọ̀ tán tí ń bá wá iléeṣẹ́ búrẹ́dì Ìbàdàn tí ń sanwó gidi. Ẹ wo ó tẹ́ mi lọ́rùn ju kí n máa lè kó lọ. A jẹ́ pé òbáriwo iléeṣẹ́ Better Life Bakery nu o. Tí wọ́n pariwo páwọn nílò bẹ́kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Káwá lágbà àgbékà ní ọlọ́tọ́. Tètè kàn sí wọn ní Màlété níléeṣẹ́ Better Life Bakery. Kódà mọ́ jù ú pẹ́ torí wọ́n nílò wọn lọ́sẹ̀ yìí o. Kódà tó o bá lọ́rẹ̀ẹ́ tó náà jágbà àgbékà tó mọṣẹ́ pò dáadáa o lè pé dání ọ̀pọ̀ àgbékà wọn fẹ́ gbà. Owó gidi wọn sì mọ́ gbà. Bí wọ́n ṣe ń gbowó lóṣù wọn ń gbowó lọ́sẹ̀. Kódà wọ́n tún fún wọn lówó kú fọmọ nìyẹn ṣe o ṣe déédéé lẹ́nu iṣẹ́ o sáṣẹ́. Tètè ṣe kí a lọ bẹ̀rẹ̀ iṣẹ́ Better Life Bakery gẹ́gẹ́ bí bẹ́kà ìjáfara lè wo. Bákan náà wọ́n tún nílò àwọn abílékọ àtomidan tí èèyàn bọ́ sẹ́ tó lè wá bakery bí aago mẹ́sàn-án òwúrọ̀ láti wá ta búrẹ́dì. Gbogbo bí wọ́n sì máa tajà sí náà wọ́n fi hàn wọ́n. Báwọn náà ṣe ń gbowó lọ́sẹ̀ wọ́n ń gbowó lóṣù o. Nọ́mbà yìí ni ẹ pè sí tẹ́ ẹ bá ṣe tá àti ṣiṣẹ́ 0902-542-7551.
3: Ranko Travels and Tours ti dé o, ìrọ̀rùn dé po, ìrètí ọ̀tún ti dé báyìí fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣìrìn àjò tàbí ìrìn àjò afẹ́ lọ sílẹ̀ òkèrè. Kí mọ́ tẹ̀yìn kò sí kálọ̀ kábọ̀ lọ́rọ̀ tiwa nílé iṣẹ́ Ranko Travels and Tours. Ọmọlúàbí ẹ̀fọ́ ọmọnìyàn ṣe pẹ̀lú àkóyawọ́ la fi ń ṣiṣẹ́ wa. Visa processing, tour packages, flight booking, hotel booking, kódà proof of funds assistance wà fún gbogbo ẹni tó bá fẹ́ bá wa dòwòpọ̀. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ nílé iṣẹ́ Ranko Travels and Tours, irú àǹfààní bàǹtàbàǹtà yóò wọ́pọ̀. Bákan náà, à ń bá ni ṣètò ìkẹ́kọ̀ọ́ sáwọn ilé ẹ̀kọ́ gíga nílẹ̀ òkèrè bí United Kingdom, Canada, Europe, United States of America àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní Ranko Travels and Tours, Ọlọ́run ló ń bá wa ṣe o, èèyàn kọ́. Gbogbo ẹ̀ ló ti dìrọ̀rùn gbà nílé iṣẹ́ wa. Kàn sí wọn ní number 14 Ààrẹ Avenue, New Bodija, Ìbàdàn. Ó dẹ̀ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0812-627-7773 tàbí 0818-841-8800. Ranko Travels and Tours wà láwọn ojú òpó ayélujára àti abánidọ́rẹ̀ẹ́ gbogbo. Ranko Travels and Tours, ọ̀gá pátápátá ni wọ́n. Níbi kábàni ṣètò ìrìn àjò sílẹ̀ òkèrè.
4: Oh yeah, an annual 7 Wednesday prophetic Shiloh. Todu 2026 tutiku. Agbekale Olorun ni the Holy Church of End Akure. Aladura, Fountain of Salvation. To wa ni Yemisho Ne Crescent. Felele Express End, Ibadan. With the theme, Beauty for Ashes. Akure Todu yi, ewa fun Eru. Isaiah 61 verse 3. From Wednesday 17th June to Wednesday 29th July 2026. La Gomari Role, Simejo Ashaleli Wednesday Koko. Under the ministration of anointed ministers of God. Pastor Toby Omishaki, Prophet Adebowale Bankole. Venerable Sheyi Kayode, Prophet Femi Fadairo, Prophet Timothy Oyekunle, Reverend Edward K. Alabi, Pastor A.T. Williams, Awon Olori Emi, Fumi Voice of Praise, Fafore Taiwo, Iyanu Oluwa Praise, Shade Taiwo, Kemi Rehoboth, Bukola Akin Adesanwole Jesu, Yinka James Adonai, Pastor Oyebola Oyediran is the host. Waka Jogba Dura Papo, Nibi Ipade Adura Shilo Wednesday Meje Itodun Yi, Ayoma Aropo Ibanuje Re Loruko Jesu, your life will never remain the same again, in Jesus name.
5: Are you looking for a stable and rewarding work? Busy People Support Services is hiring responsible and caring individuals right now. Can you clean, care for the elderly, or take care of children? If yes, we need you. We have openings for caregivers, local security, cleaners and housekeepers, child support and nannies, and errand staff. You don't need to worry about inexperience, as training will be provided. This is more than a job. It's a stable work in a supportive environment where you can make a difference every single day. We offer services in cleaning, caregiving, and child support, and are also into land and properties, so your future with us is secure. If interested in our services, call or message us now on 0808 154 0800 or 0802 726 6622. Visit us at Avon House, number 23.

ilẹ̀ jẹ́kẹ́jẹ́ Builders and Developers Limited, Silverstone Gardens, tó wà lẹ́gbẹ̀ẹ́ títí lálábàtà, along the Seyi Road, Maniya Ibadan, ₦5 million péré ní talẹ̀ plot kan bẹ́ẹ̀ báyìí. Ètò pè ní Royal Court Estate, tó wà láàrin ìlú Ibadan, London Road.